0: lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì ta wa bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ga wa bá mi tún dé ọmọ láwùwo.
1: Lọ́wọ́ rí.
0: Tó fi dé ọ̀dọ̀ ga wa Kébùgì.
1: Àyàmọ́ Bálù.
0: Té wa kan lóòtú ètò mi olóyè Gbẹ̀ngà Ọláyíwọlá ó yàtọ̀.
1: Lọ́wọ́ rí.
0: Mọ̀ pé tí gbogbo ẹ̀ lọ mo kí àgbẹ̀ tó mú mi délé àárọ̀ tí mo fi rárú èdè dá. Mo kí àlùkò tó mú mi délé Èkó sùn táyé fi ń pè mí lọ́lọ́sùn èdè. Ǹjẹ́ mo kí lẹ́kẹ̀ ìlèké tó mú mi rèlú kẹfun tí ìpèdè kẹfun mi fi nítumọ̀ lójú yìí. Lóòtú mẹ́nà olóyè Gbẹ̀ngà Ọláyíwọlá ó yàtọ̀.

kábíyèsí olódùmarè ọba ńlá tó ga nínú ọlá gbogbo mo yìnyàn o àfọpẹ́fọ́ àfihìnfọ́ ìwọ́ logo ìwọ́ làánú ìwọ́ ló sì ga nínú gbogbo o lẹ́lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni bá bá mi o ní gbìmọ̀ àánú la rí gbà tó gbé ta làwa bí kì í bá ṣàánú rẹ̀ o ṣeun fún ọdún mẹ́ta tí ètò yìí ti wà àdúpẹ́. Lórí ètò lónìí a fún àwọn kan ní owó díẹ̀ díẹ̀ tí wọ́n ní nǹkan tán lè jẹ àkọ́kọ́ nù. Ìkejì a gbàlejò àgbààgbà ẹ̀sìn mẹ́ta oníṣẹ̀ṣe wòlíì àti àáfàá a gbà wọ́n mẹ́tẹ̀ẹ̀ta lálejò lónìí wọ́n sọ̀rọ̀ lérí ìpín àyànmọ́ àti kádàrà.

gbogbo àwọn èèyàn tí a ti jọ mú ètò yìí wá. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run alàyè tẹ́ ẹ ti wá sórí ètò yìí rí mo kí yín o ẹ ṣe o ẹ kú àfọmọnìyàn ṣe. Ọlọ́run ọba mi tí òjò kọ wa ó bàjẹ́.

ẹyin tẹ wa lórí Facebook Lagelu 96.7 FM ẹ jẹ kí n. Ebi orí tó bá máa dáde inú agolo dẹ ní ti wá. Ọrùn tí ó lè jìgbà lẹ̀kẹ̀ inú agolo dẹ ní ti wá. Ìbàdí tí ó lo mọ́sáàjì aṣọ ọba tí tanná yẹriyẹri inú agolo dẹ ní ti wá. Lọ́wọ́ orílẹ̀ ètò yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti mẹ́nu bà lórí ètò yìí tó pọ̀. Ọkọ̀ ọ̀run.

ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ fi bá ń dá sí oní 0912300 8675 0912300 8675

0: lọ gẹ́gẹ́. Ẹ jẹ́ kí n ṣe báyìí. Màmá ń bẹ̀ ń bì í. Mọ́ mi, ẹ bá ń kí àwọn aráalé oore yeye o.
1: Mo kí gbogbo olùgbọ́ mi, lọ́kùnrin lóbìnrin, lọ́mọdé àti àgbàlagbà. Lẹ́ẹ̀kan tí orúkọ tèmi ni Yèyí Ọ̀sùn Dire ẹgbẹ́ tó fún mi, Agbọ́mọlà. Akí Olódùmarè, Ọba Àjìkí, Ọba Àjìgẹ́.
2: Bàbá mi jẹ́
1: o. Gbẹlẹgbẹ ságbèjì ara. Olódùmarè ti ń jẹ́ alágbára lórí gbogbo ti ń jẹ́ alágbára.
2: Bàbá mi jẹ́.
1: Ọ̀la kí lórí ètò yìí. Àyànmọ́, Kádàrá, Ìpín, Gbólóhùn kan ni.
2: Kí ni gbólóhùn náà?
1: Ìpín, Àyànmọ́, Kádàrá, iṣẹ́ ẹyọ kan ṣoṣo ni mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe.
2: Ẹ̀sáwù.
1: Tí a bá bí ọmọ tuntun sílé ayé báyìí. Tí ọmọ tuntun délé ayé báyìí. Tó bá di ọjọ́ kẹta tí ọmọ tuntun délé ayé. Olódùmarè náà ni ó ran àwọn ẹ̀gà ṣùṣù pé wọ́n ó sọ. Àwọn tá à ń wí wọn kì í gbé ilé ayé wọn ò gbé ọ̀run. Agbede méjì ọ̀run àtàyè níṣẹ́ wọn wà. Wọ́n á wá bá ọmọ tuntun.
2: Inú àwọn ẹ̀gà ṣùṣù.
1: Bẹ́ẹ̀ ni wọ́n á wá bá ọmọ tuntun tó délé ayé. Ìwọ ọmọ tuntun lẹ o. Ilé ayé ló dé yìí o. Tí ó bá yan àyàn mọ́ re méje, wọ́n gbà márùn lọ́wọ́ ẹ̀.
2: Àwọn ẹ̀gà ṣùṣù.
1: Bẹ́ẹ̀ni, wọ́n gbà márùn lọ́wọ́ ẹ̀. Wọ́n kò méjì lé lọ́wọ́. A ní bí ìyá rẹ àti bàbá rẹ bí wọ́n ṣe lé ilé ayé. Ìwọ náà bẹ̀rẹ̀ sí lé. Ọjọ́ tó o bá lé, tó o bá kàn wá. Tó o mọ ohun tó yẹ kó o ṣe. Àádáńtà àgbà lọ́wọ́ rẹ padà fún ọ. Lódodo oníkálukú kò sẹ́ni tó wáyé tí ò kọ dáadáa láti ọ̀dọ̀ ọba dáni wáyé kò sí. Ṣùgbọ́n ilé ayé tá a dé yìí bí ọ̀rọ̀ táwọn bàbá wa ní Olúwa sọ wọ́n ní ibi tí wọ́n bí kálukú sí ibẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ogun ti ń wá. Bó ṣe rí nìyẹn. Torí pé àwọn tí wọ́n bí wa sọ́wọ́ wọn Olódùmarè náà ló fún wọn láṣẹ. Ó ló fún wọn lágbára. Ìyìn sì rò pé èèyàn kan lè wà ní ayé tí ó sọ pé wọn ò sí. Àfẹni tí ó jẹyàn rẹ̀ níṣu. Àfẹni tí ó jẹyàn rẹ̀. Ọlọ́run gan tó dá wọn gan ó ti dá wọn tán pé kò sí ìdájọ́ wọn lọ́wọ́ ẹnìkankan àfi lọ́wọ́ òun tó ń dá wọn. Ara tó bá wù wọn ni wọ́n lè fa ayé dá. Ara tó bá wù wọn ni wọ́n lè fi èèyàn dá. Ìdí tó fi wá jẹ́ pé àyànmọ́ Ìpín Kádàrá iṣẹ́ ṣoṣo ni wọ́n ń ṣe. Ẹ lè lò ó láì bàjẹ́ pé ẹ ṣe ìgbìyànjú àti àyẹ̀wò. Irú ẹni tó wọlé ọkọ tí ò bímọ. Ẹlòmíì ò gbéra yóò lọ sọ́dọ̀ àwọn dókítà olóyìnbó. Kí ló lọ ṣe? Àyẹ̀wò ló lọ ṣe. Ó ṣeéṣe kó ti bẹ̀rọ mọ́. Tó bá wá káwọ́ bọ̀tán tó ní tòwá ìbímọ Kádàrá àwọn ni o. Sẹ́mi pé tí gbogbo ọjọ́ òfin lọ tán kò ní lọ́mọ̀.

0: wo sakale
1: abuke deru sakale
0: la agbaja lo gbese re de o
1: agbaja lo gbese re de o
0: adifa fun orun mi la
1: adifa fun orun mi la
0: ti baba lo won fe mi omo eledu mare
1: ti baba lo won fe mi omo eledu mare saya
0: orun mi la nikan ni nbe leyin ti tunbo
1: orun mi la nikan ni nbe leyin ti tunbo
0: asebe mi o ba bo
1: asebe mi o ba bo ire nbe
0: egbo a le gbele aye laisi ayewo
1: to ni se pe se ipin ayan ma ti kadara so o ni se pelu ori bibon
0: e se
1: ti ni lowo ori leto yi
0: be ni
1: en ta si ngbe yawo ni ipin ayan ma kadara
0: o ni se lopolopo pelu ori bibon ti eyan ba nla orisirisi nkan koja eleda re le tilekun mo keyan fe wonu ile yin nisin kenikan ti tilekun ko mu kokoro dani ko wa duro ko lo won fowo lasan silekun yen bo ni o se se se mo pe ko rorun
1: iya ibi ta lohun o fe ta ya sona meji se eyin bi iya osun
0: yesa
1: kilode ti won ki da fran ale
0: ah lati gbaye baye ni ifale o se da nitori pe eni te da fran ale fun yo affect e eni to da yo affect e
1: mo fa bere kan
0: yes
1: beyan ba je elegbe so yan pe yun na la torun ni won da elegbe ni o oyo ti ko meyan ba ku tan ni elegbe ni egbe re lo pa
0: ipin orun ni egbe ipin orun ni
1: se wo pe ti nbe lai ko ni o legbe ni
0: baba mi ko se afa ni ti o ba sila la tele wesa
1: gbogbo eyan lo legbe
0: la ko sikalu ko toton
1: mo egbe re egbe owo
0: ko se se teyan ba wa ni abi orun o ni pin orun bo lo se ni mi se ba n dele aye na won ni egbe alasala tukan re won ni egbe oni fagre won ni egbe oni christian ni
1: egbe awon wo
0: te ba wa ni church orisisi egbe ni won mo n dale ta ba wa ni le fa orisisi egbe ofa la labola egbe kini kan bo se wa ni e
1: awon egbe maamu na wa egbe alasala tu
0: ibo mo je mu to ba wa da ninu egbe npo mo se to ba wa se se won ni bio
1: eyin ba lohun e be eyin ba se egbe yo san woju we nu ewo mo nbo mo nbo o ma be egbe je o ma alagba le tori nti mo ko wode to ni olohun oba odowo re ma si oju opule ngba won so de bi egbe pe afen ti o ba sila lowo re mo wa wo lowo mi pe ah
2: o
1: ma
2: je
1: ko ti pare a ba wo ni kile so
2: oni ko ma je pe la yen ti pare
1: eh ba ni to le fi sandpaper pa la re se bi iya se bi en ti o ba ni la lowo ohun o legbe
0: ẹjọ́ bá ti sílá lọ́wọ́
1: rẹ̀ ẹni wọ́n bá gé ọwọ́ rẹ̀ náà ṣebí kò lẹ́gbẹ́ máa
0: kó gígé bo ṣé ìlà òní bá wá yé ni.
2: ìgàgà kan ní o ti ẹ̀fà tí wọ́n fi gánwọ́ rẹ̀ ni.
0: wọ́n látẹ̀lẹ́ wọ́n na bala
2: àmẹ́ni
0: tó kọ́.
1: ṣé gbogbo èèyàn bá ìlú lẹ́gbẹ́.
0: gbogbo ènìyàn.
1: ẹ bó lè yẹn ṣe wá lè dẹ́gbẹ́ tiẹ̀ mọ́.
0: nípa
1: bí mo ṣe ń tẹ pèdèpèdè ẹgbẹ́ pèdèpèdè wà ẹgbẹ́ alásàlá tù tàwọn àfa àwọn màmù kò ní papọ̀ mọ́ ẹgbẹ́ tàwọn
0: wòlíì
1: ẹgbẹ́ tí wòlíì ò ní papọ̀ mọ́ tí ìṣẹ̀ṣe.
0: ẹgbẹ́ ni ẹgbẹ́ ń jẹ́.
1: bó o láṣẹ mọ ẹgbẹ́ tí orí wáyàn látòdì ọ̀run.
0: ẹ ṣe olóòtú nípa ìgbìyànjú àti àyẹ̀wò ni tí èèyàn bá ní oríṣiríṣi ìlàkọjá mo fi sọ wípé ìpín kádàrá àyànmọ́ nǹkan tá a fi lè lò ní ká sí àyẹ̀wò àti ìgbìyànjú yálò olè lọ ọdọ wòlíì lọ gbàdúà àyẹwò ló lọ ṣe.
1: ǹbọ.
3: láyé kojú àbí mọ́mọ́ dá àyè ọ̀sùn là ń fẹ́.
4: olè yẹ àbí mọ́mọ́ dá
3: àyè ọ̀sùn là ń fẹ́.
1: Alhaji Afa salamu alaykum.
2: wa alaykum salaam wa rahmatulah wa barakatu.
1: kí ni anabi ojúṣe ńlá mọ́ máa sọ nípa orí.
2: adúpẹ́
1: fún bó láti yẹ̀wò nínú tíà.
2: adúpẹ́ fún ọlọ́run tanabi muhammed
1: sallallahu alaihi wasallam.
2: arábìnrin tọ́mọ ènìyàn bá ń ṣe iṣẹ́ oníṣẹ́ tí ìṣiṣẹ́ titi ẹ̀ta ọ̀nà náà arábìnrin pé kó níbẹ̀ lọ́wọ́
1: kó níbẹ̀ lọ́wọ́
2: nọ́fìlà tá a yàn tá a yàn ní bá rí bákan bákan ayẹyẹ ò ní dojú ẹ̀ sàmì ní.
1: amínà yàrá.
2: inta fun taye afun kende
1: kabisi
2: ini ton kaluko jele yi ebe nke ti na kolo mo fi wa sinu adawu
1: amen
2: o pe titi teyan tin da nkan le gbogbo en ti o ba ti je yan laye yo ri firin firin olohun to ba ri firin firin olohun eyan wa tun mo se pe ko wa du to ito ba du ojise la ni ba muhammad sallallahu alaihi wasallam se bi anabi on sadua ni ni waju le re lojo kan awon mo ni hairi won ba nbo awon to lagbara laarin eto ninu eto ti en se nke eto olorin eju bi ni ba ni muhammad sallallahu alaihi wasallam awon tin bo won gbodo se kini o won gbodo benne awon ba nabi se to bi to awon ke lo ba so pe allah akbar
1: allah akbar
2: olorin ti pari eto nabi nkan kan ni ba nabi lewu amen to lo fe nkan lo fe ni
1: woli ba ba so pe o kin bibeli so nipa ori lowo ori leto yi e ri pe ori lo bi ipe ipe lo bi ayanma ayanma lo bi kadara to e gba ori
5: loruko oluwa ogun ni gori eni kokan
1: ni
5: emi ni gbagbo ninu ayewo gan mo ni gbagbo ninu gan se ri ori bi ti beli ti toka si ori wa owo wopo
1: zikri bi kristi ti je ori ijo ogo ni ori aya
5: obirin atokunrin niyan o so nipa
1: eleda
5: eleda wa e get mi sugbon ori re ori re in to ba bo ba se gbe olohun lo se jere olohun bi o ba se bo ba se mo olohun si ori re o se mu oko jere e bibeli joye wa pe oko ni olori aya abi bi kristi ti je ori ijo kristi ene won soro re igbeyawo ni won soro igbeyawo ase okunrin si obirin niyan ke se ase ori re ati lao egbon bibeli so ni oni eni tori aya rere fe ori oju rere olohun gba e wa ja gbe ni ona keji pe eni ti o wa ri aya rere fe nko
1: e wo mbo mo mbo mbo o ti

0: 0912370875. Bó ti ní ìṣẹ́jú bíi mẹ́wàá láti lò sí pẹ̀lú àwọn àlejò mi mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ mọ̀ pé aago mẹ́ta lètò yìí máa ń parí. Ó bá ti kù ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún ni màá tó lọ ibi tí mo ti fẹ́ fún àwọn èèyàn ní nǹkan. Orí Facebook Lágẹ̀lú FM ti kún. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ní ìbéèrè tẹ̀fẹ́ béèrè ẹ lọ béèrè lórí Facebook Lágẹ̀lú 96.7 FM. Màá dàn láti bẹ̀. Àwọn èèyàn ti wà ń bí ẹni tẹ́ ẹ bá fẹ́ ní ẹ béèrè o. Hello. Yes, ma.
1: Ọmọ tẹ̀síwájú akáwọn àlejò.
0: Yes, wọ́n ń dáhùn.
1: Ọmọ tẹ̀síwájú
0: abilékọ
1: owó dàbí. Bẹ́ẹ̀ni fẹ́ béèrè ni pé bẹ́ẹ̀ máa ń ṣiṣẹ́ kan. Ó ti lọ tó ti lọ tó dàárẹ̀ kan. Ó dàrú tó wá fàṣẹ níbi. Ṣé kò bá orí rẹ̀ mú ní àdìbáwò?
0: Ẹ ní bí èèyàn bá ń ṣiṣẹ́ kan.
1: Ẹ máa ń ṣiṣẹ́ kan tí ń ṣe lọ tí ń ṣe lọ ohun tó dá tó dàárẹ̀ kan tó dàrú. Ó wá fàṣẹ níbi.
0: Tó wá dé àárín kan. Tó dà
1: ọ́ dàrú tó wá fàṣẹ yìí.
0: Ẹ ní ṣé kò bá orí rẹ̀ mú ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyá ẹ dáhùn.
2: Nígbàtí òwe Yorùbá kan sọ pé ibi tí ọjà ti ń tà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń béèrè wọn béèrè lọ́wọ́ olúrí. Ẹsẹ̀ fákan ní àmìlẹ̀wọ̀ àjà ìwọ Mọ̀láwo ilé olóyo Adífá fún olóyo tó forí ilẹ̀ ti ń bàdó orí ní gbé ni àdó kìí gbé nìyàn. Àmìlẹ̀wọ̀ àjà ìwọ Mọ̀láwo ilé olóyo ẹ bá jẹ́ ají ní kùtùkùtù ká gbórí ẹni mú sigisigi ẹ̀yin ọmọ porí ẹni làwúrí ẹni gbogbo orin àjò téèyàn ó bá rìn kò tó bẹ̀rẹ̀ ó yẹ kó béèrè lọ́wọ́ orí ẹ̀.
0: mo ń bọ̀
2: ó yẹ kó béèrè lọ́wọ́ orí ẹ̀.
0: ìpè kan wọlé ń bì. hello sir.
3: Nathaniel Akangbe láti orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ mọ̀ kú ètò gbogbo àwọn tó wà ń bẹ̀ ẹ́ o.
0: Wọ́n ń dáhùn.
3: Kò ètò tẹ́ ń ṣe yìí kò ní yí àṣẹ mọ́ o.
0: Ẹ
3: kú ọdún kẹta o. Ẹ ṣe púpọ̀ rẹ̀ nú ayé o. Bíbélì sọ pé inú mi bàjẹ́ nítorí pé mo dá ènìyàn. Ní gbogbo òré náà mi ènìyàn kìkì bí ni lójoojúmọ́. Àwọn Yorùbá sọ pé kò lè mọ̀ pé ayé ń bẹ. Ẹni tí ò rá mi wò rí o kò ní mọ̀ pé ayé ń bẹ. Ayé ń bẹ kò síbi tọ́wọ́ jẹ́ ayé òde báwa Canada báwa UK kò síbi tátẹ́ àfi tí wọ́n bá rìn lórí rẹ̀ ń bẹ̀ lóko. Àdúrà làwọn fi mọ́ ara ìpa padà. Nínú àwọn Yorùbá sọ pé ẹ lọ wo ìpín ọmọ tí ó jẹ láyé. Irú òsè mọ́ ni ẹ̀sà ntayé ń jọ̀ òun ò lè mọ́ lọ gbóǹtọ́mọ́ ó dànù ayé. Ayé yìí ni ó wà mọ́ra kó tó lè gbé bẹ̀. Àwọn amúnisé ni àfàìmúnisé ni àtúnṣe ni bánidáró. Ẹ ń bá mẹ́yàn ló lè ṣe èèyàn. Ilé ayé ìsinmi akàgbè gbẹ̀rẹ̀ àdúrà ló bí ìrìn àjọ ayé o. Gẹ́gẹ́ bí ètò pé lọ wo orí. Orí ẹni ni kò sí bẹ́ntì lẹ́yìn ẹni tí ó ròyìn ogun ni kú sógun láíláí. Ẹni tí ó ròyìn tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò wáyé láyé tí ò ní jagun.
0: Bàbá ṣé afẹ́fẹ́
3: ọba àjẹ gbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ.
0: Ṣé afẹ́fẹ́ àwọn ayé sódì Amẹ́ríkà náà ni.
3: Kò síbi tí ó di Amẹ́ríkà dáadáa bí wọ́n rìn lamẹ́ríkà wọ́n rìn lórí ilẹ̀ ńbẹ̀. Atẹ́gùn sì fẹ́ wọ bẹ̀. Bí atẹ́gùn bá ti fẹ́ dé tẹ́sí rìn lórí ilẹ̀ ńbẹ̀ kò síbi tọ́wọ́ wọn ò dé.
0: Abẹ́sí.
3: Òtúbi tọ́wọ́ jẹ́ ayé òde o.
0: Ṣé o Mr. Oladele?
3: Kò síbi ó sì gun ẹni tí ó là láyé wọn lè dà láàmú yóò dé bẹ́ẹ̀ wọn ò ní rípa. Bí tọ́lọ̀ bá ti gbé yẹ̀dẹ̀ inú ayé tí wọ́n bá sáré bí wọ́n sáré lọ́kọ́ lọ gbagbára lọ́run gan ọlọ́run gbèdé bẹ́ẹ̀.
0: Ṣé
3: kò sọgbọ́n òun ò ní rípa bí tíyẹ̀ bá ti dé inú ayé yóò dé bẹ́ẹ̀ náà ni. Ṣùgbọ́n ò ní jókòó tẹ́tẹ́rẹ́ o. Ayé a máa ṣe yẹ̀lẹ́sẹ̀ ayé ṣe yẹ̀lẹ́sẹ̀ yọ̀rọ̀ ní jẹ́bẹ́ o. Ìwọ́lò ní wúra rẹ̀ o.
0: Ayé le dẹrù ogún èèyàn nù.
3: Wọ́n dànù tó bá kàn sùn kí o tó sùn lọ́rùn tó o múra sínú àjò ayé rẹ.
0: Tó sùn lọ́rùn yóò bá jí yóò wà lọ́rùn ń dùn.
3: Tó sùn lọ́rùn wọn ó yẹ lọ́rùn ń dùn ó yí eru ẹ̀ dànù.
0: Ẹ ṣe bàbá mi Ọládélé.
3: Ẹ ṣe Akangbe láti orílẹ̀-èdè Amẹ́ríkà.
0: Thank you very much. Ẹ máa bẹ́ tòbọ̀. Hello.
4: Ẹ̀wọ̀n kú ètò.
0: Ọlọ́run ló lètò lọ́wọ́ orí ni.
4: Ọpọlọ yóò ní dàrú lágbára lọ́wọ́.
0: Àmì.
4: Ètò yìí yóò máa tẹ̀síwájú ni.
0: Àmì.
4: Ṣé rí kò síbi tí àwọn ìyá yẹn ò dé àtàwọn àgbàlagbà yẹn. Ìlú Amẹ́ríkà tẹ́ ń sọ. èyàn ṣe wà ní amẹ́ríkà tí wọ́n dẹ̀ fà wá lé látọ̀.
0: Òǹfà ní ń fa ó yá máa bọ̀ létí ò ní mẹ́rù kankan tí edélé.
4: Ìborí atẹ́gùn náà ni yóò ti ṣe. Ọlọ́run ni kó máa mú wa.
0: Àmì o.
4: Mo kí àwọn ìyá pẹ̀lú gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn.
0: Àwọn náà kì í.
4: Ọmọ ní kò owó ṣe ló ń sọ̀rọ̀. Òní rẹ̀yìn lágbára Ọlọ́run. Mo gbádùn ètò yẹn gan. Ọlọ́run máa fún yín ṣe o. Ọlọ́run má jayé mú wa nínú.
2: Ìdí
4: bá yóò tí o. Ọwọ́ ayé ò ní tẹ̀ wá o. Ọmọ ní kò owó ṣe ló ń pè. Ẹ kú òkè.
2: Nbẹ ni òǹfà ní ń fa ẹnìkan.
0: Oya ma bọ̀ ma bọ̀ bóyá ọkàn wọn fà. Wọn sì fẹ́ kó pẹ́ lọ́mọ. Hello.
4: Lọ́wọ́ olú.
0: Orí mi gbè mí bó ti gbológun ẹrú orí mi gbè mí bó ti gbológun ọwọ́ fà.
4: Àpò ọdún náà.
0: Yes sir. Ọdún mẹ́ta ni o.
4: Mẹ́ta ni ẹni wọ́n ṣọ̀pọ̀.
0: Àmì o.
4: Okú kìí.
0: Yes sir.
4: Ẹ̀rọ ọba náà lọ. Ṣé mo gbé sí ẹni?
0: Àmì sọ.
4: Àtẹ̀yìn yàtọ̀. Bàbá àgbàlagbà àti bàbá àgbà pé kò sórò àyè ọgbọ́n kọ́ gidi ni àwọn èso àlékò àgbọ̀n gbogbo ohun tó ṣẹlẹ̀ báyìí àmọ́ nígbà tàbí bàbá rẹ bí rárá lágbègbè mi dàrú ẹni pé ṣe bẹ́ẹ̀ o ẹni gbogbo ohun tí àgbàlagbà lọ́pọ̀ náà mọ́ wa àtàbàbà mọ́ wọn bẹ́ẹ̀ oríṣi pàtàkì ìyàwó ti sọ̀rọ̀. Bàbá wa tẹ̀ sọ̀rọ̀ àtàwọn sọ̀rọ̀ gbogbo nǹkan sọ́nà tó ti àtẹ̀dà rẹ̀. Torí pé gbogbo ohun tí ẹ̀ka ṣe ń gbèsè ayé tí ọ̀bà tó ìdánwò orí ẹ̀. Ẹ̀yọ́ wà káwà lóko lánàá yẹn akọ́lé aṣọ́gbà. Àkójọ ìtàbọ̀ náà àwọn tó gbòògbò àmọ́ tó ṣe pàtàkì jù láyé ni pé mẹ́tọ́ra rẹ̀ lójú. Gbọ́n kò sí gbígbà tó gbọ́ orí kò ṣe gbígbà tó rò ní.
0: Mọ̀ kó sí gbígbà tó mọ̀.
4: Kò bá lè ṣe bó ṣe ń ṣètò bẹ́ẹ̀ ń gbogbo àsìkò ọgbọ́n kan rí kó lára rẹ kékeré pọ̀. Òṣèwò ni òṣèwò ó sọ gbogbo ẹ̀ ọ wà járí ẹ̀ padà lọ́dọ̀ wípé èmi lágbájá pàtó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kristian náà. Èmi ń ṣe àjọ tó ń gbòòrò gbogbo wọn pé bẹ́ẹ̀ orí rẹ̀ ló bá ń ṣe ọmọ ènìyàn tó jèrè ń bẹ̀. Àwọn ọba náà lọ àwọn àti oṣù òwúrọ̀.
2: Àmì.
4: Ó ṣe pàtàkì jù tí ẹ̀dá bá ti mọ̀. Ó ṣe dígbà tí ó mọ̀. Gbogbo tó ṣe dígbà tí ó gbọ́. Àláì akẹ́gbẹ́ ilé ayé. Orú ohun sínkù ní torí pé kò sí dájú kò fẹ́ dé. Àwọn ọba náà lọ pẹ̀lú bí ṣíṣe. Àṣìkà ẹ̀kọ́ náà gbọ́ ni.
0: Ọlọ́run bá gbọ́ kí ni yóò fi máa ba yín sí.
4: Kò sí nǹkan tó gbogbo. Lọ́kọ̀ mọ dàpọ̀ náà ni.
0: Kábíyèsí Olódùmarè ẹ wo orí lẹ́lẹ́jọ́ o àfi ká bá orí wa sọ̀rọ̀. Nọ́mbà tó fi ń pè wá ni 0912370-8675 tàbí plus 234-814-249-1006 plus 234-814-249-1006 ẹ̀dákun gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ pè wá ẹ mọ́jì ojú ìṣẹ́jú kọ̀ọ̀kan lọ torí àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí kí n lé àwọn àlejò mi mẹ́tẹ̀ẹ̀ta bàbá méjì ìyá kan mo fẹ́ kán ti ẹ̀ fi àwọn ìgbìyànjú kéékèèké téèyàn lè sá tí ó sì dúpẹ́ láti ibẹ̀ ìgbìyànjú ni o. Sọ pé oògùn o mo fẹ́ wọn ó fi ìta ṣùgbọ́n mò ń bọ̀ ẹ jẹ́ ń gbà pé bíi méjì sí kí wọ́n fi ìta kí n tó wá yọ̀ǹda wọn. Hello.
4: Hello sir.
0: Present sir. Orúkọ yín.
4: Ọlọ́run tó ní gbogbo ọjọ́ lọ́dọ̀ yóò gbìn bí tó lọ́wọ́ ní gbogbo ọ̀nà.
0: Àmì.
4: Ẹ lè ṣàkóso.
0: Àmì.
4: Eléyìí ò lè já sí mọ.
0: Àmì.
4: Mo kí ẹ bàbá àti màmá tó wà nbẹ yẹn kú. Ètò bíbélì wípé bìbí olúwa ṣáájú rẹ̀ rẹ̀ sílẹ̀ gba ẹ̀mí mi lọ́wọ́ àwọn èèyàn búburú tí ṣe dàrú lọ́wọ́ àwọn ènìyàn ayé kí wọ́n ní ìpín wọn láyé ṣùgbọ́n tí ò sí pe kankan lọ́rùn kí mo fẹ́ fàyọ láàrin yẹn ọlọ́run mọ̀ pé wà àwọn àjọ ni lẹ́nu yẹn ọlọ́run ló dá wọn ṣùgbọ́n ìdí tọ́lọ́run fi bá wọn rèé sà
5: àwọn tí ń ṣe rádàrádà tí mú tí kí tí ń ṣàgbèrè kí tí ń jalè kí ẹgbẹ́ àwọn ń dì kí wọ́n wá sọ́bẹ̀ mi ọlọ́run bóyá mọ́sálásí ni ẹ lọ o ọ̀dọ̀ ọlọ́run ni bóyá chọ́ọ̀chì ni ẹ wá o ọ̀dọ̀ ọlọ́run ni bóyá ọdọ̀ àwọn ń ṣẹ̀ṣẹ̀ ni ẹ lọ o ọ̀dọ̀ ọlọ́run ni ṣùgbọ́n tó bá ti wọ ibi tó ti ń dáhùn táwọn àdúrà bá mi wọ́n padà ṣùgbọ́n òun wà padà lẹ́yìnjẹ téèyàn bá gbé wá látọ̀run oúnjẹ lórí èèyàn ó wá kú kéèyàn lè gbàdúrà nílànà tó bá mọ̀ ojú ò ní tì í.
6: Àṣẹ bàbá mi.
5: Bíbélì náà wí pé wádìí mi kò sì rí mi.
6: Wádìí mi
5: kò sì rí mi. Bẹ́ẹ̀ni so kéèyàn wádìí nǹkan yẹn kìí ṣe tọ́lọ́ ń takò ṣùgbọ́n bó ló ti lọ wádìí ẹ̀ débi tí wọ́n ti tó ṣe.
6: Ó bá lọ kó sọ́wọ́ 419 kọ́. Hello.
7: Hello, ẹ̀ka lẹ́ o.
6: Yes, sir. Ẹ̀ka jì.
7: Ọba tó ṣe.
6: Yes, sir.
7: Ìwà ìjọba mẹ́ta rẹ̀.
6: Yes, sir.
7: Ìwádìí bàbá ìpàdé ìjọba tí láti New York.
6: Láti New York, mò ń gbọ́ yín, sir.
7: Ohun tí wọ́n pè láyé jẹ́ tí wọ́n pè láyé táwọn ohun àwọn èèyàn náà ni wọ́n pè láyé. Ìgbà tó kọ̀ọ̀kan ayé lamẹ́ríkà, ọ̀dọ́ Amẹ́ríkà wá sí Nàìjíríà, àwọn èèyàn tó kúrò káàkiri. Àwọn èèyàn láyé. Wọ́n lè fi àwọn èèyàn wọ́n lọ àwọn ọmọkùnrin àti tóbi gbẹ́gbẹ́ tí èkó kọ́ wá sí Nàìjíríà wọ́n lè dúró fún un. Ṣé ayé ayé bẹ̀rẹ̀ ayé wà o? Ayé tó ọ.
6: Ayé máa bù àyè tó. Nú ayé láyé wà.
7: Wọ́n lè fi sábà yàtọ̀ wọ́n lè fi ìgbà sí.
6: Kábíyèsí. Oṣù
7: ọ̀dọ̀ ìlú jù àpẹ̀lú ìwòyí.
6: Ayé tún dé New York. Ayé lo ni wàkiwà tí ayé lẹ́kún. Ayé àwọ̀ ayé tí mo ní ká tó fura èèyàn ewu èèyàn tí gbégi dínà fún èèyàn. Ìgbà tí ayé bá ṣe èèyàn tán wọn ó kì dárò bẹnu ni. Báyé bá ṣe èèyàn tán wọn á lóbìnrin kì í gbé etílé. Ayé bẹ́ẹ̀ bá dọ́rọ́ ẹ mọ́ ìnà mi bẹ́ẹ̀ bá dodò ẹ mọ́ gbé mi lọ o bẹ́ẹ̀ bá dóúnjẹ ẹ mọ́ jẹ̀mí ẹ dákun o. Bébí bá ń pa yín bébí bá ń pa yín ẹ mọ́ jẹ̀mí. Ayé mojúbà yín o. Ẹnìkan wò sòsòsò ó pèrè ẹ̀ láyé fẹ́lẹ́ ẹnìkan wò sòsòsò ó pèrè ẹ̀ láyé ń bẹ. Ẹnìkan wò sòsòsò ó pèrè ẹ̀ láyé wà. Ẹnìkan wà wò sòsòsò ni ayé àkàmọ̀ra ayé mojúbà. Ẹni bá lọ wo òtẹ́rù ìwọ̀n tí ètàn náà ló mú. Ẹ wo ibi orí ń gbẹ̀dá lọ àmọ́ inú ayé láti lówó. Inú ayé láti náwó inú ayé láti ń wówó owó tá a bá ní láyé ayé náà ló mọ wọn è náwó lọ́rùn owó tá ayé láti sáré ayé ayé láti máa wáyé kiri ayé láti máa jìjàdú ayé gbogbo ń dáadẹ̀ ní láyé náà yẹ inú ayé náà ló mọ ayé àwọn ojúbà o ó kọ àwọn kan ó kẹ àwọn lá ẹjẹ ń gbà kankan yìí kí n yọ̀ǹda àwọn bàbá àti màmá mi hello. Present sir, ó kọ tèmi lẹ́dá mi mò ń kọ tiyín.
8: Ẹ máa kú sí.
6: Ọlọ́run ló ní ètò. À ń fi
8: ń sà. Láti Liberty.
6: Láti Liberty.
8: Ayé la máa pè.
6: Ayé.
8: Ayé la máa pè. Kò lórúkọ mi tó ń gbẹ́jọ ayé lọ.
6: Kò lórúkọ mi tó ń gbẹ́jọ ayé lọ.
8: Wọ́n máa sọ lọ́rùn, wọ́n pè láyé.
6: Ayé a máa bà pín jẹ́ wọn a máa bà kádàrà jẹ́ wọn a máa yí àyàn méjì padà ọlọ́run dẹ̀ yọ̀ǹda wọn pé ẹ máa báyé fà. Kábíyèsí olódùmarè. Ẹ bọ́n ló dá wọn lóru. Àwọn náà ó dá wọn wọn ó rìn wọn ó kojú ẹsẹ̀ sẹ́yìn. Kábíyèsí olódùmarè. Àwọn nájà àwọn lọ́ọ̀bà yìí aago mẹ́ta ló fẹ́ lọ́ọ́ lù yìí. Àsìkò ọjà wọn náà wà yìí ìyá ẹ̀yin ò lọ ọ̀nà jàre.
8: Bàbá ṣe
9: gbòmìnà.
8: Ibẹ̀
9: náà mo wà yìí.
8: Ẹ̀ ń
9: tó bá yín. Ọjà ìjìgbò mẹ́kọ̀
8: ló wà náà
6: lọ́wọ́ yìí. Mo gbọ́ yìí.
8: Ẹ̀ ń tó bá bẹ̀rù ìjìnlẹ̀. Nípa pé wọ́n ní ayé. Wọ́n fi ràn mí.
6: Wọ́n fi ràn ni.
8: Wọ́n fi ràn mí. Bẹ́ẹ̀ni wọ́n fi nǹkan dé ìyàwó. awa bi ni oba o ja ta ni ma buku ka ri mata o ti je oworun le ka ni le tin sufo ni la ko lo pada fi a yo wo ni o nti bi ka mo to ko di gbugbe e mo ya le ni pe ku ni tan nda ji le lale nto mo lo to ni wo lale
0: ka be
8: si wa ni ni
0: e si baba mi
8: ko ti bi ka mo lo
0: e ma ti to la o wa lagbara ba yin

0: ẹ̀rọ ayé sì ń bà mí pé adé bá ọlọ́run bá bá táyé wá mi ti rò pé kẹlu ẹ lọ bẹ lọ́run pé amẹ́ríkà ni ó jẹ́ ń gbà wá o wọ́n tún ní atẹ́gùn tún fẹ́ dá amẹ́ríkà. Kí lẹ sọ?
1: Bẹ́lọ̀ tí bẹ́ẹ̀ ti máa bẹ́lẹ̀ tí ń bẹ̀ yìí.
0: Ibi tó dá mi sí náà rèé.
1: Gbàkádàrà ni
0: o bẹ̀rẹ̀ wá jò mí sí. Orí jù mí lé aláwọ̀ dúdú. Èmi ò pé kò sí ń bẹ̀ ni. Atẹ́gùn wọn fẹ́ débẹ̀. Ẹ jẹ́ kí n yọ̀ǹda àwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta tí mo gbà lálejò kí wọ́n kí wa. Ṣùgbọ́n kí wọ́n tó kí wa. Ṣé a ní ìgbìyànjú kéékèèké tẹ ẹ lé fún wa táwọn èèyàn kan tiẹ̀ lè fi ṣàǹfààní. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ lórí ọ̀fẹ́ mo lè sọ pẹ̀lú ìyọ̀ǹda tí a fi fún mi láti jẹ́ atọ́pin ètò yìí lórúkọ olóòtú mi. Mo sọ fún yín pé bí ẹ bá lórí ọ̀fẹ́ láti yọjú sí mi lọ́jọ́ Tuesday ìyún ní ọ́fíìsì mi ti ń bẹ lẹ́yìn police station ní Bolúwàjí lọ́la ọ̀la Tuesday aago méjìlá sí mẹ́ta. Mo gbàgbọ́ pé bí owó ti wùkú wá tó wòlíì tẹ́ ẹgbọ́n wọn yìí wọ́n wà ń bẹ̀. Bó ti wùkú wá tó àáfàá tó ń jẹ́ ìmáàmù ní olú òkun tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n wà á ń gbà wọ́n náà wá. Bẹ́ẹ̀ ni yóò súná ó gbé ọpọ́n kinní wọn lọ́wọ́ kálukú ìtì kálukú lẹ̀ pé ta ló fẹ́ kò rí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó a náà dénú ayé la bára wa ń bi tá a bára wa o. Orí lo oníṣẹ̀yànjú ni kó wa ń bá ka borí bá gbé nílẹ̀ dá tó lè rọ́gbọ́n dá. Orí ní gbé ni ká tó sórí rí àtàrí ló ṣe lẹ́nì ní fẹ́ni tí orí bá hàn lé mọ̀. Borí bá sórí ìkẹ́ bó ṣiṣẹ́ díẹ̀ yóò lówó ní ńlá borí bá sórí ọlá yóò rìnà yóò kórè. Bí ẹ̀dá bá yan orí ìdààmú láyé irú wọn ní í ṣe wàhálà. Bọ́lá wọn bá fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ ayé wọn ní orí náà ní í ṣe ìdájọ́ bẹ́ẹ̀ ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn ọmọ aráyé máa sọ pé lọ́wọ́ orí ni. Ẹsẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn pé lẹ́jọ́ ó ṣe jẹ́ orí ló wá dáràn lọ́wọ́ èyí. Ẹsẹ̀ láfihàn lọ bí tá a ti kó gbogbo kínní yìí wọ́n lórí rẹ̀ mọ̀ wá burú o. Kábíyèsí Olódùmarè ọba wọ ló mọ bó ti mọ orí wa. Orí gbogbo wọn ò ní gbàbọ̀dé. Orí ọba ní dádé orí abiyamọ ní fún wọn lọ́mọ. Orí èèyàn ní gbèrè pàdé yàn. Ẹ jẹ́ ń bẹ̀ látọ̀dọ̀ ìmáàmù bàbá. Gbélé ń já ìsọpọ̀ ògùn o. Ṣé ìgbìyànjú kékeré wà? Pé inú bá ń rùn yàn. Ìgbìyànjú nǹkan báyìí wò. Ìgbìyànjú ni o. Ká fi ṣàyájọ́ ọdún mẹ́ta. Ó yẹ kò sáǹfààní ni ó yẹ ń sí ojú òpó lẹ̀. Wọ́n àwọn tó ti jàǹfààní tó pọ̀ lórí ètò yìí a ti sọ̀rọ̀ ọ̀dí yọrí a ti sọ̀rọ̀ ọkọ ọ̀run a ti sọ̀rọ̀ ẹlẹgbẹ́ a ti sọ̀rọ̀ àlá jàǹkárì wọ̀ ìbálòpọ̀ ojú oorun ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti gbé yẹ̀wò ṣùgbọ́n ètò ètò ni a fi ṣe àkànṣe àyájọ́ ọdún mẹ́ta ni. Bàbá ṣé ìgbìyànjú bẹ́lẹ́ńjà kan wà pé kankan ìgbìyànjú ni o a sọ pé ògùn o ṣó wà kí n ṣe ní ṣókí-ṣókí kí n lè tètè yọ̀ǹda yín.
1: Alhamdulilayi.
0: Alhamdulilayi.
1: Ọba tó ní wọ́n kò ní fi wọ́n sí.
0: Ami
1: ami. Ọba tó ní àdéhù ní ọ́stẹ́dìgì lẹ́kùn.
0: Èsì ní ìṣẹ́jú bíi méje
1: báyìí. Ẹ̀pẹ̀ mi ń da yín lò. Challenges wo lo ni tó fẹ́ para rẹ̀.
0: Ká ṣe Astaga fúnra ẹ̀ 1,000,000.
1: Alhamdulilayi kò sí tó lè kúlẹ̀ àwùsù kìíní kejì náà ní kókè. Ọ̀gbọ́n yé kúlẹ̀ àwùsù kìíní kejì. Ìgbàdúrà ti mi ń bẹ̀. A mọ nǹkan tọ́ ni tá a bá ta tọ́ ni tá a bá tọ́ yóò padà di ẹran ní tiwọn. Ọlọ́run fáwọn kan lágbára ẹni àwọn kan lọ. Gbogbo ní tó jẹ́ ìbànújẹ́ fún ọ yóò sì máa ṣe kí ni
0: o sì tún yẹ dùn.
1: 33 náà láṣẹ.
0: 33
1: kúlẹ̀ àwùsù kìíní kejì.
0: Bóyá bàbá ṣé ìgbìyànjú kan wà ká lè dúpẹ́ láti ìgbìyànjú ni o.
2: Ṣé bí ètò àbí bí sáàmù ìwónú méjì.
0: Kò sí tọ́lọ́ bá fi rán yín ni. Ẹ lọ sí gbogbo ayé ẹ máa wà sún yìí rere ló sọ.
2: Bó ṣe dáa nìyẹn bó ṣe dáa nìyẹn. Kò sẹ́ni tí ọmọ bíbélì ka. Ṣùgbọ́n mi ò ní fún ọ lẹ́sẹ̀ bíbélì pé kò lọ ka. Àmọ́ tó bá tí nǹkan bá dídí ẹ̀.
0: Kó gbìyànjú ẹ̀.
2: Kan lọ gbìyànjú rẹ̀ ní imí adìẹ imi adie kan la lo mu die o kan fo se si ti nkan ba di gaga tabi boya o jan kari wo ni tabi ala kala kankan kan la lo fi we o le we lewe o le we ni o le gbodo lo iwo lo mo re aju ese re sugbon ti nkan ba di gaga lo fi we
0: ni o ba ti lo wa
2: meta logun to ba ti
0: o ba ti lo ba ti lo wa awon mama nu o ba je pe o lo ti o tun
2: to ba lo wa awon mama nu
0: o pada tun
2: bo ba lo wa awon mama nu bi ade o ba wo kuku re yo bere
0: o ben
2: ben
0: hmm
2: ko ju be lo
0: yeye so yo
3: a dupe fun olohun ni agbo gbogbo ni se gbogbo ni se ni
0: o wa tin do lagbo won
3: agbo ni an ba ko ja nka wo ni
0: e ja fiun le ja fiun le bo ba deyin eto ale mo so yun eh awon eyan to ba fe o ba tin di awon aba something na o gba awon tan se lo ni asa ati ilana ni o si se gbe alagbo lomo wewe ah na to re fe la rigba e ja ki se ba yi kayo de ade osun loruko mi ni fi seyin na ni oko yawo e ah bo la se fe se o bo la se fe se o bo la se fe se o ori e le tani phone yi ti o se o ti bye
4: eyi o yi o eyi e ni wa gogo ere ti awura ti wa ju yi ti o ta lori fade.

0: ẹjẹ́ kí n yọ̀ǹda àwọn àlejò mi ṣùgbọ́n yorùbá bọ̀ wọn ni àrínilóde àbérí àrínilóde àbérìn a kì í mọ̀ọ́ká tiẹ̀ ẹ ogbó ǹda ẹ bá fẹ́ bí wọn ẹyin tàbí tẹ fẹ́ mọ̀ nípa wọn ẹ lórí ọ̀fẹ́ láti bí mi ẹ lórí ọ̀fẹ́ láti bí mi ṣùgbọ́n ẹ jẹ́ fún wọn lórí ọ̀fẹ́ kọ̀ọ̀kan ẹyin afa àwọn tó bá fẹ́ béèrè nípa àwọn nǹkan tá a sọ ṣókí-ṣókí lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo fẹ́ kí kálukú fi ẹ̀rọ bá ń sọ̀rọ̀ rẹ̀ ta torí gbà pé yín tẹ́ ẹ jẹ́ wa ni.
1: alihamudulilayi agbọdọdọ ọlọgbọn ba ẹ wo challenges ti wọn náà tó bá ń pàṣù wọn ò jẹ oríṣi mi iṣẹ ni ẹ pè mí sórí nọmba mi.
0: àwọn mi ò bá yín wá
1: ẹ
0: kà sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín
1: 080
0: challenges ẹ ti ń kọjá lórí ọ̀fẹ́
1: tó ń bá fẹ́ ọlọ́run jẹ́ kó bàjẹ́ ẹ má bínú 080 6748 8284 whatsapp number ni ọ̀rọ̀ náà nìyẹn.
0: Ṣé ọ̀yà bàbá yìí bá ń fi ẹ̀rọ
2: bá ń sọ ọ́ ọ́gbọ̀n ní gbórí ẹnì kọ̀ọ̀kan
0: wọn kan
2: 0853017311 kárìrà láyọ̀.
0: kárìrà gbogbo àwọn nọmba tẹ ẹ bá fẹ bí mi ó wà lọwọ tèmi èmi yàn dá títí ọlọrun ọba bóyá mọ̀mọ́ ẹ̀rọ bá ń sọ̀rọ̀ yín.
3: yèyé ọ̀sùndúrẹ́ ẹgbẹ́ tó fún mi
0: 07089928656
3: apàdé láyọ̀ àti àlàáfíà.
0: ẹ ṣeun ẹ ṣeun.

0: ma fi ero ba ni soro mi ta o se se eyin te ba fe ba mi so lori whatsapp ki ori ofe ma wa bayi lati gba ta di bere to yi phone gan ti ku ngboro pa gugu awon tin pe number mi yen ni lori ofe ati gbe mo phone ti ku already bayi to so bu mo lati jo pade ni ago merin koja die loni olohun ba mi mo dupe o fun irajo odun meta yin arugo ojo mo yiyan fun odun meta yin oni lojo karun osu kewa monday akoko re ose yi olohun ji o pe wa hun lose yi olohun ji ari jejari mu ose yi mo ji apade ijamba ose ta wa wahala ma jo je ti wa olohun oba mi ninu ose yi jari ba ti se jara na gbegba mo ja sunkun ibi mo je wonu ile enikokan wa ninu ose yi ose ko ja sowo ko ja si idunnu ko ja si ayo ko ja si alaafia fun wa kayode ade osun loruko mi e ba lo ngun te fe ba mi so ero ba ni soro mi te pe mi sire o na ni whatsapp number mi 08034867571 egbon le kan si ki se fun towo because baba do go lo o se enikeni to le fi igbowo kan kun ojo aye re nti agbara ka ninu nkan tan bon wa ta si fun yin 08034867571 abi ka yaju si mi leyin police station boluwaji lati bi kibi e de boluwaji police station be leyin be ma wa nbe ni osan yi die 3 to 12 to 3 be ni ma wa nbe na lola 12 to 3 tori so bu ma wa lola o de tun wa loni eyin oluko mo kiyin o happy teachers day today is your day ojo kan soso ti joba ya soto fun ojo amu oluko a ni sise ase je o gbogbo teachers enjoy ara yin Olóyè Gbẹ̀ngàn Ọláyíwọlá lolóòtú ètò yìí.
1: Kò gbòòrò ìdí ẹ bọ́.
0: Dọ́lá pọ̀ lámojú ẹ̀rọ tá a jọ ṣe.
1: Yọwọ́ kúrò bí ìjì.
0: Akin ọmọ ìyá Adua Mbembe yìí. Àti ọmọ Kasma. Káyọ̀dé Adéọ̀sùn lorúkọ mi. Bẹ́ẹ̀ bá fẹ́ nọ́mbà Ayọ̀sùn bẹ́ẹ̀ fẹ́ ti wòlíì bẹ́ẹ̀ fẹ́ tà fà ẹ pè mí kẹ́ mẹ́sẹ̀jì mi. Ẹ bá pè mí tì ń bá gbẹ mẹ́sẹ̀jì mi. Àbí kẹ́ ẹ lọ sórí Facebook Lágelú kẹ́ ẹ lọ wo ètò yín bẹ̀ kẹ́ ẹ lọ mú láti bẹ̀. Ire àtayọ̀ là á fi pàdé 08034867571 orí mi gbèmí bó ti gbọlọ́gbọ̀n ẹrú orí mi gbèmí bó ti gbọlọ́gbọ̀n wọ̀fà orí ọba ní dádé orí abẹ́ àmọ́ ní fún ọlọ́mọ orí èèyàn ní gbèrè pàdé èèyàn lọ́wọ́ yìí ni ó dàbọ̀ ire àtayọ̀ là á fi pàdé ẹ ṣé o. Thank you.

0: Monday oba mi o gbe ni lika keru oba lika lo ni ki so fun pe ire re ma de o oba mi aragba yabu yabu ninu ikele oluwa koko aja won koko aju won koko medi bi ara search were je bi oba ko so ni olodun moro oba mi atoro kata kata kata o se tutu lawo ye won ba mi dupe lowo oba tin gba ni tin ra ni pada lowo ise e pariwo go go go go go go go azo fa kaye mere baba la bi amani mo nje lo se yore to joro gbagbo ya gbanu le yen o ma gba nkan ninu pade awon molebi won bere lowo gbogbo eniyan pe ki lo fe mule fun inawo to mo ni olori abi won bere lowo akobi pe ki lo fe mule ki akobi to soro ni aburo ti tete soro siwaju re aburo ni ama je ki egbon mi o soro o ni gbogbo won ti egbon mi ba fe da je nda aburo ti mo wi pe ti akobi yen ba soro a fe ma fi awon wi pa ipade yen ndi oro won ni waju lo gbe mi di ayinle ni ani kare to ba nje ni waju ko di ori ara re mu so pe mi o ti se ani ayin
1: o ki se de
0: ile baba
1: o ki se de
0: ile iya
1: o ki se de
0: ladugo
1: o ki se de
0: ile ana
1: o ki se de
0: ile oko
1: o ki se de
0: ibi se
1: o ki se de
0: ile iwe
1: o ki se de
0: ani to n gbo mi ani ni waju ni o ori lo ma je o ni diru olorun olusegun ta wa wa ki o da lai ni tomo tomo a ma dubule ni popo ko tutu lọsẹ yìí o a sì máa rìn ní pọnà òdodo ìrìn àti àánú ni ó máa tọ̀ wá lẹ́yìn lọ́sẹ̀ yìí o jeremiah chapter 1 verse 7 okun tí ọjọ́ orí rẹ lè jẹ́ lọ́sẹ̀ yìí wàá dẹni ìbùkún ẹsẹ̀ kẹwàá olúwa yóò fi ọ́ ṣe olórí ní gbogbo orílẹ̀-èdè yóò sì ọ́ tọmọtọmọ báyìí lolúwa wí ogun ìtẹ̀rẹ́ rẹ yóò bù jáde lọ́sẹ̀ yìí ogun ọmọ rẹ ò ní dojú kejì ogo jeremiah chapter 1 verse 5 ọmọ tó mọ̀ ká tó dé ọ láti inú ìyá rẹ yóò rẹ̀ lọ́wọ́ lọ́sẹ̀ yìí ẹsẹ̀ kẹfà ó mọ̀ ṣe ó mọ̀ ṣe ó dọlọ́la ó dọlọ́la a ń fi ọrọ̀ orílẹ̀-èdè kí ọlọ́sẹ̀ yìí tọmọtọmọ jeremiah yájọlá ọlọ́run wà jọlá jésù lọ́sẹ̀ yìí àìsẹ́ yájọlá jésù wọlé àjọlá ọlọ́run ogun tó dá ṣọ́ọ̀bù yẹn ó ṣe lọ́sẹ̀ yìí ayé òní ni ọlọ́ra tọmọtọmọ ọwọ́ olúwa gbé ayé rẹ lọ sí ìkórìtà ọ̀tún gbẹrẹ láti oṣù tuntun dé oṣù tuntun ó yẹ gbẹrẹ láti ọjọ́ dé ọjọ́ ó ní mọ̀ọ̀ṣì ó ní fòṣìṣẹ́ ayọ̀ olúwa yóò kọjú sí ọṣẹ lóore láàrin àwọn ọmọ ìyá rẹ olúwa yóò ṣe ológun tọmọtọmọ àìsàyà 45:16 níbi tó yẹ kó o ti náwó òní ná ìtìjú tọmọtọmọ àní àkọ́bí èyí tó ṣe lẹ́yìn tó yà kọjá síwájú ìṣẹ́rẹ́rẹ́ rẹ dé tọmọtọmọ owó òní dọ̀tá rẹ o ọmọ rẹ òní wọlé látòrí àga àṣeyọrí wàá jayé dalẹ́ tọmọtọmọ lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ dìde sí ọ tọmọtọmọ o owó ọba tí ìdè ọ̀rọ̀ tí ì tó sọ wàá lẹ́nu ọ̀rọ̀ nílé bàbá àtìyá rẹ o ó ṣiṣẹ́ ìwọ̀sí mọ̀ irúgbìn tó fomi jẹ́ fún ọ́fàyọ̀ ká o àràbà rẹ òní wọ́ lójijì gbogbo làálà rẹ láyé wàá dúró jẹ́ tọmọtọmọ ẹni mímọ ìsírẹ́lì yóò dán lábù ọ tọmọtọmọ o ìlàkàkà rẹ lọ́sẹ̀ yìí ó máa jásọ owó máa jásọ rọ̀ àga ògo ìran ó yẹ gbàgbọ́dọ̀ o adé ògo ìran ó yẹ adé fún wà sọmọ rẹ orí rẹ gbà tún jẹ́ tọmọtọmọ ó jẹ́ gbèsè mọ́ o owó rẹ tó wá síta ọlọ́run kó bá ẹgbàá wọlé ẹ̀tọ́ rẹ adánilẹ́wọ́ yóò bá ẹgbàá o afúni lóúnjẹ kò ní di ọwọ́ rẹ mú o ọ̀rẹ́ ọmọ rẹ kò ní bú ògo ọmọ rẹ jẹ́ lọ́sẹ̀ yìí o ẹlẹ́rìí ọ̀yẹ̀yẹ̀ kò ní jẹ́ ọlọ́sẹ̀ tọmọtọmọ o ọlọ́wọ́ ẹ̀pọ̀ kò ní sọ ọmọ rẹ sí gbèsè ayé òní fílẹ̀ ìwà tọmọ rẹ ṣe mí dì òní dúpẹ́ tipátipá lọ́sẹ̀ yìí owó àdúrà tó máa wọlé o wàá jayé dọjú alẹ́ ojú òní ti owó lórí ọmọ rẹ lọ́sẹ̀ yìí o ọ̀sẹ̀ yìí owó gidi wọlé òní pọnmi sẹ́gbẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí tọmọtọmọ ọmọ rẹ òní dẹ́rọ̀ lọ́sẹ̀ yìí o ọmọ tó pọ̀ ní ọrẹ yóò rántí rẹ tọmọtọmọ ire ìrandínà rẹ ó yàgbá lọ́sẹ̀ yìí a kì yóò kọ́ sílẹ̀ tọmọtọmọ o nọ́mbà gidi lẹ́sẹ̀ kò ní jáde lọ́sẹ̀ yìí o ọmọ dáfídì yóò ṣàánú rẹ tọmọtọmọ òní ṣaláì ní tọmọtọmọ ọmọ òní bojú rẹ jẹ́ lọ́sẹ̀ yìí o ìrètí rẹ máa jásọ pẹ́ lọ́sẹ̀ yìí o oríire bá tọmọtọmọ ó yẹ gbọ́ mẹ́jọ̀mọ́ àṣeyọrí àlàáfíà tún tẹ̀lé ó yẹ jáwọ́dún yàrá àṣeyọrí ìfọ̀kànbalẹ̀ yóò jẹ́ ti yín lọ́sẹ̀ yìí o bàbá alábíyá méjì máa bá ọgbẹ́ gbá pẹ́ o owó yẹn máa wọlé lọ́sẹ̀ yìí olúwa yóò tẹ ọkàn rẹ lọ́rùn tọmọtọmọ à ń bomi ní ayé rẹ lọ́sẹ̀ yìí tọmọtọmọ o wà á rí ẹ̀rí sọ tọmọtọmọ ò ní rí ìdíwọ́ ò ní rí ìdènà ò ní jágbèsè ò ní kọlu ọmọ ẹlẹ́yin lọ́sẹ̀ yìí o àrán lọmọ Ọlọ́run yóò máa dákọ̀ ní dára o. Lọ́sẹ̀ yóò máa rẹ òní jìyà ìmọ̀dí. Kẹ́kẹ́ máa pa mọ́ wọn ọ̀tá rẹ lẹ́nu. Olówó láyé mọ̀ ó yá ìwọ náà máa lówó tọmọtọmọ o. Àwọn ọmọ rẹ òní ṣerú ayé. Ọmọ rẹ máa jẹ́ tó kàsí fún rere. Ọmọ rẹ máa rí iṣẹ́ tó ń tẹ ìṣẹ́ o. Ọ̀sẹ̀ yìí wà rẹ́rìn dé báǹkì. Ọ̀sẹ̀ yìí owó máa dé. Wà á ṣe bí ọba. Wà á gbàlúgbájọ́ lórí ọmọ rẹ. Ọmọ rẹ òní ráre. Ọmọ rẹ òní kiri dé lọ́lọ́dí. Òní káwọ́ lórí sọkún lórí ọmọ lọ́sẹ̀ yìí o. Àkóbá àdàbọ̀ yá gáfárà lọ́sẹ̀ yìí o. Òní ṣìnà tọmọtọmọ. Òní kó sọ́wọ̀. Òní sọwọ́ nù. Tóònù rẹ òní sọnu o. Òní kó àǹkó òsì. Ajọ́ máa bá ọmọ yẹ̀rẹ́ lọ́sẹ̀ yìí. Alágídí ogun ó yá kó tubú yá kẹta. Wàá rí bá ti ṣe. Wàá rọ̀nà gbégbà. Ọmọ máa tọ́jú rẹ dalẹ́ o. Wàá gbàlúgbájọ́ lọ́sẹ̀ yìí. Adé iṣẹ́ rẹ ládé. Ọmọ aládé wúrà yóò tọ́jú rẹ tọmọtọmọ. Ìgbà ọlọ́bí òréré ìgbà réré bá yí kọ́ ọmọ rẹ o. Lónìí lónìí ó yá ogún ṣẹ́. Ogún àìríjẹ ó ṣẹ́. Àìlówó ṣẹ́. Owó rẹ́ǹtì tó jẹ ọ̀run bọ́ sọ o. Èyí tó fún ní quick notice nílé Ọlọ́run yóò pèsè o. Àṣírí máa bọ o. Wàá ralẹ̀ mọ́lẹ̀. Ọlọ́run á tún ṣe wàá parí ilé rẹ lọ́dún yìí. Ọlọ́run tún máa ṣe wàá parí ẹ̀ lóṣù yìí. Ó yẹ gba àánú látòkè wa. Ìrànlọ́wọ́ tó ṣòro gbàgbọ́ yẹ gbà lọ́sẹ̀ yìí o. Lọ́jọ́ kẹyìn ọmọ rẹ yóò ní mú ọ pamọ́. Ara òní ni ó tọmọtọmọ. Ó jẹ mọ ẹ̀sán bàjẹ́ lórí rẹ lónìí. Màmá gbọ́ eléyìí òní fẹ̀sẹ̀ jẹ wọn mọ̀. Lọ́dì lórúkọ Jésù ẹ̀lì fẹ̀sẹ̀ jọ ń jẹ àwọn ọmọ yìí o. Òní fowó ra àlàáfíà tọmọtọmọ. Àfiṣẹ́ ẹ̀sán jáde nínú léyìí o. Àránṣẹ́ ẹ̀sán jáde nínú àgọ́ ara rẹ. Àlàáfíà Olúwa jọba nínú iṣẹ́ rẹ o. Jésù Olúwa wa. Ẹ jí ní àgbẹ̀bídélé agbára.
2: Bísà ń sọ fún Ọlọ́run lóhùn pé Ọlọ́run bàbá lábíáwo, mo need to prepare you. Mo gbàdúrà kan lè pè báyìí, mo need to prepare you. So mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lára àwọn tó ti gbé lọ́dọ̀ mi. Ẹwà ni àwọn wà mẹ́ka presently, ẹni kì í wá wọlé. Mi ìmọ̀ pé ìmí dédúlé yẹn ó ti ṣe 100.
3: 100,000. Hallelujah.
2: So mo tún wá pè kan náà lára àwọn ọmọ tí mo ti assist ládùúgbò yẹn náà wà ní London.
3: Okay.
2: Ó ní ẹ má wọlé mọ mi. Ẹ má wọlé tó sọ yẹn, èmi ò mọ̀ pé ó sẹ́ǹdì owó. Mo ti ẹ̀ṣẹ́ ìpà tó dijọ́ kẹta. Mo kàn torí 100.
3: Ìmí. Hallelujah.
2: So mo yẹn débi program yẹn tán ṣe tán. Mo ṣe lọ bí ẹni tó ṣe program yẹn ṣe pè mí padà nìyẹn. Ẹwọ́ ẹ̀rọ wa gbowó mọ́tò mi tẹ̀ pé kó fún mi 5,000 pé ó fún mi 25 nìyẹn. So bá a ṣe wá sí wa ní Friday, láàárọ̀ Friday, ọmọ tí mo sọ pé send 100. Ó send 10,000 ní kí n manager. So dádì wa ń sọ pé ta ló gbàgbọ́ pé òun lè rí alert bá ń fòsókè lókè nínú wa. Mo ní èmi ni mo gbọ́dọ̀ rí, mo ti rí láàárọ̀, mo gbọ́dọ̀ rí ta lẹ́yìn náà. So wa ta fún máa dé léṣà, ọmọ yẹn tún ti ju 20.
3: Ìmí ẹ̀jẹ̀ hallelujah.
4: Bálẹ̀ ni tó bá rówó na fóònù yẹn sókè inú yàrá yẹn. Owó tó lérò ọba tó mọ bó ṣe ń gbin ó máa wọlé wẹ́rẹ́.
3: Àmì jẹ́.
2: Ipe baba alábíàmọ confirm ni.
3: Hallelujah.
2: Ó pọ̀. Ó pọ̀.
3: Ó pọ̀.
2: Ó pọ̀.
4: Ẹyin wo lẹ fẹ́ máa rí ore tó pọ̀.
3: Bébí yẹn.
0: Màmá gbogbo ọmọ ló mú ògo wá ní kékeré. Ṣùgbọ́n bá ṣe ń dàgbà ní nǹkan yí padà. A fẹ́ dá ògo àmúwáyé àwọn ọmọ wa padà. Abiyamọ àdúrà ọ̀la ní Kọ́lá. Ẹ̀mí Olúwa ní kọ́ mú fọ́tò ọmọ rẹ nígbà tó wà ní kékeré wa. Màmá gbọ́ mi dáadáa tún ni dáa yóò ní agbára kankan lórí àwọn ọmọ rẹ o. Ìwọ ní kọ́ mọ́ fi àdúrà ọmọ ṣeré. Aago mẹ́sàn-án ní ọ̀la rí pọ́ ti wà ní Kọ́lá. Àwọn ẹ̀rí tó pọ̀ lọ́wọ́ mi mi ò tí ì rí tiẹ̀ ń bẹ́ o. Wọ́n dẹ̀ kọ́ ìbí àdúrà rẹ sínú akáṣífù wa. Gbogbo ọkùnrin ni mo dé àdúrà fún ọ ní ọ̀la. Mo lẹ̀ rí Kọ́lá àgbàdo ìjàyè Lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Wàá ríre gbà. Torí pé ní jẹ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa fi ọ̀rẹ́ ránṣẹ́. Bàjẹ́ fi ránṣẹ́ lórí àkọ́bí láàbí ránṣẹ́ lórí àwọn ọmọ yòókù. Àádẹ́ fi ránṣẹ́ lórí àwọn dáàdì mọ́mì. Gbogbo ìgbà tó bá ti fi ọ̀rẹ́ yìí ránṣẹ́ ni kó máa ní lọ́kàn wípé ó fi ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Tó bá ti fi ránṣẹ́ máa sọ wípé mo fi sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun yìí. Òun náà la pè ní ọ̀rẹ́ ẹni iwájú. Màmá jẹ́ fi gbàgbọ́ bọ́ ọ̀sẹ̀ eléyìí, ọ̀sẹ̀ yìí dẹ̀ máa dára o. Ọlọ́run bàbá alábíyamọ o.
3: Ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060571110. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 1-4 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo.

alárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágìlú ẹfẹ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

ọ̀tún ẹ̀yí ká ó sì. Ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Jésù tó ṣe mí lógo ló ṣe mí dáadáa. Ní ọ̀sẹ̀ yìí, Ọlọ́run gba ọpẹ́ mi àti àwọn ènìyàn yìí. Bí wọ́n ṣe yí ká ọ̀tún tí wọ́n yí ká ó sì tí wọ́n sọ pé ó ṣe, Ọlọ́run gba ọpẹ́ wa. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa. Mọ́ mi ṣe lè dìde ńlẹ̀ dáde ẹ dìde. Ẹ wá mú owó tó ń bẹ lọ́wọ́ yín ẹ mú dání. Àmọ́ pàṣẹ ọ̀sẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ ìdùnnú fún ọ. Ẹ kọ́lẹ̀ o, gbogbo owó rẹ tó ti há, Ọlọ́run yóò tu wọ́n lẹ̀. Ìpinnu Ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ. In tó mú ọkọ omi owó mú dání ní ọ̀sẹ̀ yìí wà bájé. O gbogbo ẹ̀tọ́ rẹ tó ti lọ, ẹ̀mí mímọ́ yóò dá padà. Ìdùnnú yóò bẹ̀rẹ̀ sí ṣubú lu ayọ̀. Áńgẹ́lì àtayé rọ yóò tún ayé rẹ rọ. Áńgẹ́lì àtayé ṣe yóò tún ayé rẹ ṣe. Ọkàn yín yóò sì balẹ̀ nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀dà o, wà lówó lọ́wọ́ Sàmí, wà lówó lápò, wà sí lówó ní báńkì. In the name of Jesus Christ. Ẹ̀yin àyàn fẹ́ jẹ́ fi gbogbo ẹnu sọ báyìí wípé àjọ kí Alleluia ńlá méje àti ògo mẹ́rin ajẹmọ́ kànlá. Mo ń lọ sórí Facebook, YouTube and TikTok ní aago mẹ́fà àbọ̀ ní àárọ̀ kùtùkùtù yìí. Tó bá tún di aago méjìlá máa tún pàdé èmi àti yín ni. Ṣé wáyà yín lẹ́nu gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run? Ọ̀sẹ̀ tó wàánú ẹ̀yí ọ̀sẹ̀ rẹ ni. Ètò dáa jù ni pé ó ní 77 nínú. Olúwa lòun ṣe nǹkan méje nínú 77 ti oṣù yìí. Kó tó di pé màá bẹ̀rẹ̀ sí sọ àti bá ṣe ni. Ní òní yìí, ẹ̀nàwọ́ èèyàn méjèèjì sókè. Afẹ́jọ kí Alleluia. Mọ́mì wàá kàn fò síwájú ni. Méje ni. Somebody shout 7 Alleluia! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Ogo mẹ́rin. Ogo, ogo, ogo, ogo fún Mèsáyà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ní àǹfààní láti máa gbó mi káàkiri àgbáálá ayé. Jẹ́ ń sọ nǹkan fún ọ. Kí ó tó di alẹ́ lónìí, ìrìn àjò rẹ yóò ti parí sí ìlú Ògo. Wà ní ìdí púpọ̀ láti kí Alleluia sí onílé ọlá. Ọba tó mọ̀ọ́mọ̀ sàánú rẹ, ohun Ọlọ́run leléyìí. Iṣẹ́ tí ẹ̀mí Olúwa ní kí n sọ tó ní jẹ́ fún yín. Ó ń bẹ nínú ìwé Matthew chapter 7 verse 7. Matthew 7:7. Ó tó di ọjọ́ 7:7. Béèrè nǹkan tó o bá fẹ́. Ó ní ẹ béèrè, a ó sì fi fún yín. Kò sí tó béèrè láàárọ̀ yìí tí ò ní wá sí ìmúṣẹ. Ètò wá dáa jù, èmi gan tún ní tí màá béèrè fún yín. Na owó yẹn síwájú. Ọlọ́run tó ń pín ire. Ọlọ́run tí ì jẹ́ kí ebi ọ̀pa ènìyàn. Ọlọ́run tí máa ṣe alátìlẹyìn fún ọmọdé àti àgbà. Gbogbo ẹnikẹ́ni tó gbóhùn mi káàkiri àgbáálá ayé tó di owó mọ́wọ́. Ní ọ̀sẹ̀ yìí, wàhálà jẹ jẹun. Gbogbo ẹni tó mú owó rẹ dání, wọ́n bẹ̀rẹ̀ sí jùúlẹ̀ fún ọ. Ìlérí yóò padà ṣẹ nínú ìpín ìràwọ̀ ẹ. In the name of Jesus. Ẹni bàbá, yọ̀ǹda owó mi. Owó mi tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí, ẹ̀mí mímọ́ yọ̀ǹda ẹ̀ fún mi. Gbogbo àwọn oníbàárà rẹ tí wọ́n ti lọ ọ̀sẹ̀ yìí ni wọ́n á padà. In the name of Jesus Christ. Ẹ múra o. Nǹkan méje ni ẹ̀mí mímọ́ ni yóò ṣẹlẹ̀ kó tó di ní ọjọ́ 7:7. Nǹkan méje. Àbí ń balẹ̀ sọ́tán lónìí máa tẹ̀síwájú ní ọ̀la. Ìpàdé 7:7 yóò jẹ́ ìpàdé tá ò fi òpin sí gbogbo ohun tó ti pẹ́ nínú ayé rẹ̀. So this 7:7 program is going to be the program to end delayed in your life. Kí ni tí wọ́n ti dá dúró? Kí ni tó ti pẹ́? Kí ni tó fẹ́? Kó dé láti ẹjọ́ yìí tí ò dé tó retí retí. Olúwa ní ìpàdé 7:7 yóò fi òpin sí ohun tó ti pẹ́ tó ti yẹ kó dé tí ò dé yóò dé. So ẹ múra. 7:7 is going to end delayed in your life. Wọ́n sì fi ẹsẹ̀ bíbélì tì í kó tó di pé màá gbé àwọn testimony. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé èmi gan tí mò ń dùn yìí láti on the 6 ni màá ti débẹ̀. Màá mọ̀ gbàdúrà fún ìpele oríṣi ènìyàn márùn-ún ní Jesus City bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ẹ̀mí Olúwa ló ní kí n mọ̀ tètè débẹ̀ ká sì mọ̀ break holy communion
ni role ni every 6 gbogbo ojo kefa and it's going to be combined tin ba ti pe awon eyan yen jade a le se ni osu to koja tori awon alejo a se die but lele a ri se pupo ninu we isike chapter 12 isike chapter 12 eje nka lati verse 21 oni oro oluwa si to mi wa oro oluwa si to mi wa wi pe oro olohun to mi wa o na ni mo nje ise yen fun yin nkan ko sele ni ose to wonu e oni omo eniyan owo ewole eyin ni ilu Nigeria pe afa ojogun gbogbo iran si di asan afa ojogun gbogbo iran si di asan fifa ojogun tumo si ohun to ti ye ko se ni odun meta aye wa bo so di odun mewa iti won pe ni won fa ojogun ni pe they adjourn they postpone they procrastinate they suspend afagun o ti mari lati ejo yi aye oju obi mo o ti mama pari school lati ejo yi titi doni orise sister e so mode mo gbogbo intention re ni pe ko mari lo modun 23 24 bo tun tin wo 34 35 oluwa wa so fun mi pe ninu ipade 77 is going to be end is going to be the end of delay bawo mo sise mo ehun to so ni verse 22 verse 23 oni nitori na wi fun won pe bayi ni oluwa oluwa olorun wi emi o je ki owo eyin ko dekun won ki yo si pa owo ni Nigeria mo won ni pa Israel lo fi si but oni ki nko Nigeria si sugbon wi fun won pe ohun ti e mo ki gbe ni pe ojo ku si dede ati imuse gbogbo eyan enikan ni kini yen alaare jo ni yo wa bere si se ojo ayo re ti sumo o ojo ti wa bimo ki sojo to loyun bayi mo mo ko ti loyun koni peta ki oku ewu omo gbogbo ti won ti bo fagun oluwa ni ki so ninu ose yi a bere si mu gbogbo e pada sipo this is the joy mo layo lati so fun o pe wa korin titun gbogbo ti won bo fagun patapata emi olohun so pe mu pada bo wa sipo you will rejoice and you will be happy e dide mummy e dide daddy e wa kigbe agbara tun fa ojo ayo mi gun ma jemu tun fa ojo ayo mi gun bayi loluwa wi opin de ba oloni ari apere yen ninu aye awon mo israeli ibi to ti ye ki won kan lo ojo die afigba ti an lo 430 years sugbon oluwa ni ko mi so fun awon eyan pe this part an to ba le tete de lojo tuesday iyen lola bo si se pojo 77 na lo nbo jesus city ni gbogbo wa nlo lati iwo road e kan wo moto to nlo si ikoyi street eleve so kale ni jesus city tabi moto tin lo si ikire eleve so ni yana koyi jesus city le de yen ipade ti 77 eleyi nkan meje ni olohun lo won dewo ibe lati gba omi 77 ibe ni ma ti fun awon eyan ni anointing oil ibe lati so tele and gbogbo awon to ni eri na o ni anfani si to ba ti done the 6 will you odekun le pa fro ti debe yen lola

0: 7 o k gaju ki
1: mate o o se bebe olorun ata ma se o alagbara ni
2: alagbara israeli o ada ogo pada fun o oluwa gba ope ro monday tutun la tuwo e o se alayo o se alubarika monday yi monday agbara ati ase ni ada ogo pada fun e oluwa gba ope ro ila ma nbe ni monday bere ogo tutun monday asina monday aluyo monday ayo monday ola monday igbega monday ona abayo monday iyanla so ti gbe mi esi bi radio o ti be sibe ni mi dun o ya lo bu opolopo iyo si bayin to ba ti wa bu si ko so fe pe owo to lo ye ma fi si ne tabi ko paro ile ni ko lo mi ko lo fi yesa ni owo e to ti fowo ye si very good to n pe to ba ti pari omi yen lo ma gbe to ma fi lo ronso be wa we nu e ko to lo ase jade anu soro iya ko da ba reka mo soro jade ìdí ajá ni dúró dè yà ìdí ajá ni dúró dògùn ìdí ajá ni dúró dẹ̀sí ìdí ajá ni dúró dàbùkù mà yá kó nínà kàbà mariya kàsádàkà nínà kájàbà níta ìdè yẹ o ó yà síwọ́ ìdè yẹ ló ṣílẹ̀kùn fún ìjì ṣé ayé wọn ti dé mọ́lẹ̀ nírètí àbùkù ńlá nígbà àbùkù yẹn bá wá bẹ̀rẹ̀ ìdààmú yẹn bá wá dé kíni yẹn bá wá dé wọn ní jẹ ayé dé mo sọ ìjì ayé ìjì inú òkùnkùn ayé ìjì aṣètì ìjì aṣèdàníyà ó yà dáká wọn ṣiṣẹ mọ ìdàní mọ jésù ọmọ ìmọ gbọdúà ìjì kan mọ ń dà ọ ó lẹ fura sí mọmì ìjì má jẹun ọmọ yẹn orí pé gbogbo àwọn ọmọ ìbá ó ti ṣe wàhálà lé wọn lórí àkókò tí ẹ kó máa jẹun kò tí ẹ wàá sí nǹkan kan ní ó tún wá ń burú sí i wọn mọ mi gbẹdúà pé dáàdì ẹyin náà jẹ ṣàmì mọmọ ìdìde dada oúnjẹ ọmọ tó wà láyà ẹ káwọn ọmọ yẹn mú ọmọ àyà ló ń jẹ bẹẹ fi ọwọ mu dání gbé dání báyìí máa sọ àrùkọ àwọn ọmọ àwọn ọmọ tó fún lọyàn yẹn àwọn ọmọ tó mú ọyàn yẹn máa sọ fún ọ báyìí pé nísìnyí tó bẹ̀rẹ̀ sí rí ṣe tó bẹ̀rẹ̀ sí rí mọ́ tó bẹ̀rẹ̀ sí lílò ìjì kó má jà wọn mọ́ ká padà wá wúlò ká wá ṣètọ́jú rẹ kó lè jẹun ọmọ mọ́ mi yìí ṣe ti ń ṣe dáàdì ẹyin náà bẹ̀rẹ̀ sí gbàdúrà àkókò yìí ọlọ́run fẹ́ dán nǹkan onímọ̀jẹ̀mú ló sọ bẹ́ẹ̀ ìjì dákẹ́jẹ́ oyà àwọn ọmọ ẹlọmọ ṣe rere ọmọ ṣe rere ó ní gbàdúrà fún ẹni tó lẹ̀ lóyìnbó yìí ó jẹ́ ti fẹ́ sọ ọ́ passport ti wà lọ́wọ́ ẹ̀ ó ti fi dààmú dààmú lórí ọ̀rọ̀ visa yìí ni ó dà mú omi yẹn kó wọn sára ẹ̀ fi ọwọ́ ẹ̀wọ́ ẹ̀ fi mú owó tó jù sílẹ̀ fi mú omi sára ẹ̀ fún àkín kọ owó bàyá kàtánà ó yà gbogbo ẹni tó fẹ́ lọ gba visa yẹyẹyẹyẹ ẹ fi owó tó wà nù mí ẹ fi wọn ara yín báyìí fi mú omi sára yín ṣe ti owó yẹn ti fi wọn bá mo sọ wọn àkín kọ owó onímọ̀jẹ̀mú sọ wípé kẹ́mi kankan wà kankan lọ gbàgbọ́ ilẹ̀kùn lóyìn bó ti ṣe ọba tó ṣílẹ̀kùn macedonia fún paul apostle ní ìwé ìṣẹ̀wọ̀n apostle mo sọ ilẹ̀kùn lóyìn bó ṣí ilẹ̀kùn ṣeré ṣí ilẹ̀kùn àlùyọ ṣí ẹgbọ́ ìjì má débi gíga ìjì má ronú àbáyọ ìjì má ṣe rere ìjì má lé má ba ìjì àṣedànù yẹn màrí àkàtà kàdúnà nínà màkó rẹ bàtà ìjì yẹn dáká ìjì yẹn dáká ìjì agbára káká ìjì má gbìyànjú má bọ sí ìjì má lé má ba ìjì yẹn dáká mo sọ jáde arọ́nà àbáyọ bílà arọ́nà àbáyọ bílà arọ́nà àbáyọ bílà arọ́nà àbáyọ in the name of Jesus. Ẹnìkan níta ló ń gbẹ̀dúà orúkọ mi ni wòlíì hypo ajílóore àtàmátàsí tiléṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó géètì ẹgbẹ́dà nílùú ìbàdàn wo bí alágbára
1: o
2: ọ̀sẹ̀ yìí lọ̀sẹ̀ yìí o ọ̀sẹ̀ yà mú eré o gbọ́n tó ní májẹ̀mú bá mi sọ nínú yẹn ìjà ẹ̀rí mi yẹn ìjà ẹ̀rí jẹ yẹn ìjà àìsàn yẹn ìjà ìrọ́kọ yẹn ìjà ìráyà yẹn ìjà àṣedànù yẹn ìjà àmúbọ̀ yẹn ó ní òun fẹ́ dàdúró ìjì ti jẹ lomi ó ti gbókù ọmọ sí ìjì ti jẹ lomi àti dàdúró bí iṣẹ́ ìjì ti jẹ lomi bó ṣe lelele ó ti mú àmúbọ̀ ìjì ti jẹ lomi ó ti wọnú ìgbèsè ṣùgbọ́n bí bẹ́ẹ̀ ni sọ wípé ìrètí wà fún igi tí a bẹ́ lórí ó ní tí gbogbo rẹ̀ bá fi lè gbó òun omi yóò tún sọ ẹ̀ka tuntun jáde òun ló fi jẹ́ pé ká máa yayọ̀ omi májẹ̀mú ti sọ ó ní gbogbo ìjì burúkú yẹn lòun ó dàdúró ìyẹn fi wá lọ́kàn balẹ̀ pé ìrètí ti dé gbogbo àmúbọ̀ gbogbo ìgbèsè gbogbo àṣẹ ti yẹ pé òun ọlọ́run yóò yanjú ẹ̀ ìyẹn ló fi wá ní ọkàn balẹ̀ torí wípé ọlọ́run ò lè sọ̀rọ̀ kó lè sọ bẹ́ẹ̀ mọ́ kìkì kó ní kálukú wa múra olúwo lọ́nà tó gé ti ẹgbẹ́dá olúwo ní ọ̀nà tó gé ti ẹgbẹ́dá ìwọ̀n ò ní ti wọ̀ kó olúwo tó bá dé ń bọ̀ lọ́nà òdú Èkìtì Yes, sir. Àwọn tó wá ní láti yà, àwọn tó wá ní yà bìfọ̀. Ẹ̀rí náà mọ̀ ń sọ.
3: Ẹ̀rí ni o.
2: Ẹ̀rí yẹn mọ̀ pọ̀. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run kò lè lọ láìṣẹ́. Nígbà tó bá tó wá ń sọ lórí eléyìí. Tó ní òun dá ìjì dúró. Àní òun fẹ́ dá ìjì dúró. Ìjì agbára káká. Àní kí ló ń pè ní ìjì agbára káká? Ìjì agbára káká. Ẹ jẹ́ lọ yin bàbá mi mọ́. Alágbára ẹsẹ̀ kí wá sọ̀ lórí ẹ̀ ká wá gbẹ̀dúrà. Wà á gbé ọwọ́ ẹ sókè. Afẹ́ kí ògo fún ẹni tó lògo. Òun nìkan ló lògo. Kò tún sẹ́ni tó lògo lẹ́yìn rẹ̀. Ológo tó lògo. Wà á kí ògo ògo ògo ògo yá o. Ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo ògo. Jésù Olúwa wa di orókùn rẹ mu. Wà á máa wú ọ gangan báyìí. Ó wà máa bọ́lọ́run sọ. Èmi ni Mọ́ndé tó parí oṣù yìí. Wọ́n fẹ́ sọ̀rọ̀. Wà á ní alágbà wí ni o. Adẹ́dà àti Aṣẹ̀dà. Èmi ni Mọ́ndé tó parí oṣù yìí. Ire èmi tó kù nínú oṣù yìí. Olúwa bá mi kó wọn jọ. Kó lọ lé mi lọ́wọ́. Jẹ́ kó sùn yìí. Kó pọ gbogbo ire mi fún mi. Kó ire mi. Kó tẹ̀lé mi lóṣù tuntun. Mi gbọ́dọ̀ ṣàṣetì lóṣù. Gbogbo ire mi tó kù lóṣù. Ẹ fara wọn. Ní báyìí báyìí. Ní òní. Ní ọ̀sẹ̀ yìí. Ní ọba tó ṣùn kù. Kí n kó ire dání lọ. Bẹ́ẹ̀ ló máa rí o. Ìdíwọ́ kúrò. Jésù Olúwa. Ó yà kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì báyìí. Sista kúnlẹ̀. Dádì ẹ̀kúnlẹ̀. Mọ́mí ẹ̀kúnlẹ̀. Wà á dọwọ́ ẹ̀ méjèèjì délẹ̀. Ọ wà á forí balẹ̀. Nígbà mẹ́ta. Wà á ní mímọ́. Mímọ́. Mímọ́. Sọ̀rọ̀ láwọn ògùn. Ó yá o.
4: Jíjẹ́ nítorí mi ò jíjẹ́.
5: Ìpè wò ní adí lórí atamátà yóò tún ṣe wọ́ndẹ́fù.
6: Bẹ́ẹ̀ni òru ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
5: Òru abàmì.
6: Òru òjìjà káde ńlá.
5: Òru òjìjà gbára tó lágbára.
6: Òru ògbènijà.
5: Òru táwọn ọmọ Ísírẹ́lì wọ ní ògbèkùn lọ.
6: Òru tá a gbé Ísírẹ́lì nígbà tó dá yaba.
5: Òru ojó kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
6: Àkòrí tó sùn yí ni
5: Liberation and Celebration.
6: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
5: O ti ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
6: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀.
5: Bí Prophet IO àti Prophet FTO Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sálẹ̀ gbogbo ènìyàn lọ́jọ́ náà.
6: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
5: CCAC Atamátà Selifi Proof lólùwẹ̀ pẹ́ dánilù Ìbàdàn.
6: Gbogbo ẹni tó wẹ́wọ́ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò ran mi ìbùkún agbára gbà.
5: Pẹ̀lú gbogbo ẹni tó kan òdìwọ́ àti ìdènà bá gbàdà yóò la àǹfààní láti pọ̀ sí Atamátà sí.
6: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
5: Ọ̀nà àlà.
6: Jíjẹ mímu náà gbẹ́yìn o fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
5: Lọ múra o. Ìwọ ló ń sì jẹ́rìí ságbára Ọlọ́run.
2: Wòbí àyànfẹ́. Lọ fura.
3: Lọ fura o.
2: Mo sọ lórí ìjì agbára káká. Ìjì agbára káká.
3: Agbára káká.
2: Ìjì fúnra lára rẹ̀ la ń pè ní atẹ́gùn tó ṣọwọ́ òdì.
3: Kábíyèsí.
2: Iṣẹ́ àwọn apọ́sù orí ẹ̀kẹtàdínlọ́gbọ̀n.
3: Yes, sir.
2: Act of Apostle chapter 27. Tó bá bẹ̀rẹ̀ sí ìka. Ibẹ̀ ni wọ́n ti ṣe àlàyé ohun tí wọ́n ń pè ní ìjì.
3: Ìjì.
2: Ìjì ni afẹ́fẹ́. Tó ṣe ọwọ́ òdì.
3: Afẹ́fẹ́ tó ṣọwọ́ òdì.
2: Ìjì ni afẹ́fẹ́. Tó ṣe ọwọ́ òdì.
3: Kábíyèsí.
2: Ó ní nígbà tí àwa sì sí kọ̀ níbẹ̀. Àwa lọ lẹ́bàá Kípùrù. Nítorí tí afẹ́fẹ́ ṣọwọ́ òdì. Ìjì ni afẹ́fẹ́. Tó ṣe ọwọ́ òdì. Nínú ìwé Jóná orí Èkínní. Tẹ́bá wo ẹsẹ̀ ìkẹ́rin. Ó ní ṣùgbọ́n Olúwa lè funfun ńlá jáde sí ojú òkun. Ìjì líle sì wà. Ó wà nínú òkun. Ìjì líle. Òun ni èfúfù. Èfúfù náà pèlú afẹ́fẹ́. Afẹ́fẹ́ ìlú èfúfù. Afẹ́fẹ́. Oh my God, òun ni èfúfù. So eléyìí tó bá ti lé ń bẹ̀, òun ń pè ní ìjì. Ẹ wá gbọ́ mi gbogbo ènìyàn. Kí ni iṣẹ́ èfúfù gan? Kí ni iṣẹ́ afẹ́fẹ́? Àlàáfíà ló ní kókó wa. Bẹ́ẹ̀ni sà. Tí afẹ́fẹ́ wa ní afẹ́fẹ́ àlàáfíà. Afẹ́fẹ́ owó. Afẹ́fẹ́ iyì. Afẹ́fẹ́ ayẹ. Afẹ́fẹ́ ìfọkànbalẹ̀. Àmì ìrẹ́dà. Wọ́n mi yẹn sára. Afẹ́fẹ́ yẹn kò fẹ́ sí wa. In the name of Jesus. Wọ́n mi yẹn sára. Olúwa ní kí n gbàdúrà ìní lọ́jọ́ Mọ́ndé. Olúwa ní kó tó dago mẹ́rin lẹ́yìn fọ́ ni mo pe o. Afẹ́fẹ́ gidi ti máa fẹ́. Afẹ́fẹ́ owó gidi. Olúwa ń bá mi sọ̀rọ̀. Àwọn tó fẹ́ lọ gba visa wọ́n mi yẹn sára
3: dáadáa.
2: Wàá rí kankan tó máa ṣẹlẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Visa rẹ̀ máa bọ̀ sí lẹ́yìn. Ọlọ́run gbọ́. Ọ̀rọ̀ ibùdó agbára tí mo sọ lẹ́kàn. A kó pásítọ̀tù àwọn kan wọ inú ibùdó agbára yẹn. A kó pásítọ̀tù àwọn èèyàn wọ inú ibùdó agbára. Níwájú ọba tó la yàtọ̀. Àwa kò jáde. Òun tó yẹ wá jẹ́ ọjọ́. Sunday but you Monday.
5: Ojo
2: simi
5: Sunday.
2: Nigba ti ojo Tuesday ni oya ni Abakuta.
5: Yes sir.
2: Ah, one drive la to koja ni bridge yen. Mo ko ite ni jade o ti sele o ti sele o ti sele. Aruba mi. Mi sare park fura mi ni mo je ni ko anu mo
5: je. Yes sir.
2: Se mo se park ba. Mo ni kilo de kilo de kilo de. Ah, o ni daddy, o na ti fun 2 years.
5: Yes sir.
2: Omo fun ni visa America o ti le
5: owa
2: de ni soro eni kan wa o pa to ti ni visa ni igbo o ti le le le ase jade o ma boss mi olorun go e ma doubt
5: e ma doubt
2: igbo to ba ti fa lo lo
5: igbo
2: to ba wa lo kan igba international passport
5: e
2: tabi photograph passport
5: e
2: mi dani ma bo mo fi olorun se e nipo mo fi owo so ya fun e mo ruko olorun o mo bi to gba ni ide re ja o e mo pe ije buruku ije ogugun
5: yes sir
2: o na pe diji
5: iji
2: ma lo siwaju
5: iji ma lo
2: iji ma lo si bi toda iji ma lo gomo iji ma lo lo lo iji ya o panu mo ba
5: amen
2: seri awon class kan wa
5: yes sir
2: ngolo ijoko
5: ah
2: tori iji to ba nja yin sir
5: yes sir
2: iji
5: iji
2: to so wo di
5: ke
2: iji to ba ti le se owo di
5: ni
2: pe ko to ta ko ma je mo olorun
5: ko ma je mo olorun
2: to ta ko ase olorun
5: ase olorun
2: to ta ko ife olorun to ta ko ri ofe
5: olorun
2: aye yin
5: ah
2: olorun ni awon eto kan
5: to
2: ti se sile
5: o ti fun
2: ma pe ni natural gas gbogbo olorun se fe
5: o ti fun wa
2: te gun ko fe si
5: gbogbo
2: nkan ko lo dede so to ba ti wa di pe o ti n lo lowo odi eh o ti n ta ko igbero olorun
5: kabiyesi
2: ninu ko je owo ese
5: yes sir
2: yes owo ese
5: owo ese
2: bibeli ni a ko le wa ninu ese kari ko yo fe ma ko
5: kabiyesi
2: so aimoye igba o le je ese lo ko se
5: be
2: mi so kari ese yin ta de so o ni olorun owu lo to ma bere ese baba lowo omo
5: kabiyesi
2: igba mi iji to n je elomi ta ma o pe kini mo se mo de si dada mo to mi o ni 40 mi o ni blame mo ni bo ti ye kini mi mo san nkan to ye kini san mo te nkan to ye kini je nkan to ye kini se ni mo se o le je ni tan baba ti se
5: ese
2: so iji ese tan se e mo pe iji ese wa a wa ma ja omo
5: baba je so
2: e fi ba ri wo soke wa ke iji ese awon baba mi to fe gbe mi iji si ogun to fe gbe mi lo jina ti ti ni ni ni ja omo inu ogun to wa egbe ogun le lomi wa
5: egbe
2: ogun ti ogun le lomi wa inu ogun le lomi
5: wa
2: be ti mi inu ninu ninu ogun
5: pa
2: gbe jina sinu ninu ninu
5: ti
2: de pe ari bo gan dowo olo wa so pe je se awon baba mi to gbe mi wonu ninu ninu ogun lo oluwa dawo eje do o ya so da do a o nko je
5: mi no
2: olorun ati le gura gba ta mata
5: so gbe mi wonu
2: ninu ninu je se awon baba mi to gbe mi wonu ninu ninu ogun lo oluwa jo yo mi ko je gba mi jade be
5: yo
2: mi dupo be ba eje yen duro jesu oluwa wa
5: amen
2: awa abu ati afe gba
5: yes sir
2: ah iwa se yen nikan
5: yes sir
2: se gbo bi eni to ba wa se ri elomi te ri yen owo aye lo wa la
5: owo aye
2: be ni so
5: di mu owo aye
2: owo aye lo wa so iji to nja wa ye lo fi jinja
5: ah
2: da so gba to ba wa
5: eh
2: a ma fun ni ose
5: ose
2: be ni
5: eh
2: ose ni ta ma fun ose awe bi dan
5: ose awe bi dan
2: se mo pe iji gan ibi ni lo
5: so ibi ni o
2: be so ose ta ma ofe ni o
5: ofe
2: gbo eni ba ti wa
5: afa
2: kan ku ni ibi ni ja mi so to ba di ko nje gbe si
5: yes sir
2: owo kan lo wa la
5: owo kan ni
2: owo kan
5: gbe
2: aseti amugo
5: owo kan
2: ni owo
5: kan ni
2: owo
5: kan ni
2: owo kan ni
5: owo
2: kan ni di lo so ama fun awon yo lose
5: awa
2: wo to wa tele
5: yes sir
2: wa lo ma gbe omi ibudo
5: yen omi ibudo agbara
2: ori kan ku afi ma
5: wo ah kabiyesi
2: o ma ni agbo
5: omi fi re
2: awa wo to wa tun tele
5: yes sir
2: se gbugbo eni to ba wa ma gbe omi ibudo yen lo
5: omi ibudo agbara
2: ojo ba to la yato se ri opolopo ti won ti ri ori ojo gba lati ta ororo ti lo mi yen so ah e da la ba ku tojo ma se ri mi e to wa se gan te wa nbadun
5: awon lo nbo
2: eh gbogbo en te wa ni sogo
5: yes sir
2: wa re ma se ri mi
5: ah
2: on lo last week won ni pe looto ni
5: ooto ni
2: owo kan so
5: lo
2: won bu se lomi
5: lo
2: ha ni se lo gbona lo
5: ni a ti tutu
2: the same elomi a lo tutu elomi a lo ta
5: o
2: ha de wo listen na la lo e de wa wo eri ala de n tu awon yin
5: ki
2: la fe se ju pe ka kan ma so ko lorun
5: se be ni o
2: tori alagbara
5: o seun
2: alagbara
5: ise alagbara ni
2: a le wile se a le se lo
5: ni
2: olorun gbogbo
5: eru je
2: lo mu lo
5: mu lo
2: lagbara
5: o ma lagbara
2: o ma gbogbo eyan la ma wa
5: ni
2: o yen fun so that ki ogun yi ko le lo ki lo ma sele nigba ti ide ba ja e wo sa ki to so yen ma koko so pe kini ide
5: kini ide
2: ko mo so pe iji ni
5: ide
2: now eni ma mo bo iji ide kan
5: ide ni o
2: ki la lan sa yen to ba foju ko ja ka
5: wo
2: o ma le ti iji ni to ba di pe won be so lo bi
5: ah iji
2: to ba di pe o jojo jojo
5: iji
2: mo bura o ma ja iji meji lo wa ni bebe
5: yi iji meji
2: ni igbese
5: ah
2: bo ya lo ani ma yin na
5: ko ja
2: awo we se o le je igbese nigba mi o le ja
5: isi yes sir
2: so yen ba jojo jojo
5: igbese
2: to baba isan pa
5: baba
2: igbese
5: pa
2: na to ba mi ba so lo bi
5: yes sir
2: iba so yen te wa lo se ra won to ba ti wa n da nkan okunrin sara
5: ah
2: lo gboru awon eni to ba ni yawo ko ni loyun
5: kabiyesi
2: yato si yen gan
5: yes sir
2: iru eni be to ba ti ni ibasun yen to ba ni lo fun appointment aba
3: promise and faith.
7: Kabiyesi.
3: Eh ye yan ta wa ni sogo. Sogo.
7: Aladun ni o.
3: Sogo ota ni o. Ni aro eni Monday.
7: E
3: lo mura.
7: Ah.
3: Ah, sogo ota.
7: Hey,
3: e lo mura.
7: E mura o.
3: Ibi ta nbo ni tiri tiri bus stop. Tiri tiri bus stop.
7: O
3: ba nbo lati Bushilo tin bo ni o. Abule egba lo tin bo ni o. Agege lo tin bo ni o. Oko ifo ni ko wo. Tori igba to ba ti koja bridge yen. Now come out wo otun e ko to de le ko matches what is glory all lo du be road ni o ona ton gba lo abokuta fo yen lo du ti ni o e ma wo wo otun e what is glory all atamata se bayi
7: eh
3: wole sibe alagbara leni ah a fe don kan
7: eh
3: akan se oro ti mo ni mo n gbe bo yen
7: eh
3: mo n gbe bo o o ni lati wa bado ko to get ko ba to la yato ki se bi to tan si ni e
7: je
3: ki fi eleku fo se gbugbo awon ti won ba tun wa wa oh my god mo fe den shekan wo fun and you can sell it there to
7: work.
3: Abi Efi. Abi Efi. Ojo
7: Tuesday.
3: Eyin ta wa ni.
7: Ojo Segun.
3: Ti abe okuta.
7: E
3: lo mura.
7: E mura o.
3: Ni Sabi o la mo.
7: Ni
3: Sabi o. Ojo Tuesday. Ni Sabi o. To wa ni egbe ile eja. Be ni egbe ile eja. Egbe ile eja. Ni la fe wa ni o. Egbe ile eja. Yes ma. To wa ni la fe wa. Ibe la ma wa ni Tuesday. Tuesday ni o.
7: Tuesday
3: leyi leyi gege ni. Eh a ma wa nbe.
7: Abi
3: Efi to la ya to. The same thing. Ojo Wednesday.
7: Yes,
3: ah, we be tan bo. Under Sabo Bridge ni. Ni
7: Ijokun.
3: Ijokun community or ni Sagam.
7: Se
3: gbogbo en te wa ni Ikorodu.
7: E
3: lo mura. Odogi odun lo do kekere.
7: E
3: lo mura. Gbogbo en te wa ni Mowo Ibato.
7: E
3: lo mura gbogbo en te wa Logijo. Gbogbo en te wa ni gbogbo Remo. Ni ogere
7: e
3: lo mura o mbi ta nbo under Sabo Bridge ni gbe te wa ni Sagam te ba ti miss yes hey tori eyin te wa ni Sagam yen a ma tu oro yen ta fe mo ti promise last week amo o pa ju ago meji la ti pari idire tori agbodo pada si mami se
7: mami fi e
3: ijo da
7: oda
3: ijo da
7: oda
3: ke ti de ba wa laye
7: ni
3: e ri eni yen
7: pe
3: to ba nlo lu bi ona ba how da people sent any
7: leg
3: ala emi buruku
7: emi buruku ni
3: ha ma lo bayi ha fuju ko gba ka lo ah ide buruku
7: ya kai wo la re
3: seri atu wa ma lo gbogbo bi ta eyan gba ko da ti won ri kankan to da la ni ha da gba te sisi badabo ye lomi ko ma ti sun o jojo ere lomi
7: bi
3: o lo ma wa ma de fi ni igbese ma ti fi pa lara
7: eyan
3: aba ri ni igbese elomi ni ni o lo ma ba elomi ni ni idosi elomi a ma wa ninu omi ti
7: ko
3: ni a ma rugu rugu rugu rugu ti abi teyan ba nwe ni o to mi da ko fe gbe lo
7: o
3: ru bi oku idamu
7: idamu
3: ti aye ni
7: aye ni
3: o to ni ka ma wo
7: ki
3: yan fi wo ko to ninu ogun
7: ah
3: asiripo
7: asiripo
3: a ti ma la fun eyan
7: o ma la gba
3: ba wa ma de se canceling ti o to ni canceling ma ma lo
7: te
3: ni ma ma tu asiripo awon
7: e
3: si mo mi o mi ni bi e pe ki lo ba wa ki to ma so nje se ati gbese to ma gbe lo mura o ani agbara
7: alagbara
3: ti agbara to nbe ni
8: oruko yin adugo yin ati to na ta mata se
9: oruko mi ni Lady Evangelist Christiana Aluna Takinsola mo wa sinu program won ni ayegun fun isoji mo le to wa si bayi ni ni 2010 ni May mo ri owo Olorun si rere so bu ti ayo si ile sara si ile akoruko akọ oruko chemist si akọ satan se sibe awon yo ma koja nibe won ni ja si bi ogun yen lati ra ogun lati ba mi ra nkankan mo ta mo ta pure water won ni wole wa so mo kun to mo kan nigbati mo pada mo kun ba ni jo ni aro ojo yen ni pe mo se dele pe kata to mo so ko ye ke mi ewe ti gbo ba so ko te ati nu so kun sa we ti pe pa yen bi le pe ki mo da sinu so tawo yen fi ma ba mi ra oja mi
8: ke le won akin ba yin raja
9: won ti eni wa
8: egbe ni olorun to ni aye ato
9: won gbe pada akoruko sita yi pe ti oluwa ni medicine store and supermarket won la won oruko yen olorun da gba isakoso won de wa oko mi lo mi le pe ya beji kilo da sinu so mo ni ori ofe ni mo ri gba atanu mi ran kankan sibe be na le lori church na
8: igba ti a wa si iboni yen le
9: ayegun ayegun te ba soji la ayegun ni mo ba yin pade enikan yin so kan lo ni pe ki join program yin ko to invite mi
8: so e wa wa si
9: mo wa bi bayi ni me
8: ile ri kan ti me
9: be ni mo wa ni
8: le
9: olorun po ro mi se ya ni gbo nkan mi ti yi pada o ti di otun
8: kilo won kan tun sele tele kilo wa sele si
9: tẹlẹ tẹlẹ iṣẹ ọna sẹyìn bá ń tó tán tí mo ṣe prayer gbogbo wọn ti lọ mi ìrí wọn mọ pọ tí mo ṣe tẹlẹ tí mo kú mi tí mo padà délé ní mọmẹǹtì ní wíìkì yẹn náà ni bá ń tó ti lọ mọ oníwọn lẹyọkọọkan tó náà ń padà wá bá mi mọmí ẹmọ bínú àwọn ń gbóre yín làwọn máa san oore wọn dẹ tètè ń padà wá ìyàtọ̀ ti bá sẹ̀ràn sẹ́ mi gan.
8: kí ló wá ló ṣẹlẹ̀ pẹ̀lú medicine
9: sọ yẹn ni pé àwọn tí orí na pé mo ti ń rí orúkọ tá a kọ sí pé mo ti oògùn wọn ń wá oògùn yẹn wọn ra mineral mọra pure water gbọǹkan sáyàtọ̀ bí òde pa mí so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run sàánú mi lórí òkè yìí.
10: láti gbàtẹ́ ti gbogbo agbára ti
11: bẹ́ẹ̀ni
10: níwájú ọlọ́run
11: àti èèyàn alọ́kọ mi bíi mílíọ̀nù pé kí ni mo dà sínú sọ́tàn yẹn fún mi wá pé oògùn wo ni mo tọ́ bẹ́ẹ̀ mi ò sògo oore ọ̀fẹ́ àtàánú ni mo sọ kankan pé mo lọ síbi kankan
10: lẹ́yìn
11: omi yẹn tí mo fi wẹ́ ti sọ mo ti gbàgbé gan ó tóbi jọ kẹta kí n tó ní pé ah ó yẹ kí n fomi ìwẹ́ ti sọ́ọ̀bù kí n tó lò tán.
10: Bọ́lá àtọmọ́tà ṣe máa ń ṣe
11: yìí
10: ẹ wá jẹ́ ká lọ ṣe wùmí sọ̀rọ̀ báyìí. Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó lu ẹ̀ báyìí. A máa pe orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. Á lọ lọ́rùn àtọmọ́tà sí wùmí sàn máa sàn máa mí là máa là. Máàrin bọ̀ tó bá ti nígbàgbọ́ lórúkọ Jésù. Ó yẹ bẹ́ẹ̀ wò sọ̀. Báyìí tún sílẹ̀. Aṣẹ́ tí mo bá Jésù olúwa wa. Iwọ gan náà lẹ̀ rí kàn báyìí o. Mo fẹ́ bẹ̀rí tiẹ̀ báyìí. Àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ ẹ̀rí. Èmi yóò gbogbo ènìyàn. Onímọ̀jàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn àyálù oore fún àwọn ènìyàn méje kan lénìí. Ayálu oore tí wọn bá pàdé rí ni. Ayálu oore tí ò ṣẹlẹ̀ rí ni. Ayálu ìyálu tó kọjá òye ènìyàn lọ múra lénìí. Gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èyí ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lénìí. Ìwé Jọ́hánù orí karùn-ún ó nígbà tí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn kárùn tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́. Wọ́n ní bábà ka méje wá tún méje ká ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa ni òun fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló máa rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn má dẹ̀ mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹ gbọ́ ilẹ̀kùn oore ṣírò in the name of Jesus. Gbogbo èèyàn o tí fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdì rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ sanra rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ní tọ́ba lè lo 8800 bí èdìdì fò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹ ní àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ sí àtọ́rẹ́ ìdídí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA ni ó yá 10-24-24-77-77-50-80 UBA gbọ́lẹ̀ kan sí 10-24-24-77-50-80 Christ àtìlẹ́yìn àtàmọ́ta ṣe ló máa bá pàdé bẹ̀. Ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ ọlọ́run àtàwọn tó gbórúkọ nínú ẹ̀gbọ́. Wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí ìjẹ́ ṣe iṣẹ́ nínú ìwé Jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá nìyẹn. Ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ tọ́ ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré. Ẹ wá wo Yorùbá jọ sọ pé mo ṣeré kò gbè mí ó lọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé Ọlọ́run nìkan lalágbára àti pé lẹ́yìn Ọlọ́run Ọlọ́run nìkan lókun. Mo sọ bí wòlíì ní kí á ìyanu kò gbọ́dọ̀ ní ẹ̀. Èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ ọ̀rọ̀ ìrúbọ lẹ́nu. Mo ní tó máa sọrọ májẹ̀mú ṣoṣo àti èdìdí rẹ yẹn ìyanu máa dé sílẹ̀ in the name of Jesus. Gbọ́ àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10-24-24-77-50-80 orúkọ tó máa rí níbẹ̀ Christ àtìlẹ́yìn àtàmátà sí 10-24-24-77-50-80
12: 50 80 80.
13: Aka number na ni bo se nda si ba ona si ogun re se oro na ah bolo n se nbe mi nbe o di dandan ki wo na ri wo se o dandan ko ni se o dandan ko leri kiki to ba ti gbagbo ni o to ba ti gbagbo ni igbagbo re amu e lara in the name of Jesus. What you saw? You need a woman to a koko. Ti Olorun ba le fi si lokan.
12: Yes, sir.
13: To le fi ore to doju. Ore ki le leyi. Ore bi bori ijini.
12: Bi bori.
13: Ore bi bori ijini.
12: Bi bori.
13: Ati bi bori agbara kaka. Se gbo awon to fi agbara kaka n gbe aye. To fi agbara kaka n gbe iya. To fi agbara kaka n gbe yoju. Sibe ti oni tumo. E je kan fore igbadura le mi. Wa akoko fi gbadura. Ka ma ri eyan kan o. To gbo mi lera ni akoko yi. Ka ma ri ayo eyan kan o. To gbo mi leni. Ti oni da ore yin. Oni ma jamu so fun mi pe o fe da soro awon yin. O di dandan. A ma leri. Lo prepare.
12: Lo gba adu.
13: Irubo to lagbara. Mo fi ma ti adura
12: re.
13: Bọ̀tọ̀ lagbara
12: ṣe
13: ti pìpìà bó ṣe ń rúbọ ti ẹ mo máa rú kàwọn ọmọ rẹ àdúrà tó dẹ máa máa gbà ogun agbára kaka
12: ìjì
13: agbára kaka tí kìí jẹ́kẹ̀ èèyàn ló jìnà
12: tí
13: kìí jẹ́kẹ̀ èèyàn lẹ́rìí tí kìí jẹ́kẹ̀ èèyàn borí ogun lórí ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ ayé ọmọ mi lórí ọ̀rọ̀ ayé aya mi lórí ọ̀rọ̀ ayé ọkọ olúwa oyaba orí adúrà ọlọ́run àti ẹ̀rù ìgbàlẹ̀ ọlọ́run àti ẹ̀rù ìgbàlẹ̀ ojú agbára kaka bí jẹ́ kéèyàn lọ́jọ́ bí jẹ́ kọ́rọ̀ èèyàn lójú ojú agbára kaka olúwa báyìí olúwa ayé òní báyìí olúṣẹ́ mi báyìí olúwa ọ̀rọ̀ mi báyìí olúwa àjẹ́ mi báyìí olúwa àjẹ́ mi báyìí olúwa báyìí olúwa báyìí olúwa jésù olúwa wa
12: mura
13: ibo lo nbo le
12: ni o mura
13: tiri tiri boto ni sango ibe ni temi o tiri tiri boto lori mero do na iko ni o abe okuta ife ro mi e to ba ti ku bi ji yen bo yo nbo lati yana paja ni to bo boko ba sha ti je ko da bi ji si ona ifo wowo otu e
12: to
13: to bi de bi le ko matrix
12: yen
13: ni ali shiba area oju mero odun yen ni ni tiri tiri boto ni sango ni o
12: sango
13: ni o bo le ni tiri tiri
12: wa
13: ti ma ole ko matrix ile kan lo la glory on ati matrix almost opposite ibi tan pe ni stambic ibtc opposite eni o ṣugbọn bi lepo tiri tiri yen ile kan lo la ile
12: ko
13: ati glory on
12: wa
13: ti ata matrix wole sibe to ni yato mura o loni monday yen mura o ire kan wa ibi to bo tiri tiri boto
12: ni
13: sango ta bi ni legbe ile ko matrix ni ah tuesday ni sabi o ni sabi o
12: ko
13: legbe le jaye
12: ni
13: la pe wa ni abe ko ta ah ojo wednesday
12: ni
13: joko community wonder sabi o ma ni agbara
12: ah
13: wednesday o ma ni agbara awon kan won ati igba kan number
12: yen
13: won ife gba won fe ri pe awon na le ri o ya aka number re ko sile
12: uba
13: uba
12: uba
13: 10 2 4 24 double 7 70 7 5 0 50 8 0 80 orúkọ tó máa ń bẹ̀ Christ àti lẹ́rìí àtàmátà sí àǹfààní kí ló jẹ́ fún ènìyàn
12: àbí
13: kó wá jèrè ayé kò sọ ẹ̀mí ẹ̀mí ilé ayé ilé asán
12: ni
13: òmùlẹ̀ mọ́fò
12: ni
13: kò sí àmú kankan wá àníwù kankan
12: lọ
13: ṣùgbọ́n tó yẹ ká mú lọ omi ká jèrè ilé ìyẹ́ nípẹ̀kọ ní ọ̀run àníkú àníkú báyìí àti ní sọ̀jọ́ bọ́lá ìgbà ní mọ̀fò jẹ́ fún àwọn méje àkọ́kọ́ yẹn kí n sọ láǹfààní láti pè wọlé nínú àwọn tó kọ́kọ́ ṣèlúgbọ yìí èèyàn méjì àkọ́kọ́
12: mọ́ta
13: ẹni kò pè bẹ́ẹ̀ wọ́n tó fẹ́ sọ ẹ̀rí yìí rẹ torí bí a ṣe gbàdúrà yìí onímọ̀jẹ̀mú náà kan ti lẹ́rìí tó wàá pè báyìí wà á sọ ẹ̀rí yìí rẹ sódà tá a lè pamọ́ náà àti pé wà á tún lè ní ẹ̀rí yìí tó nọ́mbà náà ló fi máa sọ ẹ̀rí rẹ wà á send the first message wà á jẹ́ kó loud wà á jẹ́ kó clear wà á jẹ́ kó clear lábẹ́ ọba tó lọ ayé àtọ̀mù torí ó bá ti ṣe léyìí ẹ̀rí tuntun máa bẹ̀rẹ̀ kí ni nọ́mbà náà 070 3 5 2 3 1 4 14 1 7 ogun oníjà
12: wa
13: ẹgbẹ́ abẹ́ kó máa bọ̀ tiri tiri bọ̀
12: sọ
13: ní àlì ṣibayira lójú mẹ́rin odò ọ̀nà ìfà yẹn ní his glory
12: of
13: atamátàsí ogun ṣẹ́ jésù olúwa.
14: jíde nítorí mi ò jíde.
15: Ìpè wò ní adé lórí atamátà yóò tún ṣe wonderful.
16: Bẹ́ẹ̀ ni òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
15: Èrò àbàmì.
16: Òru òjìjà káde ńlá.
15: Òru òjìjà gbára tó lágbára.
16: Òru ìgbèníjà.
15: Òru táwọn ọmọ Ísírẹ́lì wọnú ògbèkùn lọ.
16: Òru tá a gbé Ísírẹ́lì níjà tó dá yá bá.
15: Òru ọjọ́ kẹwàá ninu osu kewa laago mewa akori to su yi ni liberation and celebration itun se le atadoyo o se tiraka ti goke bo lowo ogun aje ni mole asiko ti tun lati gba tun sile bi prophet io ati prophet io ade lori atamata ni yo se ma so wa se sale gbogbo eniyan lojo na o ma waye o lojo kewa osu kewa odun ta wa yi laago mewa sale lo ma bere ccac atamata selfie proof loluwe pe danilu ibadan gbogbo eni to be wo pelu gbagbo re yo ro mi gbogbo agbaragba pelu gbogbo eni to ko diwo ati de na ba bada yo la ba ni lati po si atamata se ogo ready lati se idi aja o ona ala ti je mi mo nu gbe yo fun gbogbo eniyan to be wa lojo

ní Káyọ̀dé òun náà ni kò fojú láì fi wo Atiku Abubakar látàrí ọ̀rọ̀ ilé tí ó sọ sí Ààrẹ Bọ́lá Tinubu. Ẹgbẹ́ òṣèlú ti APC náà ló ti sọ̀rọ̀ kò bákùngbé sí Amechi látàrí bí ó ṣe ṣàlàyé pé ìyá àwọn dágbére fún ayé yìí látàrí pé òun kò rówó ra ogun fún un. Àdó olóró náà ni ó tún dunu Kiev níbi tí ikọ̀ ogun orílẹ̀-èdè ti Russia tí wọ́n ti yin àdó olóró gbọ̀n. Balógun ikọ̀ agbábọ́ọ̀lù ti Croatia Modric òun náà ni ó ti ṣàlàyé nípa bí àwọn ṣe fìdí rẹmi sọ ọkọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti England ní báyìí ẹ̀gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC òun náà ni wọ́n ti sọ̀rọ̀ kò bákùnbé sí ẹni tí yóò máa jẹ́ olùdíje fún igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ti ADC Rotimi Amaechi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé tí ó sọ jáde wípé òun kò rí owó ra ogun fún ìyá àwọn ilé tí ó dágbére fún ayé yìí ẹni tó jẹ́ igbákejì ẹni tó ti mọ̀tòrò gáfárà ẹni tó ti jẹ́ gómìnà fún ìpínlẹ̀ ti rivers ẹni tí í ṣe gómìnà Amaechi ọ̀nà ló jẹ́ pé ó sọ̀rọ̀ di mímọ̀ lẹ́yìn ìgbà tí ẹni tó jẹ́ akọ̀wé fún ìpolongo fún ẹgbẹ́ òṣèlú ti APC Felix Mokah tí ó ṣàlàyé wípé Amaechi náà ló jẹ́ pé láti bí ọdún díẹ̀ sẹ́yìn náà ló jẹ́ pé owó ìjọba náà ló rọ̀gbọ̀ kulé níbẹ̀ náà ló jẹ́ pé ẹni tó jẹ́ akọ̀wé ọ̀hún ló ṣàlàyé pé láti bí ọdún bíi mẹ́ta sẹ́yìn báyìí tó jẹ́ pé Amaechi kò ti láǹfààní láti wà ní ìṣàkóso òun náà ni kò ṣe láǹfààní láti ra ogun fún ìyá rẹ̀ ilé tí ó ṣàárẹ̀ tí ó sì dàbèrè fún ayé yìí níbẹ̀ náà ló wá rọ̀ wípé ipò ilé tí ó ń díje dupò ọ̀hún gẹ́gẹ́ bí igbákejì ààrẹ òun náà ni kó mọ̀ dájú ṣaka wípé ipò ààrẹ kìí ṣe ipò ilé tó jẹ́ kókó ọbẹ̀ tí èèyàn sì lè mọ lọ láti mọ gbọ́n omi owó níbẹ̀ náà ni wọ́n ṣàlàyé wípé Amaechi náà ni kò ní ọgbọ́n àtinúdá míì láti rí owó yálà láti máa kó ìwé ìjọba nìkan Amaechi ló sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò níbẹ̀ náà ló jẹ́ pé ọ̀rọ̀ tó sọ òun náà ni ó dirú ààrẹ Bọ́lá Tinubu tí ó sì jẹ́ pé ó ṣàlàyé wípé làlórí òun náà ni ó ti pọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó bẹ́ẹ̀ gẹ́ wípé àwọn èèyàn kò rí oúnjẹ jẹ mọ́ òun ni òun náà ló fà á tí òun kò fi rówó ra ogun fún ìyá òun eléyìí tí ó ṣàìsàn títí dojú kú.

aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè ti South Africa Fẹ́mi Fani Káyọ̀dé náà ni ó ti sọ̀rọ̀ báyìí nípa ọ̀rọ̀ eléyìí tí Atiku eléyìí tí ó ń sọ jáde nípa ọ̀nà tó ń gbà láti máa pe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lórúkọ nínú ọ̀rọ̀ eléyìí tí ó jẹ́ ọ̀rọ̀ àkọ́sọ rẹ̀ tó sọ jáde ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí wọ́n pe àmọ́ fún ọjọ́ òmìnira lórílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ló jẹ́ pé Fani Káyọ̀dé òun náà ló ṣàlàyé pé Atiku Abubakar òun náà ló nílò àwọn tí yóò mọ fún ní ọgbọ́n àti òye lẹ́gbẹ̀ẹ́ pàápàá jùlọ àwọn tí yóò mọ fún ní àmọ̀ràn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láwùjọ ó sọ̀rọ̀ di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ti X lánàá ti ṣe ọjọ́ ìsinmi ibẹ̀ náà ni Fani Káyọ̀dé ti ṣàlàyé pé ọ̀rọ̀ ọ̀hún náà ni ó fi ipò eléyìí tí Atiku wà nípa ẹni tí kò ní ìbọ̀wọ̀ fún àṣẹ tí kò sùn ní ìbọ̀wọ̀ fún ènìyàn ó ní ṣáájú àkókò ọ̀hún náà ló jẹ́ pé tó jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sórí ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ṣe Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ pé olùdámọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ ti òṣèlú ẹni tí ṣe Akin Oshotokun òun náà ni ó ti di ẹ̀bẹ̀rù Atiku Abubakar látàrí bí ó ṣe mọ́ ń pe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó kọ àbísọ rẹ̀ gangan ó ní eléyìí fi hàn wípé kò ní ìbọ̀wọ̀ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ibẹ̀ náà ni wọ́n tún ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta gẹ́gẹ́ bí ti ṣe mínísítà nígbà kan rí fún ọ̀rọ̀ ọkọ̀ òfúrufú ẹni tí ń ṣe Amechi Fẹ́mi Fani Káyọ̀dé tó ṣàlàyé wípé ìhà eléyìí tí Atiku kọ sí arábìnrin Deborah Samuel tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ ti Sokoto eléyìí tí ó sì jẹ́ ẹlẹ́sìn kìrìstẹ́nì tó jẹ́ pé àwọn kan náà ni wọ́n sùn pàǹpà pọ̀ láti ṣe kópa wọn ni nígbà tí Atiku tí ó kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti afẹ́nifẹ́re oníkòpẹ́ náà ni ó yọ ìkíni kúrò ó ní ó ti wá fi hàn gbangba báyìí ipò eléyìí tí Atiku wà ní gẹ́gẹ́ bí adarí láwùjọ.

àgbáríjọpọ̀ àwọn olùkọ́ ní ìpínlẹ̀ ti Èkìtì òun ni wọ́n ti ya òní sọ́tọ̀ ti ṣe ọjọ́ ajé èyí tó ṣe ṣe ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi kúrò lẹ́nu iṣẹ́ èyí tí wọ́n ṣàlàyé wípé yóò mọ̀ jẹ́ ọjọ́ èyí tí wọ́n fi mọ̀ ṣe ayẹyẹ àwọn olùkọ́ lágbàáyé fún ti ọdún 2026 ẹni tí ṣe kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tí ṣe ọ̀mọ̀wé Adébímpé Adéríyè náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ọ̀hún níbi tí ó ti ń fọ́nrẹ́ kí àwọn olùkọ́ fún ipa ribiribi eléyìí tí wọ́n ti kó ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ní ọjọ́ iwájú àwọn akẹ́kọ̀ọ́ lórí ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ni ó jẹ́ kí wọ́n ṣàlàyé wípé ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdọọdún òun náà ni wọ́n yà sọ́tọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ lágbàáyé láti mọ fi mọ rírì ipa eléyìí tí wọ́n kó tí ẹ bá gbàgbé wípé gómìnà ìpínlẹ̀ ti kwara ẹni tí ṣe gómìnà Abdulrahman Abdulrazak òun náà ni òun náà ti ya ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù kẹwàá sọ́tọ̀ fún ti ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi kúrò lẹ́nu iṣẹ́ fún àwọn olùkọ́ ní ìpínlẹ̀ rẹ̀ láti fi ṣe ayẹ ilé tí wọ́n pìyàmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ lágbàáyé. Ìròyìn tilẹ̀ òkèèrè. Àwọn afárá ilé tí ó ṣe kànrìn ní Kiev òun náà ló jẹ́ pé àdó olóró láti ọwọ́ orílẹ̀-èdè ti Russia náà ni ó balẹ̀ bàgẹ́ síbẹ̀. Láti bí ọjọ́ bíi mẹ́rin báyìí náà ni ìròyìn ti gbé sílẹ̀ ta wípé àwọn àdó olóró òun náà ni ó ti ń dún gbàmù ní àwọn ibùdó ilé tó jẹ́ ti olúùlú ti orílẹ̀-èdè ti Ukraine. Àdó olóró náà ni ó tún dún ní àríwá ilé tó jẹ́ ti Kiev níbi àwọn afárá ilé tó ń bẹ̀ ní Bivdeni àti Vichini níbi tó jẹ́ pé afárá òun náà ni ó bẹ̀ ní àríwá àti ní gúúsù. Ìbáyìí lọ́ọ́ ló jẹ́ pé ìròyìn náà tún wáá fi léde ìpè àwọn fọ́nrán kan náà ni ó jáde síta tó jẹ́ pé ìwé ìròyìn ti iléeṣẹ́ ìwé ìròyìn ti BBC òun náà ni wọ́n gbé ìròyìn ọ̀hún jáde níbi tí àwọn àdó olóró ti ń dún tí àwọn ọkọ̀ tí wọ́n sì ń bìlulẹ̀ tí àwọn afárá náà sì ń wú bákan náà látara àwọn àdó olóró abìjà eléyìí tí ó ń balẹ̀ bàgẹ́ sí Kiev. Ogunlọ́gọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti wá ṣe àkọsílẹ̀ rẹ̀ báyìí wípé wọ́n ti dágbére fún ayé yìí tó sì jẹ́ pé àwọn èèyàn náà ni wọ́n tún farapa nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún gangan. Lákòótán ìròyìn ti eré ìdárayá.

balogun ikọ̀ agbábọ́ọ̀lù ti Croatia Luka Modric náà ni ó ti ṣàlàyé pé ìtìjú bá òun pẹ̀lú bí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bí ó ṣe fìdí ẹni yakata sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti England pẹ̀lú àmì ayò méje sí òdo. Ó ṣàlàyé pé láti bí ogún ọdún eléyìí tí òun ti ń kópa fún orílẹ̀-èdè òun òun náà ló jẹ́ pé irú èsì ọ̀hún náà ni òun kò tíì bá pàdé rí. Ẹni tó jẹ́ agbárin gbogbo fún ikọ̀ agbábọ́ọ̀lù ti AC Milan náà ló sọ pé ìtìjú bá òun tí ọkàn òun sì ṣàárẹ̀ pẹ̀lú èsì ọ̀hún. Agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 31 náà ló jẹ́ pé ó ti kópa fún orílẹ̀-èdè rẹ̀ gẹ́gẹ́ bí ìfọsẹ̀wọnsẹ̀ eléyìí tó tóbi 205 eléyìí tí ó fi kópa fún orílẹ̀-èdè ti Croatia. Wá ṣàlàyé wípé ìtìjú ọ̀hún ó náà ni kò lè kúrò lọ́kàn òun títí láéláé. Ó ṣàlàyé wípé pẹ̀lú bí àwọn ṣe gbá bọ́ọ̀lù ọ̀hún náà ni àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ akin ṣùgbọ́n tó jẹ́ pé ó yà wọ́n lẹ́nu bí àwọn ṣe fìdí rẹmi yakata sọ́wọ́ orílẹ̀-èdè ti England. Wọ́n ní òpin ìròyìn fún ti òwúrọ̀ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó ilé ìtòṣìyọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹgbẹ́ òṣèlú APC náà ni ó ti sọ̀rọ̀ kò bákùngbé sí Amichi lẹ́yìn ìgbà tó ṣàlàyé pé ìṣàkóso ààrẹ Bola Tinubu náà ló jẹ́ pé kò so èso rere tí kò sì fún un láǹfààní láti ran ogun fún ìyá àwọn eléyìí tó ṣàárẹ̀ dojúkọ. Fàmí Káyọ̀dé náà ló ti nàka lébù báyìí sí Àtíkù Abubakar pẹ̀lú bí ó ṣe ń pe ààrẹ Bola Tinubu láláì ṣe pé ó fi ìbọ̀wọ̀ sí. Adolóró náà ni ó tún dún ní àárín gbogbo ti Kiev ní àwọn afárá ilé tó kàrìn ní orílẹ̀-èdè ọ̀hún tó dé pé adolóró náà ló wá látọwọ́ orílẹ̀-èdè ti Russia. Modric ló ṣàlàyé pé ìtìjú bá òun pẹ̀lú bí àwọn ṣoṣo bí akata sọ̀wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti England. Wọ́n ní òpin ìròyìn fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kọ̀ọ̀dọ̀kan ìròyìn olè kan sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelofm.com àbíkẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti X wa pẹ̀lú tọ̀nà lagelofm 967. Bákan náà lórí ti Facebook wa pẹ̀lú tọ̀nà lagelofm 96.7. Túnde Ọ̀làwọ̀ olóòtú ìròyìn pẹ̀lú ọ̀lọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgùnjù Martini Salau ló ti ń ròyìn kété tí bá ti kúrò lórí ìròyìn òun náà ni gbéra ńlẹ̀ yóò mọ̀ tẹ̀wájú pẹ̀lú akin yẹmi ẹ mọ́ kúrò bẹ́ẹ̀ o ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

làwọn kan ti ń kun wọn ní tá ń pè ní NYSC o ti wa updated torí bí ẹ̀bá sì ṣe NYSC lóòótọ́ ìyẹn mọ̀ ọ̀pọ̀ àwa tá a ti lórí ọ̀fẹ́ àti lọ látijọ́ tá a ti kúrò nípínlẹ̀ ta lọ rọ̀pọ̀ nínú àjọ ayé wa tó jẹ mọ́ náà bẹ̀mọ̀ láyé it afford us to know Nigerian at least for a year it afford us to have a kind of relationship with other tribes it afford us to know their way of dressings their way of life the kind of food they cherished over there it creates a lot of friendship fẹ́yìn bàbá wa tẹ́ ẹ ti lọ rí nígbà tó ṣe dáa ẹ̀yin gan lè sọ ipa tí NYSC kó nínú ìgbé ayé yín ìmọ̀ wá dípẹ́ ọmọ wọ̀ láǹfààní wọ́n yarí òbí gan yarí ilẹ̀kùn apá òkè ọ̀yà bọ́mọ kábà lọ bẹ̀ẹ́ ní ìsinyìí ọ̀ ti dìbọn bí ó sì mọ́ ẹ dákun ẹ bá wọn náà bí ó ṣe wá tòsí àwọn kan tó

Ìmọ̀lẹ̀ sí wa. Ìmọ̀lẹ̀ sí wa. Ìmọ̀lẹ̀ sí wa. Ta lẹni tó ń ṣàmì, mo rán ìmọ̀lẹ̀ Olúwa sí ojú ọ̀nà rẹ̀ lọ́sẹ̀ yìí. Ìmọ̀lẹ̀ kó jáde sí ọ báyìí. Oh my God, mo gbọ́ sà ìgbà mẹ́wàá olówí pé Ọlọ́run wí pé ẹlẹ́ẹ̀kejì chapter 1 ní verse 6 Ọlọ́run sì wí pé kó furufú kó wà lágbede méjì ta ló sàmì mo fi ìpínyà sáàrin ìwọ àti àwọn ọ̀tá ògo rẹ̀ ó yá lónìí ayérayé pọ̀ yín níyà Ọlọ́run wí pé ìgbà mẹ́wàá ló sọ bẹ́ẹ̀ ní Genesis chapter 1 àṣẹ ìpìlẹ̀ àṣẹ ìṣẹ̀dá mẹ́wàá ló wí ó ní jẹ́ kí ìmọ̀lẹ̀ kó wà máa wo nǹkan sá ìgbóde verse 9 kí ló sọ Ọlọ́run tún wí pé kí omi àbí ọ̀run kó wọ́jọ pọ̀ síbì kan kí yàgbẹ́ ilẹ̀ ó sì hàn ó sì rí bẹ́ẹ̀ ní oṣù kẹwàá yìí mo pàṣẹ láti òní lọ gbogbo omi ayé tó bo ògo rẹ mọ́lẹ̀ ó yẹ kí wọ́n gbẹ báyìí Matthew ìgbà tó dé verse 9 máa gbọ́ ohun tó tún sọ o ìgbà ó dé verse 11 oh my God Ọlọ́run wí pé kí ilẹ̀ kó tún wo oko ẹyọ tí ó máa so èso ó wá jẹ́ mẹ́wàá sà ẹlẹ́ẹ̀kẹ́ni ni ẹsẹ̀ mo gbàdúrà lónìí ayé rẹ̀ máa so èso Matthew tó bá di láàárọ̀ ọ̀la n ó máa tẹ̀síwájú inú mẹ́sẹ̀jì gbogbo ẹni tó ń gùn mí lórúkọ Jésù àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀sẹ̀ yìí ni o mo ń bọ̀ sínú jẹ̀bú ní àárọ̀ ní 10:10 ẹ̀yin ará jẹ̀bú òróró tí mo gbé bọ̀ láti Jerusalem gbogbo ẹ̀yin tẹ̀.

0: on Friday, go back down on Saturday, Muma Debegida, Emi Ati Jesu, Ati Majemore, Mubadua, Mubua Bawa, Ami Okoko, Lori Re, Oya Koshidano, Sewadi, Eye Tewa Ni Challenge, Eye Tewa Ni Challenge, Aro Thursday, Eye Apate, Laro Thursday, Akana Oti, Gumi Akobi, E Oma Pofe Mumfwe, Loru Ko Jesu, Go Darafwa, Ni Challenge, Ni Aro Thursday, Agomeje, Sa Agomewa, Nyen Nibadan, Like Baro Long, Challenge yen na la to ti se soru lojo Friday baba se npari soru yen ni ma ma bo si jebu ode lagbara Olorun iwa temi a mori dele eh Matthew o le gbe Nigeria lai le gbadua o le gbe lu mi o ko lo ti gbadua sugbon Nigeria ko to rin from one bus stop to another bus stop wa ti rebo one bus stop to another bus stop wa ti rebo so o gbodo gbadua ko le bo enikan sami ogun aye o ni bori re e te wo ìrànlọ́wọ́ dìde fún yín àánú dìde fún yín àánú jáde sí ọ ọ̀rọ̀ rẹ di testimony gbogbo nǹkan rẹ máa da ọ̀run àánú máa sí fún ọ bẹ́ẹ̀ ló máa rí ó ṣe bẹ́ẹ̀ èmi ò fẹ́ kó o máa fi sí àdúrà nìkan mo máa kó o fẹ́ máa fi sí àdúrà àti ìfifúnni ẹ mọ̀ pé ìgbà mẹ́ta lóṣù òun náà la máa ń béèrè fún orí ọ̀fẹ́ bó o bá sọ sí sínú ministry yìí ó dá mi lójú àwọn tó ń ṣe mọ ò regret o lóṣù yìí ìwọ náà máa rí tiẹ látọ̀sẹ̀ tó kọjá làwọn èèyàn ti ń pè ẹ bá wa sẹ́ndẹ̀ ṣùgbọ́n láàárọ̀ yìí lẹ̀mí darí mi láti pè fún yín mo gbàdúà látòní ìrí ó jáde sí ọ ìrí ó jáde sí ọ máa gbọ́ o àkáǹtì chọ́ọ̀chì ni ẹ fún wọn o lórúkọ jésù yóò dára fún wa.
1: UBA
2: UBA
1: Holiness Anointed Church
2: Holiness Anointed Church
1: 10 10 24 24 64 64 03 03 80 80 lẹ́ẹ̀kan sí 10
2: 10

0: Antoine Wednesday. Omi Serala Malikop program. Awọn eka ajọ wa gbogbo. Nbe ni omi edio, apata ajawele, lagbere alaga oni tipa. Odo ona elewe ni White House. Eko bedo, nile Adebite, Alafara, nile Bolude, gbogbo e ninu le jo sin wa ni Christ Center Ministry of the Church of God, opposite Samuel Village Station, Eyin Gbemo Molete, Nibadan. Akoko eto wa lori radio Lagele 96.7 ni gbogbo ọjọ Monday ni 6:50 AM si ago 7. E ma ba wa pade. Jesus loluwa.
1: Mo fi akoko yi ki en kokan kaabo si ikanni yi pataki ni ojo aje toni adura mi se ni pe bi e se n gbo oro mi ni aro yi mo gbadura pe awon ikore ti ominira ti opolopo wa ti a tin fi ti gbo oro re lenu opolopo awon obi tan ka fun wa sugbon ti o ti wa si muse nigbati a ba gbo olorun ni aro yi ti a si gba ominira ti lere fe layi daraju gbogbo ti a kun sile fun wa latodo olorun wa to pe olorun ni o ni ominira re fe lowo nigba pe ko be si wa sinu ise mu aye wa ogun fun loke run amen amen amen Jesus won sa mi laaro ya ko yo ni ko so lori ominira ti lori ofe so ko mi ati lori ofe lati be aye wa ninu ti fe awon eniyan je pe nigba to ba mu yan to ba mu ko loko eni o to kan na ni pe a saanu fun a je kokore iru kore re ni a ri nigba ti a ma se duko ni oku eru tan a ri opolopo sele ti olorun je ko sele ni aye won pataki gbede kanu ni ori ikeje kete kan ko loko eru ti won si gboran aba wo se keje won yoo si se nitori ti eyin fi ti si idajo wonyi ti esin pa won mo ti esin se won ni oluwa olorun re yoo pa majemu ati anumo fun o ti o ti bura fun awon baba re ti lo ko pa majemu ati anumo fun wa bi a se pari opo se se jumla ti Nigeria yi ti a si fe gbo olorun lori pa ominira ti lori ofe ese kete ra so ma pe won si fe ominira ti lori ofe ni o atodo olorun lo gbin wa o je ominira ti o ni etan ninu ti o ni ede apanle ti o ni wa si muse ninu o ni won si fe o yoo si bukun fun o that's God ominira yen legba ti ko ko loko eru ohun ti olorun ba so niyen òun náà ló ń bọ́ sọ lónìí òun fi ọ láti òní lọ yóò bùkún fún ọ yóò sì mú ọ bí sí i òun ó sì bùkún ọmọ inú rẹ àti ìsòlẹ̀ rẹ ẹ̀ka rẹ àti ọtí wálẹ̀ rẹ àti òróró rẹ ìbísí màálù rẹ àti àwọn ọmọ agbo àgùntàn rẹ nílẹ̀ náà tí ó ti búra fún àwọn bàbá rẹ láti fi fún ọ ìwọ jẹ́ ní ìbùkún jù gbogbo àwọn ènìyàn lọ that's the promise of God nígbà tí ọlọ́run bá tọ̀yàn wá tó mọ òmìnira wá láti òkè wá èèyàn lè fẹ́ fún wa ní òmìnira ṣùgbọ́n ibi tí agbára bá ká mọ ní òṣè mọ̀ ó jẹ́ pé òmìnira tí olè ọ̀fẹ́ nìyí o látọ̀dọ̀ náà ló ti ń wá ṣùgbọ́n tí ò bá jẹ́ pàápàá kópa nínú rẹ̀ nkankan gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí a fi lè rí àánú gbà nínú rẹ̀ ó ní ìwọ jẹ́ ní ìwòkú jù lọ ní gbogbo ayé bẹ́ẹ̀ láti ẹ̀yìn ti ọdún òmìnira yìí ìlérí ọlọ́run fún nìyẹn tí ọba lè gbìyànjú tó wá sí abẹ́ òmìnira olórí ọ̀fẹ́ kì yóò sì sí akọ tàbí abo nínú yín tí ó yàgà tàbí nínú ohun ọ̀sìn yín wá gbọ́ ọ verse 15 Deuteronomy chapter 7:15 ni olúwa yóò sì bá àrùn gbogbo kúrò lọ́dọ̀ rẹ kì yóò sì fi ọ̀kan nínú àrùn búburú jìbìtì tí ìwọ mọ̀ sí ọ ní ara ṣùgbọ́n ó fi wọ́n lé ara gbogbo àwọn tí ó kórira rẹ that's it nǹkan tí ọlọ́run sọ fún àníyẹn òmìnira olórí ọ̀fẹ́ ìwọ ó sì run gbogbo wọn ọlọ́run rẹ yóò sì fi fún ọ ojú rẹ kò gbọdọ̀ ṣàánú fún ọ gbogbo àwọn ẹlẹ́mìkù tó yọká ìwàkúgbàgbà lọ wọn tó kó mọ̀ nípa ìrìnàjò verse 19 ní ìdánwò ńlá tí ojú rẹ rí ní ọ̀nà àti gbogbo òmìnira olórí ọ̀fẹ́ àti àmì àti iṣẹ́ ìyanu àti wá agbára àti nínú apá tí olúwọ́lọ́run rẹ fi mú ọ jáde bẹ́ẹ̀ ni olúwọ́lọ́run rẹ yóò ṣe sí gbogbo àwọn ènìyàn náà ẹ̀rù ẹni tí wọ́n ń bá rẹ̀ pé lábẹ́ òmìnira olórí ọ̀fẹ́ yìí ọlọ́run ní àwọn àkórè fún wa tí ó fẹ́ ṣe tí báwo Deuteronomy chapter 8 ó sọ nípa àwọn àkórè yìí ohun tó fẹ́ ṣe fún wa báwo olórí wa yóò mọ wá sí verse 8 ilẹ̀ àlìkámà tuntun ọkà bálì àti àjàrà àti igi ọ̀pọ̀tọ́ àti igi pomegranate ìró lífì àti oyin ilẹ̀ nínú èyí tí ìwọ kí òun fẹ́ lórí kankan kù ilẹ̀ nínú tó pé ìwọ máa jẹ àjẹ yóò bó ṣe sọ fún ìwọ kì yóò sì fi nǹkan kan nínú rẹ ilẹ̀ tí òkúta rẹ ṣe rin àti lára èyí tí òkè èyí tí ìwọ máa wa ẹdẹ nígbà tí ìwọ bá sì jẹun tán ìlú ọlọ́run yẹn ara kori olorun yen fun awon ti n gbada po mo omi re lori ofe ṣugbọn ti won ma ri be o n pe lomi lati jẹ mọlori ofe yi ipe naa ni pe o ti sọ fun wa lana igba lati kuro ninu ẹsẹ ona igba jesu te bebe ati o gbalẹ ni e mo otitọ oto sun sunday omira omi re lori ofe niyan o ẹri e mo otitọ oto sunday ominira otitọ wo ni lọrọ lọrọ ni otitọ naa ọgbọdọ gba laaye o ni kankan ti o fọkan ẹ mọ to ti wa laye sin o ti mọ àìmọ yin omira to ti mọ yayo ẹ ṣùgbọn ti pe ko ni èso kankan ninu ṣùgbọn ni jesu kristi tó bá ti bẹ̀ẹ̀ sí dapọ̀ mọ́ omi lórí ọ̀fẹ́ yìí dáadájú àwọn àkórè rẹ̀ kankan ló máa ń farahàn ìwé ẹ̀ láyé nùgbé ayé ẹnìkan tí wọ́n pè ní joshua olórí àlùfáà awo ìkórè ńlá ti àwọn tí ó rí omi lórí ọ̀fẹ́ gbà àwọn tó dapọ̀ mọ́ ìrìn àjò yẹn nígbà tá a dé zakariya orí kẹta ó sì fi joshua olórí àlùfáà hàn mí ó dúró níwájú áńgẹ́lì olúwa sátani sì dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀ láti kọjú ìjà sí gbogbo abáṣe rìn yẹn àrígbéjẹ tọwọ gba jésù ẹ lójú àtìpàlẹ ni pé gbogbo gbàrin sátani wà níwájú ẹ wà lẹyìn ẹ lọ láyìíkẹ ẹ láti bọ orin jẹ nínú ẹbí láti bọ orin jẹ nínú ilé iṣẹ ẹ láti bọ orin jẹ láìwà tó lórí rẹ ṣùgbọn tá a bá ti gba jésù ẹ lójú àti ògbà láwa ohun tó tẹ náà ni pé ẹrí òmìnira lórí ọfẹ ó bẹrẹ yẹn ẹni pé ọlọrun ló kù tí ó máa wọ wá fún òmìnira ọlọrun ló kù tí ó máa fi ìsòmìnira lọ lọwọ ìwé ìlàyíká nínú ayé olórí àlùfáà àti àpẹ ní joshua yìí ẹsàrà ṣàpẹ àti ìbáṣọ olóòlù wá sì wí fún sátani pé olúwa bọ̀wí ìwọ sátani àní olúwa tí ó ti yan jerusalem ó bọ̀wí igi iná kọ èyí tí a mú kúrò nínú iná yìí wọn nígbà tí ọlọrun kẹ fún joshua olórí àlùfáà ní orí ọfẹ yìí olóòlù wá bọ̀wí sátani bóyá dáwọ ẹkọ lẹyìn láàárọ gbogbo àdúrà bó ṣe fàyẹ fún jésù bá sọ pé jésù gbogbo ọgbọ járe fún lórí ọfẹ láti kọ ẹsẹ sílẹ fún lórí ọfẹ láti gbọ bébélu àti ògbàlà sínú ọkàn mi fún lórí ọfẹ láti mọ rìn àjò gẹlẹ ọrẹ àti àṣẹ rẹ bó ṣe sọ báyìí mo gbàdúrà wípé bó ṣe gbàdúrà yẹn mo gbàdúrà gbogbo àwọn ìpèníjà rẹ lónìí ǹjẹ nípa sórí ọfẹ kristi tó fẹ fún lórí ọfẹ yìí gbogbo àwọn tíkété mọ̀kànlá sátani ẹ̀rù arákùnrin yìí ó wà nílé ọlọ́run sátani tó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ ṣùgbọ́n jésù máa rí pé nípa sórí ọfẹ́ alẹ́ sátani jìnà rírí àtìláàdì pé ogun ẹ̀bù jáde bẹ́ẹ̀ yẹ pé kò mọ kò tó wà verse 3 ó ní àsìwọ́ joshua ní àṣeyẹrí ó sì dúró níwájú áńgẹ́lì náà ìwọ náà wo bí aṣọ tó wọ báyìí aṣọ pọnjú aṣọ ìbànújẹ́ ló jẹ́ pé ọlọ́wà sí abébìnrin yìí kó gbajẹ́ gẹ́gẹ́ àti ògbàlà rẹ nínú sọ pé bí ẹnikẹ́ni bá ní jésù kìí sọ́ọ́ bí ẹ̀dá titun ẹni wọn àti kí ìsúnwọ̀n àti tó ti kọjá lọ ló jẹ́ pé ó fẹ́ wọ̀ láṣọ tuntun báyìí. ìyẹn ló jẹ́ pé à ń láti dàpọ̀ mọ́ ìgbékalẹ̀ àwọn ètò táfi gba ìkórè òmìnira èyí tí ó wáyé ní monday 7 wednesday 7 àti friday ọlọ́pẹ́ 7 à ń retí ẹni programs wọ̀nyí. èmi tí mo sọ ní pastor bishop fabi lánàá christ center ministry of church of god tèmi lágbo wọ̀nyí 08023521091 tàbí tẹ̀mí lágbo sí 08134600454. you are blessed in the name of Jesus.
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní déédéé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ náà kò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹni àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
2: second and third Wednesday omi serala malicot program àwọn ẹ̀ka àjọ wa gbogbo níbẹ̀ ní ọmí ẹ̀dọ́ àpáta àjáwélé lọ́gbẹ̀lẹ̀ alága onítìpa odò ọ̀nà eléwé ní white house kóbẹ̀dọ̀ nílẹ̀ adébìtẹ́ aláfárá nílẹ̀ bolúgbé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú ilé ìjọsìn wa ní christ center ministry of the church of god opposite samo village station ẹ̀yìn girama mọ̀lẹ́tẹ̀ nìbàdàn àkókò ètò wa lórí rédíò lágẹ̀lẹ́fẹ̀ 96.7 ní gbogbo ọjọ́ monday ní 6:50 a.m. sí àgọ́ méje ẹ̀ máa bá wa

0: ọ̀tún. Evans United ó torí aláṣẹjù ìkòròdú sí ìbomi gbóná o. Samson Ọlásùpọ̀ lọ́kọ́ gbágọ́ wọlé 19 minutes ni. Chinne Merin Ugwueze lọ́gbẹ́ ẹlẹ́ẹ̀kejì wọlé ìyẹn lábala àkọ́kọ́ náà ni. Ní ìpínlẹ̀ Kwara nílùú Ìlọrin lánàá ikọ̀ Ranchers Base. Orí àyè o, ó fi àbàrá kékeré gba ní ńlá torí Ranchers lọ́kọ́ gbágọ́ wọlé. Ní ìṣẹ́jú àádọ́ta ìyẹn 50 minutes ni o. Ní ìṣẹ́jú méje òun náà ni Jamilu Yusuf ló ti kọ́ gbágọ́ wọlé fún ikọ̀ ti Ranchers Base. Bó ṣe sí ìṣẹ́jú àádọ́ta Tohib Gidado ló dá padà fún ikọ̀ ti Kwara United o. Stephen Gideon ló mi àwọn ẹlẹ́ẹ̀kejì fún wa ìyẹn lábalẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Bí nǹkan ṣe rí nìyẹn o. Báwo ni tábìlì ṣe rí? Lọ́wọ́lọ́wọ́ bí ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀. Rangers International tìlú Enugu ló wà ní ipò àkọ́kọ́. Àmì 16 points ló ní. Rivers United ipò kejì 15 points ló náà ni o. Doma United ló wà nípò ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú 13 points. Barau FC ipò kẹrin lọ́wọ́ o pẹ̀lú 12 points. Lọ́wọ́ àṣàlẹ̀ àwọn tó wà nínú omi ti ń gbé wọn lọ. Relegation zone Ebariba Kunkaliva ló jókòó pẹ̀tẹ̀kì sọ́wọ́ àṣàlẹ̀ àmì 5 péré ló ní o. Inter Lagos wà ní ipò kọkàndínlógún àmì 5 náà ni o. Warri Wolves ó wà ní ipò kejìdínlógún 18th position pẹ̀lú àmì 7 nígbà tí ikọ̀ 3SC di Olúyọlé Warriors from continental to relegation. Ebariba àmì 7 ní kọsútì náà ni o. Ní ẹ fi wà ní ipò kẹtàdínlógún 17th position. Bó tiẹ̀ jẹ́ pé ikọ̀ 3SC wọ́n ní àjẹ́lẹ̀ ìfigagbága kan ìyẹn outstanding eléyìí tó máa láǹfààní láti wáyé tó bá ti ń dọjọ́ Wednesday ọjọ́ Wednesday nígbà wọ́n bá ń gbàlejò ikọ̀ Kano Pillars. Ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ ikọ̀ 3SC tó máa ń pàpàṣe lánàá inú wọn ò dùn o. Fún bí ìfigagbága wọn ṣe wáyé tó jẹ́ wípé odo òun náà lọ padà já sí o. Odo òun ní ikọ̀ 3SC òun náà ní parí ìfigagbága wọn sí. Bí nǹkan ṣe rí nìyẹn lápá ibẹ̀ yẹn o. Niger Tornadoes na Kunkaliva góò kan dondo ni o. Inter Lagos àti Katsina United góò kọ̀ọ̀kan wọ́n gbá wọlé ara wọn. Bákan náà èyí ń bá FC tìlú Aba ọ̀nà Plateau United góò 2 sódo. Bí nǹkan ṣe rí nìyẹn àwọn owó wọn wá mi àwọn jù tá a bá ń sọ nípa ìdíje Euro Match MPFL ọ̀sẹ̀ lẹ́ẹ̀keje. Suliki Vilu Rabiu láti kọ Ranchers Base góò 5 ló ti gbá wọlé nínú ìfigagbága 4. Chukwu Emeka Obioma láti kọ Abia Warriors góò 5 ló ti gbá wọlé nínú ìfigagbága 6. Iliwanu Sodiq láti kọ Doma United góò 5 ló ti gbá wọlé nínú ìfigagbága 7. Bí nǹkan ṣe rí nìyẹn o. Tá a bá ń sọ nípa ìdíje Euro Match MPFL ti ọ̀sẹ̀ lẹ́ẹ̀keje Ebariba ọjọ́ ti lọ láàárọ̀ yìí. Ok, let's go there. Tá a bá sọ nípa Euro Match MPFL show eléyìí tí Euro Match tó ṣe àgbátẹrù rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ GTI tọ́ba tó ti ń dọjọ́ Wednesday gbogbo tó tún níṣe pẹ̀lú ìdíje Euro Match MPFL a tún máa gbà sí wàhálà. Ọláwálé Hamzat náà ni top striker. Ẹja sáré lójú ọjà ká padà ẹ̀kú kalẹ̀.
1: Ó ga jù ìyá mi, kó ní mọ̀ mi tò ní má ní mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Àbí àwọn tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi máa kọ́ iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀ láti gbà wo.
6: Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ̀kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti rà.
7: Lọ́wọ́ ogun wòlé kan bẹ nílùú Ìbàdàn. Tí Ọlọ́run lò fún ìtúsílẹ̀ tí ọ̀nà àbáyọkú ọ̀lọ́wọ́ ogun. Gbogbo ọjọ́ Friday láago 8 òwúrọ̀ 8 AM. Táwọn èèyàn máa ń kórajọpọ̀ láti gbàdúrà lábẹ́ pé lẹ́yìn àdúrà. Láyé wọ́nàwọ́n kánsẹ́lì máa ń wà láti rí wòlíì. O nílò láti sọ̀rọ̀. Àgbà tó o bá ti ń kúnlẹ̀. Lẹ́mi Ọlọ́run wọn máa tú àṣírí ogun

0: ẹyin omi showbox bottle water omi amọlulu ta pese lọna ra oto pẹlu irinṣẹ igbalode eleyi to dara yato si ti tẹlẹ ajọ nadaki fun telu kuda fun mimi gbogbo eniyan ladugbo ninu ile lọfiisi ati lodi aya showbox bottle water wa ni owude estate second gate apata ibadan ofe labayin gbedele itaja yin fun alaye lẹkunrẹrẹ pe sori 09035104468 tabi 08951014 laisi omi ko si iye showbox bottle water omi to dara.
1: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdúnmọ́dún gboyè múyè. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni yìí táyé ń wárí fún láwùjọ.
2: Bàbá Ìbàrùbá.
3: Ọba Ìsára.
2: Orúkọ tó láàmì láka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tàbí sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni, kọ́run ẹsẹ̀ ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn ń wọ̀ ọ́kọ́. Ó ń rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jábọ́ tí ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara àrẹgbà lẹ́yìn ilé bàbá Adédìbú. Nímọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ń sẹ́lọ̀ mọ́ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ́.
4: Everybody kù ní ẹ́ ní gúlà sílẹ̀ sọ́kọ̀ títà.
5: Káṣẹ́.
6: The ultimate joy if I don't land again, wo.
5: Since day one of the Emba winning gala, it been come for September. People pack money tire. Money way enter people hand up till now. They never fit to believe I'm the train. Don't start again, no. Start again, no. Either on like this, no

0: látẹnu tall striker
1: lagilu fm
2: káàbọ̀ padà látọjú ọjà o ìkànnì lágẹlú rè é lágẹlú 96.7 fm òkè gájòkè ilé falafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn òye ajẹ́ kẹ́mọ̀ lè tòrò yin eré ìdárayá ilé ìjọdù ti gbẹgbẹ nǹkan sí ọba ìpẹ́ yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹlẹ́wò wọ́n 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé ọyẹ lọ́ọ̀kan ní ìbánidọ́rẹ̀ẹ́ jésù ti kà ní lágẹlú 96.7 fm òye ajẹ́ kẹ́mọ̀ fanfamily ọ wà ńbẹ̀ lórí TikTok at top striker 100 òye pápápá láti ibẹ̀ yẹn jẹ́ agbéra odò ilẹ̀-èdè russia o àjọ nff wọ́n ti jágò di mímọ̀ yìí pé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lókè òkun wọ́n ti jo paradise ìfigagbága ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ eléyìí tó máa wáyé láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè russia o ẹ mọ̀ pé lọ́la nàìjíríà máa wákò pẹ̀lú orílẹ̀-èdè ti russia ṣùgbọ́n gẹ́gẹ́ bí àtẹ̀jáde tájọ nff fi ta wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lókè òkun òun náà ni wọn yọ̀ǹda àwọn agbábọ́ọ̀lù wọn láti rìnrìn àjò lọ sórílẹ̀-èdè russia o tó lè jẹ́ pé ìfarapa ó ti affect àwọn kan náà lẹ́yìn tó túmọ̀ sí pé ó ti di pé makeshift lọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù táwọn fẹ́ lò báyìí àwọn ẹsẹ̀ ń sáré pẹgbá sáré pe àwo ni o kódà nígbà tọ́rọ̀ di kàràǹgídá agbábọ́ọ̀lù kan tó fi orílẹ̀-èdè russia ṣe ibùjókò ibrahim ajasa láti inú ikọ̀ fc rostov wọn ní russia níwọ̀n kúkú tiẹ̀ wá ń tiẹ̀ ìwọ náà darapọ̀ mọ́ wa lédè kúkúrú agbábọ́ọ̀lù 18 ló wà níbùbà ìgbáradì kan ti super eagles báyìí o wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn agbábọ́ọ̀lù látorí wilfred ndidi ó tiẹ̀ ní ìfarapa wọ́n ní ìfarapa ni tiẹ̀ wọ́n ní sọ́ọ̀rí rafael onyedika ikọ̀ eintracht frankfurt ní mọ̀lọ́sọ́lẹ̀dẹ̀ russia o àránṣẹ́ débẹ̀ ń wo bright osai samuel òun àti ridwan abdulrazak pópóọlá àwọn náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ní wọn ò gbọdọ̀ lọ o victory akpe ìfarapa ni ọ̀jẹ́ kò wọ́n wá mọ́ tiẹ̀ lára àwọn tí wọ́n fi wépè náà ni agbábọ́ọ̀lù láti orílẹ̀-èdè austria moses uzor tó mi àwọn nígbà tí kọ nàìjíríà ń kojú orílẹ̀-èdè madagascar òun ò sí lára àwọn agbábọ́ọ̀lù tó yẹ kó lọ russia tẹ́lẹ̀ kù sínú wọn ṣùgbọ́n nígbà tí ìfarapa àti ọ̀rọ̀ ti jáde lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n kàn sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ àwọn yẹn ni irọ́ o àjọsọ wa ní gbọ́fẹ́ wá agbábọ́ọ̀lù fún nàìjíríà ìfigagbága afcon tó ìsìgbà tán fún díẹ̀ yìí sọ̀rọ̀ pé ń lọ sórílẹ̀-èdè russia nínú ìwé tẹ́ ẹ kọ fún

wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lónìí agbábọ́ọ̀lù tàwọn ọ̀gbọ́dọ̀ gbábọ́ọ̀lù lórí fíìdì tó dàbí ìgbà téèyàn bá kọ ebè yẹn o lára wọn láti rí ọlá ìná ẹ mọ̀ pé ìfigagbága àwọn àtòlédè south africa wọ́n kọ kọlíváì fíìdì búkú kan báyìí díṣà ò ti kó a lọ ibẹ̀ ló ti ní ìfarapa ọgbà tó bí ọdún kan kó tó padà ẹ mọ̀ kò ní gbà kò dìgbà wọ́n bá ẹsẹ̀ sọ̀yún fún yàn ẹgbẹ́ aráàlú rẹ̀ ní mọ̀dá lásà o ó ní kẹ́ tiẹ̀ tó wí tẹ́lẹ̀ èmi náà ò ní bá wọn dá sírú ìfigagbága orí pápá ṣeré bẹ́yẹn bákan náà lọmọ sórí pẹ̀lú ti chukwueze ọ̀rọ̀ ti chukwueze náà ikọ̀ AC Milan ní mọ̀dẹ́wo ọmọ pé wọ ọrùn ẹsẹ̀ tiẹ̀ ọ̀dà rárá bí ti wù ọmọ Atletico Madrid wọ́n sọ bẹ́ẹ̀ náà fún Demola Lookman ṣùgbọ́n Demola Lookman jódi mọ̀ fún wípé òun ò ní parí ìfigagbága òun ò ní gbájú bóyá bíi 60 minutes náà lọ bákan náà lọmọ sórí pẹ̀lú Inekena ìyẹn joy tó mi àwọn àkọ́kọ́ fún against Madagascar ikọ̀ ẹgbẹ́ ọ̀lẹ̀ látòlédè saudi ni kò gbọ́dọ̀ gbá bọ́ọ̀lù lórí pápá ìṣeré yẹn o wọ́n ní.

0: ati Stanley Nwabali lati Chipa United. Owo eyin Kenneth Igboke lati Kwenugun Rangers. Isaac James lati Avaca lorede Portugal. Benjamin Frederick lati ko Brentford nile Gẹ̀ẹ́sì. Emmanuel Fernandez Glasgow Rangers lorede Scotland. Abdullahi Bewene lati Banik Ostrava lorede Czech ni o. Lowo arin Chibuzo Ngboke Fulham FC nile Gẹ̀ẹ́sì. Steven Michael lati Van Dijk lorede Denmark. Igor Wilfred Kristiansen lati Norway ni o. Aderemi Adeoye lati Ikorodu Siri. Lọ́wọ́ iwájú Kelechi Iheanacho Czech láti orílẹ̀-èdè Czech. Ó jẹ́ agbábọ́ọ̀lù 18 tó wà ní ibùba ìgbaradì ikọ̀ Super Eagles báyìí. Ó yẹ pápá láti bẹ̀yìn àsìdègò. Káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again. Láàárọ̀ yìí a tún tẹ̀sọ́wọ́ iwájú o. Pẹ̀lú ti káṣẹ́ a tún tẹ̀sọ́wọ́ iwájú. Àwọn èèyàn méje kan tún gbọpẹ́ bí 1.7 kan tún lọ láàárọ̀ yìí. Yóò tó bá káṣẹ́ lọ àbá bẹ́ẹ̀ látorí 50-50 méjì 100-100 méjì 150 ọ̀tẹ̀lé 200,000 naira ọgbẹ̀nulé a pàjú ẹ̀dẹ́ sórí 250,000 naira. Bó ṣe máa jẹ́ nìyẹn ìyẹn fún tààrẹ *347*1004*2# ni ó gbé yín débẹ̀ *347*1004*2# má rí lẹ́ǹtì má wàrà ọkẹ̀wọ́ náà lé ní o. O ti ń da bí àjọ tó jẹ́ mẹ́ta ébàrìbà wọn náà gbọ̀ pẹ́ láàárọ̀ bọ́ bá rí lẹ́ǹtì tó wàrà tó dágun lá ní o tó sọ pé kọ̀kàn ọ́ ayé ò ní fi rete mi ṣàpínlẹ̀ bó ṣe máa jẹ́ nìwọ̀n ò ní fi tiyín náà ṣàpínlẹ̀ o. Bó bá jẹ́ igbe àti ta géèmù yìí ẹ̀bó ṣe fẹ́ ṣe bí ọ̀bá yí ọ pé nọ́mbà yìí 02013306194 tàbí ọ̀chá tí wọ́n dẹ̀ lè pè wọ́n WhatsApp call 09026026314. Ẹyin transfer ni kẹ́ ẹ lò ó pọ̀ lé nítorí ẹ̀yin tẹ́ ń lo ẹ̀yin tẹ́ máa ń lo USSD code. USSD code yẹn dàbí pé sáfíìsì ò ṣe dáadáa láàárọ̀ yìí. Sáfíìsì ti USSD code yẹn ò lọ dáadáa láàárọ̀ yìí. Kọ́mọ̀bà dáyín lágara ṣe máa máa wo gbé àkíní tí ń ṣẹlẹ̀ ọbẹ̀ta kẹ lu transfer sì ń lọ ní sẹ́rẹ̀rẹ̀ ń wẹ̀rẹ̀rẹ̀. Ìwọ náà tọ́ wá fẹ́ gbégbèsẹ̀ tètè gbégbèsẹ̀ báyìí kí nẹ́tíwọ̀kì ọmọ rẹ̀ ta ọmọ rẹ̀ já onítàn mọ́ lẹ́nìkan tó tún kàn ọ́ wọ́n ti jẹ́ o ti ń dàbí àjọ láì gbé nẹ́tíwọ̀kì ni ó tún já onítàn mọ́ tètè gbégbèsẹ̀ báyìí *347*1004*2# ni o. Ó yá pápá Ronaldo oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ lórí ọ̀rọ̀ Cristiano Ronaldo. Olùkọ́ni ti sọ̀rọ̀ ìyàwó Ronaldo ti sọ̀rọ̀ Zlatan Ibrahimovic náà ti sọ̀rọ̀ o. Kí ni gbogbo wọn sọ níbo lọ̀rọ̀ yìí padà fẹ́ forí sọ báyìí. Ọ̀rọ̀ kan tí ó ní bàbá Sanle Swagosi sọ ṣé lóòótọ́ ni àbí gèǹje. Ẹja sáré lójú ọjà ká padà dé ká wá gbéra wá débẹ̀ ẹ kú kalẹ̀.
1: Goal lovers and football diehards, this is for you. The biggest drama in Nigerian football has a home. Catch the Euromatch MPFL show, your front row tickets to raw local league action, fierce rivalry, tactical breakdowns, and exclusive player updates. Join us every Monday, Wednesday, and Friday, right here on your favorite radio station as we break down all the MPFL actions, not leaving out the social media banters that come with it.

0: Ọ̀yọ́, àkókò ìṣọ̀kan ẹni tó ní àfojúsùn àti ìdàgbàsókè ti dé o. Àkókò fún aṣáájú tó ní ìrírí tó mọ tí àwọn ènìyàn wá nílò. Dìbò rẹ fún Sẹ́nitọ́ Ṣàràfàdín Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Aṣáájú eléyìí ti gbọ́n gbàrọ̀jẹ́ ni nínú ètò ìdìbò 2027 tó ń bọ̀. Ẹ dìbò yín fún Sẹ́nitọ́ Ṣàràfàdín Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú APC Renewed Hope.
1: Ìní Abiodun Ali ni ẹgbẹ́ àjọ fún kókó bíbà.
2: Akíntún bí ọ̀rẹ́ mi afíjú nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jọ sòrò sọ́ọ̀tì. Bí tí bò ìdí ni pé dílà rẹ̀ oníjú mọ́tò méjì péré lọ tokunbọ̀ káà àti Nàìjíríà UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wòbí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì ìnùbá yìí. Ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrabble àti pé dúró náà o tí wò tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdà níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ jókòó tọkọ̀ rẹ ní lọ́sọ̀tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣe wọ́n kan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akíntúndé kò sí ní tí ó sọ kan rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ńbẹ̀ tí wọ́n ń ta lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé ní lọ́sọ̀tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa bí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Ìgbà yín dá, ó má tún, ó lẹ́nu.
0: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilé gbà. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ̀la àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tòun jọ́ọ̀dù ẹ̀? Ṣe tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkókò tí Elébáwí ní ìdáná. Làwọn èèyàn ti ń gbọ́ pé bá tùbà. Lẹ́lẹ́ ìfọkún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú Ẹgbẹ́ ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM. Ìwọ àwò bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní ẹ̀tútún. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágbelú FM 96.7 tó máa lágbára dò ní ìgbàlùbà. Owó lẹ́tùn-ún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágbelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti dé níbọ̀ ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú Ẹgbẹ́ ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀?
4: Ìlera lọ́rọ̀.
5: Tara ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ́ mọ̀ tàbí kẹ́yìn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tọ́jú àṣírí ibi táìsàn fi ṣe bùba alárẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 0813885 5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
6: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
7: Yay!
6: I like to have my golden morn in a bowl first. then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
6: I'm using Golden Mon 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy.
7: Golden Mon 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Mon, make every day golden.

0: kí yín o ẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kìrìn ọpẹ́ ni ti wá já sí
1: ẹdùn ìdúgbò tó tẹ̀ tó wá tó tún ní háìtì tó tún wá ga dáadáa
0: wọ́n tó látò
1: kèdè náà bó ṣe ń pọ̀nkọ́ síwájú lọ́mọ pọ̀nkọ́ sẹ́yìn
0: ní ìbẹ̀sán olúwa rẹ̀ ọmọ gbà lódì ẹ̀kọ́ lọ wọ́n sọ ń gbìyìn ògbọ́n
1: ìwọ rò pé bẹ́ẹ̀ ló ṣe rí
0: ọlọ́ni
1: ọjọ́ kùnyìn
0: tọ́ akíyín ò ẹ̀ tún kú ojúmọ́ ọjọ́ ajé monday rè àkọ́kọ́ nínú oṣù tá a mú tuntun nẹnẹ oṣù kẹwàá ọdún 2026 kárí ajé jẹun kálájẹ lápò ká mọ̀ bá wọn ní lọ́rùn bí ìta jẹjà ò eré gbogbo tá a tẹ́wọ́ ẹ̀ sọ́dọ̀ ọlọ́run olódùmarè láàárọ̀ yìí kí ọdákun ò kó mọ̀jẹ́ káká ọwọ́ wa padà ló fìfò kí a wálé padà pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ kó ń ṣòwò kórówó lónìí oníṣẹ́ ọba kóríire kí gbogbo àwọn èèyàn àtàgbẹ̀ni àti gbogbo iṣẹ́ tó wù ká dáwọ́lé kí ire gbogbo kọmọ wọ́tọ̀ wá lẹ́yìn kárí wọn bá gbé tètè láì olúwaṣínà aláyọ̀ ogó èdè ọ̀fọ́mà lè sọ fan lórúkọ tèmi ń jẹ́ mo kí yín o pẹ̀tú káàbọ̀ sórí àkọ́tún ètò tá a pè ní ẹ̀dọ̀ kí ìròyìn nìkànnì lagelu 96.7.
1: èmi gan kí yín o pé ojúmọ ayọ̀ tó mọ́ wa lónìí kò ní di ojúmọ ẹ̀kún o láṣẹ elédùmarè tí sílàyò akínṣọlá náà lórúkọ tèmi.
0: ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí facebook lagelu fm 96.7 ẹ ṣàwárí lórí facebook bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ pè kó kárí ètò lórí tẹlẹmọ ẹ fi ìròyìn sọ̀wọ́ sí wa bí ètò yìí bí ṣe ń lọ lọ́wọ́ ẹ já bẹ̀rẹ̀ sí mọ̀ sí láwẹ́láwẹ́ ọ̀kan ọjọ́ kan àwọn àkòrí tí àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ nàìjíríà tó wà níwájú wa tí wọ́n gbèrú lónìí o ìròyìn yìí ní ń bẹ nínú ìwé ìròyìn the nation níbi tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tìǹbù tó ti sọ̀rọ̀ lánàá wípé ṣe rí ìṣàkóso òun lọ jẹ́ wípé kò ní tẹ̀tí o bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé àwọn ìgbésẹ̀ tó gbọ̀ngbọ́n eléyìí ti ń gbé lórí àti rí wípé òpin dé bá gbogbo ìṣòro ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà tó ń fi ro iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ní agbára ó jẹ́ èyí tí àwọn músà lóògùn táwọn ò sì ní dáwọ́ dúró lórí ẹ̀ torí pé ohun tá a nílò lásìkò yìí gan ni kí àwọn ọmọ ogun ilẹ̀ nàìjíríà kí wọ́n mọ̀ dá ṣẹ̀ríà fún àwọn ìka ẹ̀dá tí wọ́n ní ìlú ìlà
1: ńlá wọ́n ti kéde rẹ̀ ó sẹ́tìgbà gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pé ìpàdé alágbára kan yóò wáyé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ ètò ìdìbò gbèrú gbọ̀ngbọ̀ngbọ̀n lórílẹ̀-èdè nàìjíríà ní bó ti ṣe ku ọgọ́rùn-ún ọjọ́ 100 days tí ètò ìdìbò yóò gbéraṣọ lórílẹ̀-èdè nàìjíríà lọ́dún 2027 àwọn wo náà láǹfààní àti wà ń bẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ẹ gbọ́ ní ṣísẹ̀ntẹ̀lé.
0: ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kéde lójú ìwé ìròyìn the punch wípé kí o ní ọjọ́ ajé monday ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2026 kó jẹ́ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo olùkọ́ káàfàtà láti fi sàmì ayẹyẹ àyájọ́ ti àwọn òṣìṣẹ́ káàkiri àgbáyé world teachers day eléyìí tó kò lónìí ẹ̀yin ilé ẹ̀kọ́ aládàáni tẹ́ ẹ bá tún wá kọ̀ tẹ́ ẹ fún àwọn olùkọ́ yẹn ní ọjọ́ kan ṣoṣo tòní ìkànnì yìí o tẹ ẹ pé dandan wọn gbọdọ mọ pa ẹ yọnu owó oṣù wọn
1: ni ẹyin ọtí ò tọ àlejò lọ ni
0: is a wickedness
1: ṣé tíṣà ni wọn ni tíṣà làwọn tó ń
0: ṣe ẹni bóyá àwọn alágbẹ̀dẹ làwọn ń lò mẹ kí ṣe olùkọ.
1: àwọn tí wọn ti sọ pé wọn gbọdọ mọ wa ẹ tí ò bá wálé ni tó bá rú lórúkọ rẹ
0: ìtílẹ̀ ẹ̀kọ́ náà ló
1: ìwọ ọjọ́ kò lé
0: ìdajì owó oṣù ni wọ́n yọ
1: kò wà lẹ́nìí báyìí monday kò wà lọ́sẹ̀ yìí ni níbòmí kò wà lẹ́nìí kò wà ní ọ̀sẹ̀ kò wà lọ́sẹ̀ yìí ni níbòmí.
0: ọ̀lẹ́dẹ tí ìjọba kéde rẹ̀
1: ṣé ìjọba ló ń sọ
0: níwèé àṣẹ tán
1: ṣé ìjọba ló ń sọ owó oṣù fún wọn ni èmi bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ ni pé ṣé ìjọba ní sọ owó oṣù fáwọn àbí proprietor àbí proprietress ìwọ dey play ìwọ ọjọ́ kò lé kò wà lẹ́nìí kò wà lẹ́nìí kò wà lọ́sẹ̀ yìí ni
0: ẹ̀sùn mi nira pẹ́ o
1: àmì o ọlọ́run kùkú yóò kùkú ṣe ọ̀nà ẹnìkankan wà
0: lórí rẹ̀ lágbára ọlọ́run
1: ó sì rí bẹ́ẹ̀
0: ni ẹ̀ débi tó rọrùn nísìnyí báyìí ta wọn ti ìpínlẹ̀ ọ̀yọ́
1: nísìnyí
0: tí wọ́n jẹ́ tìjọba kò sí ìdádúró
1: kan kò sí ìdádúró àwọn ọjọ́ kò ní àwọn ètò ẹ̀wù rẹ̀ gbọ́ he tẹ́lẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ mi yòó rán mi ní ibi ìròyìn
0: míì tún rèé ẹdó ni eléyìí náà gbé mi lọ punch ní awakọ ẹ títí lẹsẹ dúró dè mí ká lè pa ìrìn ọhún pọ sójú kan o wọn ni ẹgbẹ òṣèlú African Democratic Congress ADC ó ti sọ òkú ọ̀rọ̀ rùgùdù tí ṣe orí aláǹgbá pèsè sí ẹni tó jẹ́

0: alaga ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ẹ̀mbá fẹ́ dí àwọn lọ́wọ́ láti kó ìbò bàbá ìbò wọlé fún ààrẹ Bọ́lá Tinúbú ní àti ẹdún lọ́dún 2027. Wàláì iná ẹnu AK 47
1: n
0: làwọn ìyànjú ẹ̀ o. Bẹ́ẹ̀ ni ADC ké sí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ilẹ̀ yìí àti àjọ elétò ìdìbò pé ẹ ṣe ìwádìí o lórí ọ̀rọ̀ tó jáde ní gbòòrò ayé láti ẹnu alága APC ní ìpínlẹ̀ Edo AK 47 fire ti jẹ́.
1: Ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ rà bọ́ ni?
0: Akọ̀mọ́.
1: Akọ̀mọ́. Ilé wọn yìnbọn wà.
0: Ìwé ìròyìn The Punch lọ kọ sá.
1: Ọ̀dà.
0: AK 47.
1: Ṣé wọ́n ti dẹ́kọ̀ pé àwọn DSS?
0: Àwọn ti.
1: Mo sì mọ̀ náà dé wọn. Lọ́dọ̀ ẹni tó bá ti ń dòbọ̀ ní ìṣẹ́jà. Ṣé wọ́n mọ lé ètò ọ̀dọ̀ tèmi náà?
0: Bí ti o dé lé yín.
1: Wọ́n mọ lé ètò ọ̀dọ̀ tèmi
0: náà.
1: Ṣé ibi tí mo gbé ti tó dẹ́ pé ọ̀nà ọbẹ̀ òdá
0: wọ́n mọ̀ tẹ̀lé báyìí nílé rẹ̀ ó hàn lórí àwọn gps
1: èmi ò mọ èmi ò tẹ èmi kẹ èmi tí ń lè sọ̀rọ̀ ìwọ náà rí pé bí n bá ibi tó yẹ bá fomi sí mi lẹ́nu báyìí kó o lọ lé yín kó o tún padà dé ibẹ̀ ló bá tí ní gbé mi rárá èmi sì jẹ nǹkan tó bá jẹ ju
0: wàhálà ọ̀gẹ̀dẹ̀ lọ
1: ọ̀gẹ̀dẹ̀ kí ni àníjòlò
0: ìròyìn nìkan
1: lọ gbogbo tó bá ti lé ju dòló lọ èmi ẹ jẹ lọ́rípòsì tún pé àkòrí ẹ̀yìn jáde o kí ni o tún wí wọ́n ní ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ ìsinmi sannde àná wọ́n mọ̀ lọ sí ìpínlẹ̀ èkó wọ́n ní gbà wọ́n lọ ọ̀dọ̀ ọba ìlú èkó ọba rilwan akiolu òun náà ni bàbá gbà lọ wọ́n ní wọ́n lọ ṣe ìwúre wọ́n lọ gba èrè lẹ́nu bàbá ẹ̀yìn kọ́ yìí lóòrọ̀ ẹ gbọ́ bó ti ṣe.
0: Nínú ìwé ìròyìn The Punch títí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ó ní ìgbìmọ̀ tó jẹ́ ti ìpolongo ìbò fún olùdíje dupò ààrẹ wọn ni wọ́n ti béèrè fún àlàyé kíkún láti ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Borno Baba Ghana Zulum lórí fọ́nrán kan tí wọ́n ní odi tọrọ fọ́n kálé ní gbogbo orí ojú òpó ayélujára ní ibi tí wọ́n ti pé gómìnà ìpínlẹ̀ Borno ọ̀hún Baba Ghana Zulum ó kéde tó sì pàṣẹ rẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti rí ti yálà ó wọ aṣọ àbí ó dé fìlà tàbí ń sọ ọ̀rọ̀ lẹ́nu tí gbogbo ohun tí ń sọ ohun tó bá ti jẹ́ pé ohun tí ń wí ni wípé ààrẹ Tinubu gbọ́dọ̀ lọ Tinubu must go yálà wọ́n lẹ̀ sára aṣọ atẹ́gùn gbé ọ̀rá rẹ̀ ọ wá lẹ̀ mọ́ láyà pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti bá yálà ti ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu àbọ̀wọ́sọ rẹ̀ àbí ó ń hu ìwà tó ní ṣe pẹ̀lú ẹ̀ pé kí wọ́n máa fi ọwọ́ ṣìnkú òfin mú wọn kí wọ́n sì máa sọ wọ́n sí gbàgà. ADC wá pé gómìnà ẹ wá ṣàlàyé ìdí tẹ́ ẹ fi rò pé tẹ́ ẹ ń ṣe yẹn ó bójúmu nírú àsìkò yìí.
1: tó wọ́n ní ẹni tí í ṣe ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ ló ti ní ọ̀pẹ̀ láyé kò tí ì kan ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà o pẹ̀lú nǹkan tí ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n láǹfààní láti máa sọ pẹ̀lú owó oṣù tó kéré jùlọ ètí ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n láǹfààní láti máa

0: 107.
1: Celestial Church of Christ Ibalaofe Olomowewe Modern Parish present 26 Adults Affairs and Thanksgiving Service Team Affairs of Freedom gbogbo eniyan Monday ojo karun osu kewa ni eto ikori agba yo bere pelu abewo sile awon ma line ni titi di Saturday ojo kewa pelu idije latinu bibeli ni dede agogo merin role awon baba ati mama wa ninu Oluwa fun ojo na ni Venerable Supreme Evangelist MKO Akindoyin Aba Aladie Area Head Supreme Evangelist J Enwesu Olagoke Supreme Evangelist Stoyin Adibisala Assistant Venerable Supreme Evangelist Kolawole Sofunwa Supreme Evangelist Samuel Agemo ati awon eniyan jankan ta fi we pe baba ijowa ni Supreme Venerable Most Senior Evangelist Dele Oladele Kosofo Oluso ijowa ni Supreme Evangelist Damilare Osotokun Isindupe Lafikadi re nile ni Sunday ojo kokanla osu kewa ni agogo mewa owuro ninu ile ijosin wa Celestial Church of Christ Igbalofe Olomo Wewe Modern Parish number 16 Oladele Gbekuba Estate Charity Area Apata ni Adam, Jesu, Loluwa.
2: Ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣọ̀rọ̀ ẹnu ó gbọ́gbọ́n ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
3: Bẹ́ẹ̀ni barrister Sarafadeen Abiodun Ali àti igbákejì rẹ̀ Honorable Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí láti bí ìsánákí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀ láti ilé-iṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Barrister Sarafa Abiodun Ali agbófinṣe ògùn rán ọmọlúàbí ènìyàn olóyè tó lóye ìṣèjọba olóyè tó níran gidi ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀ ọjọ́ ti pẹ́ yóò ṣiṣẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ tó bá dépò gómìnà.
3: Ẹ jẹ́ ká dìbò wa fún Barrister Sarafadeen Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa
4: APC
5: BSA
4: aṣíwájú rere ìran tuntun ìrírí ìṣèjọba ìfẹ́ ìlú.
6: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
7: Mo pè ó.
6: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ni, kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
7: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
6: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
8: Ìyá mi, ó mà dùn gan-an ni.
9: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
10: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
11: Golden Mon tọ gbogbo èèyàn dín wúrà.
12: Anútúbá ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún. Anú 21 days bay 2VG ní CAC orí òkè àánú Prayer Mountain of Mercy District Headquarters off Odùsókù bus stop kilometer 2 ọjọ́ Ìgbò Olóyin Road tàbí off Ẹbẹ̀dì bus stop Mọ́níyà Ìbàdàn. Gbogbo ọjọ́ mọ́kànlélógún tó bẹ̀rẹ̀ oṣù kẹwàá ni àjọ fi máa lọ kíkankíkan lórí òkè àánú ọjọ́ Ìbàdàn láago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru lójoojúmọ́ pẹ̀lú àkòrí ogún nípasẹ̀ ìṣẹ́gun inheritance through victory. Ìpàdé májẹ̀mú ni níbi tí Ọlọ́run ti máa ṣe sí àmì àti ìyanu tó kọ sí sọ. Ìwọ náà wá gbàdúrà gbàrẹ́ sí láàrin ọjọ́ mọ́kànlélógún yìí bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹwàá sí ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún yìí 1st to 21st October 2026 níbi tí Ọlọ́run ti máa lọ pa àwọn olórin ẹ̀mí tó fi máa wọ wòlíì ṣàkóṣàǹkó Pastor Abayomi Akinlade Samuel Pastor Matthew Ọ̀jẹ́bọ̀dé Pastor Ayọ̀bami Gboyè Prophet John Olúwa Tọ́wọ́jú Prophet Olúfẹ́mi Òní Prophet Joseph Adiago Pastor Abraham Akínpẹ̀lú Àtọ́lùgbàlejò gangan Pastor Isaiah O Aládé ọmọ wòlíì Bàbá orí òkè Prophet Moses E Aládé olófin àṣẹ àgbà wòlíì ìsúre fún gbogbo wa gbogbo ẹni wojú Ọlọ́run fọmọ ìtúsílẹ̀ iṣẹ́ abẹ́ ìsìn ọjọ́ pípẹ́ ẹ máa dàgìrì bọ̀ ní sí èsì òkè àánú ọjọ́ Ìbàdàn àánú dúró dì ọ́ láti fún ọ ní ogún nípasẹ̀ ìṣẹ́gun.

0 9 0 4 9 2 1 1 6 0 3 0 9 0 4 9 2 1 1 6 0 3 Kingsland, Alala, it's already made.

0: Kaki.
1: Ojú ọjà, àpamọ́ owó, àtàjèrè ọjà.

ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tí ó da ni ọ̀sẹ̀ tí èdè wà ń ta ìpolówó ọjà eré ìtọ́ jẹ́ pé owó rẹ̀ báyìí ní kékeré ni ní gíngín ni tí ò fani lápò ya ẹ má ṣẹ́jú zero èrò sí mọbi tó ń lọ ẹ má jẹ́ kí àwọn èèyàn kan máa sọ pé kí ni owó wọn sì wọn wà kẹ èèyàn gbórí wọlé èyẹ wá sí yàrá ìkéde àsìpolówó ọjà níkànnì lágelú kẹ́ẹ̀kan sọ ntẹ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn

0: 7.
1: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
2: Yay!
1: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
0: But when did you add milk?
1: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
2: So delicious, mommy!
3: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
4: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MRE Pathways and NCUK creates your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada, and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream, and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B, West 1 Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus, and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
5: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti ìyìn lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíkọ́ ṣaláìgbọ́, nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti ìyìn fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tòun jọ́ọ̀dù ẹ̀? Ẹ̀tún fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣetán láti dẹ̀rìn pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí.
6: Láti abala àkọ́kọ́ tí ẹ gbáwé ní ìdáná.
5: Làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ bá tuba. Lẹ́lẹ́ ìtọ́ kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpè tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti Ládinú FM. Ìwọ àwò bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí onígbèjì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtútùn. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Ládinú FM 96.7. Ó máa lágbára dùn ní ìgbàlùgbà. Owó lẹ́tùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ládinú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ ti gbẹmí bọ̀ ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní ìkàlọ́ yìí, èmi ló kàn láti dèmi lọ ní àtúntò. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀?
0: Ládinú FM 96.7.
7: Èmi Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyá Abiola tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà, ẹ máa gbọ́ o.
0: Ojú ọjà, àpamọ́wọ́ owó, àtàjẹrí ọjà.
8: Alẹ́ ọ ẹ̀yin ti wá aṣẹ́ ìgbàgbé pé ká tó lọ lẹ́ẹ̀kan ká tó dáni dúró. Ojú ọjà ó ní mo pètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yẹn. Báyìí tá a ti padà wá ojú ọjà náà la padà sí. Ọjà ẹ̀gbẹ́ ilé la lọ. Ọjà abo wa ni. Àwọn tá a nájà yẹn lọ́dọ̀ wọn, wọ́n ó ṣàlàyé. Àmọ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ìyá Lájé, Adélabú, Alájà Ganiat, Òwò Adé, Ìyá Olúwatóyìn. Àmọ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ìyá Lájé, Adélabú, Alájà Ganiat, Ọ̀wọ́ Adé, Olúwatóyìn. Àwọn ṣe dáadáa. Àwọn gan wọ́n wà ń gàlẹ̀ wípé ọjà yìí ó bó ṣe máa lọ dáadáa. Ohun gangan làwọn wà lórí ẹ̀. Ó yá o, Tolú Ayadéba mọ́wọ́ jẹ́ ká wọnú ọjà lọ tọ́ra aná jà káàkiri ọ̀dọ̀ àwọn ẹlẹ́ran la lọ ẹran ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹ ti fẹ́ mọ bóyá fẹ́ lọ ṣe mọ̀ pé níjọ́ síta a lọ sí ìsọ̀ ẹlẹ́ran náà a lọ sí ìsọ̀ ẹlẹ́ran tó jẹ́ òkúfe àmọ́ látẹ̀ àgbémáwọ ni tó jẹ́ ti màálù a lọ bèrè pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ṣàlàyé Tolú Ayadéba mọ́wọ́ ó yá jẹ́ káwọn èèyàn wọ́ gbọ́.
0: Ojú ọjà àpamọ́wọ́ owó àtàjẹrí ọjà.
7: Gẹ́gẹ́ bí ìṣe tiwa níkànnì lágbélú 96.7 FM gègájòkè lójú ọjà yìí ọjà òun ló ti mọ́ wa lára láti máa lọ adẹ̀ tó ti wà níbi eléyìí tá a fẹ́ ná láàárọ̀ tòní ọjà tòsí ni a lọ jìnà adẹ̀ ti wà ńbẹ̀ bàbá wa tó dẹ̀ ń tajà yẹn mọ́dẹ̀ tó ti jókòó ẹ̀ lẹ́wọ̀ bàbá wa kú ojúmọ́ ẹ káàárọ̀ o.
9: ẹ káàárọ̀ ma
7: bóò ni
9: dáadáa ni ma
7: bóò lọjà
9: alùpẹ̀lẹ̀ lọ
7: alùpẹ̀lẹ̀ lọ kí ni orúkọ yín ọjà rẹ.
9: orúkọ mi ni àṣìṣe lálẹ́ wájú alẹ́ àṣẹ fi.

0: national Iwaju alias FP.
1: Bẹ́ẹ̀jẹ́.
0: Alága gbogbo ẹran ní ọjà oríta Adélábù shopping complex.
1: Ó ní agbára. Ẹran náà mọ̀ ní.
0: Ẹran ló wọ́n.
1: Ìṣèdánwò.
0: Ẹran ló wọ́n.
1: Ẹran wọ́n ni.
0: Bẹ́ẹ̀ni ma.
1: Owó ṣe tó yìí.
0: Bẹ́ẹ̀ni. Màálù tá à ń pẹ̀lú 1,200,800. Bẹ́ẹ̀ni ma, ẹ tó gbọ́dọ̀ tóbi dáadáa.
1: 1.2 million naira.
0: Bẹ́ẹ̀ni
1: màálù ẹ̀yọ kan.
0: 1,000,000.
1: 800.
0: Bẹ́ẹ̀ni.
1: Àgbẹ̀ fáwọn tí ń ṣe ìnáwó ń gbà ń wo owó ńlá ni wọ́n ń ná o. Ó wá ṣe mí nǹkan ìlú ló lè gbà jálẹ̀jálẹ̀.
0: Mo lè dé ní 50,000 bẹ́ẹ̀.
1: Ẹ̀yin ò ju nǹkan tí mọ̀lẹ́bí ilé ẹlẹ́ni bíi márùn-ún ó jẹ́ lọ́jọ́ mẹ́ta náà lọ.
0: Ojú bẹ́ẹ̀ lọ.
1: Ìyáni. Ẹ wá yọ gbogbo egun bẹ̀ nǹkan.
0: Ojú bẹ́ẹ̀ lọ. Àárín ọ̀sẹ̀ kẹsí jẹ́ lọ ní ẹran
1: wà
0: ń
1: ẹ̀wọ̀n lè fẹ́ èyí ṣèlànwó ẹran inú ilé náà ní ọ̀jẹ̀.
0: Bẹ́ẹ̀ni yóò ṣèlànwó àbẹ́sẹ̀ pálọ̀
1: pàtì lókù. 40,000.
0: Àbẹ́sẹ̀ pálọ̀ pàtì lókù.
1: Elérò mélòó wá nù.
0: Ìbẹ̀rẹ̀ dógún mẹ́wàá.
1: Gẹ́gẹ́ láàrin mi wàá bẹ́ẹ̀ rà tó yẹn pé irú eléyìí ni mo fẹ́ gbé kọ́ irú eléyìí tí ó tó ṣe dáadáa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ò tóbi tó yẹ.
0: Mo lè fún ẹ ní 8,000 naira. Ẹgbẹ̀rún mẹ́jọ.
1: Eyi ẹranu rẹ̀ ò ṣe bẹ́ẹ̀ pọ̀ ìyá jẹ́gbẹ́lẹ̀ ní ẹranu rẹ̀ pọ̀ gan tó yìí.
0: Ẹran wà ń bẹ̀ orí bẹ̀rẹ̀
1: mẹ́jọ. Mẹ́jọ bá a fẹ́ sọ bẹ̀ lásán.
0: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ ti wíkẹ̀ndì.
0: Bẹ́ẹ̀ni.
1: Jálẹ̀ kan.
0: Ẹgbẹ̀rún mẹ́jọ ń jálẹ̀ mi ní ilé yìí.
1: Àmì ìyẹn lẹ́ran náà tá a gbọ́ ni pé ẹgulẹ̀ máa ń gbọ́ ìsansí tí ó jẹ́ pé irú ẹ̀ màálù tẹ pé 1.8.

0: ẹ ja kun si
1: ẹnra
0: ẹnra wọn ò bá ti mọ ra kílẹ̀ yìí wà máa ṣe lọ́jà
1: bẹẹni bẹẹni
0: orí bó wọn rà náà lẹyìn ìwọ jà
1: bẹẹni máa ra
0: wọn ń rà dáadáa
1: wọn rà dáadáa
0: tó bá wá sẹ́kù dídọ́ kékeré
1: ọjà wo jẹ ẹkú dídọ́ kékeré
0: ẹkú
1: ẹkú dídọ́ kékeré
0: wọn pé ó ní oríṣiríṣi àwọn nǹkan tí ẹ ti máa ń ṣe
1: ọjà àdúgbò ẹkú dídọ́ kékeré ẹjọ ẹkú ọlọ́mọba wa ta
0: àwọn ta àmọ́ fún àwọn ẹlẹ́yìn kan àfẹ́fẹ́ ọjà wọn lọ́wọ́ tí wọ́n ti dídọ́ kejì kan àwọn oríṣiríṣi kan wọ́n fi pala ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́.
1: ẹyìn máa ń yọ ọjà tí wọ́n ti dídọ́
0: kejì. àní dààmú ojú àwọn ilé ìtẹ̀ ṣe dáadáa lóòótọ́ ẹ máa ń rìn lágbára lọ́wọ́ bẹ́ẹ̀. kí lorúkọ ilẹ̀
1: orúkọ mi ni. sísọ̀rọ̀ àríwájú alias fi nínú ọjà dé lagun sọ bí kúrọ̀kì oríta sàlẹ̀ yìí.
0: ẹ mọ̀ ta
1: àmì o.
0: ètò táwọn ń pè lójú ọjà yẹn ó ṣe ń tẹ̀síwájú ẹ ṣé ń fẹ́ nǹkan wa. àwa kò jùmọ̀ ṣe ẹ̀ka o.
2: adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
0: ẹ bá mi sọ̀rọ̀ sókè. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kí ni orúkọ yìí gangan.
3: orúkọ mi ni alhaji ganiyat olúwatóyìn owó adé.
0: inú ọjà bó la wà yìí.
3: inú ọjà adélábù lẹwà.
0: adélábù ti bó.
3: adélábù adégòkè oríta challenge oríta challenge.
0: mo rí pé níwájú tí oríṣiríṣi àwọn tinú ẹran ló yapa síbí.
3: bẹẹni.
0: a sọ pé mo yìí hàn fẹ́ mú pé ọkàn fẹ́ sáàlù fún àwọn kankan kò yé yín bóyá bíi pé ó dáa o a fẹ́ ṣe bẹbẹ sú o gbégbéru ẹ̀ náà mọ̀ tiẹ̀ kò sáájé lọ́rùn kò kó tiẹ̀ gírí tiẹ̀ ní ara rẹ̀ bẹ́ẹ̀ òpin ọ̀sẹ̀ kan bọ̀ kankan o bóò lọ ṣe tàwọn kìíní ìṣó dẹ̀ ṣe é rà
3: ẹ̀ṣẹ̀
0: lórí àti débi ẹlẹ́ran àti débi àwọn àgbè máa wọ
3: ẹ̀ṣẹ̀
0: tọ́lá gbà díẹ̀ ó ṣàlè yẹ kí tìrú ẹ̀ràn kí òun tún rọjú bóò lẹ tà wọn.
3: gbogbo nǹkan inú ẹran pátá lèmi ń tà. ṣáàkì ni ẹdọ ni orí abọ́dí ni kídìrín ni ọkàn ni.
0: irú ẹran
3: tó jẹ́ tẹran.
0: tó jẹ́ tẹran.
3: irú ẹran ni orí ẹran ni.
0: ókè
3: o sí ní tìmí òkè ń tà.
0: bóyá nǹkan tó sun mọ́ màálù pátápátá ni mò ń tà. bóò lẹ tà wọn ṣáàkì.
3: orí ṣáàkì oníke wà.
0: owó ló níke.
3: oníke ni.
0: oníke lè yí.
3: bẹ́ẹ̀ ni
0: ṣáàkì ṣákótó lélẹ̀.
3: ṣáàkì onígbàwẹ̀ lélẹ̀.
0: orí abọ́dí ni.
3: ewo
0: ṣákótó ni. àwọn aláàmọ sọ pé ṣàkìṣàkì
3: àwọn
0: ò tún láwọn ó kọ
3: tiẹ̀ nípa. ṣàkì pólísì mẹ́ta. ṣàkì ṣákótó ń bẹ. ṣàkì oníke ń bẹ. ṣàkì onígbàwẹ̀ ń bẹ. orí abọ́dí wà. ẹ̀dọ̀ wà. kídìrín wà.
0: ẹ̀rọ lórí abọ́dí ni.
3: ẹ̀ orí abọ́dí ni.
0: èyí tó wá wọn ṣe gbọrọ ọhún kọ.
3: abọ́dí oníhò ni.
0: èyí ò ní
3: oníhò
0: nìyẹn bẹẹ
3: ní rìn
0: bẹẹni ẹjọ irú abọdí eléyìí tẹ mú jáde tó jórí abọdí ìbí èlò léyìí.
3: bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ wa tẹ sọ fún wa pé ká mú lóríkèríkè á sà lóríkèríkè fún yín.
0: sọ lóríkèríkè ni.
3: o lóríkèríkè la sà.
0: kódà ká pẹ́ mọ sà yìí. mo tún sà yìí. mo tún sà yìí bí èlò
3: nìyí. bẹ́ẹ̀ bá ti fún mi 5000 apẹ́ ti kú.
0: màá mi.
3: bẹ́ẹ̀ ni ìyá wa.
0: kò yé mi pé kódà ká ní
3: tẹ a máa bọ́ọ̀dì
0: sí ẹ mẹ́kẹ́
3: tẹ ẹ ti ẹgbẹ̀rún márùn ẹ ti ṣèbẹ̀.
0: ẹgbẹ̀rún márùn
3: bẹ́ẹ̀ni
0: àmọ́ oríṣiríṣi
3: ìsà tí ó pè é.
0: ẹ dákun ká pẹ́ bí mo ṣe méjì lẹ́ra yìí tí mo tún fèyí sí tí mo wá fẹ́ kí ẹ bá mi fi orí abọ́dí yìí. ẹ má bínú pé òun yẹ̀wò fún
3: wa. ẹ ti yẹ̀wò náà lọ dáa.
0: torí pé ó ní ojú ọjà pẹ̀lú ara ẹ̀ ó kò jùmọ̀. èyí báyìí ṣe ó ṣe lójú dáadáa. ká pẹ́ mo wá mú mẹ́tẹ̀ẹ̀ta kù pọ̀.
3: bí èlò
0: ni ó jẹ́.
3: ẹ wá pé mo fẹ́ gbowó lọ yín. pé mò ń kó ológun ọjà yìí láti pé kán máa wá ara ọjà. ọjà wá ship ara ẹran ó ship. inú ẹran gbogbo ohun ẹ̀kan mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀ mú. ká pé mo wá fẹ́ pé mo fẹ́ gé fún yín. mo sì ń lẹ fún mi lẹ́gbẹ̀rún méje.
0: ẹbẹ̀ yẹn kọ́kọ́ pé 5000. èmi ò gbé báńkì tún já sí ẹ̀.
3: ẹ̀jẹ̀ ẹ̀ lè já. torí pé gbogbo tẹ́ ẹ tún nà ká sí àwọn tó tún dùn nú ẹran ni. ẹ tún mú mi mọ́ mi. ẹ mọ kú tó fọ mi.
0: ẹ mọ kú
3: tó fọ mi
0: wọ́n mi. ẹ
3: bẹ́ẹ̀ yìí tí kídìrín gan ni. kídìrín ara mi náà sọ pé ẹ yẹ
0: gẹ́gẹ́
3: ìyá wa
0: ojú yín le.
3: òkòkò ti kú.
0: ẹgbẹ̀rún mẹ́wàá kòkò ti kú.
3: ojú yín le. ká gbé èèyàn ṣàtẹ̀ wá fẹ́ ní owó tó tóbi ẹgbẹ̀rún mẹ́wàá tó sì fẹ́ sọ̀bẹ̀ rẹ̀ ẹ bá mú ẹgbẹ̀rún márùn lọ́wọ́ ń
0: gbọ́. kó sì ọbẹ̀ rẹ̀ lọ́dọ̀
3: tí ó sì rí gbogbo àwọn
0: yẹn. gbogbo
3: nǹkan inú ẹran ni màá sà pátápátá.
0: ìyá wa bó o ní ṣe àwọn èèyàn ń wá mú kinní ìlọjà.
3: ọjà alálùbáríkà lọjà dé la bó o erògiri máa ń bò wá ni àwọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ńláńlá máa ń wọnú ọjà wa torí pé àwa gan tá a bá ń pìtàn sẹ́yìn á ti máa pìtàn pé ọgbọ̀n ọdún
2: ẹ̀ ń sùúrù ọgbọ̀n ọdún náà yìí àti inú ẹran nìkan
3: mọmọ ní ìṣíwì
2: ọgbọ̀n ọdún
3: bẹ́ẹ̀ ni tá a bá ń pìtàn pé bá a ti ń tà
0: ọmọ ọgbọ̀n ọdún ti bímọ o
3: bẹ́ẹ̀ ni wọ́n ti bímọ tèbe
2: yàtọ̀ eléyìí tẹ̀mí tún wá rí pẹ̀lú yín ó fẹ́ yàtọ̀ díẹ̀
3: èyí tún mú nẹ́ẹ̀tì ẹ̀ tún fi borí
2: bẹ́ẹ̀ ni
3: mo tún fi
2: nẹ́ẹ̀tì
3: gan bò ó
2: mórí
3: torí a tún fi nẹ́ẹ̀tì bò ó torí pé a máa ń fẹ́ kí gbogbogbà wa kó nìt
2: pèsè mọ́mọ́ sí
3: pàmò lórí ẹ̀
2: àwọn kan pé sínẹ́ẹ̀tì wá wà bẹ́ẹ̀ àwọn oníbàárà ò ní ríran wọn
3: wọ́n ríran láwa òye wọ́n dá wa máa ń lù ú nílùú ìbàdàn yìí ẹlẹ́ran tí wọ́n dá mọ́ làwa
2: tí kò sì di yín lọ́wọ́ pé kẹ́ ẹ má
3: gbà kò nẹ́ẹ̀tì tá a fi bó nǹkan pé kí wọ́n má dọ̀dọ̀ wa
0: báyìí nìsín apẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ ni sẹ́ pẹ̀lẹ́ máa ṣe ṣé ó ká pé ilẹ̀ tiẹ̀ sùn pé ẹ kó ìtọ́pọ̀ kò wà fẹ́ tán yányán bó lẹ́ ṣe.
3: A ní olóúnjẹ ńláńlá àgbọ̀dọ̀ máa dákọ wọn kì í ṣe pé jíjẹ nìkan làwa dúró lé a ní àwọn olóúnjẹ ńláńláńlá táwọn sọ̀páì wọn táwọn fi ń ta àmọ̀là
2: ní kì í fi jẹ́ kí wọ́n
3: pẹ́ nílẹ̀
2: bẹ́ẹ̀ ni
0: pé tí gbà mí táwọn ẹran tí ọba fẹ tán lórí onígbà ó ti ní bí ẹ ti máa ṣe tí wọn sàfún àwọn èròjà kan
3: kò sí èròjà kankan tó bá fẹ kù a ní fírísà a ní fírísà àdèmọ àìsẹ tó máa fáìn ẹ lè dé gbà wá kẹ ẹ mọ pé tíjọ kejì láti pẹ náà ọlọrun ètí ẹ pé ó kù torí pa ní olóúnjẹ ẹni tó fẹ gé 50, 80, 70, 100
2: ní tinú ẹran
3: àwọn olóúnjẹ ńláńlá ló bàdà yìí kò sí pé bóyá ó ń kù a ní olóúnjẹ ńláńlá
2: wọn gbà ọ lọwọ ọlọrun kò ní bàjẹ
3: àmì
2: kí lorúkọ yín lẹẹkan
3: sí orúkọ mi ni alhaji ganiyat owóadé olùwàtòyìn
2: nínú ọjà abúláwà yìí
3: ọjà adé labúláwà
2: ẹ máa tà látara lọwọ
3: ọlọrun tọ alhaji ganiyat olùwàtòyìn woman leader fún gbogbo ẹlẹ́ran ìbàdàn north south east local government
2: gẹ́gẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run kò ní bàjẹ́ o
3: àmì
2: ètò táwọn ń pè lójú ọjà yẹn ó tẹ̀síwájú ẹ má gbé kúrò bẹ́ẹ̀ o ẹ ṣeun sẹ́ńtọ́.
4: ojú ọjà àpamọ́wọ́ yín àtàjẹrí ọjà.
5: ẹ káàbọ̀ ẹ̀yẹ yẹn wá látọjú ọjà lọ́hùn-ún kò ní bàjẹ́ fẹ́nìkan kan wọ ọjà adélábù adégòkè oríta challenge ibẹ̀ lámọ̀lọ́ akínbalẹ̀ ọjà abdulgafar ọ̀nà lápọ̀ àti ìyálọ́jà gan ìyáàfin olúwàbùnmí adésànyà gbogbo àwọn èyí ó ní wọ́n ń bẹ̀ ń bẹ̀ tí wọ́n ṣe kò kárí gbogbo bí ọjà ò ṣe ní bàjẹ́ àmọ́ ìyá wa ìyálájà adélábù alájà ganiya àtọ̀wá adé olúwàtòyìn àwọn gangan ló dúró báyìí ó dúró tẹ ń bọ̀ báyìí ni wípé nínú ọjà yìí ò lè bàjẹ́ ojoojúmọ́ ni wọ́n máa ń ná ókè ó bá a dẹ̀ ṣe lọ náà nìyẹn a dẹ̀ lọ a dẹ̀ ná ọjà yẹn wọ́n dẹ̀ ṣàlàyé bọ́rọ̀ ti ṣe jẹ́ àwọn onímọ̀ ṣègùn òyìnbó pàápàá jùlọ àwọn tó wà ní abala àwọn nǹkan tá à ń jẹ tá à ń mu tó ń ṣara lóore wọ́n jẹ́ kó yé wa pé ẹran náà ó wà lára nǹkan tó ń ṣara lóore ẹ mọ̀ jẹ́ ahọ́nra wa lé mọ̀ kó mọ̀ jẹ́ pé akú mọ̀ mojúdì nìkan náà ni a sì àwọn fi gbogbo ọjọ́ ayé wa jẹ wọ́n gbé bẹ́ẹ̀ yàrá ní owó ọ̀hún tó mọ abẹ́lé ń já báyìí ó sì lè rí nǹkan gbé sí ọbẹ̀ kó sáàmù ọmọ jẹ́ pé gbogbo ẹ̀ náà ni ọmọ jẹ́ gbọ̀mọ́gbọ̀mọ́ yìí ti ẹ̀ rí ẹja kèsàrà àdídàmú lọ́jọ́ ayé wa títí wá di ijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ náà kẹ́tù máa pàdé mi fọláṣadé àjàlá lórí ètò ojú ọjà yìí mo ń kí yín wípé ẹ ṣeun gan ni bẹ́ẹ̀ ti ṣe ń tẹ̀lé wa àyè wà fẹ́ yìí náà wá polówó ọjà lọ́nà ọ̀dọ̀ tiwa lówó belenja tí ò ní ni lára ni ọ̀sán lẹ́ẹ̀tù ń pàdé mi o lórí ètò eléyìí tẹ́wàá ń pè ní kí lárí gbọ́ níkò ní lágbèlú 96.7 FM òkè gájú òkè nígbà tẹ́ máa bá èmi fọláṣadé àjàlá tẹ́ mọ̀ sí àbẹ̀kẹ́ àtolúwa ṣínà láyọ̀ ogbèdè tẹ́ mọ̀ sí àlà nípàdé lórí ètò kí lárí gbọ́ ìta tó rí gbọ́ lọ́sàn-án ìkíní yẹn ó tún máa kiri ọbẹ̀ àpọ̀n ni títí wá dọ̀sán yẹn ẹ̀yáṣẹ́ lónìí o kò ní bàjẹ́ fẹ́nìkan kan wa àmọ́ rí pẹ́ ń gbọ́ wa.

0: Ekaro. Eni suru egbo elo. Nbo ni wawa. Wọ́n lọ sí
1: ayẹyẹ
0: ṣe ṣọ́ọ̀pù náà wà. Ok, ṣe ń chájì lọ́dọ̀ tí yìí ni àyíká olóṣèlú jẹ́. Ọ̀dà ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe gbé yẹn dá ọlọ́run ló ní ẹ bá wọn gbé káṣí ẹ̀ ni. Káṣí ẹ̀ ẹgbọ́n pa káṣí ẹ̀. Ẹgbọ́ ẹ̀ ọ́ yà pa play káṣí ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ 50,000 naira. Ṣé ẹ ti gbọ́n tí mo wí? Ẹni.
1: Ẹ
0: sọ tán bá ti dé wọ́n máa pè wọ́n máa tútù gbé wọn pé o àwọn tí ó sanwó fún wọn tún máa tún wọn pé o bàbá wa ti gbé máa ń gbà yẹn èmi ọmọ nǹkan pé mọ́ o ire o. Ẹ ti lọ another 50,000 naira 080 leléyìí 8992 ló parí ẹ̀ 080 leléyìí 8992 òun ló parí rẹ̀. Another 50k. Ẹja wo ẹja wo ẹni tó wà ń bẹ̀.

0: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ pa rédíò. Orúkọ àtàdúgbò tẹ́ ẹ wà yìí.
1: Ọba ní Ìkẹ́dè ló ń sọ̀rọ̀ láti Fẹ́lẹ́lẹ̀ sà.
0: Fẹ́lẹ́lẹ̀ lẹwà, ìgbà wo lẹ ti ń pè káṣẹ?
1: Mo ti fẹ́ sà, mo máa ń pè rẹ̀, mo máa ń sọ̀ pẹ̀. Gbọ́ àtijọ́ Fúráìdé lọkàn mi kàn ti wà nígbà ìpèkìntún
0: pè rẹ̀. Ṣé ẹ ti jẹ rí?
1: Mi ti jẹ rí sà.
0: Congratulations, ẹ̀yin lẹ jẹ 100,000 naira lẹ́rù.
1: Ọlọ́run ṣe o,
0: wọ́n máa pè yí o, wọ́n á bèrè candidates yìí, wọ́n á bèyí, wọ́n á pè yí láìpẹ́. Ẹ já lọ sórí another 100K, 100,000 naira míì, 100,000 naira míì, ká tó wá bọ́ sórí 150,000 naira, ká tó kọjá sórí 200,000, ká tó pajú ẹ̀dẹ́ sí 250,000 naira. 150K. Ṣùgbọ́n ẹja ṣe tẹ́ 100,000 míì, 100,000 míì báyìí, 100,000 míì báyìí, 081-4778 ló parí ẹ̀, 4778 ló parí ẹ̀. Hello.
2: Hello, ẹ káàárọ̀ o.
0: A kú ojúmọ́ o. Kí ló fa ìrìn báyìí ìyá yìí?
2: Ẹ̀gbẹ́ káàárọ̀ o.
0: A kú ojúmọ́ o.
2: Ojúmọ́ ni bàbá ń bẹ jìnnì
0: àbí ìdájẹ́ owó
2: lọ́nà.
0: Ọdọ̀ àgbẹ̀ o.
2: Ẹ
0: pa rédíò lọ́wọ́ kan ni. Ẹ pa rédíò lọ́wọ́ kan. Orúkọ yín àdádúgbò tẹ wà yín mà. Ládúgbò wo mà? Àdúgbò ọmí àdìrìtọ̀. Ìgbà wo lẹ ti ń try káṣẹ? Ìgbà wo lẹ ti ń play? Ẹ dẹ̀ jẹ́ rí. Ọ̀dà ó ti dà. Ọ̀dà kò sí wàhálà. 100,000 naira ó ti ẹ̀ wọlé láàárọ̀ yìí, wọ́n pè yín. Wọ́n bèrè àkáǹdìtì sí bó ṣe jẹ́ nìyẹn.
2: Ọ̀dà
0: ẹ ti kẹ́. Ó bù yàn, ayé ó bù yàn. 080-150,000 naira. 080 ọparí sí 1528-1528. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
0: A kú ojúmọ́ sà. Orúkọ yín àtàdúgbò tẹ́ wà yìí sà.
3: Ayé bọ̀ lẹ́yọ̀, káṣẹ̀.
0: Káṣẹ̀ ló kọ yín. Orúkọ yín sà.
3: Túnde Abiodun Ọlálékan.
0: Ok, Mr. Túnde Abi, yà.
3: Túnde
0: Abiodun Ọlálékan. Ìgbà wo lẹ ti ń pè káṣẹ?
3: Mo ti pẹ́ o.
0: Ṣé ẹ ti jẹ rí?
3: Ọdún kì í ṣe.
0: Ṣé ẹ ti jẹ rí?
3: Ẹ̀ta.
0: Ilé ẹ̀jẹ̀ ń gbà yẹn.
3: 50.
0: Ok, ọ̀dà. 50 times 3 nǹkan.
3: 50 times 3, ọpọlọ orí mi gbé
0: e.
3: Orí mi gbé e.
0: Ọ̀dà kò sí wàhálà. 50 lọ́nà mẹ́ta.
3: 150 kọ́ ni ẹ.
0: Náà mo fi pé mo fi ní 50 times 3. 150,000 naira lẹ́jẹ̀, 150K lẹ́jẹ̀.
3: Ee, ọlọ́run jẹ́ o.
0: 150,000 naira lẹ́jẹ̀.
3: So mo ti o ti play rise yìí, o ti mo bẹ̀rẹ̀ lè sọ pé gbàtẹ́ ti bẹ̀rẹ̀ ni.
0: Lẹ ti ń play, ọ̀dà ebe ẹ ti ẹ ti jẹ kárí náà tẹ́lẹ̀. Kò sí wàhálà.
3: Tí mo jẹ láìpẹ́ yìí náà ni.
0: Ọ̀dà
3: bí ọ̀sẹ̀ bí oṣù kan sí ìgbàtàwà yà
0: ti fẹ́ lọ. So 150 ọ̀ wọlé bẹ́yẹn, 150,000 naira, wọ́n á pè yín bí a ṣe pè yín gbà yẹn. Ẹ já lọ sórí 200,000 naira. 080 ló bẹ̀rẹ̀, 3410 ló parí rẹ̀. 200,000 naira. 200,000 naira.
4: Hello.
0: Ẹ káàárọ̀ sá o.
4: Ẹ káàárọ̀ sá o.
0: A kú ojúmọ́
4: sá o.
0: A kú ojúmọ́ o. Orúkọ yín àtàdúgbò tẹ́ wà yìí sà.
4: Bello Batai Nzoro lati Kiri.
0: Mr. Bello lati Kiri. Ẹ ti jẹ ka ṣe ri na.
4: Ah, mi Jerry o.
0: Eh Jerry.
4: Then.
0: Eh. Bẹ́ẹ̀ le ma play lati Kiri.
4: Ah, mo ma play o ko da ko tan gbe ni ni aro ina ni.
0: Eh ya, ada. Congratulations. Congratulations.
4: It is
0: so, 200,000 naira leje.
4: Yeah, I'm not going to.
0: Okay, I'm going to tell you. Congrats. So, what are you doing? What are you doing? That's the details. Yeah. Yeah, but you're ready. Sorry, 250,000 naira. Jack Paguay, there's only 250,000 naira. So, what is any? Abi. Ah. Tonton 3410, Sini. Tonton Telekiji. Abi. Okay. 080, Lubere Lay. 9479. Lupare. Ebi Monday na wala awon yani ka awon si Monday bo ni roko abi number yin la pe ni e ka ro
4: ano
0: akojumo o
4: okay
0: se ti wa nbe
4: e de tale ka
0: se ti de be ni
4: top shaka lu soro ni top tracker,
0: what way? Top tracker,
4: eh? Ah, I said
0: it's a debate.
4: Top tracker.
0: Oruko sir.
4: Adekunle Adebisi.
0: Mr. Adekunle igba o le tin play cash.
4: A o ti to be osu meji bayi.
0: Se ti jeri sir.
4: Eh mo je 25,000.
0: Okay. Igba o le je.
4: Bi ose meta sey.
0: 25 times 10. Am I crack brain? 250,000 naira le je laaro.
4: Ah, o dupe.
0: Se ngbo.
4: Okay.
0: Be na wo se pe yin. Laare won bere details yin. Bo se je niyan.
4: Okay.
0: Congratulations. Bo se je niyan fun taaro yi o. Abo oniroko tun woju ago sibe na. O tun work. E ma fo. E ma relent. Keep on trying. Oluwa wi. Oda ku si wahala. Emi o ma ku o lori eto ba mi de soye akin tabi e. Omo to
5: Ojo ro ni mu ni mo gaji pe won gara
0: babo oniroko lo fe ku
5: o ti ko si ele
0: na mi de so yo mo to so baba ti wa nle agbara o gbe yin de be ibi aye nlo o emi o fi ayin ati won le kejo won po bayi na o titi ago meji la losan lori eto ta lo tata tun ti pin owo another 5 people o tun je lori ta lo ta losan ni ago meji la ni kan

0: kiri àdáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fún ra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000.
0: Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: 107.
1: Ìrìn àjò tí a fi ṣe gbẹ́rẹ́ pàkọ́ láàárọ̀ yìí ní abala ìfara. Ó kan onílé ó kan àlejò. Ó kan gbogbo everybody ló kan. Ẹ jẹ́ ká gbọ́ ká sì ká fi kí alákànwọ́ fojú sọ́rí. Àwọn ibì kan òjò ń rọ̀. Àgbẹ̀ ó dúpẹ́ o pójò ń rọ̀. Àmọ́ tó bá ti di pé òjò ń fagi oko ya. Àmọ́ kaniláyà àmọ́ ìbanilẹ́rù. Ìdí nù tí mo ṣe ní ká fi ṣe gbẹ́rẹ́ pàkọ́. Torí wọ́n ní ní October tá a wáyé wọ́n ní àwọn òjò kan ń rọ̀ tí kásà kún fàdúà ni. Èyí tó rọ̀ lásìkò kan. Ọwọ́ tó mú wá ni mo fẹ́ fi hàn yìí. Ó ní a fẹ́ fi ṣe gbẹ́rẹ́ pàkọ́ láàárọ̀ yìí ló a fẹ́ fi ṣe fàárà. Ṣé ẹ gbọ́? Màá wá mú arìnrìn àjò kan mò ń bọ̀. Ẹ lọ sórí Facebook please. Ẹ lọ sórí Facebook. Gbẹ́rẹ́ pàkọ́ rèé.
2: Ibi ayé ń lọ kò sẹ́ni tó mọ̀. Ìrìn àjò ayé orí Ọlọ́run
3: mọ́. Lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí ni àwọn àjọ tí wọ́n ń rí sí ojú ọjọ́ ni wọ́n ń pe àkíyèsí wa sí pé òjò alágbára kan ó rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Èyí náà sì fi ń sọ fún àwa èèyàn wa pé ẹnikẹ́ni tí ó bá wà nígboro tí òjò bá ká mọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí tọ̀hún ó farabalẹ̀ dáadáa kó rí pé òjò ọ̀hún ti dá kódà àgbàrá tó bá wọ́ ti lọ kó tó di pé yóò gbìyànjú láti máa padà síbi tó bá ti wá. Ojú ńlá lákàn fi sọ́rí o. Àwọn òjò tó ti rọ̀ kọjá oríṣiríṣi àrà ló ti dá bí kí àgbàrá kó gbé onímasíìnì àti masíìnì ẹ̀ lọ kí àgbàrá kó gbìyànjú láti wọ́ mọ́tò jù sínú odò àti bẹ́ẹ̀ lọ. Torí ìdí èyí la fi ń sọ fún wa pé ibikíbi tí òjò bá ká wa mọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa kí a sinmi ńbẹ̀ kó tó di pé a máa lọ sílé. Ẹ̀yin ẹ wò ó, ẹ rí àgbàrá ọ̀hún bó ṣe pọ̀ tó? Ẹ rí bí arákùnrin ti ń gbìyànjú láti lọ masíìnì ẹ̀gbà òun náà bá omi lọ kọ́lọ́hun kó ṣàánú fún wa. Ẹ wo ilé tó ti sán sára yìí, Ọlọ́run ló yọ bàbá yìí. Ilé ọ̀hún ìbá ya pàá ni kọ́lọ́hun kó ṣàánú fún wa. Torí ìdí èyí ẹ jẹ́ ká sọ́ra tá a bá rí pé òjò rọ̀ pé òjò ọ̀hún lágbára díẹ̀ ẹ jẹ́ ká farasin síbi tá a bá wà títí òjò ọ̀hún á fi dá. Ọlọ́run á ṣàánú fún gbogbo wa o.
1: Ṣé ń wò ó? Ṣé ẹ rí? Mi ò rí kẹ́wò ẹni láti rí kí emotion tó wà nú ẹ̀ kó lè jọ. Ẹ wo ọmọ tó ń rìn lọ lásán. Àgbàrá òjò ni ń wọ Ọlọ́run. Ẹ wọ ọlọ́kadà. Ó ń gbìyànjú. Ọ̀kadà yọ sọ. Òjò ń gbọ́kadà lọ. Ó ń gbìyànjú pé àìrọ̀ ò ní lọ. Igi adé ò ní lọ. Ó rè é o. Àtọlọ́kadà àtọ̀kadà. Òjò sì ń wọ́ wọn lọ o. Odò ti ẹ̀wù. Àgbàrá ni o. Ẹ̀yin tẹ́ wà lórí kíní mo fẹ́ ká mú ká fa ọgbọ́n yọnu kíní yìí o. Tó bá ti di pé òjò ń rọ̀ tí àgbàrá bá ń pọ̀ ẹ mọ̀mọ̀jẹ́ á bá àgbàrá du ọ̀nà. Ẹ̀mọ̀lọ́kadà ó tún sa erinú ẹ̀ tún sa erin ní ìwì ìwọ̀ yìí mi o. Then onímọ́tò mi ẹ̀ risk ẹ̀. Ẹ àgbẹ̀ máa lọ. Ó ti ṣẹlẹ̀ rí ni mo ṣe ń bẹ̀yẹn ló ti ṣẹlẹ̀. Ẹni tó close mọ́ mi gan very close ni kí ni yẹn ṣẹlẹ̀ sí. Àwọ̀nbí kan tá à ń ṣeré ní Yaba. Ilẹ̀ ti ṣú òjò ń rọ̀ gbẹ̀dẹ̀ àtẹ̀ ti ń gbọ́ pé àgbàrá ti ń jà ní títì. Nọ́mbà kó sínú mọ́tò páwọn ń lọ pé àwọn gbọ́dọ̀ máa ní ìdílé wàláì. Kò pé 2 hours sí wọ́n fi pè wá. Mọ́tò ó takú sáàrin àgbàrá. Omi wá borí mọ́tò mọ́lẹ̀. Bàbá sì wà nù mọ́tò. Ìjọ kejìlá tó lọ yọ wọ́n. Àti mọ́tò àti wíwú mi lọlẹ̀ ni mọ́tò lọ yọ wọ́n. Ibi tí bàbá kú sí nìyẹn o. Àgbàrá ò ṣe fojú di ẹ̀dákun. Ẹ jọ àgbàrá ò ṣe fojú di o. Ẹ wo ẹ̀yin náà ẹ wo. Tẹ́ bá tiẹ̀ ti wò yìí yóò ti yẹ yín. e wo bo se o ngbe moto do to ngbe agbara to ngbe moto se ko le gbe yan ni hmm e ma ja foju di e ma ja foju di agbara eyin e wo e lo wo e lo wo hmm e lo wo ona ba mo ro ko egba kini egba kini mu fe tori mo beru oro o sagbara o sagbara ni ora npe mo ran ma mi leti na ni ya na odun kan lohun lati ni kan ana se gini ndagbonu atura ma lo se gini a ma lo ru giba fafa a ba bodo loko ha ki ko da loko bra ye ibadan gina wa aba ati foju kan latodun bo a nguro pe badan la jowa odun loko lo ma lead wa lo la no dagbonu ngba na la ba lo se gansi ru gina si dagbonu dele ni ara mi ti fuye ngba de bi to do sin pa wa bo nudu yen la rin bo ngba ta de oju ondo saliafo iwi ba lagbara ba so ki lori mi o so emi na mo legbin mo ti esurogun mo dide ni ba ngbe gi lo ah mi mo do gbe gi dele ke gbo ma legi a fi yen yen yen yen olodun lo ni o mo ti gbe mi so odo to kuja kan da ni duo wo yan ba ti lo lati gba na ama tori pe mi ni ba be lo agbara ori mi fi seun o ta wa lo mo ta lo mo boya a ri eni to tun ni lucky be iwe awon ti agbara n wo lo ile isin e be n wo awon ta agbara n wo lo ile isin o dabi eni pe mo n gbo pe hello hello
0: hello sir
1: ah aji asaudia en le sa ma o
0: yes sir yes sir era sir
1: Eh Taufik lo ese n so fun mi won le pe pe ojo ran kirun.
0: Be ni sir.
1: Ah. Won lo e lo po gan.
0: Be ni o po. Atali ana lo ti bere.
1: Atali ana lo ti bere. Ko si ti dawo duro.
0: O de. Be ni ko ti dawo duro. Ah. Ato to da re lo si to tun bere e to po. Mo to tu wa ora e ti so bi bi. Ko ti gba.
1: Abi ki mami ho ma de lo ni. Boya ka woju ore dola
0: na le mo wo to ra mo kan ti o se ko ti da o se na o ti ro lowo awa mo
1: ah da a tun deru pada lati ke wo eru sinu moto ti lan mu nkan bo wa ole o ya ka bo mo kule boya ka se suru ka wo
0: wa eh wa ni boya ta mi se ba fe gbera eni to mi mo
1: ah kini o na kini o na ki mo mo gbera mo lo ni ki mo mo gbera lola asoro mo pe kan gbe yin mo ni di ti ran mi le le ma mo lo ni ama ku lo yen nkan kan ta lo nbi ati lo kan bi bi si agbara ojo ti ngbe machine to ngbe moto to ngbe gbogbo ni mo se ni boya ka
4: ma phone ma phone
5: ni abala be yen mo ranti pe ajo jade ni October 1st na ni e ranti drainage ti joba gbe to di godogo e mo se fi le di de ka pin ye fa awon ara ilu ti awon na pa opolopo kini gugu bi to ye won ti won na koju gba ko erosion gba koja gugu be na ti fi le di
1: aha
5: gba ti yin o ba de raaye koja mo a wa ona lati gba bo mi lo je ko eri ko ju si gugu bi to gba yen
1: e je ki nju e bi si ati ri kini yen a lo October 1st yen a lo se eto kan pelu abinibi o ti won anniversary lowo a lo se to kan pelu abinibi awon nbo ito n gbọn mi boya mo ti wa nkan mo je lede ki omi ti mo n sanu sanu sanu
4: ba mo nkan
1: omi ni
4: omi ni
1: omi ni
4: omi na gbogbo
1: egiri ni mo ni ba jo je ki ngba ti ma so kale ko mo fe to se ri ewu ona bi odogbo ona ti won se odunrin akopo odunrin nkan ke bo se fine to ijoba si se drainage o se si egbe ona mejeji so that ona to ni plate ti baje ibi ti mo ti so kale ti mo ti n to ni mo ti gbójú kan wọn ti ru ilẹ̀ di àwọn kinní yẹn lọ bẹ̀rẹ̀bẹ̀ tó bá wá yá ẹwà lágbára àgbàrá níyà omíyá ní ń ṣẹlẹ̀ ṣe rí pàfọ́ fà wá ni ẹ̀gbìn ta wá ni ẹjọ́ ẹ ṣàjá sọ́ra ṣe a bá ti ri pé òjò rú àgbàrá ń rìn ẹ má jẹ́ ká rísk pàfẹ́
4: pàápàá jùlọ yìí tẹ máa ràn mọ iṣẹ́ ní òjò
1: ẹjọ́
4: torí ọlọ́run tójò bá ti dé ẹjẹ́ kọ́ mọ́ wà lábẹ́lé
1: ọ̀rọ̀
4: ṣẹlẹ̀ lọ́nà mí níjọ́sí ọmọ yẹn orí pé pákó kékeré tó ní kò ń gbà báyìí pákó bá yẹ ó bá bó ṣe gbọ́nu kọ́tà ni wọ́n lè mú tí o
1: ó jọ ṣe gbé lọ
4: gbogbo
1: agbára ṣe gbé lọ nìyẹn.
6: oluwa o damo de emi se fun mama ni mo ti mama ni mo jo ba tin ro won ti emi na ni bo ni ojo lona ma da gbo ojo ni oba mi damo de o ti kun o da a mo rira lola mo lomo eh a tele be se lo tun o da bi nkan ban gbe layin e ka gba ipo meji lori e kini ka bu se bo mo se ni odo nla oro ni october boso ban gbe layin e oni odo pe odo serious odo pe lo ro ni october ikan ka sora olorun ko so wa o
4: hello
6: hello
7: hello baba
8: yes sir
7: yes sir
8: yes sir
7: o ki baba ro ko
8: baba ro ko na wa nbe
7: mo ki baba wa Brent of Fish, to everybody, actually, my mother's part. What was your issue?
8: Yes, sir.
7: I see local government. To do the thing that I learned, I see local government. But then, you see, I want local government, boy. So, that would be to share it on the thing that I need to know to see. I can't see on the ẹni tó wọ́n tó pírímẹ́jì tó dá akẹ́gbẹ̀gbẹ́ nígbàtẹ́ ẹ̀dùn aláìsàn náà yẹn ẹ̀yẹ́ lọ wo drainage yẹn ohun tó á ń dùnú mi wípé fpp yẹn drop gbogbo àwọn drainage yẹn tẹ́ bá wo bíi ilé bàbá níbi ìbàdàn boarding school síbi ilé bàbá olówó àáké fọ mọ́tò níbẹ̀ bóyá wọ́n ń mọ̀ fún ilẹ̀ sílẹ̀ orí omi tó fún fọ mọ́tò ibẹ̀ lẹ́sìn ń ṣe omi tó fi fọmọ́ lẹ́sìn ẹ̀rì pé omi yẹn nígbà tó mọ̀ gbanú drainage lọ orí bíbí ló mọ́ sí omi tó wà lóko ẹ̀ka tó wá sí ló tún gbò bá rọ̀ tó kẹ̀kọ́ tó wáyé pé local government tí wà táwọn wọléwọlé ṣiṣẹ́ wọn dáadáa tó ń káàkiri gbogbo tọ́mọ máa rí mi tọ́mọ máa fún ṣàwọn fẹ́ẹ́rí àní discipline nílùú yìí àní discipline tó bá jẹ́ pé ìbáyé buhari àṣìṣe àgbẹ̀ tó bá pé àyè buhari àṣìṣe àgbẹ̀ tó bá pà fífi rẹ̀ sẹ́yìn lórí ìjọba ni bóyá àbájú ìwé àwọn ọba ti kẹ́yìn nílùú so bóyá àwọn ọba ti kẹ́yìn nílùú yìí àbájú ní fún ìrẹsẹ̀ àwọn ìrẹsẹ̀ àní discipline àtọ̀ àní discipline yìí everybody tẹ̀ tó léwu bí wọ́n ti ní local government bá tún wá wà dáadáa bí náà ìbáṣepọ̀ máa rí
8: náà
7: wọ́n lè mójútó ẹ̀ka lè wọ́n lè máa káàkiri wọ́n lè máa mójútó fún ẹ̀ka mójútó gbèsè lè tí wọ́n ìjẹ́jú local government wọ́n máa ṣiṣẹ́ ilé ó dà ẹ ṣe.
6: Ẹ wo àwa la àfọ́ fún àwa ní
4: ọjà ọ dà kójú mà tí ó ń ta
8: wọn ló gbé fi ọmọba ẹlẹmẹ o
7: àdèmọlá kílò láti rọ
8: ẹ ṣe.
7: Ẹ rí ọmọ oṣù ọgọ́lọ́gbọ̀n wọn ní gbogbo wa lọlẹ̀ ọ̀gá mi pẹ̀lú kọ̀wé ó ní gbogbo yín lọlẹ̀ bàbá ọ̀gbádọ̀ ní rárá kó lọ tún tọ́pìkì ẹ ṣe pé àmì káàtì rádà pé èyí wọ́n kọ́ wọ́n ìjọba ni o awakọ ni o àwọn tó ń gbalẹ̀ ni o gbogbo wa la ń kọ̀ sí abọ́ kìí bẹ́ẹ̀ nígbà tí ìjọba bá ti ṣe drainage fún ọ̀ṣin sáwọn kan náà wọ́n pọ̀ ṣe tí wọ́n ṣe drainage tó wá ṣe sí ẹ tó lọ fi ìdọ̀tí ẹ lọ sókò pa kẹ́ni náà tábà tó ti gbẹ́mẹ̀ ẹ rí ó ṣe fẹ̀ tó ilẹ̀ tó wà nínú ẹ̀ kò sí nọ́run kí ló ṣẹlẹ̀ sí wa kí wọ́n fún àrùlẹ̀ tó gbà mí ìtẹ́ bẹ́ẹ̀ rí omi ní ìmọ̀rìsì ìwọ máa ń dẹ́rù bá mi gidi tí kò tó wá ń gbé èèyàn lọ ó ń gbé ọmọ ó ń gbé kẹ̀kẹ́ ó ń gbé gbogbo ẹ̀ ṣé ká kàn ṣọ́ra ni ẹ ti fún wa ní ṣọ́ra tí o bá ti rí omi tó ń ṣe tó dẹ̀ wà lọ́dọ̀ ẹnìkan
6: wọ́n á ti fẹ́ kí ọ lọ́ra ń dókòó ẹ síbẹ̀
7: ẹ̀mí èèyàn gbòdì
6: gbogbo máa
7: ti ilẹ̀
6: ó fa alo si ojú ọjà tá a bá máa padà tójú ọjà dé ewo ni ṣe tó ní I told you a jẹ́ pé ilé ẹ̀ náà sórí facebook mo sọ fún yín live ló máa jẹ́ live.

0: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
1: Yay!
0: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
2: But when did you add milk?
0: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
3: So delicious, mommy.
4: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
5: Hello, people, Ninu Ekunrere Alaafia ni Igbesi Aye Ifokanbalẹ. Ti mu ẹ̀dágbádùn iṣẹ́ tó fojú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti epo àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ ti kojú àwọ́ká, àrùmọ̀lẹ́ egun, làkú ègbé, ìfúnpá gíga, ẹ̀yọ́ àṣejù, àbíkọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìróorunsùn déédéé bí etí bá ń wóye, àbó fẹ́ máa ṣe gbọ̀yìn, ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì, àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn, ara títa, àbí kò yìí ó máa kọ́yàn lójú, àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá, ọba Iṣan ara, ìyànà UBA Bank, ní Mọ̀lété Nìbàdàn, lẹ́yìn ilé Bàbá Adéríbù gangan, adójúkọ People's Girls Grammar School, 08033881008, àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wàhálà ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, àbí o fẹ́ wọlé pẹ̀lú direct entry, tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn, tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
7: Your Nescafe is not just a drink, it's

Special approach.

fi yin o atoko eto gbogbo eyin te jo setu na patapata ni mo ki edakun ni omo Nigeria imoran yin ni mo fe lori oro tun sele yi kini kin se lori e ni igba ti mo wa lomode bi a tin so pe bi omo odun kan o din ni ogun 19 years ni emi ati omobirin kan pade omo yi omo de ni o sese pari iwe mewa boya bi omo 16 on the 17 abara wa soro ati bere sini yanra wa lore ṣugbọn nkan ti aro kan ni a ri tori pe sadede ni omobirin iwa ba mi to na oti ni mi aya mi ja ki ni mo fe se ti abala fe se ni mo mi o ni kobo lowo tori pe eni ti a bo ni mi ati pe mi gan mura ti wo yin fe si nigba naa eni wo ni mo fe ti so fawon obi mi awon obi mi si re ko la itaju ni won o si le je pe awon obi omobirin yi awon ri jaje die mo ni kini ka se o ni ko ye oun se sugbon grandma awon ti ma n so pe enikeni to ba loyun ninu awon ko gbodo seyin o tori to ba seyin igbeyin re o ni da o ni ki ma wori asa a n rira ṣugbọn gba to to bi osu mẹrin awon obi e mo pe o ti loyun wọn bẹrẹ pe ta ló fi loyun o le yin ni wọn bá ní kó pè mí lọ taa ká ní mo yìn kí n má lọ lọjọ náà torí pé màmá ẹ sọ wá bi wá sí ọrọ sí mi ọrọ tí ikú ń gbọ tí ikú fi ń di màmá yìí sọ sí mi ẹkún wo ìyá yóò sí ẹ mo ṣe ń ṣépè fún mi ló ń ṣépè fáwọn òbí mi bẹ́ẹ̀ sì ni èmi ò délé sọ fáwọn òbí mi pẹ̀lú nǹkan báyìí ń ṣẹlẹ̀ bí má fọ̀rọ̀ gùn ajá ni wọ́n fi lé mi kúrò nílé mi lọ́jọ́ náà ǹjẹ́ iwájẹ́ mọ̀ pé láti ìgbà náà mi ò fojú kan ọmọbìnrin yìí mọ́ èmi náà ń ṣí ọjọ́ ìgbà tí mo wá rí pé ó ti tó bí àkókò tó yẹ kọ́mọbìnrin yìí bímọ gbogbo ìgbà ni mo máa ń lọ sí ẹ̀gbẹ́ ilé wọn o pé bóyá màá ti ẹ̀ rí mi ò rí egún tí ń jẹ́ àjíkẹ́ o gbogbo àwọn tó yẹ kí n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tó jàbúrò ọmọbìnrin yìí kò sẹ́ni tó ń dá sí mi mọ́ kí n ṣáà má fọ̀rọ̀ gùn ìgbà tí mo rí kó ti tó ọmọbìnrin yìí bímọ èmi àtàwọn ọ̀rẹ́ mi la bá gbéra lọ́jọ́ náà a lọ sí ilé wọn ìgbà tí màmá yìí rí mi ó wò mí tàánú ó láwọn ọmọ báwọn ṣe fẹ́ rí mi nì nítorí pé kí ni ọmọbìnrin yìí nǹkan àwọn mo lọ sọ́dọ̀ màmá àwọn ní ìlú àwọn nílùú òkè ṣùgbọ́n ó ṣe àwọn láàánú wípé ọmọ tó bí náà nǹkan stilbert yẹn ni pé òkú ọmọ ló fọmọ bí mo bú sẹ́kún lọ́jọ́ náà wọ́n rọ̀ mí pé ó ti wáyé kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo wá ní báwo ni mo ṣe fẹ́ rí ọmọbìnrin yìí torí lásìkò ìgbà yìí kò sí fóònù rárá kan tí mò ń sọ yìí fóònù ti ń dé ṣùgbọ́n àwọn kéré jẹ lónìí ọ̀rọ̀ bíi 24 years ni mò ń sọ yìí o ni màmá ẹ̀ bá tún kí èpè bọ́nu pé rita ni mo ní mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mo kàn fẹ́ ba kẹ́dùn mo fi ń bára mi kẹ́dùn torí pé kí ni mo mọrú pains tó máa go through náà ni kí n má wọ̀rí bí wọ́n tún ṣe lémi àtàwọn ọ̀rẹ́ mi kúrò nìyí èmi gbàgbé o níwájú ọlọ́run àti èèyàn àwọn òbí mi ò gbọ́ nǹkan kan torí mo fi pé ìsonú ẹ̀kú ni àwọn mọ́ra ẹ̀yin ọmọ nàìjíríà nínú oṣù kẹjọ tó kọjá ẹ̀ ìjọ tí mò ń lọ àwọn máa ń ṣe ìpàgọ́ tí àwọn èèyàn máa ń péjọ ibẹ̀ ni mo máa lọ níbi tí a ti ń jó ta ti ń kọrin ta ti ń ṣe gbogbo ẹ̀ ni bó bá rí arábìnrin kan ó fi ọwọ́ tọ mi ẹ̀yìn tí má wò báyìí
ọmọbìnrin yìí òun ni mo rí bó tilẹ̀ jẹ́ pé ó ti ń lọ síbi ọdún mẹ́rìnlélọ́gbọ̀n àbí kí n sọ pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ta ti ríra gbẹ̀yìn yàtọ̀ sí pé ó ti lára díẹ̀ ojú ẹ̀ náà sì ló ń gbé ká ẹ wo inú mi dùn mo dì mọ́ ìyàwó mi wà lẹ́gbẹ̀ẹ́ mi o ṣùgbọ́n mo ní kí ìyàwó mi jọ̀ kó excuse me èmi àtọmọbìnrin yàbọ̀ síta lágbájá ìwọ ni ajọmọ́ra wa yọmọ́ra wa kí ló ṣẹlẹ̀ ó ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ọwọ́ àwọn òbí òun mo ní wọ́n ni pé ó bí ọmọkọ́mọ ṣàìsí ló bá bú sẹ́kún ó láwọn ọmọ tòun ò ṣàìsí o àwọn ọmọ rẹ bíi báwo ó ní bèjì ló ń bì òun bí ọkùnrin kan òun sì bí obìnrin kan pé òun ní láti sọ fún màmá òun pé tí mo bá wá kí wọ́n ṣàlàyé fún mi pé báyìí báyìí báyìí o ó ní màmá mi ni mi ò yọjú o mo káwọ́ lérí báwo la ti ṣe àwọn ọmọ ńkọ́ infact àwọn ọmọ mi ti parí yunifásitì òun lóòtú ó mú fọ́ọ̀nù ẹ̀ jáde ó fi fọ́tò àwọn ọmọ hàn mí ṣé ti ẹ̀rẹ́ yìí ọkùnrin àfi bí ẹni pé èmi ni mo pọ̀ sílẹ̀ kí là ń ṣe báyìí ó ní òótọ́ òun náà ti lọ́kọ̀ òun ti bímọ pé ṣùgbọ́n ọkọ òun ó ti jọlọ́run nípè pé kò sí ìgbà tí òun rí àwọn ọmọ tó òun kì í rántí mi bẹ́ẹ̀ ni òun ò mọlé mi òun ò mọ àwọn òbí mi òun ò mọ nǹkan kan tó bá ní kí ni nǹkan tá a fẹ́ ṣe báyìí ó ní jẹ́ mo mọ̀ wípé òun ti sọ sítórí fún àwọn ọmọ rí pé òótọ́ ni o ẹnìkan ló fún òun ní oyún ṣùgbọ́n ẹni náà kò gba oyún náà ó ṣáà sọ oríṣiríṣiì tó bá ní ó dáná èmi ń ṣetán o mo fẹ́ gba àwọn ọmọ ó lọ́wọ́n á lọ bá àwọn ọmọ yìí sọ̀rọ̀ ṣùgbọ́n ó wá tún fún mi ní kọ̀ǹdíṣàn kan pé ìgbà tí ọkọ̀ ń ti kú kí n jọ́ kí n wá fẹ́ òun ó ní owó lọ́wọ́ gan o olóòtú ọkọ̀ ẹ̀ kọ́lé fàtì ìyà ò jẹ́ bẹ́mi gan ṣe rí ìgbà tó mú mi dẹ́ẹ̀dì mútọ̀ gan ẹnu yà mí ru mútọ̀ tó gbé wá sí káàmù àwọn ọmọ ní mo ti bá wọn sọ̀rọ̀ inú àwọn ọmọ sì dùn wípé àwọn tiẹ̀ fẹ́ rí mi ṣùgbọ́n mi ò mọ báwo ni mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ yìí ìyàwó ilé mi ṣóngírò ni torí pé ó nífẹ̀ẹ́ mi ni báwo mo ṣe sọ fẹ́ sọ fún pé ọmọ ẹ̀ tó ń pè lákọ̀ọ́bí mi òun kọ́ ni àkọ́bí ọmọbìnrin ní àwọn tiẹ̀ ti wá mi títí òun lọ sórí facebook bóyá òun á tiẹ̀ rí èmi ò kí ń ṣe facebook mà torí iṣẹ́ tí mò ń ṣe mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run medical doctor ni èmi náà lọ́jọ́ òní tó mi ò ráyè facebook rárá tó kò wá yé mi báwo ni mo ṣe fẹ́ sí ọ̀rọ̀ yìí mo máa ń gbọ́ ètò yín dáadáa o mo sì mọ̀ wípé ẹ máa ń gba àwọn èèyàn ní ìmọ̀ràn báwo ni ìyàwó mi ṣe fẹ́ gbọ́ mo ti fọ̀rọ̀ tó àwọn òbí mi létí inú wọn dùn gan ọmọbìnrin gan tiẹ̀ sọ wípé kí n wá rí màmá òun torí pé màmá òun ní òun ti ṣẹ̀mí ṣùgbọ́n mi ò yọjú sí màmá ẹ̀ o ọ̀rọ̀ ilé mi gan ló bá mi báyìí ẹ dákun kí ni kí n ṣe lórí ọ̀rọ̀ yìí.

0: tó padà sí ẹsẹ̀ àárọ̀ nígbà bá sọ aṣọ kó sí láti rè ìwọ ni ṣe ń tẹ̀wájú ọ ẹ lọ́rùn.
1: Ẹ lọ ẹ̀kaàrọ̀.
2: Ẹ̀kaàrọ̀.
1: Ẹ kú ètò.
2: Orúkọ yín o.
1: Ẹ máa tẹ̀síwájú lórúkọ Jésù fún oníṣẹ́ mi.
2: Àmì.
1: Ẹ lè gbẹ̀bí látọ̀jọ́ mi.
2: Ókè mọ̀.
1: Ọwọ́ aṣọ mi ò ní òṣọ̀rọ̀ ńbẹ. A ní òṣè wú ewu ń bẹ o. Tó bá jẹ́ ìyàwó alárédè, òun làrákùnrin yẹn fẹ́ ń pọ́. Ṣùgbọ́n kò sí nǹkan fẹ́ ṣe ń tòótọ́, ọgbọ́n ló máa fi ṣe. Iṣẹ́ ònìkan ló máa dá sọ fún ìyàwó ẹ̀. Ó máa wá àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin. Wọ́n máa jókòó, wọ́n máa pèyàwó, tó wá máa rẹ̀ sí ìfún. Kò dẹ̀ ní gbé mo fẹ́ fẹ́ pé òun fẹ́ fẹ́ obìnrin yẹn kò ní gbé síwájú ẹ̀. Ọgbọ́n ló máa fi ṣe tó bá ti gbà bẹ́ẹ̀ yẹn wípé tò bó ṣe jẹ́ ni nígbà tí mo ti wà lọ́dọ̀ ni mo ṣe lè á ti gbà wípé ọkọ̀ náà ó ní ìbèjì ńta. Wọ́n bá wa máa fẹ́ ra wọn létò náà ti mọ̀ wípé òun ti ní ọmọ ń ti lọ́mọ bàbá anytime ni nǹkan lè rà fún òun náà ti gbà. Ìmọ̀ kó kàn jẹ́jẹ́ sọ fún fún bẹ́ẹ̀ yẹn. Tàbí kó ní òun wọ́n fẹ́ ọmọbìnrin yẹn o. Kínní kan òun ni kò lè já ṣe ẹ má jẹ́ akanra wo obìnrin lèmi náà.
2: Ok ma. Ẹ ṣe o.
0: Ẹ ṣe ma. Ẹ̀kún mi sọ kí ìrìn lábẹ́lẹ̀ lẹ́ ọmọ ẹgbẹ́ ìyàwó wàhálà wà lọ́wọ́ síkúlà. Ẹ̀lú.
1: Bọ́lú.
0: Bọ́lú.
1: Ẹ pé o.
2: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o.
1: Nítorí àrùn sọ̀rọ̀ láti lé mi.
2: Ẹ káàbọ̀ ma.
1: Fẹ́ ní ètò fẹ́ mú wá láàárọ̀ yìí. Òun ìlọ́gbà epo ní ìlọ́gbù. Fẹ́ rí òbí obìnrin yẹn tí ti kọ́kọ́ da nǹkan rú. Òsì bó ti wulẹ̀ rí. Irú ọ̀nà irúgbìn tí wọ́n fún pa káyìn ní ìyá dáa pé ọwọ́ ọmọ ti kú. Ẹ bá ọmọ ìlú ìwọ̀ wá sí mọ́tí ń bẹ láyé yìí. Wọ́n fẹ́ dorí àwọn ọmọ ìjẹ́ ni.
2: Ìbejì ni
1: wọ́n. Ìbá ọkùnrin yẹn. Nígbà tí àwọn òbí rẹ̀ ti dunnú sí pé àwọn rí ọmọ ọmọ àwọn. Kó gba ọmọ rẹ̀ kó kó sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Kó tó ṣẹ̀ṣẹ̀ wá fi sùúrù ìfo àti pé kó wọ́n mú yàwó kó fẹ́ yàwó sọ́dọ̀. Wọ́n mọ̀ láti mú yàwó ilé lọ bá bíbí gan kú jẹ́ ní bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ yìí. Sùúrù lọ bá o. Ṣùgbọ́n nígbà táwọn òbí tiẹ̀ ti gba ọmọ yẹn, oní ọmọ bí ó ṣe máa mẹ̀tí àwọn ọmọ wọn tí ó sì mọ ṣe sọ́dá fún ìyá ọmọ tí ó sì mọ ibi tí ó fi sí tí ọ̀rọ̀ yóò sì gun tí ó sì gún régé.
2: Ẹ ṣe mọ̀.
1: Àbákọ́ ṣàdédé pé òun ọ̀fẹ́ inú kan èyí rí wàhálà ń lẹ̀kọ́ ọ̀nà ọ̀fà o. Ẹ kú ètò ọ̀yọ́ ọba àbí ọba ṣe o. Torí kọ̀ sẹ́ni tí ìlú ẹ̀ṣẹ̀ lẹ̀ fúrú.

0: ma
1: wọ́pọ̀. Ó dà mọ̀, ẹ ṣe àdúpẹ́ o. Thank you, ma.
2: Bàbá yìí ni ọmọ inú ẹ̀ wọ́n gbọ́ inú ẹ̀ gan. Bàbá yìí tara gbogbo inú ẹ̀.
3: Hello.
4: Hello, ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
4: Orúkọ mi ni Olúwatomi Sínjọsí Odúọlá. Ẹ jẹ́ ká kọ́kọ́ fọ́ iṣu yìí sí wẹ́wẹ́ náà. Ìgbà tí ó fẹ́ máa rí ẹlòmíì. Pó ti lọ struggle láti fẹ́ lọ rí yẹ.
2: Bẹ́ẹ̀ni.
4: Tẹ́lẹ̀. Ó yẹ kó open up fún ìyàwó ẹ̀ pé this is the issue on ground nígbà tó ń court.
1: Hello sir, ṣé ń gbọ́ ìgbà tí wọ́n ti sọ fún páwọn pọ́mọ ò sí mọ́? Òun gan ti mọ́kàn kúrò ń bẹ̀.
4: Ẹgbọ́ mi, àǹtí mi ẹgbọ́ mi. Wọ́n kọ́ tó sọ fún pọ́mọ ò sí mọ́ ló ti kọ́kọ́ make a struggle yẹn. Àbí kì í sáà ṣe pé wọ́n kọ́kọ́ sọ fún pé gbàrà pé kò sọ ọmọ mọ́.
2: Wọ́n sọ fún gbàrà pé kò sọ ọmọ mọ́.
1: Bẹ́ẹ̀ gbọ́ ni.
4: Okay.
2: Láti bẹ̀rẹ̀ torí pé àwọn parents obìnrin yẹn wọn ò tiẹ̀ fẹ́ kó miss kan rárá. Kó mi kan kó bí ọ̀hún ni ọmọ
1: mi. Ẹ̀ ń bí ọmọ 19 years gan lòun náà ń gbà yẹn, ó sì kéré gan.
4: Ó yé mi báyìí. Ó yé mi báyìí. Ìyá ti obìnrin yẹn ni ò wá ṣe dáadáa. Ìyá obìnrin kódà kó jẹ́ teenage age ni wọ́n. Ó ní béèyàn ṣe handle nǹkan báyẹn. Ìyá yẹn ló wá yẹ kó kúnnú ọ̀pù tán fún pé this is the issue of man. Bọ̀ wípé torí pé ẹjọ́ ọmọ kékeré nítorí láìfù ní tẹ̀lé fèsì fúchọ̀ ní. So nítorí ẹ̀ la fi ṣe nǹkan báyìí. Wípé òwò náà ló ni àwọn ọmọ rẹ o. Nǹkan kan bọ̀ líle kíníkan ò ń le kiri. Níṣì ṣé àṣírí ò wá padà tù báyìí. Nǹkan tẹ̀lé ò wá sọ báyìí le. Ohun recognition ni woman tó fẹ́ fẹ̀ yẹn wá wípé yes mo ní ọkọ recognition ló ń wá kì í ṣe pé wọ́n fẹ́ jọ máa ní intimacy àbí nǹkan gbọ́ recognition.
2: Ìfẹ́ ìjọsí padà
4: rẹ ni ẹ ṣe. First máa yẹ wá ni mo wá fẹ́ sọ fún pé kó mọ̀ jẹ́ kí first love
2: kó padà wá.
3: Kó má gbọ́.
4: Kó mọ̀ jẹ́ kí first love bò lójú.
3: Kó bò lójú ẹ̀.
4: Kó mọ̀ wá emotional. Kó wá objective. Communication ni ọ̀rọ̀ yìí gbà.
2: Okay.
4: Tí o bá ti wá ní communication papọ̀ pẹ̀lú ẹ̀ o máa padà lose méjèèjì náà ni.
2: Ẹ ṣe.
1: Ó dà ẹ ṣe o.
2: Ní èrò tí wọ́n ṣe rí nìyẹn. Ní èrò tí wọ́n.
3: Hello.
2: Hello. Ẹni kọ́ máa ń
5: bẹ̀rẹ̀. Àbúrò sọ o.
3: Yes.
2: Yes sir.
5: Ojú òní sí ni o. Ojú tí mi fi wú ọ̀rọ̀ yẹn ni pé ohun tí àbá fẹ́ tó bàjẹ́ ó ní bá a ṣe máa ń ṣe. Ọdún ìdílé ìyáyàwó ti bá nǹkan jẹ́ ọ̀rẹ́ bì. Bọ̀ ó pe fámìlì tiẹ̀ ó fọ̀rọ̀ yẹn tó wọn létí. Bó ṣe lọ bó ṣe lọ. Wọ́n dẹ̀ pé ìyàwó ìjókòó kan ṣàlàyé fún un. Thank God pé obìnrin yẹn ti wà ó ké pẹ̀lú ara ẹ̀.
1: Àtàwọn
5: ọmọ ẹ̀. Wọ́n gan wà láàyè sí wọn tó dẹ̀ máa ṣe bàbá fún wọn. Bí ìyàwó ilé bá wá nínú òkú wo gbà ṣé yọ̀nì kó lọ sàn ọmọ ẹ̀ nùnú. Obìnrin tí ò bá lè gba arú ẹ̀ á jẹ́ pé tí ọ̀ bá ṣẹlẹ̀ tóun náà kò ní rí sọ̀pọ̀tà nìyẹn. Ó ní láti gba àwọn ọmọ ẹ̀. Ìṣókó kan ò ṣe bébì tó máa kó wọn wálé wá bá pé wọ́n máa gbé pẹ̀lú ẹ̀.
1: Àwọn ọmọ gan ti jáde yunifásitì.
5: Oníkálukú a máa jẹ́ bàbá fún àwọn ọmọ ọtẹ àárọ̀. A máa jẹ́ bàbá fún àwọn ọmọ ọtẹ ọ̀sán. Obìnrin tó rí ẹ̀ bá pé kò yẹ kó lè yarí kanlẹ̀ fún yẹn náà.
2: Ìyá ìyàwó ilé.
5: Ìyàwó ilé.
2: Ọlọ́run jẹ kúrò ilé
5: yìí. Àti ìṣòro tó mọ̀ pé àtìgbà táwọn ti jọ wà kò sí pé bóyá ó sọrú ẹ̀ létí ń rí. Lérò ọkọ tèmi ìmí òrò pé obìnrin kan lè yarí kanlẹ̀ fún irú yẹn.
3: Ẹ ṣe ìyá mi.
2: Ẹ ṣe
3: látọ̀mí.
2: Ìpè àpèwọlé ìyàwó tó bá tún fẹ́ wá ní ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó máa lọ sórí 080-348-34-622 nọ́mbà ilé ìwé ní ṣe ni ẹ 080-348-34-622 ẹ ṣe àwọn ọkọ̀ ẹ̀yìn àgbọ̀njú kílẹ̀
3: ṣe rí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ná ìyá ìyàwó ti gbọ̀rọ̀ jẹ́ láti pinlẹ̀ ṣùgbọ́n tẹwárí tó ń pè ní ìfẹ́ àkọ́kọ́ ó máa ń lágbára o.
2: Ìfẹ́ àkọ́kọ́
3: ó máa ń ní agbára. Ṣe rí ìfẹ́ àkọ́kọ́ yẹn òun ló wà láàrin ọkùnrin àtobìnrin yẹn padà tun fi pe won fi kan fi fidunu egbo nigba ta won rira awon di mora won o wa excuse yawo e pe ko jo n bo ma furai lo soro nigba de le ko si nkan ko si tashi ara wa la pa fe ni koko pa ye je ta ni bo se pateri na je niyan obin ya agba kamu ni o agba kamu ni omo ti domo ti e fe aro niyan
2: zo je ki won ti obin agba ya dan ka zo se to fe ko si nindo to fe ko si nindo gaga bi obin ma oro to wa nle yin mo se to le yin ki ero
1: se ri gaga bi obin oju temi oko fi wo bi ya kan ti so tomo temi ni okunrin na ba se run to se yin ko ti aburo re okunrin aburo ya wo yen tokunrin ba se run to se yin ko kini kan ta so ti nkan ba ti sele o ti sele nu ko si kini kan o sele ri ko si ti o sele ko je tuntun ko je tuntun initially ini ogbona la re won ni ko si ba ro ti wu ko gbona to o n bo wa tutu ni po si gbogbo obirin initially yo gbona sugbon to ba ya yo pada tutu ko si bo ti wu especially ti obirin yen atawon omo ba nse daada si inu re o pada dun to na pada won gbo won pada ma so pe these are our children
2: okay
1: taarin awon atomo yen ba tun tun jolo ogun daada awon egbon atawon aburo won pada gbagbe initially ni o gbona
2: ke
1: yo pada tutu
2: e se o oniyan e se olobe gbo eyan to je yan jobe e se e ku ni wa inu o re se olobe se
3: o ran pojo ti da da
2: eh o da ko ron je kiti ko ni o ti ba
3: ki na ti da
2: eh
3: ori to ro o ro ni olosun lana ko de de gboro emi mama ti dide ko si nje sele layo no dele
2: ti yo so se ni jutu ni mo ni tin ona ta no ti ni a si ti se program kan ta gba nbe awon eyan lo eyan gbo ni bi mo nja lati je ni ko si nje ko ai esin se so no ni mi ni mi ni ko ele
3: ah emi won ti si ojo yen o le lo duro le
2: abi ele ah di we
0: present
2: sound. Everyone said they came fast. You took a long mama, I land down, I remind you, Vanguard. Whatever. Mama, you know, okay, my money, you know, you know, Mama, you're cool, I'm going to go to the money, I'm going to go to the money, I'm going to go to the money, I'm going to go to the money, I'm going to go to the money, I'm going to go to the money, I'm
3: going to go to the money,
2: I'm going to go to the money, I'm going to go to the money, I'm going to go to the money, mo de ti ijo na ni mo ti ni ki mayo wa papo ya faliwa mo ni koko transfer yen ti to la pa awon to je cash a pa gbogbo epo a transfer si ya falindo ye main ise o ti wa bere bayi mo dupe lowo eyin te dide ko ti pe o ama ati dalaya
3: yeah, but
2: emiti
3: enru ma gbo ni ajo ta rin ni jo
2: Monday
3: ni
2: gbadu
3: ni
2: Barisa
3: ti de pe ka lo ta lo service ta be igba ta fe ko be na ni won tete de won fe de service ta fi ni apada ma wa
2: ba ro si po ko ma nti ju
3: se o ko asi de se kankan won ko gbe lori e
2: mo gbe but ko ti ni
3: mo ti se so
2: to se voice note to send message
3: pe awa si be
2: ko pa wa bo ko si ko ti si response ko
3: boya boya se si po ta ko ma ti ri ka
2: eh yo wo te ti me tolorun ba fowo tolokan mo fe ko je pe lose yi
3: e suwo e so n da se ni pe yo ba ni awon abek ta pe ese ki ka deja
2: ese ki ka deja
3: a ni simi so a tun won ni ko je simi lo be ni gba
2: le fun a se gbiyanju a gbiyanju lodo
3: baba isa
2: sinitor
3: ọhẹ sinitor remi sinu
2: ẹ agbiyanju yẹn náà ti ìlú náà ti lójú
3: lójútu
2: ìmáàmù
3: ilé ti gbárò èyí tiẹ ni ẹ ẹ ẹnjìnìà remi sinu tàbá ti rẹ̀ ń ta
2: àlùbọ̀lẹ́sẹ̀
3: ní ọlọ́ dasí.
2: Agbìyànjú kí ló ń kọ́ tí a bá pa náà tún rìnrìn lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo yìí olúwa o kí lẹ pé tàfà ṣíbà bí wọn mi ò jọba mi ti kíní ká gbìyànjú rẹ àti ìgbọ́ ọkọ̀ ìgbà rẹ akíyẹ akíyẹ àmàbí náà àti send message àti rìn lórí àti ìrètútù. Ok ẹ wo ẹ dákun ìgbìyànjú owó ìjọba fẹ́ gbìyànjú tẹ́ fẹ́ ṣe fún wa lórí ọ̀rọ̀ ojú ìfàlẹ́ nọ́mbà aká nọ́mbà kótó àánú yẹn ó ṣì wà ń bẹ̀ ti gbé fcmb kótó àánú multi service ventures
3: 4746 1080 1010
2: ẹjọ́ wa ṣe rà wẹ́bẹ̀ wúmà yẹn
3: ó ti ṣẹ̀pẹ́ni kan
2: pé ẹ̀
3: pé ẹ̀ máa ń yanu pé nọ́mbà yẹn jù
2: ok ẹ
3: jẹ́ kí n fẹ̀lẹ̀ pé
2: fcmb kótó àánú multi service ventures ló máa gbé jáde 47 46 10 80 ẹjọ 47 46 10 80 ẹjọ olóhùn nípa yí dẹ́yìn náà láàmú olóhùn fi wá sókun alẹ́ o ní nǹkan tí òkùnkùn sọ̀rọ̀ ara ìwé ẹ̀rẹ́
0: yá ẹ kàrọ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi orúkọ mi náà ni dókítà joshua adédèjì aláṣẹ àti olùdarí iléeṣẹ́ the way natural healthcare services limited èyí tó wà ní ìdojúkọ olówó ńlá police station ní basoro nílùú ibadan gẹ́gẹ́ bí ẹ ṣe mọ nǹkan tí a gbé lọ́wọ́ wípé ètò ìlera gbogbo ènìyàn yálà ọkùnrin obìnrin ọmọdé tàbí àgbàlagbà ẹni tí ó lóyún ẹni tí ó lóyún ẹni tó ń wọmọ ẹni tí ò wọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní ọlọ́run ṣe ní iléeṣẹ́ ìdíwé àwa tẹ̀ ní oríṣiríṣi irinṣẹ́ ìgbàlódé tí a máa ń lò èyí tá a máa fi ń ṣe general body test tó máa fi mọ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara lọ́pọ̀lọpọ̀ ìgbà ohun tí ẹlòmíì ń làkàkalẹ̀ lórí nínú àgọ́ ara ẹ̀ kì í ṣe ọjọ́ yẹn ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ bọ̀ nítorí wípé kì í ṣe àyẹ̀wò láti mọ báwo ni àgọ́ ara mi ṣe ń ṣiṣẹ́ tí ò bá tí ì dẹnu kanlẹ̀ kì í gbégbèsẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so téèyàn bá ti mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara ẹ̀ ẹ gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ máa ń wọ̀ pé ẹ̀rù máa ń bà wọ́n ẹ ti bá lè ṣe test nísìnyìí ibẹ̀ lọ́kàn mi wà àyà mi máa ṣe pípípípípípípípípípípípí the thing is this kò sígbà tí má kúrò ní kú ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé kò sí disease tí ò ní cure kò sí disease tí ò ní ọ̀nà àbáyọ whether disease or ailment ó lọ́nà àbáyọ so ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni pé ká tiẹ̀ kọ́kọ́ mọ̀ tá a bá ti mọ̀ ìgbésẹ̀ tá a máa gbé ó wà lẹ̀ àwọn machines tá a máa fi ṣe treatment yìí ó wà lẹ̀ last week mo sọ wípé a bẹ̀rẹ̀ program kan fún gbogbo àwọn tó ní pain issue lóríṣiríṣi àwọn èèyàn tó wá in fact ẹ̀rí ti ń lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ wọ́n gbé bàbá kan wá tó jẹ́ pé bàbá yẹn for the past 4 years ó àti rìn wọn ó le nígbà tá a treat wọn tán that same day wọ́n bẹ̀rẹ̀ sí ní yan náà lógún bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ nítorí pé àwọn machines tá a fi treat wọn so solution wà fún gbogbo nǹkan téèyàn bá ń là kọjá nínú àgọ́ ara intercom ni láti ṣe ni wípé ẹ kàn sí wa ní iléeṣẹ́ the way natural healthcare services limited tó wà ní ìdojúkọ olówó ńlá police station ní basoro nílùú ìbàdàn ẹ̀dẹ̀ lè pè wá sí àwọn nọ́mbà yìí promo yẹn ń lọ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ promo tí mo sọ wípé a fi dojúkọ ètò independent so ó ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń continue ní ọ̀sẹ̀ yìí so promo package wípé discount lórí general body test ati treatment pelu awon machines wa.
2: Okay.
0: Discount to wa lori presently is 80% discount. So then leyin yen a ton ma fun won ni product the way meta lofe ti won ba ti wa si odo wa ti won de register. So awon kan yi o ni a sinse lowo lowo bayi nitori wipe a mo bi nkan se lo Nigeria awa wa wo wipe ona wo la le gba lati fi ran mekun lowo to je wipe opolopo ara ni won won si wo ona abayo gbogbo awon kan ti won de se won o ti ran na abayo sugbon nipa ori ofe olorun pelu awon product wa ati awon equipment ta fi se treatment ta fi se general body test solution wa fun anybody onko to ba wo ke ma la ko
2: ja
0: awon number tele awon number ti eni ma pe si ba se nsoro yi oni 08 1 11 01 11 01 45 45 46 08 1 11 01 45 46 number KG tele please 08 0 6 7 6 7 7 9 8 8 0 8 0 6 7 6 7 7 9 8 8 awon eyan mewa to ba pe lin to ba wa lin ni personally ma to fun won ni another special package te ba sha ti debe lin ni e so pe Pastor Dr. Joshua son bye bye bye o ti ma wa ni e de ma bi mi na pa de by God's grace
2: o ti ma po ko mo le ba ti ma
0: be ni be ni
2: e ku yanju
0: e se ma
2: de yanju alade
6: Ati ore lati mo ba ile karun tawon ajoye. Ta ba soro ba let bracket le jayo ri yi. KX Motels Sadankata won. Full security for property and your life. With full air conditioner for all rooms, mini rooms, standard room, executive room with suite. Bakan na ni tijade hall lu wa fun gbogbo ene to ba fe se nawo. To ti gba odun eyan meta jo 500 people. Ko ti executive hall, conference hall, te le lo fun training, seminar, lecture and other activities. KX Motel, you can enjoy yourself, family, couple and your friends. Koda awon to okun KX Motel ni won lodge si. Bawo le se nfe si onje ti le ya bi to ke okun pelu ote elerodo to mo kan ni bale lala bra ni KX bar ati awon kan pano lori tisi ti mu eke ni se soko soko tele to yaya tak leta konle ohun awon sise wa fi nda customer lohun aye gboko si nbe pelu security to ga yata are gugu lu badan o ni KX Motel fi kale si ni to ta jadi ibadan telephone 070-7399-2996 tabi 080-3251-3884 KX Motel is the place that you can enjoy your life.

0: e forever
1: baba
0: atune ko si ginger le baba
1: ewo se ro ginger
0: bawo la si fe se
1: bi awon ke ri bi boya awon yan tu ni won da sun gota ni o ni won mu ni o ko ye ni o tori ko si won se bo se po to demand ye ma npo ju lo ni
0: I wonder how.
1: It's a good problem, sir. It's a good problem. So to down. To the all that you enter. To here. What must pay is a down. So a car of Google letter and Bamila Roy, or come in a jewel on your matam, you must see a forever. Gagabi Mushman Soluria to Ilesha Toruko and Multi Stream TM Limited. We should do it. Àwọn náà ló gbé ogun ginger herbal extract jáde ginger yìí ẹgbọ́ arúwẹ̀ ti kọ̀ lọ́tù ló sì táwọn yọ̀ǹkọ̀ ginger èlò máa bẹ kí láǹfààní tó wà ń bí ginger yìí gan-an ṣẹ́rí àkọ́kọ́ ni pé gẹ́gẹ́ mo máa ń sọ mo ní èmi ò ní láti máa sọ pé ginger ń ṣe eléyìí ò ń ṣe eléyìí ṣùgbọ́n gbólóhùn kọ́ ni pé tíyàn bá lo ginger gbogbo nǹkan tó bá ti bá pàdé ní àgọ́ ara tí ò yẹ kó wà níbẹ̀ olú máa ń gbógun ẹ má jẹ́ ń sọ jù báwọn lọ kò ní ṣe pẹ̀lú oyè tí wọ́n fi àìsàn náà jẹ ṣùgbọ́n ipe kẹlẹ̀ wà ní àlàáfíà tàbí kẹfì lè dínà àìsàn náà òun ní ilé iṣẹ́ ṣe wádìí odidi ọdún mẹ́jọ wọn lò láti ṣe wádìí ginger so tẹ́ bá ń gbọ́ pé iṣẹ́ ginger ṣe kí wọn ò kí ń ṣe tí wọ́n lọ pò lágboolé odidi ọdún mẹ́jọ wọn fi lọ ṣe research lórí òun ló fà tó pé iṣẹ́ wa ń fohùn káàkiri kò wá tọ́ síbẹ̀ ilé iṣẹ́ yìí ní bíyàn bá lálàáfíà ṣẹ́rí tó bá jẹ́ tàlàáfíà nìkan mi ò ní wá bí ìmọ̀sán torí àwọn èèyàn ti ń lo ginger ẹ̀wò arúgbó ẹ̀ ti pọ̀ jù result ẹ̀ ń bẹ ń ta káàkiri ohun tó máa ń gbé mi wá bí ní gbogbo ìgbà yàtọ̀ sí àlàáfíà ni pé àwọn èèyàn kí àwọn èèyàn kúrò ní ìṣá àtò òṣìṣà iléeṣẹ́ ẹni tẹ́ bá lálàáfíà tọ́ tí ò bá sówó lọ́wọ́ ẹ àlàáfíà nǹkan kò ní pẹ́ sọnù òun ló jẹ́ kí èmi ẹ̀ fúnra mi máa wá sí orí ẹ̀ tó nítorí lára pé mo lo ginger mo túwájú ẹ̀ fún àwọn èèyàn lọ́lọ́run wá sọ èmi náà di ọlọ́run kódà bàbá wa náà tó jókòó tí mo jókòó ti lẹ́gbọ̀n wọn báyìí dé sọ̀yọ̀ mọ́tọ̀ṣọ́ mi rò pé ẹ má bá mi fẹnu sí ọ̀rọ̀ tí èmi ń sọ ṣùgbọ́n ìtọ́ bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ nìkẹ́ ẹ sọ ìtọ́ bá jẹ́ pé irọ́ ni ọ̀gbẹ́ni nípa ẹ jọ lára díẹ̀ tẹ́ ẹ tiẹ̀ júwe fún àwọn èèyàn lọ́jọ́ thursday tó kọjá kí ló ṣẹlẹ̀ sá
2: ẹrí
1: nígbà tó ti di friday sa.
0: Mo rí mẹ́ta.
1: Ẹrí aláàtọ̀ lọ́nà mẹ́ta.
2: Méjì.
1: Ṣé rí èmi ò kì í sọ àsọdù yóò bá ní ẹni tí ó bá daṣọ fún yàn tó ń rò ẹ̀ là ń wò èmi ò ní kẹ́ bá mi fẹnu sí ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni kí yàn má sọ. Owó yóò ń ṣe owó tẹ́ bẹ̀rẹ̀ wọ́n á ní lẹ́yìn ọdún márùn-ún kí tó máa bẹ̀rẹ̀ sí rere rárá o ọ̀sẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ yẹn tẹ́ bá lè ṣe ní lẹ́bẹ̀ẹ́ sí rí èrè olùgbò sọ pé ọ̀dọ̀ wa ni jimo lóyún bẹ torí jimo làwọn máa ń gbà láti bẹ́ẹ̀ni oṣù september tó parí ẹlẹ́ẹ̀márùn ọ̀sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lágbo owó kóṣùn tó parí ìyẹn túmọ̀ sí pé ilé iṣẹ́ yìí ní ṣé bá ní ìṣòro tó ń jọ mọ́ owó àwọn abáyìntọ́ tó bá ní ìṣòro tó jọ mọ́ àìní ìlera solution wà náà ẹ̀yin tẹ́ wà ní àpòmù ẹ wo ẹ kó ojú lọ́nà tori bẹ́ẹ̀ ni sà
0: akọbùkiri
1: sẹ́rí ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí saturday àti sunday yìí ẹ máa gbọ́ mi dáadáa saturday ọ̀sẹ̀ yìí àti sunday ẹ wo ẹ máa rí èmi ẹ fẹ́ bọ̀ ní àpòmù ibo láti ṣe sẹ́mínà ní ẹyin gbogbo ẹyin tí a wà lápòmù kiri ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n fún ọmọ mi tó ju ibẹ̀ fún
3: yìí. Ní CAC Mount Zion Sussex Church tó wà lẹ́yìn Barnabas Primary School ọjà tóta àpòmù ìkiri.
1: Lọ́jọ́ Sátọ̀dé aago mélòó ni ti Sátọ̀dé aago méjìlá ọjọ́ Sọ́ndé aago méjì ẹ má gbàgbé o ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní ọ̀la ìdè ẹ má gbàgbé o ọ́fíìsì wa tó wà ní òkè àdó ní ìdojúkọ ilépo AP tẹ́lámọ̀ láti wọlé tó tẹ́lá ilé kọjá ọjọ́ òkè ọlọ́síwájú díẹ̀ ẹ ti ilépo AP ẹ bọ́ọ̀lù ẹni ilépo ìdojúkọ ẹ̀ báyẹn ti sáńbọ̀d tí àgbo ní wọn kọ láàárọ ìdáńbẹ nọmba kẹfì kẹrí ìdí bàbá wa ló ṣe yẹn kọ fún àwọn ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ ìṣèkà fún ọmọ mo n bá wọn hẹ ìrìnàjò nípa tí o lọmọ nù ẹ ẹ ẹ so nọmba tẹtù wa ṣe wá ń bọ̀ rè 08024 6
2: 08052215. Yẹn to kado lola agumokola 08024652215. Ọ̀nà tó ń gbà ṣe àápọ̀ ìwọ́n ní ẹni tó bá ń mọ̀nà ní ká tẹ̀lé tó bá jọ ọjọ́ wẹ́lẹ́dẹ̀ ní KS Motel.
0: KS Motel
2: bẹ́ẹ̀ni
4: 0 9 0 2 3 7 6 0 5 7 5 check bọ́dáadáa 0 9 0 23 76 0 5 7 5 tóyẹ̀yìn a mọ̀ pàdé bẹ́ẹ̀ bá ti wá irí bẹ́ẹ̀.

0: tẹ̀wájú ní iléeṣẹ́ látòlú fm tí ó máa ní ìpínlẹ̀ ìbàdàn ẹ ṣe tẹ wà ń bẹ o torí bí ọba sí ẹyin ní gbogbo làwa ìbádúró sí lórí pé wà ń bẹ láti dúkùú bí ká dúkùú sí àwo àwo lọ́wọ́ àmàrà ló jẹ ewu ẹ̀ ní kí wọ́n ṣe mo rò pé bóyá bí lọ́bẹ̀gbẹ̀gì ni
1: kàbíyèsí ọ̀rọ̀
0: ẹ̀fẹ̀lẹ́
1: àbọ̀ lérò kò mú kí
2: jáyéjáre
1: gbogbo àwọn àlóyé kì mú kí gbọ́ngà mú kí mú kí ọ̀gá mi bosman mú kí
2: àkọ́kọ́ òun ni ẹni gba ọ̀pá lọ́wọ́ arúgbó ẹni rẹ́ra bàtà fún arúgbó àtẹni tó bọ́ bàtà lẹ́sẹ̀ àdúrà kan ṣo ni wọ́n máa ṣe fún àwọn méjèèjì bákan ọba ṣe bẹ́ẹ̀ fún yín àwọn lọ́wọ́ á mọ èyí tó máa jẹ́ náà olùmìdí àwúlọ́wọ́ ẹ̀mí ò wá láti wá gba ọ̀pá lọ́wọ́ arúgbó tí bá sì gba ọ̀pá lọ́wọ́ arúgbó mo fẹ́ fún yín tó dáa
0: ju tí
2: tó máa mú ọrìn yégéyégé àṣeyọrí àkọ́kọ́ òun ni lánàá iléeṣẹ́ tí mò ń sọ ni wọ́n ṣe ráfùdrọ̀ ní dubai lánàá so wọ́n wá sọ gẹ́gẹ́ bí èmi náà ti ní ìmọ̀ tí mo ti ń sọ síwájú ọ̀gá tó ní business yẹn sọ pé tó bá di november 16 pé kí àwọn èèyàn wo èlò nìkan ìyẹn máa jẹ́
0: november 16
2: bẹ́ẹ̀ táwọn bá ṣe harvey ẹni tí ò lọ ò lè dé ẹni tí ò ṣe ẹnu ló fi máa kawó tiẹ̀ irú tí ń bá ta nǹkan tí mo ok inú nǹkan tí mo ti ní ìsìn tí ń bá ta 10,000 coin nínú ẹ̀ ó ti yẹ yìí sàn ní tọ́lọ́ bá ṣe tó bá bọ́ sí tó pa òdo kan rẹ́ tó bọ́ sí 0.1 from 0.01 tó bá bọ́ sí 0.1 tí ń bá ta 10,000 coin $1,000 nínú ní ẹ̀ ẹjọ́ ṣé mo ti ná $1,000 lórí data tí n bá wá tà ní ìṣirò 1300 ó ní pé 1.3 million ní mo ní àgbẹ̀ la wá àwọ̀ ò wá owó kíákíá owó gbìrìgbìrì ìpele nípele òun ni ìpele tá a wà àwa ti ń ṣiṣẹ́ bọ̀ láti bí ọdún kan àbọ̀ ó ti ń lọ ọdún kejì báyìí ó ti yẹyìn àwọn tó forí ti dópin ló máa lówó ìbẹ̀rẹ̀ kọ́
0: lo àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n á ṣe lébì fún mi tó fún o wọ́n ti gbọ́ pé november ń bọ̀ yìí
2: fún ọ̀sán bá padà irú ẹ̀ ṣiṣẹlẹ̀ tẹ́nìkan ṣì sẹ́ǹtì ni pé àti gba 5k ni wọ́n ti join ní gúrùpù mi ni pé òun ò wá join ní gúrùpù let's make money with ease ni pé ìgbà tá a ṣe 5k business ni òun join money ẹ dẹ̀ wá ní gúrùpù mo dẹ̀ ń post síbẹ̀ ẹ ṣe rí ìrẹ̀wẹ̀sì bí dèlì gan sọ ó ní tó bá ti ń di àsìkò kan ó ní àwọn ará iwájú wá ní èrò ẹ̀yìn àwọn èrò ẹ̀yìn adára iwájú ìgbésẹ̀ àìní sùúrù àwọn èèyàn ló ń fà á sùúrù lolúmìdí awolowo nkolowo torí gbogbo nǹkan tó ń sáré pé mo ní íńtánẹ́ẹ̀tì lónìí online shopping lónìí èmi ti sa aṣáájú ẹni mo ti rí pé gbogbo ẹ òdo ni tán bá gbé kankan wá tán nílọ kówó sí juwọ́ sówú ẹ péréte làwọn tó máa gain ìwọ ló máa lose any business tán bá ti gbé wá tán bá ti fún ẹni percentage tó pọ̀ láti bẹ̀rẹ̀ business yẹn máa crash I don't just do any business online even débi pé tán bá fún mi ní link ó ti yẹ yín sà tí bá study ẹ̀ máa sọ fẹ́ni yẹn kó yá lọ register mi fún rẹ̀ owó ẹ̀ ṣe level báyìí dẹ̀ mi fẹ́ tó bá ti lè mi tó bá ti lè ṣe mo dẹ̀ fi máa gbowó ṣe pé o fẹ́ ra spiker mi wà á san iye báyìí 500k 1 million wọn ò ní lè ṣe ṣùgbọ́n eléyìí nǹkan tó ṣùọ̀ ni tó ń ṣe lójoojúmọ́ tí ò mú owó wọlé kò sẹ́ni tó máa jí lọ́jọ́ kan tí ò ní wo facebook ní tiktok youtube nkankan tí ò ní wo fídíò àmọ́ látijọ́ tó ti ń wò èèlò ló ti mú wọlé ẹ̀sà ṣẹ́rí àwọn èèyàn fẹ́ràn òkùnkùn jùmọ́lẹ̀ lọ́wọ́ fẹ́ràn irọ́ ju òótọ́ lọ ṣùgbọ́n olùmìdí àwúlọ́wọ̀ láti ìgbà tí mo ti já ọgbọ́n kínní yìí àwọn tá à ń tẹ̀lé àwọn nígbà kan bá bẹ̀ kẹ̀rí nígbà mo lose bí 8 million plus ní 2022 september 19 ó ti yẹ yín sà 120,000 ló kù lọ́wọ́ mi nígbà àbàdàn mi ń bí ìtúpè mi látàbẹ́kúta ó túgbà ó ní ẹ màá bẹ́ẹ̀ kó èèyàn sábẹ́ ẹ̀ wà lè rí owó gòní ti bá ní wọ́n lẹ́ra mi ó ti yẹ yín sà so mo ní ìmọ̀ ẹ̀ ní ìmí pìyẹ̀ sí nǹkan tó máa sanwó nù ìtorí ẹ̀ mo ṣe ń sọ fún ẹ ìdánilẹ́kọ̀ọ́ online business pọ̀ tó jẹ́ free then online business pọ̀ tó jẹ́ free ẹ̀ta 080 33 59 60 70. WhatsApp message oruko radio station to tin gbo mi ni mo ni ko lo send si lagelu ni ko lo send si mi
3: wa send the number
2: 08033 59 60 70. Bi mo se soro yi e lo office wa, o le lo office wa ni Jankata to ba ti koja ku ona to ba ti gbe bi ile ko se fe ko yen titi Jankata yen to ba ti ja fe mo egbe le ko se ko ile ko se fe ko street akoko no wo si e to ba ti wole wa ti lo ko awu communication clinic ko so no ma wa si ma ba to ba do be lati lo won ba ni eh ale wa gba office ti mo ta mo yen
3: ma wa ken no nda ta ay ala we ma
2: WhatsApp message.
4: Tu ba ti rin die ni isin ese o ma huku ni a bere si ni ro lati ibadi lo si isale elomi a mu apa kan a mu mo orun a bere si ni ro elomi to ba rin ese akuta ita bata jabo lese gan ko ni mo ko bata jabo lese ohun elomi de ri to ba ti rin ise bata melo kan a duro wa kokon ni ko hun simi die na tori pe oni le rin mo aya ati ko soke aya ma lu pipipipipipi ara ma se wai wai wai wai gbogbo awon kan won yi o je ami pe awon kan wa ninu ara n to ni lati se ni pe lati lo sayewo lati mo kini to n se yen gangan o de mo bo to ma bi to ara wa o kin se ehun kan ta kan ma pe dokita ke bayi lo se se mi o elodi itoju ara mi rara o se ni ke jade ke se ayewo lati mo kan to se yin ke le mo ba se ma bo to orisirisi nkan ni a toju ni ile ise ni one natural skill ni elomi wa te ko won ti ka gbogbo ewo fun to pe to ma jo nje kekere inu a ma ta inu a ri tandi a ma gufe gbagba gba iye o dara to se ni ke wa keje ka sayo ka lati mo kini to se ngo ati tutu si elomi oyi ni oyi ni a foroju rai to ba dide a fowo rai le mu ko dara to oju ti wa nipa ewe ati egbo olorun lo fun wa se o ki se agbara mi ile ise yi o je ile ise tolorun gbe kale ka gbojogun erin latodo baba mi dokita olusegun adekunle en to ni ile ise emi ola natural skill limited mo tun ja akose mose nitori na e fokan bale te ba wa sodo wa te ba ti ba card wa sayewo fe fun yin ta ba sayewo a le mo kini nkan to gba ninu ago ara yin gan card mo ba se ma bojuto elomi wa to je wipe to ba ti jeun die ipo e ma yo koni le jeun yen mo pe bi oni pa elomi dere ko ti e le jeun rara ni isoro ti e gbogbo to ba ti nse yin te ro wipe koni lojutu boyo ti lorisirisi nkan yoju si wa ile ise wa ni oje temidire bus stop ni adojuko ilepo sweet hoy nigbadan ki se gbogbo nkan to se ran la le so e pe number mi 08034051533 080 340-51533 Àlàáfíà ara wa kò ní di fi àfíà àlàáfíà lójú.
5: Tí wọ́n bá lo ráyé wá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ ráyé wá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ ráyé wá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera ṣẹlẹ̀ méjì gùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bíjọ̀ tó bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tó ń ṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara kára rẹ ò ṣe déédéé pinnu ló kà yára rẹ o bẹni tó ń kí sàní kó sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀ gẹ́dẹ̀ ara dànù bẹni tó ń jagun labí panko pì ọ̀rẹ́ ara tọmọdé tàbá tọkùnrin tóbìnrin ló lè lò ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé bẹni tó ń kínsà àtẹ̀jẹ̀ṣe maradán bíi kóró sí bẹni tó ń kínsà kìkì dé gbòógì tí ò lọ́ tínú la fi ṣe ó tù wá káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ nàìjíríà a sì ń wọ alágbàtà fún bẹni tó ń kínsà pé nọ́mbà kóòdù man 003405-1533 iléeṣẹ́ ẹ̀mí wọn natural care ló ń ṣe bẹni tó ń kínsà òun láyé tún lò.
6: Ní ọjọ́ Thursday yìí ni bàbá Mali máa wà ní kalẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń wá fún ìtọ́jú ojú ọjọ́ Thursday nínú KS ní Total Garden ní Ìbàdàn lẹ́ni ní ọjọ́ Saturday àmì ìní Thursday àti Saturday ni bàbá olóyin máa wà ní kalẹ̀ nínú KS ní Total Garden bẹ́ẹ̀ náà ọ̀tà tó bá wà lórí àpáta ọkàn yẹn ni wọ́n lè wá sí olùpọ̀ yìí opposite olùpọ̀ central mosque ní ẹlẹ́rẹ̀ ẹnìfẹ́ bá wa sọ̀rọ̀ 08090 4770899 09047708999 ẹ ṣeun.

0: Mawonu ojo ki a so re Oba tutu ki o tutu Oba mu e
1: So ti anse amun ni
2: Ah da de bori ti mo si ba ko fun
0: Adire mi iji mora Obo si koto Baba mi gbe Igbe ti mo gbe Gbigbọn lo mo gbọn Lai farapa O ye imewa O fi kan dele Bọmọdé òkú
2: Ọpamẹ́sàn
0: sọ́ni Ìfẹ̀gbẹ̀dẹ́lé Bọmọdé òkú Àgbànídà Bímọ bá dàgbà Màá ra mọ́tò
2: Àgbàwádé
0: ni Kọ́lọ̀ǹkọ́ ṣàrọ̀ Àgbàwá fúra bẹ́ẹ̀rẹ̀ bá ṣe ọrí
2: Ṣó ti ẹ̀yẹ tí ọ̀bà ní mọ́tò lásìkò yìí Ṣé òjòrò sí rí mi Yọ́nbá ní kéèyàn wá gbowó ń bì Ó
0: kò rí bọ ni Okay, obomire.
2: Obomire. Ti ba si be.
0: Okay, obomire. Adupe Ọlọrun Oba. O wa fi ele ka logba ti wa na.
2: Abi baba lo ran wa wa.
0: Ka wa wa logba ta wa.
2: Eyin te fe ma disturb wa o. E se sagbe je mo wo. Ti a lorun le o.
0: E ka so nti ile atoko ka kirigun merin agbaye. E se ku ojo weli weli yi tori pe ko ti da o si tun nro ni
2: opo tan ni ojo to
0: ojo ibukun
2: o ti o da
0: olorun lo mo ye ni to le pa
2: zule
0: ojo ibukun yo si ro

0: iṣẹ́ yìí ọ
1: kọ̀ǹdọ́tọ̀ rí
0: ààrẹ àwọn ọ̀rọ̀ ìpẹ́
1: pẹ̀lú
0: kọ̀ǹdọ́tọ̀ ti máa fi ọjọ́ ìjẹ́ ọ fẹ́ kóòtù nílò àwọn kọ̀ǹdọ́tọ̀ ní ìrùbá ẹni kọ́ kóòtù wọn
1: lọ́sọ́ ti wọrú ẹ̀ yóò ti ṣe kọ̀ǹdọ́tọ̀ rẹ ọmọ pa aṣẹ kọ̀ǹdọ́tọ̀
0: lótò lọ́bàá
1: yóò gbé gbéná fún mi
0: ní ẹ̀ gbégbé
1: ẹ̀ ń bá wọn lórí
0: pé ọmọ àmọ́ ní
1: pàǹkẹ́rẹ́
0: kan
1: jẹ́ máa ń mú dárí
0: láì
1: pé bóyẹ jọ bá sí ara wọn lè kan lórí pé bó ṣe fi kàn wọn lórí èwo ló tún wá tí ọba fẹ́ mọ̀ gbọ́ tí ó bá ti ń roko gó báyìí tó jẹ́ pé kogó kogó lòun á gógó dùgbẹ̀ dùgbẹ̀ lòun á kèrèǹgbè kò sí bí akèrèǹgbè ṣe lè lóhun tó tí ó tó ta gógó àwọn ìròyìn tó jẹ́ kàyéfì tiri àti ibi tá a dálé ayé ò làwọn ọmọ wá sí ti gbọ̀nyìn o ibi tí ẹkọ ti ń sunkún ibẹ̀ ní aláyọ̀ gbé ń yọ̀ àdúrà wa náà ni pé aburú ayé ó kéré ópin kò ní í jẹ́ ìpín ẹnì kọ̀ọ̀kan wa o ẹ káàsán ní tilé toko káàkiri àgbálá ayé gúdùgbẹ̀ ròyìn ńlá pé ìkànnì lágilú fm òkè tó ga jòkè níbẹ̀ lẹ ti ń gbọ́ wá ṣáájú ohun gbogbo tèmítayọ oyèládùn àbọ̀rọ̀ ìlókọ̀ mi ẹjẹ́ àpégbọ́n káwọn bá àpégbọ̀n jìnnìjìnnì bí ẹni ojúramú àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ yóò dodidi àní sọnù ká tó sọnú àtẹyìn àtẹmí àní fàkà kan jẹkọ o ò sì ní jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa ẹ káàsán mà ẹ káàsán sà ẹ káàsán
0: pẹ̀lú bí a ti
1: ń fi
0: pẹ̀lú bí a ti ń fi kábọ̀ sí orí gúdùgbẹ̀ ìròyìn lọ́sàn-án tòní ẹja tó mọ̀ rán ara wa létí o wọ́n ní bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ a kì í bá wọn jorí ìmọ̀dò àmọ́ sá béèyàn bá wa ní orí ìmọ̀dò ń wù ú jẹ ó lè jẹ́ o ṣùgbọ́n kọ́ mọ́ bá wọn lọ àwùjọ pónpó bọ́bọ́ wá ṣe bẹ́ẹ̀ tí òrí ibi tó fẹ́ pé àwùjọ pónpó sí tó fẹ́ kọjá ńbẹ̀ wọ́n ní kọ́ mọ́ wọn ara rẹ o torí pé màwọn ara ẹni ní mọ lékì
1: ọ̀pọ̀ bàbá wọ̀ ló tá àbá rẹ nìkan ìwà láàánú
0: láàmánú. abídèmí ló kọ tèmi o àkàndé ló kọ bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bọ́bá pẹ́ tí a mọ̀ ṣe lójú alẹ́ káàbọ̀ sórí gbogbo ìròyìn.
1: ẹja bẹ̀rẹ̀ sí fún láwọn àkórí ìròyìn tó wáde fún ti ọ̀sán òní àkómú ẹ̀ tó ń bẹ níwájú tèmi ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹja lọ tààràtàrà sí ìpínlẹ̀ ọ̀ṣun tó jẹ́ ìpínlẹ̀ ọmọlúàbí ìròyìn ló ń pe ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tẹ àwọn afurasí ọ̀daràn eléyìí tí wọ́n gbẹ̀mí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélékè daily post olóko.
0: ọ̀dà omi náà rèé o tó sì jẹ́ pé ìròyìn àgbọ̀ fi kalẹ̀ sí ni ìwé ìròyìn vangard lọ́kọ́ kọ́bọ̀ òkè kó sàmọ́ fi sọ rẹ̀ sọ́kù
1: àmì àti àmì
0: ni àjọ eléyìí tí ń mójútó ààbò ojú pópó frc wọ́n ní wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé bí èèyàn bá jẹ orí ahun àánú abiyamọ ó ṣe é wọ́n ní èèyàn mínú méjì mẹ́ta tó tó ogún níye wọ́n ní náà ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ lábìrin nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ plateau.
1: ó dá o bá a ṣe gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ òun náà ni agbọ́nlé àlè wọn pé bí àyà ṣe gbọ́n ó ní ògúngbè náà gbọ́n o bá àyà bá ń tiro ògúngbè a sì wọn bẹ̀rẹ̀ báyìí. àjọ tó ń gbógun ti gbígbé egbòogi olóró lẹ̀wà nàìjíríà ndlea ó ti mú afurasí ọ̀daràn kan tó jẹ́ olókoòwò ẹni ọdún méjìdínlógójì tó kọ rẹ̀ ń jẹ́ philip tún dé léè tí wọ́n bá kokéènì léè tó jẹ́ oníwọ̀n bíi 4.8 kilogram nínú àwọn bàtà tí ń kórìrìn àjò àti inú báàgì tó gbé lọ́wọ́ pápákọ̀ òfurufú ti muritala mohammed ti ń bẹ ní kẹjà lẹ́kọ̀ọ́ ni wọ́n ti mú ṣekú di the nation lọ́kọ́ fún tòní.
0: ìwé ìròyìn the punch ló tún kọ gúdùgbẹ̀ ròyìn eléyìí o wọn a mọ̀ ní bí wọ́n bá na ewúrẹ́ yóò gbọ́n etí rẹ̀ méjì pẹ́pẹ́ yóò sì padà síbi tó ti jìyà lẹ́ẹ̀kan.
1: ogun sọ yẹrẹ jẹ o àhà orí láti jẹ o
0: gbàgbé o ń bójú òṣìṣẹ́ ni bójú òṣìṣẹ́ abójú
1: òṣìṣẹ́ ìṣẹ́nu aláwìyé kọ
0: inú ẹ̀ lọ́wà. ìwé ìròyìn the punch ní ààyè wọn ni àjọ ilé tí mójútó ìpèníye ń tà ń jẹ nílẹ̀ yìí nafdac wọn ni niamọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọn gbẹ́sẹ̀ lé àwọn jáàjò iyún àwọn fònàgà inú ọ̀rá pẹlẹbẹ ilé tí owó rẹ̀ tó mílíọ̀nù lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300 million naira ilé tí wọn ti ní àníkẹ́ mọ́ mú mọ́ ní ìpínlẹ̀ èkó.
1: ó dá ẹjẹ́ a tún lọ tààràtàrà o sínú ìwé ìròyìn daily post ibe ni mo tun ti mu mi ti nbe nwaju temi o to nsafo mo wi pe tani je akuarapa loju omo akuyanyan won pe iko alabo le wa Nigeria agbarijopo won ti won sowopo bi pe tan ba ti da eyojo oju kan yo le o susu ile ise mogun le wa Nigeria nbe lara won eka otele mu ye DLSS be ni iko alabo tabele ta mo si amotekun lo je pe ni opin ose ninu gbo kan tun be ni owo nipile ondo won gbe mi enikan to je adari awon agbesun mi swap toruko re nje Abdulzamad Ohida won pe won mu bale Daily Post lo gbe ta fun to son ni
0: ora iwe royin Daily Post na ni mo wa ni ahin o iroyin ohun lo si gbe mi lo si ipile plain tuso se won ni eyan kan na lo ti gbe mi mi o ti awon eyan meje si farapa yen eyan na ninu ikonu eleyi ti awon agbe mo teneke ni omo bi ti won ti kura won wa won ni nigba ti won bere si ni sadidi mo si na ban fun awon oko akero ile tin ko ja loju opopo na ki lo sele ki lo ba iroyin ohun de ba ba darin gbogun gudugberu yen mo gbalaye o
1: eja to gunle bi oloba sinu we iroyin Vanguard fun toni iroyin to nbe nbi lo nsafo mo o pe le ise olopa ipinle Imo ti kede yayayanya o wi pe awon agunbaniro to je 19 le ti awon ajinigbe na ganmu ninu rin ajo won si ago idanileko ti ajo NYSC won pe won ti ri won bayi ibi won wa won ti ri won sugbon o won pe awon ajinigbe won pe awon kan abugbamu adu loro na fi eyan kan be eleyi na ini n fa ilole didu la won ku lakata awon ajinigbe Vanguard on lo gbe ta
0: oba ti o se nigba awon ti
1: oba to yo
0: ba bi le ori rin o si nrorun
1: o ya wa mu lati pile ni pe oba to yo Yusufu
0: ni kan ga
1: to
0: yo Danieli
1: o
0: ti
1: kini
0: to to wa yo Yusufu o ni tugu ile ti o fi si
1: yo won ko me pelu gulowo Olorun
0: iwe royin Daily Post ni ayin won ni ekun omi omi yale agbara ya sob eleyi ti won ni oba awon eyan lalejo ni awon agbede kan ni ipinle Yobe won ni loju fawo te pe awon eyan ti en le ni egberun kan niye ina ni won ti so ile won nu ti won si n sa kinjo kinjo
1: eja to lo si ipinle Plateau tori pe bi gbogbo lati kadi ale ti ile atoko ni a ti gbejo iwa ibaje iwa odaran ko pin si bi kan o awon agbebon mo tun sose ni ipinle Plateau won pe oja kan ti won ti n ta nkan osin ti se kara to wa ni ijoba abile Gusu Jos ni pinle Plateau nibe ni won ti gbemi enikan ti opo ti won farapa koda ngba won se isiro won pe yan meji ototo mi in lo tun farapa yen na ni bi ikolu ohun Vanguard in lo gbe ta foto ni
0: iwe royin Daily Post ni ayin won ni babaku tintin ki omo lore ko ja sinu
1: foto mana o sise
0: yanu o sise yanu re o won ni awon osise ile ise omo logun orilede Nigeria mo beri o eje kan koko yo won ni won mo sisi akin won gba awon eyan meji ototo le lowo awon ajinigbe gbowo lowo omo lebi eni ni ipinle Zamfara
1: o da awon eje kemi na otun ya mu mi ko yin papapa won pe iberu bojo ti wa gba ode kan onilu osogbo ti se olulu ipinle Osun latare bi awon melegbe okukun bi won se bere si wo tan mara awon lowo ti won wo ya aja ti won si n demi ara won legbodo won pe otunyanran kolu to waye eyan meta ototo in lo ba sele na rin
0: eh eyi ni sala yoro wi pe ore na la mo si
1: san be sun fa porori
0: iwo mo ni mo soki
1: omo to ba wa won ni omo to ba le ki pawo
0: omo to ba si le
1: ko ni da
0: ba igbeyin bi
1: na ki pawo
0: ngba to le fo pawo de bi pe yo wa igbeyin bi
1: olo kan se arun eje se me lo mi lo
0: ri pe jeje na le ngba ba ju
1: o se rin
0: iwe royin Daily Post ni ayin won ni awon ìpínlẹ̀ tí wọ́n bẹ lágbọn àríwá ìlà oòrùn north east state wọn ni náà nímọ̀ ti ń ṣe ìmọ̀dámọ̀dá owó kan iléètò tó bílíọ̀nù mọ́kànlá ó dídí náírà 10.8 billion naira wọn ni wọn ń dàjọ sínú akoto kan kí náà fẹ́ fi mọ mójútó lágbọn bẹ́ẹ̀ babádàrin gbogbo gbogbo yẹn mọ̀
1: báyìí. ó dá o ọ̀kan náà tún bẹ níwájú tèmi eléyìí tí wọ́n ti ń dá múṣòmúṣòmúṣò látàrí pé àjọ tó ń rí sí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Bayelsa wọn pe ó gbé owó kan kalẹ̀ owó ṣíṣe ìwádìí ètò ẹ̀kọ́ òun ló gbé kalẹ̀ fáwọn ilé ẹ̀kọ́ fásitì tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ náà bẹ́ẹ̀ oni awon to je omowe nbe awon oluko bere si ma ju won yo pe ah ba se fe ori be na lori emila oni yo si iroyin bo lori elekun keke to ntenu e ka tun afese kan de ipinle rivers ibi abati nsodun ila samaja oto ka ma se ti mulawa nbe na won pe eyan meji ti dagbere faye latari pe oko ajagbe agbe ko kan osubudanu o tun ranna ni ipinle cross river eja poluwo oja ka lo sodo bosun alayede bosun skelebe awo ni 1000
2: kina alabosi ni the last memory
1: yeah 1000 acres 100,000 acres ile do you go bare lo
2: yeah no
3: gugu dugbe

0: ìdàgbàsókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìlú rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Bọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Do you believe? A new Oyo State

0: sórí ètò òkè làrígbọ́ nìkànnì Lagelu FM 96.7.
1: Olómi jọwọ́ o jẹ́ ká jọ máa gbádùn.
0: Kè làrígbọ́ ètò tó ń tolé tòlú tó ń tún àwùjọ lẹ̀ ń ṣe.
2: Àgbà kí ń wà lọ́jà.
0: Níbi gan-an lẹ́lẹ́dùnmarì sọ ọgbọ́n ìmọ̀ àti òye kalẹ̀ sí ẹkún kalẹ̀. Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagelu.

0: Togas, Togas. Ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Iléeṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntírì ti gbòpò ìlòògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Iléeṣẹ́ Togas tó ti bá òun ti ń ṣiṣẹ́ fákọ jẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ni, àwọn oògùn tí ń jáde láti iléeṣẹ́ Togas Multidynamic Concepts. Kà sí ara ẹ̀wò gbogbo ìwọ́ tọkọ jẹ̀dí ń dà láàmú. Togas Aba Powder ni ó béèrè fún, bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Togas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Togas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dùn pọ̀. Iléeṣẹ́ Togas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Iléeṣẹ́ Togas Multidynamic Concept fún Akala Express, Blanford Bus Stop, nílùú Ìbàdàn. Tàbí kẹ́ ẹ máa pè wá ní iléeṣẹ́ Togas sórí 090-3294-9024. Iléeṣẹ́ Togas ló ní àníkàn lùgbà. Gbogbo tí ń ṣe ọ̀yẹ́ agbára egbògi ìbílẹ̀ ká.
1: Lágbèlúwa FM 96.7.
2: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lágbèlú 96.7 FM? Ẹ máa

Hello, Sister Ami. Caro. Àwọn àrùn ilé ìtẹ̀sán ẹni o, òun ni kó padà sínú ilé ìmọ̀. Ẹbùn ṣe lọ látàná ẹ̀, mo lálàáfíà nínú ilé. Sokoro ni. Kódà, ṣé bílẹ̀ ọkọ lẹ̀yìn wà yẹn? Tẹ́yìn bá ń ṣe yẹn, sídádì yẹ mi sí. Ṣé máa wà ń bẹ̀ látọ̀dún tẹ́ ti wà ń bẹ̀ yẹn? Kí máa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń dùn mí lọ́kàn kó dẹ̀ máa rẹ́rìn-ín? Ṣé ìyàwó gidi nìyẹn? Kó máa fọ̀rọ̀ mi ṣawẹ́ wa. Àfi kẹ́ ya bá sọ̀rọ̀ bẹ́ ṣe sọ yẹn náà ni o. Ẹ bá sọ̀rọ̀ tó bá ṣe mí àǹtí mi. Tó bá ṣe mí. Tó bá ṣe mí nǹkan tí màá fi ojú ẹ̀ rí. Ẹ̀yin gan ní láìkẹ́ o. Kó máa lọ jẹ́ pé bóyá ọ̀dà. Mo kúkú máa ń sọ fún pé bóyá apá kan àtẹsẹ̀ kan ẹ̀ ni màá kán. Bẹ́ẹ̀ni. Orílẹ̀-èdè tó ń ṣe yẹn mi ò fara mọ́. Àǹtí mi ẹ̀ má bínú. Wọ́n mọ̀ pé kò yẹ kí máa sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ lójú yìí ẹ má bínú. Kò sí wàhálà. Bẹ̀tẹ̀ ó di weekend o. Èmi gan fẹ́ tiẹ̀ kọ́kọ́ fi fọkàn balẹ̀ gbà yẹn. Ó di weekend kó tó wọnú ilé. Ẹ sọ bẹ́ẹ̀ fún. Ẹ ṣe. Ẹ ṣe gan wá yá nìní. Ẹ kúkú mọ̀ pé mi ò lè sọ̀rọ̀ ẹnu mi tán. Òun náà ni atarodo. Alábẹ́láhán. Kò sí tí ò lè sọ. Ẹ ṣeun.

0: Oko mi ma binu. Tori big mommy ni ki be gan. Bo ti je pe loju mi o pe ah. Mo to lu je pe bo se ri lati bere na ni. Mo ni pe ah.
1: Se o so ni bi gan na ge. Lati bere.
0: Pe ti nu ba sha ti.
1: Mo so ba ntin mi boya ko pada se ko kokun ma gbe nbi ti o lo juku si lodo won. Ngo ma so yin ni nome. O ni se o dele ni. Gbo nkan ton so. Bi mo se ri na ni ye. O mi ro ma ri le oko gbe mo ti o ye ki ru awon oro be ma jade lenu e soko e
0: o da ma bi ni
1: mi mi se ni lati kekere
0: o da ma bi ni
1: dani dani abi ki ba ni lagba abi do so fun mi ko ni
0: se nkan ti mo mi ni sa ma bi ni
1: wa sori nkan ti mo fe ko mo obirin to ba tin ta oko lenu o ko ba ni barika awon me ni wa die gbogbo esin lo fowo si be tori pa wa lori yin ninu le kokunrin ma soro ki awo e ma fi sele ya ko ma rerin won pe kan buruku ni
0: emi o fi e sele ya mo kan wo pe se ru oro bayi to le to nkan kan sa ni ko n se pe boya ile ya
1: gba ti inu bi oko e
0: mi wa
1: mo ma gbe lajo nta ti jo mi yen
0: mi mo pe binu ti sele lojo yen o mi mi kan wo pe
1: wa so se o mo so fan ti mi o ti ru e ba sele lekan si abe ke o ti lonu ni already ton bi ni o ye already ton bi ni o eh lati ma wa je ko ditan fi owo si bi ton won gbe o ni mo ba se fe nkan mi ni mo se fe ko ba mi se o ti mi o ba fe fi omi ti won ti pon lenu tap tele tele we ni bedroom nitori olohun wa je ko je pipon sile to ba je omi to njade yajo yajo ti won sese pump ni mo fe ele ti won pump yen ni ko fun mi o mi fe rada rada ninu le yo
0: o da sa
1: mo ve lo se mi aye mi ma fi kankan di lowo
0: o da sa abi mi abi no ko
1: so ele ti emi fe so fun eniyan
0: o da
1: emi na un je si ni lori sirisi won pe bi ti won lo bi ko no kale mi ni lo fufu pe lọ́dọ̀ mi lò
0: ọ̀dọ̀ big mommy mú wa wọ́n dẹ̀ ń tọ́jú
1: mi oúnjẹ ò lè wọnú ẹ̀ tó o lè ṣayé láìrí mi ni o lè dáyé ṣe ṣèbébi tó fi mí náà ni lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ló dàbí ẹni tí wọ́n ń fọwọ́ nu tó ń fọwọ́ oúnjẹ nù lára ẹ̀ o lè pàpà tí mi máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n bí mú lòókì bọ̀ bójú ni ò lè mọ̀
0: mi ìmọ̀ náà ká má parọ́ wọn náà dẹ̀ mọ̀
1: wọn náà máa gapá o máa ra soda pads kún àwọn ilé tó wà léjì kan ẹ̀ sọ́kọ́ sọ́kọ́ ẹ̀
0: oko mi àlá ní ilé gapá sí i
1: ilé gan ṣe yẹn kọ́
0: ó dà má bẹ̀rẹ̀
1: kóbìnrin mọ̀ pé ọkọ òun àmàlà ẹ o ìyẹn ẹ o
0: wọn gbọ́dọ̀ kọ́kọ́ fàṣọ owó yìí náà
1: yes wọn bẹ̀rẹ̀ tó wà lọ gbé inú pọ́ntímọ́tò láàrin ẹ̀ tí wọ́n to aṣọ sí ni wọ́n á tún wá bá mi gbé sí yẹpẹ tí mo bá tí mo dé báyìí tí mo ṣí báyìí gbígbóná lala ni ẹyin mọ tọjú ọkọ ẹ mọ tọjú ọmọ ẹ kàn ṣe gbogbo ẹ jẹpẹtẹ ẹ ṣó mọ pé gbogbo ẹ náà kù díẹ káàtó ọkọ tó ń tọjú ẹ tó ń sáré bọmọ ó ṣe jẹ everybody a ṣe jẹ
0: ẹ jọ
1: wa ko ìyẹn ti tán nìyẹn kí mi máa ṣẹlẹ ni torí tí mi bá ti ṣẹlẹ tílẹkùn ilé ìbá fi tì nígbà tó wà ń tà kò sí aláyẹ tó máa ṣe mọ
0: mo ṣàbí ní òun jẹ kárí lábúrú.
1: Sọ kó wẹ̀ wẹ̀ ìwẹ̀ ti bí túnra ṣe mo ṣe máa ń túnra ṣe níbí yàtọ̀ sínú eléyìí tó kàn ṣe gbogbo ẹ̀ tó kàn sáwà bọ̀rọ̀ gidi mi ò fẹ́ ó ti yẹ wà á mọ ohun tí èèyàn máa ń rẹ́rìn sí níwájú ọkọ ẹ̀
0: ó ti yẹ mẹ́
1: sọ̀rọ̀ ojú tó tàn sí mẹ́lẹ́ mẹ́lẹ́ mẹ́lẹ́ mo tún ti rẹ́rìn mẹ́.
0: Ogo mi ṣe ká máa sunkún ni.
1: Ṣé ọ̀rọ̀ tó serious tó báyìí.
0: Ok, mo dákẹ́.
1: Mo fi ń rẹ́rìn.
0: Mi ì rẹ́rìn mú óyá. Ẹ máa sọ̀rọ̀. Ó ti yé mi. Ó ti yé mi.
1: Mo àkókò tí wọ́n máa ń rẹ́rìn.
0: Ok.
1: Ó ti yẹ.
0: Ó ti yé mi rẹ́rìn.
1: Àkókò tó yẹ kó o jẹ́ kí ọkọ mọ̀ wípé o jẹ́ obìnrin tó máa tó ń ṣe. Lẹ́kọ̀ọ́jú ẹ wà bẹ́ẹ̀.
0: Ó dà.
1: Mo rò pé yẹn ti yẹ.
0: Ó ti yé
1: mi. Nítorí Ọlọ́run.
0: Ó dà.
1: Nítorí Ọlọ́run. Mi ò fẹ́ ká máa jàrọ náà dẹ̀ mọ̀. O mọ̀ bẹ́ẹ̀.
0: Ó dà.
1: Nǹkan tá a máa fi parí ìjà ẹ ni màmá kan ń bẹ lóje. ẹ̀fọ́ òdùnú nìkan ni wọ́n máa ń ta.
0: Bẹ́ẹ̀ni.
1: Bá mi wá ẹ̀fọ́ yẹn rí. Tó o bá ti wá rí, ajẹ́pọ́jà sango ló lọ. Ibẹ̀ ló tún ti lè rí ẹ̀fọ́ òdùnú yẹn.
0: Ok.
1: Kó wá wá ojúlówó orí.
0: Ok.
1: Ra yẹn bọ̀. Ó wà rí ẹja Titus. Yíyan ni mo fẹ́ tutù.
0: Oyè mi.
1: Kó wá ń jẹ́ nọmba one ni wọ́n yan.
0: Ok.
1: Mọ̀ pé nítorí ẹ̀ bá pín ni ó dá yín mọ̀ nígbà
0: wọ́n. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kì í ṣe ilé ìjẹun ta òórùn sílá.
0: Ó
1: jẹ́ kó gangan ló ni òórùn ti ń sun ó jáde fúnra.
0: Ó ti yé mi bẹ́ẹ̀.
1: Èyí tó tó fọ́ sínú ẹ̀. Ẹ̀wá nìyẹn ju ẹran tó bá fẹ́ sínú ọbẹ̀ ata.
0: Lọ́tọ̀.
1: Lọ́tọ̀ ṣe yẹn ló bá ṣe wọ̀.
0: Ọ̀dà kí wá ní kí lè fẹ́ fi jẹ́.
1: Ó wù mí kó jẹ́ àmàlà funfun.
0: Funfun ni this time. Bóyá kí n jẹ́ kẹ́ dé tán nínú oúnjẹ ẹ̀láìkó oúnjẹ tuntun.
1: Ètò ṣẹlẹ̀ ni pé bí àjọ mi bá ti ń kú ọgbọ̀n ṣẹ́jú tí wọ́n wọlé gbogbo ọbẹ̀ ti lè yanjú tí wọ́n wọlé lọ àmọ́ láwọn.
0: Báwo ni
1: máa ṣé
0: kí n pè ní abẹ́ máa
1: pè. Èmi á pè ẹ́.
0: Ok.
1: Dákun nítorí ọlọ́run.
0: Ok.
1: Àmàlà yẹn kó má tutù.
0: Ah ah.
1: Àmàlà yẹn kó má tutù.
0: Nǹkan tó léèyàn jáde.
1: Àbẹ̀kẹ́
0: àmàlà yẹn kó má tutù.
1: Ma
0: lọ wá ìròyìn ẹni bíi mẹ́ta.
1: Ọlọ́run á ràn ẹ lọ́wọ́.
0: Ma fi yí.
1: Èrò lásán dẹ̀kọ́.
0: Kí tó ń
1: sọ. Ìṣàwọn ọ̀rọ̀ tí ó ti kíndà ń papà.
0: Mi ò ní ìwẹ̀ gan-an, ẹ yẹ kẹ́ mọ.
1: Ọlọ́run á ṣàlọ́. Àbí bí
0: irú ìró wo lè
1: fẹ́. Aṣọ tó ti súnmásọ̀ ọ̀nù lẹ̀ tán yányá tó jìnnà sí tuntun. Oni wọn.
0: Ọlọ́run ò ní jẹ́ tọ́kọ mi máa jẹ. Rárá o.
1: Bẹ́yẹn ni. Ó dá. Ó dè mọ́.
0: Ok.
1: Kí n bá ń gbígbóná fẹlifẹli.
0: Ok. O ti yé mi. O ti yé mi.
1: Ọmọ adé rẹ̀ lọ́wọ́ á jẹ́ kó rí ṣe. Ọ̀rọ̀ rẹ fẹ́ dàbí ọmọ tí ó ṣe wòlé mọ̀ tí ó wà ké kúra ní. Sọ pé orí àdúrà ńlá ni gbogbo àwọn èèyàn tí a ń jẹ́ tiẹ̀ ó wà.
0: Bẹ́ẹ̀ni pé kọ́lọ́jọ́ orí ké.
1: Ọlọ́run jẹ́ orí wí. Èmi náà máa ń gbàdúrà fún ọba ìmọ̀lá gbogbo àwọn èèyàn tó jẹ́ ni Ọlọ́run. Kọ́lọ́run jẹ́ orí ṣe. Nílé kò lè rí lẹ́gbẹ́. Àbí òye bọ́ọ̀ bá ti rí ní ọ̀dọ̀ ìyá tí ń bẹ̀
0: lọ́wọ́ jẹ́. Ó di sango.
1: Sango ni o.
0: Ok. Ṣé ẹ máa fún mi ń kàṣe.
1: Ṣé lọ èyí tó tutù tó jí pìrìpìrì ni ọ̀rọ̀ mọ́ èyí tó ti rọ.
0: Ó ti yé mi. Ṣé máa.
1: Ọmọ dànù bí wọ́n bá ṣe tán o.
0: Ó yé mi. Ṣé ẹ máa ṣe kàṣe sí mi? Àbí ṣé ẹ máa fún mi kàṣe
1: mọ́? Ṣé ẹ máa dúró kò kọ́kọ́ yanjú ohun tí orí ọkọ rẹ gbà.
0: Ọkọ mi nọmba wà láàrín lè fẹ́.
1: Nígbà tí wọ́n pé èèyàn fẹ́ tọ́jú ìṣẹ̀dá ẹ̀rìn láyé.
0: Nọmba wà láàrín tó ń yan.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. O sì mọ̀ pé ọkọ tó fọ́ sí.
0: Ó gbọ̀pọ̀ rárá rárá rárá 6,000 máa kọjá. 665.
1: O kọ̀kọ́ débẹ̀ náà.
0: Kájà sọ pé méjèèjì yẹn jẹ́ méjèèjì tẹ fẹ́ yẹn torí ẹ máa fẹ́ kó dunú ẹ̀fọ́ yẹn gan ni méjì yẹn
1: kójọ gan ni ó mọ kẹfọ dání báyìí.
0: O ti yé mi méjì yẹn báyìí bẹ́ẹ̀ tẹ kọ́kọ́ fún mi 30,000 fún yẹn kádẹ́ tó fún méjèèjì yẹn.
1: Àbẹ̀kẹ́ tó bá jẹ́ mi nìwọ ni màá ti kọ́kọ́ fa etí màá sáré tètè lọ sọ́jà lágbógbó nǹkan tọkọ mi fẹ́. Àbí òyọ pẹ̀lú ẹ̀tàn kí n wá jókòó tì lẹ́gbẹ̀ẹ́ nígbà tí ń jẹ́ pé àtọ̀ sórí sọ.
0: Ok.
1: Iye báyìí la fi pèlú ẹ kí wá wò bóyá yóò tẹ àbí òní.
0: Mi ìtún nífẹ̀ kẹ bí mi torí bẹ́ẹ̀ mi ṣe wàyí. Ó wò sádì ìlú wa o. Méjì téyàn ó sì kó méjèèjì.
1: Ilé oorun ilé yín ó sàrún sí ọ.
0: Méjèèjì tí ò ní kọjá
1: bí wọ́n fà ìsìn tuntun. Wọ́n wáwọ́ sí ọlọ́nà ọkọ̀ ọ̀dọ́ yín báyìí. Sọ pé tó jẹ́ káwọn èèyàn tó jẹ́ ẹ̀gbọ́n àtàbí òun máa fà ẹ́ lọ́yìn ojú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀ bá wá pé aláìmọ̀ ẹ̀sá wá àbúgbọ́lẹ̀ ìsádé ó bá jẹ́ pé nítorí ẹ̀ máa pé òun wá sínú ìlú ẹ̀ ni àjẹ́kùnkùn tí wọ́n kọ́kọ́rọ́ tó fi retí yàrá.

0: passion sir se mo pe igba ti mo ba yin soro ni ose to lo eyin le ni kin se suru pe e ma yanju oro pe ma pe ayo mi o gbo nkan ni mo se pe yin sa o se de mo wi pe a ni oke mi leyin orun idin to je kin pada pe yin yen ti mo ba so pe binu se bi mi to ni ma se huwa nkan baje sa ehn egbon nkan ta ayo wa lori laya o so fe mi emi pe emi o ni wa iwa mi o da agidi inu temi po oun de fe koju mi ja aburo mi ni o se mo pe won bi kan le mi ki won to bi ayo yi ayo lo wa foju mi ri yen o boyawo mi mo le e obin di meji nle e lati bi ose bi o lo ose keji bayi sa ayo ko ko fi yawo mi le ija ti o denu ni mo n ba beke ja abeke na de mo ayo de sa gugu eru e kuro nbi ke je zuru ki le ma baje o ti baje sa daddy ile ti baje mo le dana so le ayo ye beni emi mo ni yawo mi ko meru mi tin be lodo e ku nbe eh mi de fe lo ba ni o daddy mi fe lo ba yo ni o tin ba lo ba ninu ile yen ikoko ni gba ko gba eyin ko gba omi ko tun gba soso daddy mi o le se suru mi o le se suru mo now o ti gba yawo lowo mi o ye ke yin na dide sa o ye ke ti dide a wo oro iran pupo ti mi o ba pe yin leni bayi o ma bo se ma wewe bo se ma do su kan re to ma do dun kan tayo ma gbe yawo mi sile to so fe mi pe emi o sokunrin be ni lenu ru omo yen se mi mo de ti so to ba je wi pe nkan kan be laarin un atabeke ko so sita ma yowo be ni gbogbo aye ni ma pele ayo lori o ma pe gbogbo aye le ayo lori o e de ni like esa oda bọlọn ba fun yin se amọ saaju gba na ma pariwo e sita boya ngba teyin na ba gbo ariwo yin lori radio kaakiri ti won pe yin lotun pe yin losi daddy eyin na ma gbegbe se se ti gbo emi mo ni yawo mi ta ba ja mo ba se npari e be ni azo pe so be sa e se ah iru na dan dan wo ni e 08091237086 75 oro lori ebi go se gbara le mo 09123708675 tabi plus 234 81424910006 te ban pe mi lati le okere plus 234 81424910006 e kan ba yo soro ko da ololufe mi pada emi lo wa so dakmo eh ari mo si mo gbo be kan la na o si jona iro da da wo ni yen ah mi o ni gba ni o mi o ni gba ni o hello
1: hello ti gba ri laaro o ti wa n ju mi
0: oyin lati bo
1: orúkọ mi ni yé sọ́dé láti adé alákíá.
0: Láti alákíá. Ṣé ẹ bá mi rà yọ? Ẹ sọ fún ẹ kì í lọ fún.
1: Ìgbà yìí láàárọ̀ ó tó wá ń dùn yín ní ìsìn nígbà tíyàwó yín kúrò nílé. Ìgbà tíyàwó dàbí ọ̀dẹ̀ fún yín tó ń fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹ́bọ fún yín. Ìgbà tó wá kúrò nínú ilé ní ìsìn lẹ́tọ́ wá mọyì ẹ̀ àbí tó wá ń dùn yín. Tẹ bá ń gbọ́ ó ti lọ ìyàwó yín ti lọ ilé padà wá ilé padà wá sínú wàhálà.
0: Ó lọ bo ó lọ bo tí n bá bẹ̀rẹ̀ sí báyọ̀ fọwọ́ òfin bọ̀ ìwà ajínigbé ni ẹ̀ ló ẹ káàsán. Ẹ ṣe kí lorúkọ yín.
2: Alúgbó yín sunkún oge. jai la aro
0: oro ayo ni mo nso mi o ni ke ba ke pasa mo oro kankan aburo o temi se isa ri fin ni ka buro mi wole ko mu yawo mi ko keru e lo
2: iru yi ma gbe ko ma fi kini be je ji ko ko ma fi da na di aro ni e lo da tataru
0: ese ese wa ma lo ese e wa ma lo
2: e ba gbe ti lo
3: Seri won ni ka tawura fun eni to to mo lu eni abeni omo wura ohun la ta fun igba ti yo da fayo wa la yo da fayo
0: ayo le sa epe le fe se abadua
3: ya gboro jo
0: e tin sa si se o e won le pe ni o
3: nigba to bere si reju to bere si reju risi to ni ko ki ayo fi yawo re le iyen to se pe gba to fi wa nle e bo fi ya je
0: Eri ki kun seri. Mi fowo kan ri mo le ma binu si.
3: Wo sogbo. Ko si eke to se. Iyawo re o ma lo 3 months lodo ayo.
0: 100 years ni ke je ko lu lodo ayo. Igba ti DSS ba gbe ayo po jiyawo gbe ori yin o jo pe papo ngba na. Segbo hello. Hello.
2: Ibu ni o si kula fo lori ko lo ra ega
0: te mo ti wa fi fo
2: ko lo ra loje tabi ko lo sango o tun lo fi o do mi bona won ti to wa ba bebe lo inu ona bo ro se agbona to ba o ti gbona ju o si lebi ibe lo wa lo so
0: mo na o je mi lo gbona o je ti mo je ni gbona
2: le ni mo se pe gbona mo wa le lo ni mo se pe mo wa le lo mo ni ke abe ke ma bo lodo mi ọmọ ti wọ kò ṣe nǹkan kan tọmọ ti wọ ọmọ ní kọ ọmọ ọbọ nígbà tí oṣù tọmọ ti wọ kọ ọmọ ọbọ àwa máa gba ìyàwó tọmọ tọmọ tí wọn kọ
0: ọmọ èyí lẹ ṣe dẹpẹ ṣerú ẹ mọ
2: ẹrù àbá ẹ tába tọdú wọn wà á rí wọn wò ìlú òyìnbó ni straight àtọmọ àtàwọn ìwọ ìkà ní ẹ ìkà.
0: Bó bá jẹ́ gàárì lájọ́ mọ ibi tá àtijọ́ ọmọ mú rè.
2: Ọmọ oúnjẹ ni ó, ọmọ oúnjẹ, alámàlàyà, eléwé ìlú ìyá, rífẹ̀gìrì ìyá, ọmọ oúnjẹ, torí oúnjẹ, torí oúnjẹ àlàní.
0: Ẹ ṣe wa máa lọ, ẹ ṣe o.
2: Ẹ tọ́ ń tàbá,
0: ọmọ
2: ìjọ wọn, ọjà,
0: kò sí wàhálà, hello.
4: Ọmọ Babọ́lá jí Ajíbọ́lá Adémọ́lá Òkìlá jí lè rọ.
0: Ok.
4: Kẹ́rin bí ojú bá ń ṣe pẹ̀lú ká yọ
0: ọ. Ohun tí mò ń sọ nìyẹn, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ọ̀rẹ́ mi, sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sáyọ̀. Ìwọ náà tún ti tẹ̀lé ọlọ́tẹ̀.
4: Kí
0: mo ṣe pé mo halẹ̀ mọ́ ìyàwó mi kó lè ṣe tí mo fẹ́. Mélòó nú ẹrú ẹ mo jùúta ṣé mo mọ gbogbo tó jẹ́ ẹrú ẹ nú ilé ni. Àbẹ̀kẹ́ ni kó bẹ̀ mí o. Kó bẹ̀ mí ni o, kó sàmọ̀ bọ̀ nlé. Bó bá wọlé ó mọ bí ṣe bẹ̀ mí. Ẹ má máa rowan lọ́wọ́ mi ò fẹ́ rí. Ìṣe èèyàn re. Ó ti dalẹ̀ gbogbo àwọn èèyàn tó wà sẹ́yìn. ese nene na gbadun to gan o nene na gbadun to kan awon eyan ti o yanju oro ile mi fe o ebe ke mo ti o tun mo bo epo si o hello
5: hello
0: e ka san
5: alani ah o kuro ro ko eyan jo
0: nbe ti aro kuro ro
5: Okuro
0: ro ki ke eyan jo en to mo yi yawo yin o lo ti mu yawo lo yen
5: eh
0: ke kasa so
5: pe ayo deje aburo mi gba yawo mi o gba
0: ko si to fe sele ino o
5: si
0: to ma ino
5: ti
0: mo
5: yi yawo o ti gba
0: tegbe ni
5: won
0: wa ni o mu ejo sa radio la wa irondandan wo niyan irondandan wo niyan hello irondandan wo niyan e ka san mo o ti e lo school rara loni won wa le di radio won wa e ka san ki lo ko yin lati bo
6: gani you have to start to ala eh gbo wahala yin ti poju wahala yin o ti poju fun
0: mi wahala wo lo poju fun mi
6: lo se kini kan lo ra eja
0: eyin iran ti yin se
6: to ba ri ni eh ki loruko e ko lo si sango
0: sango jina kara bakatari o lo sango re ran to fe o jina
6: lore ka bi re iru eja yen bo o bini yen na o wa tun se o gbogbo wa je wa tun ni soro oni soro oni so gbogbo oni wi yan ko ka je gbogbo ya wa je nu da eyin ni wa yin o da
0: adajo ake e se
6: to ba hello the final judge mi ni pe leyin osu mefa
0: ta gbejo wa court yin
6: Leyin
0: osu mefa. Eh. Ejujo lodun mefa nbe. Randan randan be keji re, iyawo temi.
7: Hello.
0: Hello.
7: Hello, apo eto.
0: Eh se oruko yin lati bo. Ara wa alabosi tan sonu. Yo dani. Di dani ja. 0912370-8675. Hello.
8: Minute remaining.
0: Tabi +234 8142491006 oni number te le fi pe wole sori eto ki la ri gbo hello
9: alaye nla
0: e ka san ba di mi
9: okunrin meta la ni
0: ata kan kan ni
9: meta tabo
0: iru erin bi ku oni e
9: sai da ta o
0: so ti ri ayo ba soro so mo po loro e ni
9: eh odo mo ba soro mo ti ni
0: so ti ti abeke soju ona
9: iro ko ti ti soju ona mo
0: eh mojo to be eh mojo to be
9: yo to kini kilo fe kin da de fe da o ya e to ba de fe se ati afẹ mo o ya
0: eh
9: ti abeke gan wa gan oko e gan tun wa balẹ ju
0: oko e balẹ le oko loko
9: o
0: nibi to tin wa wosun yara re re jambu jambu yi
9: ta so fun ebe o mo ye yara to wa nu be ona
0: yara ti mo mo se ac ti mo ba yan dogba bayi mo mo gbe si yara
9: jabu jabu yo fokan bale wa da nbe eh
0: no de temi
9: yo tu oti
0: ba se bara wa do weke ni mo n ba do weke ni
9: o pada wa bebe leyin osu mefa ngon ni
0: osu mefa ati bo abata kan kan no ti eto ko mo kan tin se ni iyawo yawo neta bebe lo su mefa e ka san
10: Arise
0: Ari Alasa Pata
10: Ibadan
0: Alani
10: o
0: mo wa wu se
10: de to ni yawo re la ra ba o
0: Olorun lo mo igba ta buro ti e ti wa nkeru yawo e bode to fi nfara mo ran dan dan
10: o ti lo olori ba mo o ke je pe yawo re na je rawo gidi ni so le belomi beru ewo ni o le belomi beru ewo na o ko lo ronu ku wada ko pe yawo re daada tolorun ba ni gogo ko pada o
0: ebi yin ko o ti mo forera lo fa te fi nlenu e gbo
11: hello
0: e ka san
11: Ah, madala ni.
0: Mo ki yin.
11: Alani o din da.
0: Se mo wa nkan mi.
11: Alani ni mo se mi da.
0: Oh my god.
11: Tan so kan so kan le. Eh no bi. Era. Eh no bi.
0: Era. ẹ máa lọ ẹyin àtayọ̀ lẹjọ pète kíní wọn bá gbogbo àwọn tó bá yọ pète kíní rè pé lókùn tí mo jí gbé iṣẹ́. Hello.
8: Hello.
0: Ẹ káàsán.
8: Ẹ mọ̀ káàsán ẹ mọ̀ pé
0: o. Ó járe.
8: Inú ilé yín wà dúnlù pàyànpà lónìí.
0: Mi ò gbọ́.
8: Ṣé o ṣe dáadáa lónìí?
0: Nígbà tá bẹ́ẹ̀ kí o sì lé ni lé ń dùn. Kíni tẹ́ ẹ̀ wí.
8: Ṣé o lè dá lóde ni? Ẹ ń kan ló tọ́ kan lé ẹran yóò gbé bẹ́ẹ̀ káyìn.
0: Mi ò fẹ́ gbọ́rọ̀ yẹn mọ́. Kẹ́ẹ̀mọ́fí tí ń dùn mí kẹ́ẹ̀mọ́fí yọ mí. Ó ń dùn mẹ́yìn. Àṣé mo lọ́ta tó pọ̀. Ẹ̀yin lẹ ráyọ̀ ṣẹ́. Ẹ̀yin lẹ ráyọ̀ ṣẹ́. Ẹ jọ sẹ̀wọ̀n ní. Kò sí wàhálà. Àbẹ̀kẹ́ mọ bí ṣe bẹ̀ mí, ó mọ bí tí ń pè mí sí. Àmọ́ bá ṣe ń yanjú ọ̀rọ̀ ara wa, èmi mo ní. Ẹran tẹ́ ẹ mú wá ń gbà fẹ́ ṣègbéyàwó, wọ́n da padà fún yín lónìí. Bóyá torí ẹ̀ lẹ́sẹ̀ fọwọ́ lálẹ̀, èmi mo ní ìyàwó mi.
8: Ọmọ ọlọ́mọ tá a ṣẹ̀kẹ́ ni rí ọjà pàtì.
0: Mo ti sanwó orí ẹ̀. Bó bá ṣe wù mí mo ṣe lè ṣe nǹkan mi. Ẹ ti ẹ̀fẹ́ fún ẹ pèrò kẹ́ ẹ ṣègbéyàwó kejì fún wọn. Kò kú sí tójú ayé òrí. Ẹ ṣe ẹ̀dílé yín mú o. Ìmọ̀ rí yín lọ́dẹ̀ ìmọ̀ láyé. Ẹ̀dílé yín mú o. Ẹ ṣe. Ẹ lórí Facebook lórí àwọn ẹgbẹ́ àwọn tí ìsalábòsí pọ̀ sí. Ibẹ̀ yẹn mo fẹ́ lọ báyìí. Alájà Ọláyinka, wọ́n kí wa káàbọ̀ sórí ètò tí ẹni láti san yóò ẹ ṣe. Àlàní aláṣẹ jù bàbá àṣẹ tẹ abẹ́kẹ́ ò padà wá sínú ilé mọ́. Ó ṣeé ṣe. Ókè ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni láti máa kí abọ́bọ abẹ́ agbádá lọ dá ọkà jẹ. This is a very wicked woman. Irú àwọn ọ̀rọ̀ burúkú wo nìyẹn. Ọláyinka mo dúpẹ́ Abiodun ọmọ nìyí ìgbà tí mo ti ń wo ẹ̀rín mú ọ̀rọ̀ tó sọ yìí kò yẹ kí n ka. Ó ti ká lójú yín bọ̀dá àlàní. Thanks to your brother for teaching you a lesson. Aláìmọ obìnrin gidi lò. Ṣé bí still lẹgbẹ́ kaná tó jóná, you will still burn the rice too. Ẹ kú ètò látẹlẹ́bú. Sasa sí lélẹ̀ tí wọ́n rán ni àbílù. Ọmọlára Aircom láti Ayégun Olómi ẹ ṣeun. Bóyè Olú ẹ ṣe Ken BC àbí Ken Base okay. Wọ́n ní Hope Alani is well so he needs to be attended to spiritually. Kí ni ìtumọ̀ rẹ? Kí ẹ máa bá gbàlagbà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká Bírù Olùgbàyè wọ́n wá ní okay Olúgbàyè wọ́n ní Alani Carnival ni ó ti ká lójú ẹ̀ àbẹ̀kẹ́ ò padà sọ́dọ̀ rẹ mọ́ lọ wá ẹgbẹ́ rẹ fẹ́ arúgbó làbẹ̀kẹ́ tó kú òǹbí náà tí ìfi ṣẹgbẹ́ mi máa fà bẹ̀kẹ́ ní hypertension òkúròrò ọkùnrin. Top good wọ́n ní bàbá àgbàlagbà well done husband and wife ẹ ṣe Raman Areṣegun ẹ ṣeun Lampard láti Bode Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù láti ìlú Ìlọrin ẹ ṣeun Ayọ̀dèjì Debbie Ọlàrun gbádùn wa ṣe David Ọládi púpọ̀ why is Alani doing this? Because of ordinary water. Kole kole ye yin gba mi o ti e binu mo na. Ari ka bi ka ba ki ka ba ka be ke wole wa. Yusuf Adeola e seun. Won ni kila ri gbo la ro da oju. Bi ni ati mu ololufe ku o legbe Oluwa re. Sunday ijaye are mu ese ajaye Oluwa yemi si asiwaju Fakunle Akintoba Onuyede e seun. Abi Onuyede okay. Ade Dayo Aderemi Bolúwùmí Lámìdí wọn ní àti Àbẹ̀kẹ́ àti Bọ̀dá Àlàní ẹkúṣẹ́ ọpọlọ ọpọlọ yóò ní dàrú ọgbọ́n ìmọ̀ àtúnyé tí ó yẹran tí Olúwa fi fún yóò àmì. Adéọlá Olóyédé wọn kí wa kú ètò wọn ní fulfilment láti Ìbàdàn. Rashidat Adérìtọ́ ẹ̀sùn Fúnkẹ́ Àbíkẹ́ Àlàní Àgbọ̀nrín Òkúrò wọn ní láìkú ẹ̀gìrì ẹnìkan kì í fi awọ rẹ̀ ṣègbẹ̀dú àti ń fi awọ rẹ̀ ṣègbẹ̀dú báyìí o kí Ayọ̀ máa fẹ́ ni so ìròyìn pọ̀ gan ìkànnì wọ́n dẹ̀ sọ wẹ́rẹ́wẹ́ káyọ̀ máa fẹ́ ìyàwó ẹ̀gbẹ́ láìkú mi aṣọ ìpín tó bá bọ́ọ̀lẹ̀ bá báńlákú ẹnìkan ò lè gbé wọ eré lẹ́pẹ́ ni Prince Emmanuel láti ìlú Èrúwà Ṣẹ́gun Kàlábá ẹ̀ṣẹ́ Ràífù Táà Kálítọ̀ Abiodun Bọ̀dá Àlàní márùrù àgbà tó rorò ikú òyànjọ́ o márùrù ẹ ti burú jù kí lè ẹ̀ ń bá ká gan bàbá olówó ogbó tó sílẹ̀kùn fólè ẹ wá bí wọ́ sí wàláì tí àbẹ̀kẹ́ gan bá dé ìyá àbèjì láti ṣògbó fúnra ẹ̀ ní ó fọwọ́ ara ẹ̀ ṣe yín ní nǹkan fúnra ẹ̀ dúró dìgbà náà àníkẹ́ àdé ẹ ṣe Ogúnṣọlá Michael Mr. Àlàní wọ́n ní kẹ́ ẹ hé ẹni eegun ni wọ́n ní kẹ́ ẹ sọ́nù ẹtúnlẹ̀ ẹ̀rán wà ńbẹ̀ kí ni ìtumọ̀ yẹn èmi tọ́pẹ́ láti fat ajimobi wọ́n ní Àlàní Ọ̀gọ̀ àǹtí àbẹ̀kẹ́ ti lọ ràífù táwọn àkáyí tó abiodun bọ̀dá àlàní òkè wọ́n tún kinní wọn yẹn tẹ̀ síta náà ni adébáyọ̀ adérẹ̀mí wọ́n ní bọ̀dá àlàní ẹ̀ sáàmọ̀jú wàhálà lọ àwọn eléyìí ti fẹ́ sọ mí lẹ́nu gan mi ìdẹ̀ lè sọ̀rọ̀ ẹnu mi tán àbẹ̀kẹ́ tí gbọ́ràn bọ̀rọ̀ yìí ni ṣẹ́yìn ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé fòròfòrò imú ìyàwó ó sàn ju yàrá fìfọ́ lọ ni yorùbá yín ò yé mi o ẹ padà wá sọ̀bà náà wọ́n ní okay esther demilade wọ́n ní so you can be calling all family members because your brother supports your wife ayodeji did the right thing do you want to kill her agbaya oshi aunty abeke go and marry another man alani doesn't like you ẹ dínú ọkàn mi àbí olúwàfikayọ akínwùmí olúṣọlá as e dey pain uncle alani e dey sweet us as e dey sweet us e dey pain uncle alani ọlọ́run ó dá fún ọ ọlọ́run ni ó dá èmi kọ́ aunty abeke will be back after 6 months and you will sign mou inú èmi làárẹ̀ àbí gómìnà tí ó sign mou your character is so bad uncle alani okay Ogúnṣọlá Michael wọ́n ní good afternoon Mr. Alani and Mrs. Abeke happy new week may the almighty God be with you Mr. Alani you don't just have problem but you are a problem and the problem you are is an unidentified color as you are the head of the family does it mean you should be seeing yourself as an idol you complain too much or you think you did her any favor for marrying her I pity this woman because you are a wrong number to her Amen. Don't worry any Tony Tandy okay Tony Tandy o mojo Tandy ono ma ri keyin Michael ijare mi ati e o se an tori ti e gbogbo e tin je Michael pata mo bere si yan won lodi loni ki professor big omo debi hello Olatunbosun o ba ki mi ni down e ka san tori moru Michael tin be leyin egun eleyi o ko yin lati bo
12: omo kan le lati mo ni aye
0: se ti ba ayo soro mi o fe ba eni ti o ba ayo soro rara
12: bọ̀dá àlàní márùrù àgbà tó rorò ikọ̀ òyìnbó
0: àti kú ò lórí ibẹ̀ yẹn pàṣẹ ọkọrin bẹ̀ mọ́ kí àbẹ̀kẹ́ padà sílé ọkọ ẹ̀ ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ báyìí.
12: Ẹ̀mọ nǹkan tó fẹlẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ wà nira fún àbẹ̀kẹ́ ẹ̀tún ní kó lọ rajà dáwọ̀ ẹ̀tún ní ẹ̀mí fowó rẹ̀ àti ní kó tó wọ́wọ́ lọ́wọ́.
0: ó ṣe jẹ́ yẹn ló ń dùn yín èmi ni mo níyàwó mi.
12: Ẹgbọ́n
0: lójú ayé lójú ayé tẹ ẹ bá ti gbọ pàù lẹyìn yìí ìbọn lójú lójú ayé mi ọmọ kẹhìndé ẹ máa lọ ẹ jẹ kí n bá táyé sọrọ ọrọ ẹnu ti yín ọdá hello ẹ káàsán ìyàwó mi ni kò sí lọ́ọ̀dẹ
13: ọgbà tẹ́ ń le tẹ́ ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ mọ̀ yẹn ara wa
0: ń kan ní báyìí. Inú bí mi ń gbà náà ni àmọ́ náà mi ti rọ̀. Ọ̀sẹ̀ kejì ní lọ yìí láìsá pọ́n. Sọ̀rọ̀ lẹ́yìn tó ń sọ yìí. Nínú ilé ó ń lé lórí àtàn ni ó ti sinmi. Ẹ ṣe wa máa lọ ẹ ṣe gan. Mo ti rí pé yìí lè rán ayọ̀ níṣẹ́ ẹbú tó jẹ́ yẹn. Kò sí wàhálà. Hello 0912370865 tàbí +2

0: 0234 814249106.
1: Hello, sir.
0: Hello. Ẹ̀sìn afẹ́rẹ́ pọ̀ fẹ́ tí ò lóbi ń lé. Ìlera gbá ni. Ọmọ àlénú wa, ẹ mọ̀ sọ pé fámílì mi ẹ ní ọmọ àlénú wa. Ẹ wà á rọ̀ ọmọ yẹn pè síbi títí gbọ́rọ̀ kẹ bá sọ tí ń jó tọ̀rọ̀. Kò sí wàhálà. O ti da. Ẹ ṣe gan. Hello.
2: Hello, Alhaji.
0: Ẹ kásán.
2: Ṣé pé mo pàdé máa ń gba abẹ́rẹ́ ajá abẹ́rẹ́ sọ́jà tẹ máa ń gbà láti èké níjà ìjọba máa ń sọ fún yín. Abẹ́rẹ́ náà ti tẹ́lẹ̀.
0: O kọ ẹ ti ń bá mi sọ̀rọ̀ iná. Nọ́mbà lé yín.
2: Awolowo ló ń sọ̀rọ̀.
0: Nọ́mbà lé yín. Last bus stop tó débẹ̀.
2: Awolowo ló ń sọ̀rọ̀.
0: Ẹjúwe dáadáa kí n lè mọ ibi tí mo gbé yà yẹn ká yín mọ́.
2: Mo wà ní Fẹ́lẹ́lẹ̀ ní White House. Ibẹ̀ lọ yẹ.
0: Ok. Ṣé
2: àdírẹ́sì lè wá wà.
0: Mo gbọ́.
2: Ṣé yà pé mo máa sọ fún yín gbà yẹn. Ìyàwó yín lẹ́yìn mẹ́sẹ̀ bí ọmọ ẹrú. Ẹ̀yẹ́ ti gbẹ̀ lẹ́yìn dápé mọ́. Nǹkan tí sápù ní sàn àǹfààní kan wà. Tó ti yé ìyàwó yín lọ fẹ́ díẹ̀ kó lọ fẹ́. Àmọ́ nísìnyí
0: tí mo ṣègbéyàwó tí mo níyàwó orí ńlé.
2: Nídìyàwó mọ́ ẹ lọ́wọ́ ọkọ ọ̀dà.
0: Kí ló pọ́kọ ara ẹ̀ náà kò tiẹ̀ sí wàhálà.
3: Ẹ bá ń gbèdé fáwọn lójú orí oṣù pàṣíwọlélé.
0: Ẹ ní pé.
4: Ṣé o ké tí a kò gbà náà.
0: Sótún rẹ́yìn náà wá pé ẹ wá bú mi. Olúwẹ̀ ò tiẹ̀ lọ́rẹ́ kankan. Ọ̀tá ń gbogbo yín.
4: Ká a máa gbà gbà lọ́rẹ́. Kò lọ́ lò. Àwọn tí ayọ̀ tó mọ̀yàwó lò tó mo ní lò. Gbogbo ẹbí ló fẹ́ fún.
0: Ló fi wá ẹbí fẹ́ àbẹ̀kẹ́ mi fún.
4: Gbogbo ẹbí pátá ní pawọ́pọ̀ fẹ́.
0: Ẹ má dẹ́rú ẹ̀ wò ní kíje. Láì ṣe pé òní yàwó lé ẹ̀. Ẹ̀yin wà ń bẹ̀. Ẹbí sì tọwọ́ yín bàjẹ́.
4: A ṣùgbẹ́ ayọ̀ nípa kó fẹ́gbọ̀n rẹ̀.
0: Ok.
4: Ìwà sì tẹ̀lú ọmọ. Tó orúkọ nìkan ti gba ọ̀kan ní ìsìn.
0: Kò sí wàhálà.
4: Ìyá rẹ̀ wá lóko.
0: Mo ń kọ́ lẹ̀.
4: Ìyá rẹ̀ yàrá ti gba gbẹ lẹ́sẹ̀ kú ẹrù. Kò yẹ ṣe wà lórí ibú.
0: Kò sí wàhálà tá a lè yí. Èwo làbúrò padà wá.
5: Ìyá àgẹ́lẹ̀ wọ́n wà ló tún padà wá. Ọ̀rọ̀bọ ọ̀rọ̀ apẹ́pẹ́ yẹ. Àìjọ máa ṣe lẹ́nu fikirúkun àti yàrá. Ọkọ àtẹ̀mí ń ta pẹ́pẹ́ yẹ. Mo sì ń tẹ ẹran mọ̀ ń tewúrẹ́.
0: Ẹ jẹ́ wá ṣe bọ́ńdù lágelu.
5: Ní tá fojú ẹ̀ rí. Ọkàn ń gbá wa bí ẹ ń gbá nǹkan mi. Kí la ṣe fún ọ náà? Obìnrin ò ti ẹ̀ tọ́ lójú obìnrin tó yẹ kọ́ máa kẹ́ nímú kọ́ máa kẹ́ lójú kọ́ máa kẹ́ lára.
0: Ó sọ pé òun ò jẹun lé àbí òun ọ̀rá sọ sí lọ́rùn.
5: Tọmọ nígbà tó ra sọ sí lẹ́rù lọ ń já pé máa ọsọ́dẹrú bọ́ ọ bá lẹ́rù gan yóò sàrọ̀ bó ṣe ń ṣe. Ìgbẹ́ lọ́wọ́ wà ló ń sọ̀rọ̀. Ṣọ́rẹ́ ẹ mo rò pé ṣe kọ́ṣìpù gan ẹ ṣe kọ́ṣìpù.
0: Irọ́ ẹ wà ń bẹ̀ ojú yín ló ṣe. O ti da. Kò sí wàhálà. Kò sí wàhálà. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè padà mi ò ti ẹ̀ ní báyìí sọ̀rọ̀ mọ́ láyé. Mo ti ní ẹ mọ́ wọlé mọ́. Kẹ̀bàǹbẹ̀ ó mọ bí ṣe é bẹ̀ mí. Ẹ ṣáàjì ò wálé. Ẹ ṣe Yusuf Babatunde wọn ní jẹ̀m̀bẹ̀ wọn láti kú ọlá kéyẹ lò lápàtà àwọn gbádùn ẹ̀ bọ̀dá àlà ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní.

0: orúkọ yín láti bo.
1: Ẹ ṣe
0: gbọ́, ẹ ṣe kẹ́ mọ̀ búra má sọ. Ọlá Antonia, wọ́n ní Naba lè olóròrò àbí kí wọ́n kọ̀. You are a heartless husband. Ṣé lè ní òwú ojú báyìí nìsín? Èmi. Okay. Wọ́n bẹ́ẹ̀ lè kò mí mú lójú kẹ́ ẹ sọrú ẹ̀ nà. Gbogbo yẹn ń sọ ni látòkèrè.
2: Àlá ní oṣù Dùngúrù.
0: Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀ yìí?
2: Jim Kuda. Mr. Sunday ló ń sọ̀rọ̀.
0: Mr. Sunday. Ẹ̀gẹ́ wọ́n forúkọ tí yín ṣé wọ́n fi ń gbowó báǹkì ni?
2: Wọ́n mọ́lẹ̀ pátápátá wípé ọ̀wúlò. Ṣé wá wúlò báyìí? Ọjọ́ kìíní àná ọmọ yín. Mo ní àbẹ̀kẹ́ tí ó ti ṣe ilé wọ̀. Èmi fẹ́ fẹ́ o. Mo ti kọ lẹ́tà.
0: Ẹ ti sàn tí ń ṣe yín, àìsàn tí ń ṣe yín gan-an. Ojú lẹ sì fi rí. Ìgbéyàwó ẹ̀yà ti ta ni?
2: Ní àti mo máa change orúkọ yẹn tó Adeke Skololo.
0: Ṣé ẹ ti rí ìyà tí bẹ̀m̀bẹ̀ mọ́ jẹ lọ́jọ́ ọdún iléyà?
2: Ní ìwọ jẹ́ pé màá gbé tí màá lọ sí ọmọdé sí ọmọ tó sójà nínú.
0: Ẹ̀sùn lẹ̀. Ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ yẹn, mi ò fẹ́ bá yín rojọ́ ọmọ náà. Ẹ jẹ́ gbìyànjú ẹ̀. Àbẹ̀kẹ́ gan ò ní dánrú ẹ̀ wò. Yóò fi ọkùnrin mi tí mo wà láyé. Kò ní dán wò. Akeem Okìkí, ẹ ṣeun bọ̀dá àlà ni alálòpà. Àwọn obìnrin ló máa wà nídìí àwọn orúkọ àwọn ọkùnrin tí ń sọ̀sọ̀kúsọ̀ ẹ̀. Deborah Adébáyọ̀, bọ̀dá àlà ni alálòpà. Ẹ rí pé nǹkan kan náà wọ́n jọ sọ. Obìnrin bẹ́ẹ̀ obìnrin. Ọkùnrin ò ní sọ̀rọ̀ bá àfọkùnrin tán bá ti gba sòkò tó ń di ẹ. Hello.
3: Bọ̀dá àlà ni.
0: Ẹ káàsán.
3: Ẹ kú gbàdúrà orin ni mo fẹ́ sọ fún yín.
0: Orin ní ìfẹ́ orin lásìkò ayọ̀ ní kẹ́ ẹ sọ fún kó mú ìyàwó mi wálé.
3: Ojú bí kòlòbó wọ̀ ọ̀rọ̀ náà dùn. O fẹ́ ṣe kí ló wá káyín lára ṣe nígbà tálẹ̀ tó kò le. Kí ló ń dùn yín lẹ̀? Nígbà tẹ́ ẹ̀ mọ nǹkan lọ àwọn tó mọ ìgbẹ́ dẹ̀ wọlé wọ́n ràn yín lọ́wọ́ ti bá ràn yín lẹ́rù ni. Ẹ ti gbé káyálẹ̀ fẹ́ tó mọ wúlò ẹ̀. Torí ìgbà tẹ́ múyàwó ní tẹ ẹ sọ́dẹ rú tẹ sọ́dọ̀ ohun èlò ọ̀dọ̀ pàdé. Ẹ mọ̀ pé ẹlòmíì ò gbé mọ yín lọ́wọ́
0: rẹ̀. Ẹ ṣe.
3: Ẹ̀kọ́ la jọ ń kọ́ra wa.
0: Kò sí wàhálà.
3: Ẹ̀yin ọkùnrin tẹ bá ń gbé rúgbìn ayé bẹ́ẹ̀ ẹ lọ tọwọ́ rẹ bọ́lẹ̀.
0: Ok. N tí mo ṣe láì dá mo fẹ́ mọ̀.
4: Hello.
0: Hello.
4: Mo tún padà wá. Àlàní tí n bá mú ọ, ìgbẹ́ ló wà ló ń sọ̀rọ̀ tí n bá mú ọ.
0: Ẹ ṣe.
4: Tí n bá mú ọ, irú yín pọ̀ báhùn. Lọ yí padà. Àwọn tí ń pa àyà tí ń pẹ̀ jì ló ń gbé lọ fẹ́fẹ́. Àwọn ní ìrànjú mọ̀, àwọn ní ìṣàtì ọ.
0: Ẹ ṣe.
4: Àwọn wájú báyìí tí ń pẹ̀ yìí.
0: Mo gbọ́ tí.
4: Àwọn ní ìṣàtì ọ.
0: Mo gbọ́ tí n bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ yín nulẹ̀ yìí.

0: Yes, gẹ́gẹ́ bá ṣe sọ ìgbà ká tó lọ ta ọjà ní àlejò wa ti wà pẹ̀lú wa nínú okulu. Kí ni tí à ń gbé yẹ̀wò fún ti òní ni ìlera wa náà ni ọ̀ ẹ mọ̀ pé ìlera ó ṣe pàtàkì ó ṣe kókó afẹ́ ẹ̀xámì láti òkè délẹ̀ afẹ́ ẹ̀xámì ara wa wọ́n ní ẹni tó bá ní ìlera pípé tó ní àlàáfíà ní ìrìn àjò àbí bẹ́ẹ̀ kọ́ tó wa jẹ gbọ́dọ̀ wo ohun tá ń jẹ ohun tá ń mu ohun tá ń lò ó ṣe pàtàkì náà láfíà ní ká tó gbé ọ̀rẹ́ wa friends of travel with the twins torí pé a ti di kankan náà láti ọgbà varsity former botanical garden coordinator ti varsity ilẹ̀ ìbàdàn náà ni àtúgbà lálejò fún ti òní ká tó jọ sọ̀rọ̀ ká fi sọ̀rọ̀ nípa ìlera àǹfààní fáwọn ará ilé àlejò wa ti wà pẹ̀lú wa àwọn náà ni prophet owólabí michael kayode mo kí n káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kúlẹ̀ o olúwa fún alálàáfíà pípé.
0: Ẹ máa ń gbẹnu sí máìkì yẹn dáadáa. Ẹ yà bá wa kí àwọn ará ilé.
1: Mo kí gbogbo ilé ẹ kúlẹ̀ o olúwa yóò fún alálàáfíà pípé àlàáfíà láfi parí ọdún yìí.
0: Ẹ ṣeun ọyà táwọ. Ẹ jẹ́ ká wò báyìí pé tá a bá ń wò pé àgọ́ ara wa tabarin tá ń lò àwọn oríṣiríṣi àwọn àmì kọ̀ọ̀kan máa ń wà tó máa ń sọ sí ọ̀lára táwọn èèyàn dẹ̀ kí ń fi àkíyèsí sí pápá jùlọ tá a bá ti ń wo bí environment wa ṣe rí bá kí làwọn àpẹẹrẹ tẹ mọ̀ pé àwọn ara wa máa ń bá wa sọ̀rọ̀ káàkùn.
1: Tí gẹ́gẹ́ bí ènìyàn ó yàtọ̀ láti age kan sí kejì àwọn tá à ń pè ní senior citizen wọ́n máa sọ fún ẹ pé ó yẹ kán máa ṣe exercise ṣùgbọ́n tó bá tún lọ pọ̀ jù á tún affect wọn so ọ̀pọ̀lọpọ̀ ló ṣe exercise wẹ́n pé doctor gbà tán nígbà tí ẹsẹ̀ wọn tó ní problem wọ́n padà lọ wọ́n ní kilometers mélòó lè ṣe so irú ẹni bẹ́ẹ̀ ó ti yẹ kó mọ̀ pé òun ò ní ìrìn púpọ̀. So gbogbo ẹni tó bá jẹ́ senior citizen wa gbogbo ẹni kò pọ̀ jù and then gẹ́gẹ́ bí bá ṣe tún ṣe wà tí èèyàn bá ń fi yí pé òun ò rọrùn sùn òun ò kókó lọ ṣẹ́ẹ̀kì bp tó bá ṣẹ́ẹ̀kì bp ẹ̀ a fi lè mọ òun gangan ti mọ̀ pé bp ó ti high then ọ̀pọ̀lọpọ̀ náà tí wọn ò bá mu omi tó so àwọn most of the systems àwọn internal organs wọn kò ní function dáadáa kò ṣe kó function wọn a mọ feel bí ìgbà tó àwọn goat mọ̀ pé ara yóò pé so wọn ṣe sọ pé at least 5 liters of water so kí èyàn mọ try láti mú during this rainy season èyàn lè mọ omi tó bẹ ṣùgbọ́n kò rí pé òun omi dáadáa so that àwọn kidney yẹn lè function dáadáa so gbogbo ẹ̀ téèyàn bá tún wò ó téèyàn rí pé wẹ́ òun ti wọ́n lọ sí toilet òun ló bí 3 minutes ó wá di pé ó lo 10 minutes ó bẹ̀rẹ̀ sí fi agbára sọ pé akọ̀jẹ̀jẹ̀ ni
0: tó ti ń pẹ́
1: kó mọ̀ pé òun ti fẹ́ ní akọ̀jẹ̀jẹ̀
0: nǹkan tó yẹ kó rọra wá ní rọwọ́ rọsẹ̀ kó wá ní tó ń pẹ́
1: tí ò bá dẹ̀ treat akọ̀jẹ̀jẹ̀ yẹn ó lè di hemorrhoid so tó bá di hemorrhoid tẹlòmíì dẹ̀ ní tí ò bá tí ì lákíyèsí a fẹ́ sọ pé kò ní ṣe operation hemorrhoid ẹni tí ò bá tí ì bímọ tó bá ṣe operation hemorrhoid àti bímọ ẹ̀ 50-50 ni ṣáájọ́ pọkùnrin
0: ẹ ṣeun yẹ àwọn èèyàn tí ń darapọ̀ mọ́ wa ní ìgànnà ti facebook lágbèlé ẹ̀yìn náà tún lè lọ darapọ̀ mọ́ wa kẹ́bà dásì ń tà ń sọ ìlera wa ó ṣe pàtàkì ó ṣe kókó ìmọ̀fòye peter yẹm àti rọwọ yín abiola olùkọ ni wọ́n ní we gather here this particular episode is of great interest to me well done great guys and I greet the great botanist as well wọn kẹyìn náà ni ẹ ṣe thank you so much abiola olùkọ ni bákan náà mori raman alẹ ṣegun àwọn náà kí wa náà ni wọn ní welcome on board mori owólabí ẹbọsẹdé wọn ní baba wood lè káàbọ sórí ètò sá thank you so much bákan náà mori ìyá onírú àwọn náà kí wa náà ni ẹyin náà tún lè darapọ̀ ẹ tún lè fi ìbéèrè yín tẹ bá ní ìbéèrè. ba se n ba eto lo na ni alejo wa si wa pelu wa awon na na tin ba soro a se se bere eto ni a soro nipa ilera wa ki la won kan to ye ka ma se ki la won kan to ye ka je ki la won kan to ye ka mu awon na se ni prophet Owolabi Michael Kayode to the former coordinator of botanical garden university ti ile Ibadan na ni tin ba prophet won ni ilera loro earth is wet but Nigerians actually investing in that health
1: opolopo bi economy seri ko je ko raye she anything to pe nipa ilera mu so opolopo wa ji laro elomi gan bo ba no ji mo sare ji won bi fun mi so to je pe elomi o raye ti omo gan papa lati check pe so mo yin ti lo nse se o fe ni conversion ni bi kini kan to nse le si o raye nitori economy wa
0: je pa wa raye tare gangan
1: ko dabi taye atijo ti awon eyan to je pe elomi ni isin lati omo o fe ni mo mo lo ti de nursery school lati 2 months nitori
0: se owo na ni ati se na
1: le owo kakiri so awon eyan invest ninu health won o lo se je pe age ta no ni si ko to ti awon baba and then in to de to fa ni pe awon baba to je pe laye atijo yen won je balance diet ju awon ta wa ni si
0: ni toto
2: ni toto
0: won je balance diet aye john
1: be won je balance diet
0: ni si wa ngo
1: ni si junk food orisirisi
0: awon je ti o fe ni tumo dada
1: vegetables to da won je soko yoto oyo soko yoko to amunu tutu gbogbo e bayen won ti mo gba ye gba a fi je isu
0: abi tori pe won wa loko ni
1: bi se to ko we won ni access si na won se wa nbe yen gbogbo nkan ti won je directly from the farm ni won dey prepare ṣugbọn ni isin gbogbo awon je ta nje lo fa cancer fa kidney problem lo fa awon orisirisi aisan si ara won yen awon baba yen in fact ounje ti won je ti a ba ri je ni si won lowo sugbon je to je very healthy food
0: ko ta wa soro ta ba se pa fe jesu na owo tan teso na po ta ba wa wo na awon eso mi ta ra na bi kan ti fi nkan mi gbandi kan ti fi nkan mi te fi ripen kan fi nkan mi sin ko je pe ko ki kile ri se
1: problem to nsele ni sin na ni awon marketers awon to je po wa loja to je po won ta loja come on fi cambad come on fi preserve oríṣiríṣi ẹlòmí àti ẹwà ni insecticide ẹwà láti ṣe gbogbo so gbogbo orúkọ báyìí ń da ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bí mo ṣe sọ bí ẹkọ́nọ́mì ṣe rí nítorí ẹni tó bá ní fibroid tàbí tó bá ní diabetes èèyàn ni kó mọ̀ jẹ starchy food so nítorí ó ní complex sugar ó dẹ̀ mọ́ àti simple sugar àti complex sugar kó mọ̀ jẹ kó mọ̀ débẹ̀ ṣùgbọ́n ikan se titi o bẹrẹ si dodge lati lo je mo wa so pe kilode o ni ki mo fe ko won je o ti mo pe
0: bẹ se so na ni rice gbogbo e na lo wa ba
1: bẹ se so o mo pe awon ewa
0: to wa nle nu ounje to wa nu
1: awon vegetables e o wa costly as now so ko le afford e o prefer ko mu teba kia kia ko mu garri o ni ki mo fe ko mo je mo ni aisan yi o ni lo kia kia irú ẹni tó ní tó bá ní kidney problem ìwọ̀n ti ẹ̀ ni pé kò gbọdọ̀ jẹ́ ní ti protein opposite ti diabetes ni tó bá lọ jẹ́
0: ẹni tó bá ní kidney
1: problem kò gbọdọ̀ jẹ́ ní ti tó ní protein tó bá jẹ́ ó ń dákun ni
0: ẹ̀jẹ̀ ra la protein wálẹ̀ ṣé animal protein ni àbí plant protein ni
1: àti animal àti plant protein kò gbúdọ̀ fẹ́ nìkan
0: kan but táwọn àgbà pé protein á rẹ pé ẹwà wà lára protein táwọn èèyàn dẹ́rẹ̀ pé ohun ṣàlàyé ṣé ó gbọ́dọ̀ yẹra fún.
1: Fún ti àìsàn ti ẹ̀ liver problem náà àbí typhoid something like liver problem náà bí typhoid bí àwọn hepatitis bí nǹkan liver ni wọ́n ló wàtá ilú ẹni bẹ́ẹ̀ náà kò gbúdọ̀ jẹ protein.
0: prophet there's a popular belief that what is natural cannot harm you. Is that true? Or is that one of the most dangerous misconceptions about herbal remedies?
1: There are some toxic plants. To je pe o wa nfun to man beans.
0: Ti
1: ba je. Awon mi gan ti e wa ti o je ba kan yan loju. Bi phobia cameronica. Ti o je ba kan yan loju. Lawon plant mi loju ya fofo. So awon kan wa to je pe ti e ba combine it together. Ti e wo combination e dada. O le cause problem fun eni to je. Ki se gbogbo nkan to wa natural. Ali so pe wa edi o depend lori inu o la se so pe awon eyan kan seek for knowledge the tourism ten so yin si kan lo si botanical garden wa te so fun pe don't touch this one this one is okay
0: awon bi to yo gbodo de awon to ewe to gbodo fowo kan
1: e ri eso mi a fe ja la mi pe eso yen to ba ja
0: on ni palara fun
1: in fact o mo end up in the hospital so ke se gbogbo nkan to wa natural lo wa ndi eyan gbudo ni imu nipa environment
0: en te mo jo ta o ni so tin ba ni kin bi se gbogbo ewe le dam
1: more than 500,000 flowering species to belong to genus fan awon to belong to genus fan awon ye to po ra la ko se to le so ko mo
0: mo ju si ni mo ju si ni
1: awon taxonomy si gan o ti e ti
0: loruko eba eba
2: nitori nkan mo te nti mo fe fe tele yin pelu eni pe a ma ri pe le se awon so pe awon ewe kan wa o n fo enje awon ewe kan wa o n fo liver awon ewe kan wa o n fo kidney gbogbo awon kini ke as in che imo science fowo si abi o ko je
0: pe ide emule
2: lo apa mo ni abi
1: imo science won le mo fowo si reason ti mo fi so be ni pe awon tun nitori more than 20 universities mo collect plant for
0: okay
1: titi de university of benin titi de olabiso na banjo they make use of this plant to produce tablets
0: okay
1: so tablets no fin se plants no fin se tablets
0: okay
1: iru ma kan to ni pharmacy ni adubo wa be o wa address awon landlord association ngba to address on wa so pe ngba to ni to je pe ka bere questions ka bere bere mo wa bere lowo e pe se university ni o gbe se pharmacy mo ko university won se se polytechnic oni ni be mo ni awa la ma collect plants wi pe plants no fin se awon tablets
0: e ma so bayin
1: plants no fin se awon tablets si en lo oni to ton so plants no in time won come on se oni pe active ingredients e won wa se phytochemical analysis won yo ninu plant kan le ma sise to orisi mefa ṣugbọn ele to sise fori fifo awa
0: yo soto to se ju to po ju fori fifo wa yo soto
1: so ondo no do ba ti se baye ni wa se se wa produce jade so gbogbo awon to je pharmacist the make use of plants
0: thank you so much
2: e je ka wo na e daruko lekan ni en to ba ni liver problem ko gbodo ma je proteinous and en to ba ni kidney problem gbodo ma ni kidney so awon wa to le flush ti en to ni gan ti o de fe ni to kan fe flush system fun kidney fun liver in cetera bi na
1: o wa even for example me sin to ri opolopo wa ka de de gbe te ba di online and me am oni when you take osimum gratisimum efirin when you take it early in the morning
0: drink it
1: you flush your kidney to
0: o ma fo nu
1: gbo awon yen a mo pe ni preventive medicine so lati prevent ni ti
0: I to ba ti wole sira
1: ko
0: tun wa applicable mo ko wa le lo ona yen mo
1: o da be ore mi kan o pe mi lana lati UK o so fun mi o ba send plant yen wa eni yen o mo ruko e leni to se lori kini oni beniga ngba to wa wu ti mo wa wu plant yen so ko fe daruko e fa wo yin only within 3 days o mo ki o diabetes mo wa pe pada text message to fun send si lori messenger kan so wa bi o ni ko le ki o diabetes within 3 days ewe to se di se no pe ni ewe jogbo andrographis panniculata so won ti test e lara won mouse so nigba ton test e ton kokko discover won ri pe nigba ton se experiment won ri pe okay o
2: kini e okay
1: lara
2: diabetes
1: so ati gba yen won ti lu even go don COVID-19 omo lu fun ara mo plus o ko bai papo nitori kokori COVID-19 I so bi meta lu mo gbe jade omo affect immune system omo te ba ni diabetes so omo je ko to serious so gbogbo awon kan eniyan ma kan bai mo sugbon ti diabetes ba le ko le cure within 3 days eyan le add them mo
2: okay
1: nkan ti o fe lu
2: e ma bi pe immune system lati le boost immune system fun agbara ma bi re killer awon kan ti gege bi ewe ati ti eyan le lo fun ma pa julo ta ba soro nipa stress nje stress gan man waking body then to ba waking body won je wo le yan le je abi herbs wo le yan le lo fun da ba mu meji yan papo
1: so nti eyan le se ni se ri eya kokko be latori omo se won so pe ka eyan mo se test blood ni o wa very very important so awe ko gbudo tun po ju awon iwe kan wa to je pe ni eje ni naturally
2: okay
1: orisi meta awon eyan mo
2: to se fo fo eje
1: ara mo lo ugu won de mo lo
2: se poporo poporo yen na sise poporo na se
1: kaya senegalesis na sise kini oganwo so gbogbo won se lo poto na o sise so and then iwe eje yen then o tun mo lo kini kiloru this eju ogbo
2: okay
1: and then ugu Mm-hmm. Yàtọ̀ sí ewé ẹ̀jẹ̀ tí ẹ̀ bá gbó ádàbí ẹ̀jẹ̀ most of the time èèyàn gbúdọ̀ mọ lò ó wà natural in fact tí ẹ̀ bá lò within 3 days or 4 days àwọn doctor béèrè pé kí ni mo lò tí ẹ̀jẹ̀ fi padà wá tó tó báyìí so níbi tí wọ́n ṣiṣẹ́ dé so gbogbo nǹkan báyìí ló yẹ kí ẹ̀ mọ lò láti fi boost immune system yẹn then most especially senior citizens ṣé ẹ láwọn ọmọ kékeré ò ní problem púpọ̀ ṣé ẹ rí ẹ tó wá ti ń di 50 and above food medication or fruit medication yẹ kó pọ̀ jù lọ rẹ.
2: Food medication or fruit medication. So
1: yes fruit medication. Nítorí tó bá ti ń ṣe kò ní sick. Wọ́n máa kọ́ sọ eléyìí lórí pé abá.
2: Kí ni ló ń
1: bẹ́ẹ̀ máa tọ́ ọ́. Jẹ́ kí n lọ já Vanonia Magdalena that is a woman. Ẹ jẹ́ kí n lọ já ilé. Ẹ jẹ́ kí n lọ já titi in fact. Only prevention is better than cure. To ba embark on fruit medication. Or eri pe awon kan mo so pe supplements.
2: Okay. Awon man takiri.
1: Awon man takiri to pe mi o mo wa liquid form.
2: Eyan le ma mu eyan le ma
1: mu. Eyan o ti blend.
2: Okay. So
1: ko ni je ke eyan saisan. Te ba de saisan na. Kò ní jẹ́ kó serious.
2: Gẹ́gẹ́ tó kúrò bẹ́ẹ̀ mọ̀ tá a bá ń wo pé àwọn ọkùnrin tí ẹ̀rù nǹkan tó máa ń bá àwọn ọkùnrin lẹ́rù jù pàápàá ó de termination yẹn prostrate ni. Ṣé ó ṣe fruit àbí food medication wà tó lè jẹ́ bí preventive measure towards that. Torí wọ́n máa ń sọ pé tó bá ti wà lára pé kò fẹ́ẹ̀ sí cure fún àbí.
1: Kí ọ wà fún mo ṣe mo ṣe ìgbẹ́ kan lọ sí ìkọ láàárọ̀ yìí kí tó ojú ojú ọkọ
2: lọ sí ọwọ́
1: ẹ mo ṣe ìgbẹ́ kan lọ sí kọ̀lé so tó yẹ pé mo ṣe ìgbẹ́ lọ sí
2: preventive measures wà fún láti dènà
1: preventive measures ṣe rí kinní yẹn ó wà natural ṣùgbọ́n kìdẹ́ ṣe rí kò wá hereditary. Àwọn kan máa
2: ń sọ wà hereditary bàbá mi ní
1: hereditary àwọn kan máa ń sọ pé. Prostate ipe teyan ba teyan ba ni ba ni iropatapata ni.
2: Okay yin o fi di mule a di mule.
1: Mo ti ri ọkùnrin to wa ti o ti gbawe ibeeru to wa n lo iru for the past 10 years. Mo si nkankan to se. So mo de ti lele ti yawo e lo.
2: O si wa bẹẹ.
1: O wa bẹẹ. Ṣugbọn n to kan wa n bẹ nipa ti prostate enlargement naa ti mo sọ wipe food medication.
2: Okay food medication.
1: Gbogbo nkan to n jẹ ki gland ko swell. Tó ń block kìíní ṣùgbọ́n something ni nítorí tí n bá fẹ́ treat èèyàn fún prostate máa ní ẹ̀wò ẹ̀ avoid
2: àwọn oúnjẹ báyìí àwọn ilé ní kẹmọ jẹ fún ìlera yín
1: nítorí gland yẹn ṣe rí ṣúgà yẹn á jẹ kó mọ swell ṣé kò ní nísìnyí á jẹ kó mọ so
2: only when me alone e je sugar pe bi ko ma mu awon agbo e ma won ti agbo yen to se to ma kodo lenu be be lo ni
1: se ri o ba je sugar se ko ti kokin je fufu ni
2: sugar na wa nu
1: complex sugar ni o sugar ti e gan leju sugar cubes o
2: elomi de kundun e je fufu ni kan ni
1: hello ati fufu eba
2: eba
1: amala to ba ti di age kan iyan gudo
2: gidi ko ma ba mu
1: food habit iyan gudo change
2: tori ta ba wa won ilu mi eran pe awon yan jewe awon ma je ja wa nje we ni
1: e fun mi ni fufu mefa eran kan a de je gugu itan
2: okay so sugar na one re
1: sugar one be gugu bonjo lokele yen titi dori rice iwo gan beans ta so en sugar one be ko kapo
2: ni okay bo mo chin sava ni protein ki mi o chin regulate ni ti
1: mo so se sa ni mo so se mo so se chali awon to ba ti je bi 50 and above en so so pe come yogurt na ro kutukutu jeyin
2: sugar awon yan to pe yogurt wa sugar fun awon agbalagba
1: oloju yogurt
2: o tun loju yogurt
1: o wa ti o ni sugar rara
2: okay
1: ti won ti se fun elderly people
2: yes eyan ra le oro na le tin gbo lati ekan ti a tin so pelu ba yin ju si won na la na ni ju si wa pada da n to le jo wa ni pa ilera awa awon da da na la n so le lori a je tin so pe ilera o se pataki o to ye ki ilera ko wa ni pe awon ka ma so awon ta n je ka ma so awon ti a mo prophet e je bi ni eleyi pe ta ba n so awon pe e ti fi opo gba fi sise ni oba basiti university of Ibadan ti botanical garden ta ba so pe ke e ma wa ni ayika ti igi wa nje ohun to nse fun agbo ara ati fun opolo
1: yes oni nkan to nse se ri ijosi iru teyan ba se forestry oni is the mission in art and science of managing the forest for the benefit of land se ri lara benefit yi ni goods and services wa so anfani ye under services wa oni oxygen afefe ta mi si mu awon igi help lati produce so te ba wa ni environment under ti won so pe come to botanical garden university of Ibadan real life is closest to nature
2: real life is closest to nature
1: so gbogbo nkan ti o wa me ko wa polluted only tell me fa fe se control experiment ni university a se kan ni bo a wa fi kan si
2: UI
1: bi
2: ko wa polluted awon beyin o wa polluted
1: a se comparative studies a ri pe there are some differences ibe yen lopolopo awon to di professor to ti copy papers o to be quiet in serene environment very quiet
2: inspiration
1: awon boy beds
2: no akọ mo asere
1: asere se gbogbo se everything so ibe yen everything there is not polluted so a fun ara ni kini even go mentally e te yan ti ku nipa gbogbo ariwo
2: igboro
1: te kam bre ara ko
2: ti wo mo gbogbo e
1: mo se ro guard yen le yan kan rara lo to ra
2: do
1: ko se ko ra mo wo ko mo wo everything
2: e ja wo pelu nkan te so bayi eso ati ewe be wo lo ye ka ma fun la kiesi ju gege bi omi ni papa ju la wa ta wale orile Nigeria ta je dudu
1: seri emi prefer vegetables bi ti awon efo ni mi ni gbogbo won ni under horticulture so only horticulture ni the study of vegetables and permaculture is the study of fruit trees cherry fruit trees e gangan o loju awon ile ti gbogbo e lo da o sugbon a le mo fi be je gbogbo tori economy wa o ko gba fawe yen lati lo mo ra tori to ba ra nkan to ra ni si to je bi 2000 3000 pa mo ko mo ti ra kongo gang meta awon de wa le ti se wo nikan
2: do ni nawo si
1: to ba lo ra fura e àwọn ọmọ wò pa dáadé àwọn kan tọjú ara ẹni wà á fẹ satisfy gbogbo àwọn tó kù so ó dẹ mọ àfẹ tìkín èmi wá pífà pé at the back of our building bó ṣe ewédú ni effort teteni awon orisirisi bayen ka wa na gbe so nitori a ma npe ni mo lo be nikan se landscaping nigba kan so ki se te ba ti jade sibe bayen jade sibe mini garden gbogbo awon atake keke kori pe lo ti wa nbe so to je pe wa kan ja ye o se pe ke ma lo so se ri gbogbo awon yen a nje daily mo nje wa then I won be moringa so kenya ti lo e moringa kenya ti ja ewe yen ko ya dry to ba ya dry ko wa blend e into powder
0: okay
1: ko mo fi city ko mo fi sonje so e ko kan ti a ba le afford e kan mo ara fruits mo ta poko la wa se mi pe agbalu kan a bo sile to je pe mi ga mo ra ni lele sugbon ni gboro nbi awon eyan de ni gbogbo nkan ta je ni sin titi lori ele to pe ni kiloruko yi ko si ko si ele ti eyan le trust awon to nta
0: mo
1: kini ele to mo nlo mi
0: ni watermelon
1: so le lu mi se mo nfowo gba bayi gba mi lati
0: okay won o tu o ti di nkan mi
1: opolopo won ti dogbon si lo
0: eba even o gede gan agbagba awon nkan tan fi nje ko pon gan ti
1: won ni ma kan ra kan ni Abuja so ile lara awon ile to ile to nla yen to nla fa awon yen so imu e bere si jera obe mo ro ko be to fi do to fi to ti ma e lo wa contaminated
0: professor prophet se ko si control fun gbogbo awon kini ni kin to je ke a lo fun kini boya ka se line le fun awon yan to ba fe pe fun bere kan lati o se ko si ba je le control gbogbo awon kini en soro nipa watermelon ni se okay bye ori watermelon lo ja ora o tu kolon ma je keyan fun owo ra nti o se ajamba fun yan there should be a kind of check and balance lati
1: policy ni ti ijoba fe se laye laye gba kan ni awon sanitary inspectors
0: ojisi afẹ sima
1: ko sima
0: eba mo le gbe iru bo sima o le gbe watermelon si waju kini pe ko ma ta lo bayi ani mo je de lato ko ni bayi o
1: inspector
0: to ma test e
1: ba wo awon laye gba kan awon produce buyers awon to ta koko awon kan wa to mo wa inspect koko wa grade e ma wo ile to da sugbon ko si gbugbu yen mo ni si olukaluku kan se ile to wu individual le the only thing individual dey say you go avoid kumora.
0: Hello, Bosola. Bangbe kini kakan mu pe bi melu.
2: Yes.
0: Yeah, eba gbon soke o. Hello.
3: Hello.
0: Yes. Ni bere yin oruko yin ati bi ta ti pe.
3: Awon oruko mi ni Mother Tola
0: Akande. Okay.
3: Oni se yan ba rin je, o rin yan lato pa.
0: Okay, wọn da yin lo teyan rin die teyan ra rin die die to je pe inu okan ni rire re ki yen tin gba
1: se ri nti e le mo je ni pe teyan ba rin to re yan die akoko o so pe yen fe ni heart problem i saw kan yen fe ni heart problem kan te to di oro nje ato eyan akoko wo ko check pe se atun showa okay ti e ba ti re ton rin die ton du ton rin opo na kankan o fe ni heart problem sugbon awon je te le je o na lati so fun yin ki so nje bi eba ki se bi kini awon je bi to sara lore bi fruits and vegetables
0: ni ke ma mu lo
1: ko ko je
0: ke ma jan okay
1: awon fruits and vegetables ni ke ma je so a le correct gbogbo awon abnormalities
0: hello hello
2: caller
0: Yes, I put
3: it.
0: We are
2: come 0912370 8675 at plus 2348142491006 line of inquiry.
1: Sawa sharp ki se fun eje lo wa fun o control BP o de n help in the diabetes treatment
0: okay
1: ki se eje lo wa fun so and at the same time kini question keji yen
0: e won soro pe o je se ka ma je amala
1: bana
0: ogede
1: yes to avoid
0: die fufu mo
1: avoid die ti e ba tin koja 50 soke elubo tabi keyan mo je ti oka baba ko kan fi o le fe elubo die si
0: hello the caller
4: keyan ma je ti oka baba
1: oka baba
0: okay e ka so ki loruko ya ti bulletin pe okay okay
2: now we show
0: it to sugar to high
2: sugar
0: eja se come on come on
1: ti sugar yen ba high mo koko advice yin pe e change ounje te nje so te ba si papa si nje awon jo lokele sugar yen mo high si e keji de ni te ba ri ewe abamuda ati ewe ijogun any jelenu lasan ma je pe ti ese ke kan ke mu ewe jogun ke ko sunu ewe abamuda e ba ti san e jelenu
0: okay
1: so bp ya no le control sugar yin
0: e da mu kan si coffee ka di ele ya ki loruko ya ti bulletin pe
5: dikra sama dala ni lati
0: gaza okay go go
5: okay
0: alejo
5: wa
0: okay
5: Amen.
0: Kí lè bèrè yín? Amen. Bèrè yín.
5: Bèrè mi ni wí pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé tí èèyàn bá jẹ ewé ìjogbo àti àbámọ́dá, ṣé ó lè control BP àti ti ṣúgà? Ṣé tá a bá jẹ́ a máa pe àbámọ́dá yẹn ni àti ewé ìjogbo yẹn pọ̀ ni?
0: Ẹ mọ nkan tó ṣẹlẹ̀ jẹ́ ká ṣe báyìí torí àkókò wa tó ti lọ prophet wọ́n ní ẹ̀jẹ̀ papọ̀ ni ẹ bá ń fi nọ́mbà yín síta fáwọn èèyàn tó bá fẹ́ torí ọjọ́ wa ti lọ àkókò ti lọ àkókò ti kó wa ń papọ̀ mọ́ra ọ̀yà ẹ bá ń fi nọ́mbà yín síta
1: 0905
0: ẹ bá ń pè farabalẹ̀ pé dáadáa
1: 0905 2826 743 743
0: yes adupe pe ape sori eto wa sori eto lati wa ma la won yan loye show thank you so much for coming on the show we really appreciate you thank you so much Ashigan amoriri yes je ma fi le so pe fun ti oni ibi ta ma ro gugbe kini mo ka to ma lo je ma fi awon eyan wa kokan to je pe won ti Shikupala tanti lo bi agbari mo fele ki late Mrs. Janet Oluwakemi Omisaki iya omi ti Ebenezer Baptist Church Orunrio
2: dera ki Mr. Chooks Nwana general manager Guardian newspaper Abuja o na lo bi agba Olorun tele fun Olorun do ta won ibi
0: oye toro ike oye Eba, may your soul rest in perfect peace.
2: Aki sa Taiwo Adegbodu e jama ki awon to nsojo bi lo se yi. Aki Taiwo Adegbodu Kendi Adegbodu awon Adegbodu twins oni onse yi ni ojo bi won.
0: Ana
2: ki sa Kenny gba to je pe awon se ranti sati na Olorun adubo duro ti ebi ati ara Adegbodu.
0: Ibrahim Ali Balogun Broko ni gangan lọjọ bi e we celebrate you ibadun odun kan ni o.
2: Iyawo atata engineer Mrs. Olorode Omolola former zonal director NTN Ibadan network center. Happy birthday ma, wish you long life and prosperity.
0: Dada ki Aleu PhD national president wa gangan ni e oga wa number 1 gangan ni e Federation of Tourism Association of Nigeria FTAN that's the apex body we celebrate you ibadun odun kan ni. Teacher ojo mejo ta ma pade lori eto travel the twins oruko mi ni Kende Oladele Ogutoye Odabo.
2: Taiwo Oyedele Ogutoye loruko mi te balon te fe ba so 0809732641 0809732641 Odabo.

alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí ló ti bẹnu àtẹ́ lo bí wọ́n ti ṣe kópa àwọn àgbẹ̀ 15 ní ìpínlẹ̀ Borno tí àjọ Amnesty International ti sì ń pèpè fún ìdájọ́ òdodo.

Fẹ́mi Fálànà ló ti rọ ìjọba àpapọ̀ lẹ́yìn láti mú àdínkù dé bá owó bẹtiró. Àwọn olùtẹ̀lé olóòtú ìjọba nígbà kan rí ní ilẹ̀ Pakistan, eléyìí tí wọ́n ti mú sí àtìmọ́lé Imran Khan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de alágbára. Lágbọn ìròyìn eré ìdárayá, àwọn agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin ti ilẹ̀ yìí eléyìí tí wọ́n mọ agbábọ́ọ̀lù lórí yanrìn ìyẹn Sand Eagles. Òun náà ni wọ́n ti jìyà ìjẹ̀bọ́ lórí lẹ́ẹ̀mejì léraléra ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ ojúgbà àwọn láti orílẹ̀-èdè Senegal nínú ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ́. Ìròyìn náà rí lẹ́ẹ̀.

alákòóso fọ́rọ̀ iṣẹ́ àgbẹ̀ nílẹ̀ yìí àti ìpèsè tẹnujẹ ní yanturu sẹ́nẹ́tọ̀ Abubakar Kyari ló ti ṣàpèjúwe bí wọ́n ṣe lọ gbẹ̀mí àwọn àgbẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ní ìjọba ìbílẹ̀ Matere ní ìpínlẹ̀ Borno látọwọ́ àwọn afurasí agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí ìkọlù ńláńlá sí ìpèsè oúnjẹ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde iléetò fìlédè òkàn mi ni ó sì bẹnu àtẹ́ ló bí wọ́n ti lọ rí gba ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà eléyìí tí wọ́n lọ jẹ́jẹ́ wọn tí wọ́n sì ń ṣe lórí oko wọn. Ó ní ìkọlù ọ̀hún ó náà ló tún jẹ́ ìkọlù ńláńlá sí ìpèsè oúnjẹ nílẹ̀ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀síwájú wípé àwọn àgbẹ̀ ọ̀hún ó náà ni wọ́n ń pèsè oúnjẹ tí wọ́n sì ń wá bí ìgbésí ayé wọn yóò sì bẹ sún ẹtún tí wọ́n dá sí ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ó ti wá fi òtílé ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ilẹ̀ yìí náà ni yóò mọ sa ipá yóò sì mọ tẹ̀síwájú nínú akitiyan rẹ̀ láti rí dájú pé àwọn àgbẹ̀ ni wọ́n lè lọ pèsè nǹkan lórí oko láì ní wàhálà nínú pẹ̀lú.

ọgá àgbà fún iléeṣẹ́ àjọ ààbò ara ẹni ààbò ìlú ní ìpínlẹ̀ Anambra ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ láti yàgò gidigidi fún mímọ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúbọ́lẹ̀ tó ń ti àwọn ọ̀wà eléyìí tí ò bá iṣẹ́ wọn mu. Ọ̀gá àgbà fún àjọ náà ní ìpínlẹ̀ ọ̀hún Ọlátúndé Marco ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ yìí lédè nígbà tí ó ń bá àwọn òṣìṣẹ́ àjọ náà sọ̀rọ̀ ní ọ́fíìsì wọn ilé ti bẹ̀rẹ̀ nínú ọkà. Nínú ọ̀rọ̀ rẹ̀ Marco ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣàkóso òun ó náà ni ò ní fààyè gba ìwà eléyìí tí ò tọ́ nínú iṣẹ́ náà lára àwọn ọ̀wà bíi mímọ ṣe àṣìlò agbára tó ń ti mímọ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá ń bẹ ní ìsòrísìsòrí nìkan ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Odùmọ̀ṣù wa fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti ṣetán o láti rí dájú wípé àwọn òṣìṣẹ́ ń ṣiṣẹ́ ní ìlànà eléyìí tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti là kalẹ̀. Ó wá fi kún wípé mímọ fi àwọn ọ̀rọ̀ eléyìí tí ó bá jẹ́ ìròyìn òfegè lórí ayélujára náà ló ṣeéṣe kódà ìpààyàn kékeré sílẹ̀ láàrin àwọn Nàìjíríà.

ohunwoye tó ń ti àyànnà lórí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìlú kan aminu abubakar aminu ló ti rọ àjọ ilé ìtọ́rí sí ìdójútòfò nílẹ̀ yìí mekom láti rí dájú wípé wọ́n tẹ pẹlẹ máa akitiyan wọn láti máa ṣàmúlò ìwé òfin ilé ìtọ́rí sí ẹ̀ka ìdójútòfò lórílẹ̀‐èdè nàìjíríà tọdún 2025 ó tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìdásílẹ̀ ìwé òfin nira náà ó náà ni ó ti mú àyípadà ńláńlá àti ìdàgbàsókè nípa àgbọn ìdójútòfò lórílẹ̀‐èdè nàìjíríà wa ọ̀rọ̀ ọ̀hún iná ló lu fótóró síta lẹ́yìn tí wọ́n ní àjọ nicom ló ti gba ìwé ẹ̀rí ìmọ̀ṣiṣẹ́ àwọn iléeṣẹ́ ìdójútòfò bíi nicon nigerian reinsurance àti àwọn iléeṣẹ́ míì látàrí bí ẹ ti ní wọ́n kùnà láti iṣẹ́ ní ìbámu pẹ̀lú

ọkan lára àwọn àgbà agbẹjọ́rò nílẹ̀ yìí ti tún ṣe ajànfún ẹ̀tọ́ ọmọnìyàn Fẹ́mi Fàlànà ló ti ké sí ìjọba àpapọ̀ lẹ́yìn láti mú àdínkù nípa owó tí àwọn èèyàn ra jálá bẹntiró kan pẹ̀lú bí owó epo sì ti ń gbẹnu sókè gẹ́gẹ́ lágbàáyé Fàlànà ló fi àtẹ̀jáde ọ̀hún léde lábẹ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n wòye lórí àwọn èèyàn eléyìí tí wọ́n ti làájá nínú COVID-19 àti sí ọwọ́ wájú sí fún ọdún 2026 nínú àlàkalẹ̀ eléyìí tó fi léde níbẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé bí ogun ṣe ń tẹ̀wájú láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran òun náà ló ti mú àlékún nípa owó tí wọ́n ra epo bẹntiró lágbàáyé ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìmọ̀ pagidi náà kí wọ́n máa gbé ọkọ̀ ojú omi eléyìí tó gbé epo bẹntiró kọjá ní ojú omi Strait of Hormuz ló ti fà á tí owó tí wọ́n ń ta àgbá epo rọ̀bì kan lásìkò yìí tó ti jẹ́ kó ga sókè gogogo ju $100 lọ. Fàlànà tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀rọ̀ eléyìí tí ọ̀kan lára àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tó tó jẹ́ òǹwòye lágbọn epo bẹntiró eléyìí tó sọ níjóní ọ̀jọ̀gbọ́n Ezelen Agbon eléyìí tó fi léde lórí ibi owó epo sì jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Fàlànà náà ló ti wá pe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sí àkíyèsí láti mú àdínkù nípa epo bẹntiró pàápàá jùlọ pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn orílẹ̀-èdè G7 gbé níjóní látàrí bí wọ́n ṣe ti bẹ̀rẹ̀ sí ní máa tari epo síta fún àwọn orílẹ̀-èdè wọn. Lẹ́yìn bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́nu tẹ́tígbọ́ láti kàn nílá Glory 96.7 FM ilé ìfún Báláú Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè. Omilẹ́gbẹ́ àwọn olùtẹ̀lé olóòtú ìjọba nígbà kan rí ní ilẹ̀ Pakistan eléyìí tí wọ́n ti gbé tì mọ́lé ìyẹn Imran Khan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de alágbára lórílẹ̀-èdè náà. Ọ̀pọ̀ wọn òun náà ni wọ́n ń káyà sókè lórí bó ti jẹ́ wípé ẹni ọdún 84 ọ̀hún ó sì ń tẹ̀wájú láti máa wà ní àkàtà ọgbà àtúnirọ̀ lórílẹ̀-èdè náà tí wọ́n sì ń wòye lórí ètò ìlera rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ̀lẹ́bí ẹni ọ̀hún òun náà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé olóòtú ìjọba ní orílẹ̀-èdè náà nígbà kan rí ọ̀hún ó ní ojú rẹ̀ ọ̀tún kò ríran dáadáa mọ́ látàrí bó ti jẹ́ pé àwọn èèyàn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní ọgbà ẹ̀wọ̀n náà ni wọn kò bí ara sí ìlera rẹ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ eléré ìdárayá kríkẹ́ẹ̀tì ọ̀hún tó padà di olóṣèlú òun náà ni ó fojú winá ẹ̀sùn eléyìí tí ó tó 100 kan níye kó tó di pé wọ́n padà ran lẹ́wọ̀n 17 lórílẹ̀-èdè náà lọ́dún tó kọjá fún wípé ó ń wo ìwà àjẹbánu. Ẹ̀wẹ̀ Khan náà ló ti fi ọ̀rọ̀ léde wípé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ọ̀hún nínú wọn ò mọwọ́ mẹsẹ̀ lórí ẹ̀ tó sì jẹ́ ìbọn.

lákòótán nínú ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ lọ́kùnrin tilẹ̀ yìí eléyìí tí wọ́n máa gbá bọ́ọ̀lù lórí yanrìn ìyẹn Sand Eagles òun náà ni wọ́n tó ti ji ìyà àjẹwó lórí nígbà kejì pẹ̀lú àmì ayò mẹ́fà síbẹ̀rin lọ́wọ́ ojúgbà wọn láti orílẹ̀-èdè Senegal ní ibùdó eléyìí ti ń bẹ nítòsí tí wọ́n pè ní Muritala Mohammed Square Beach Soccer Pitch eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kaduna orílẹ̀-èdè Senegal náà ló fi ìyà jẹ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú àmì ayò mẹ́fà síbẹ̀rin nínú ìfigagbága lọ́rẹ̀ sọ̀rọ̀ tí wọ́n gbá lọ́jọ́ àbámẹ́ta sátidé eléyìí ti ọkàn jẹ́ ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní amọ́ká tó mọ́lẹ̀ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i alákòóso fọ́rọ̀ iṣẹ́ àgbẹ̀ àti ìmọ̀ pèsè oúnjẹ ní yanturu nílẹ̀ yìí ló ti bẹnu àtẹ́ lu ìgbẹ̀mí ẹni eléyìí tó ṣẹlẹ̀ sí àwọn àgbẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ní ìpínlẹ̀ Borno ajàfẹ́tọ̀ ọmọnìyàn títún ṣe agbẹjọ́rò nílẹ̀ yìí Fẹ́mi Fàlànà ló ti rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti mú àdínkù dé bá owó epo bẹntiró nínú ìròyìn ilẹ̀ òkèrè láti ká fún yín wípé omi lẹ́ngbẹ́ àwọn olùtẹ̀lé olóòtú ìjọba nígbà kan rí ní ilẹ̀ Pakistan ìyẹn Imran Khan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwọ́de alágbára lágbọn ìròyìn eré ìdárayá náà láti ká fún yín wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ nílẹ̀ yìí eléyìí tí wọ́n ń gba bọ́ọ̀lù lórí yanrìn ìyẹn Sand Eagles náà ni wọ́n tún ti jẹ ìyà àjẹbọ́ lórí nígbà kejì lọ́wọ́ ojúgbà wọn láti orílẹ̀-èdè Senegal nínú ìfigagbága ọlọ́rẹ̀sọ̀rẹ̀. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wọ́wájú ẹ darapọ̀ mọ́ wa lójú ọ̀pọ̀ ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú ọ̀pọ̀ x wa pẹ̀lú lagilufm 96.967 ẹ darapọ̀ mọ́ wa lójú ọ̀pọ̀ facebook pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwọ̀ lóòótú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abidemi akande lóníròyìn yẹn ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ̀wọ̀n yìí kún bẹ́ẹ̀ ètò ṣe ògbómọ̀ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn ní mọ̀wálẹ̀ sórí àgbàgbé

ilé ijó náà ti jó ilé aláyọ̀ náà ti yọ̀. Ibi alátẹ̀wọ́ náà ti máa ń pa. Mo ń kí káàbọ̀ lórúkọ ìgbìmọ̀ aláṣẹ olùdarí ìkànnì yìí. Lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kébùgì. Àti lórúkọ amojú ẹ̀rọ fún sàtà wa rí. Ọ̀gá tiwa. Alàgbà Bọ̀sùn Aláyọ̀.

S tàbí ẹ ṣá ti sanwó sàkáǹtì un kì í ṣe recharge card phone number yín lẹ fi san o ibikíbi tẹ ẹ bá ti sanwó sàkáǹtì un fóònù tẹ ẹ fi send kóòdì wọn ó fi kí yín padà pé ẹ kú oríire o ẹ ti ta káàṣì ẹ ẹ máa retí ìpè lókù ọlọ́run jẹ́ nọ́mbà yín ó lọ. Ó yá sọ ọbùn mọ́lẹ̀ tó yẹ já padà sórí ètò mo ti ṣí ilẹ̀ dáadáa fún ìṣẹ́jú mẹ́fà. Ẹ̀yin tẹ́ ẹ gbèdè tẹ́ ẹ mèdè 09123708675. Ẹjẹ́ àtúndọ̀ mú nǹkan lẹ̀ ọjọ́ Monday àti Tuesday lètò yìí máa ń wáyé. Ọjọ́ Monday àti Tuesday lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti ń ka ìròyìn tán. Obilọba Ajayi sì rèé yóò di ìbéèrè lọ bàbá ń béèrè gan rèé ọlámilẹ́kan lọ́wọ́ infinity. Kwẹ́sàn ti ń bẹ́ ń bì yìí àwọn olùkọ́ gan wọ́n bá lè gbọ́ wa lónìí kan pé ó bá tó wá jẹ́ olùkọ́ èdè Yorùbá àmọ́ gbádùn ẹ̀ dáadáa o ó yá já gbàbéèrè hello. Hello. Wọ́n lò ó tí wọ́n lò ó.

0: ibẹ̀ lẹ fowó sí. Ẹ jẹ́ lọ tajà. Bí n bá tẹ̀ka polówó ọjà dé kí n kọ́kọ́ yí ₦25,000 kọ́kọ́ kí wọ́n á fi ₦50,000 lé. Àwọn kan ń bẹ tí wọ́n rẹ̀ ní láàrin ìṣẹ́jú díẹ̀ báyìí. Ṣé àyè mo kàn mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Ìṣáájú ọ̀ṣun ẹ̀ dẹ́sọ́ ìrọ̀ o. Mo ń sọ fún yín o. Ẹ̀yin lè já o. Ẹni tí ò dẹ̀ já ló máa ń jà.
1: Lájúlówó

ọjọ́ láti yìí lọ́nà oṣù ilé gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ kí wá ló dé tó dọ̀dọ̀ ẹ̀ ṣètò fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́ni pé ìké ìwò náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ń gbáwé ní ìgànnà làwọn èèyàn ti ń gbọ́ pé bàtùbà lẹ́lẹ̀ ìtọ́kùn fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúnba yìí mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú fm ìwà wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹ̀ sí friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lájẹlú fm 96.7 ó máa lágbára dùn nínú gbàrúgbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ ti gbẹmí bọ̀ ló fò tẹ̀lú káàṣì ẹ̀ nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ọ̀ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ṣó ti káàṣì.

0: Hello.
1: Hello.
0: Yes.
1: Hello.
0: Hello, sir.
1: Ekaso.
0: Yes,
1: sir. Sir. Emi fẹ́ láti ṣẹlẹ̀ lọ.
0: Oya baba n gbọ yin.
1: Mo fẹ́ ní ìbéèrè.
2: Ìbéèrè kí lo, sir?
1: Ìbéèrè kẹsàn.
2: Ìbéèrè kẹsàn. Ìbéèrè kẹsàn lọ báyìí. Wọ́n ní ní ayé òde òní. DNA test. Òun la fi mọ ojúlówó bàbá ọmọ. Àmọ́ ní ayé àtijọ́, àwọn náà máa ń ṣe ìgbìyànjú yìí. Wọ́n wá ní ayé àtijọ́, kí ni wọ́n ń pè é? Ẹ dẹ̀ fún wa ní oríṣi méjì tí ẹ mọ̀.
0: La fi mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè.
2: Kí ni wọ́n pè látijọ́? Ẹ dẹ̀ fún wa ní oríṣi méjì tẹ mọ̀. Ṣẹ̀bi onírúurú ni ẹ máa ń ṣe látijọ́. Gẹ́gẹ́ bí ìdílé kọ̀ọ̀kan ṣe là sílẹ̀.
0: Ẹni tó jẹ 25,000 naira kọ́kọ́ rè kọ́ ló ń jẹ́ wọ́n gbé. Hello. Hello, sir.
3: Hello.
0: Bàbá mo ti ń pè yín tẹ́lẹ̀.
3: Network ni.
0: Adéhùnsùn Káyọ̀dé ló kọ̀ mí, ó tún yá, ó ní nọ́mbà yín ò lọ mọ́.
3: Network ni.
0: Èmi ò mẹ́ tẹ́ ẹsẹ̀ tí ò fẹ́ kẹ́ gbowó káàṣì ẹ̀.
3: Ọkùnrin tó wà dáadáa náà ni.
0: Bàbá jẹ́ ti jẹ́rí.
3: Mo ti jẹ́rí.
0: Èló lẹ jẹ lákọ̀ọ́kọ́?
3: Mo
0: sábà mo jẹ 500,000 rí.
3: Mo ti jẹ.
0: Ṣé ẹ̀ẹ̀kan lẹ́jà bẹ́ẹ̀ méjà bẹ́ẹ̀ mẹ́ta?
3: Mo ti jẹ bíi ẹ̀mẹrin.
0: Ẹ̀ẹ̀mẹrin.
3: Bẹ́ẹ̀ márùn-ún gan.
2: Customer
0: dáadáa. 500 lẹ́dẹ̀ẹ́ ń jẹ.
3: Yóò lọ bí 100, 150 gangan.
0: Bàbá.
3: Mo ń plè tó 17 lójúmọ́.
0: Ẹ ń plè tó 17 lójúmọ́. Bàbá.
3: Sir?
0: 25,000 naira yìí ṣé kí n fẹ́ lómi ń bá yẹn ká tì lì tiẹ̀.
2: Ṣé wá tó kankan báyìí?
3: Ààrẹ náà lára ó dún ó tún ṣe ń jìdí ẹ̀ tó wá lẹ́nu.
0: Àbáyé lásán, ó ní evidence ẹ̀ tó wà. Wọ́n tún ṣẹ́ wà láì tà láì. Ó ti dá Ọlọ́run tún lè ṣe pé 50,000 dá yìí kó lọ bọ́ sọ́dọ̀ yín. Wọ́n máa pè yín bá ṣe máa ń pè yín ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń mẹnu ẹ̀.
3: Mo
0: ń
3: pè lọ́wọ́
0: bẹ́ẹ̀
3: ṣe
0: ń
3: pè mí
0: gan-an,
3: mo tún ti dá
0: márùn-ún ní ìsìn. O ti yé mi, o sì lè jẹ́ ìlẹ́tùn jẹ, kò sí ẹlẹ́rí, o ti rí sẹ́wà yìí. Ó yàtọ̀ ló wà ń bẹ̀ gàrí. Mo ń bọ̀ lórí 50,000. Hello.
1: Mo ní sà.
0: Yẹ́sà.
1: Ẹ pé tò.
0: Yẹ́sà.
1: Ọlájúwe mi ní ìlú.
0: Ó yà látọ̀
1: tó lókè àtàgbà.
2: Láti bí sà.
1: Láti olókè àtàgbà, olókè àtàgbà.
0: Olókè àtàgbà.
1: Lẹ́gbàá kan o.
2: Ìbéèrè kẹsàn-án wà nílẹ̀ ṣẹ́ níbi ṣèbàjẹ́.
1: Ìbéèrè kẹsàn-án.
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Kí wọ́n sọ mẹ́.
2: Wọ́n ní ayé òde òní. DNA test. Òun la fi mọ ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Wọ́n wá nílẹ̀ ayé àtijọ́. Kí ni wọ́n ń pè é? Kẹ̀dẹ̀ fún wa ní oríṣi méjì tẹ mọ̀.
1: Ìtẹ̀mí Pẹ́tàsì bí yẹn ni pé ìlà ńlá kọmọ ńlá. Wọ́n á sì mọ̀ pé ọmọ ilé ìbẹ̀ ni.
0: Ṣé gbogbo ìrìnàjò
1: ń kọ́ lọ?
2: Àwọn sọ bọ̀rọ̀ ń kọ́.
0: Ṣé wọ́n lè fi dá àyàn mọ́nú? Pé agbolé ó ní ìrántí kọ mẹ́fà. Àìdẹ̀ntì
2: tí agbolé nìyẹn àbí ti ìlú.
0: Tàbí ẹbí gan àbí ìlú ó ní ìrántí kọ mẹ́ta.
1: Ẹ̀bá fún mi nọ́mbà ti ẹlẹ́dà ti mí o. Kí n pe nọ́mbà sẹ́yìn o.
2: Ọyẹ́mú nọ́mbà
1: ti
2: wọ́n ní kí ni àwọn ẹranko wọ̀nyí ní èdè Yorùbá giraffe àti díẹ̀.
1: Kí lẹ pẹ́tà ẹ ti tọ́
2: giraffe.
1: Ìjẹ́ pé mọ́ omi mọ́ ìdí rọ́jìdá mú
0: omi mọ́. Ẹ ká lómi láàyè bàbá dáadáa ẹ ní ṣíṣe. Ẹ mọ́ gbàgbé pé a tún pàdé lọ́la. Ṣùgbọ́n ẹgbọ́n mi dáadáa ẹ̀yin tẹ́ fẹ́ ta káàṣì ẹ̀ mo ti fẹ́ yí 50,000 naira báyìí o. Ẹ mọ̀ tún pè mí fún ìbéèrè káàṣì ẹ̀ mọ́ www.kaa she.ng be ba ti send e ipele to ma gbe yin de melo le fe ta atun bi yin be o le se sanwo wa de gba ka number wa e de sanwo sibe be ba de lo code e na lo smartphone e gbo code te yin o lo nu code da le lo o ni star 347 star 1004 star 2 hash e ba send e abi pe melo le fe ta leyin igba yen abi pe bo le se fe sanwo leyin igba yen a wa bi pe iye bayi le san o account te san sire lo ba tan e wo kin to lo yi cash e je ki fa won eyan bi meji si meta laaye seju meji kan sa lo ta baba n bere awon bere wo lo wa ta ti down ka ma ba so di tola
2: a bere pe mi aye ati jo wi pe laaye oti oni dna test on la fi mo omo oko yato si omo ale nibi ti o ba ti fe ruju ko ruju nbo mi o awon bi to ba di je pe o fe ruju die wa ni lo se dna test ka fi mo baba omo amlaye ati jo na won ma n gbe ori igbese yi lati mo omo oko yato si omo ale ni gege bi ilana idile kokan o se lale won ti won pe laye ati jo ni ifalomo lawon dile mi ta ba fe mo omo oko yato si omo ale won le ni kan da mi sori orule ki won gbe omo yen sile ki ya yen ko sare lo boya bi e meje ti nkan ko ba se omo yen a je pe omo nu ile yen ni e je won ni amo ti nkan ba se a je pe ke se omo nu ile yen imi tan tun ma nse o ni awon to ba je bi ilaje eti odu e mo pa won yen ori omi ni won gbe ti won ba bi omo bo je pe laye odi oni yen gbodo ndan ru ewun mo lai tan ba bi omo tan ba fe mo pe omo ko ni abi omo ale won a jo omo yen si odo ti odo ba bi omo yen wa ni aye won ni gbagbo pe omo awon ni amo tan ba jo omo yen sodo to mo yen o ba pada wa won ti mo pe ke se omo idile yen bo ma le ni omo yen to mi ba pada won mo pe omo oko ni amo ti ko ba pa to do ba para gbe pada wa mo won mo pe omo ale ni mo fi so pe leyi a soro si laye odi oni je ba gbiyanje laye odi oni amo ye omo ni o bo mi lo ti oni pada wa mo amo a dupe pe imoji meji te si waju lati ma mo ro lo iru nkan be yen mo imi ta tun beri
0: oya
2: ore pe oni kan na ni bi re ta si fi dance
0: te ko si beri kankan ta ti fi
2: imi ta tun beri pe kini awon eranko won yi ni ede yoruba ni giraffe giraffe na ni agufon torin ma gun bayi o ma fi buyan gan en to ba ma garun ani ere agufon giraffe imi to ta tun beri pe kini die die eni egbin eya igala ni ama egbin yen o rewa gan papa ju tan ba ri obirin to ba je pe arewa ni o ma fi wi igbin o se ri niyan ni ma fa so wi pe obirin to rewa ju eyan to rewa ju eran ko ni won fi we pe egbin ni ma bi ri
0: ani o dara bi
2: egbin
0: ah ta lo ni cash e yi number yen bere pelu 080 080 lo fi bere o wa pari pelu 4642 4642 lo ndi o gbe o bi o ba gbe ka le tete melo mi iseju ta ni opo mo lo je won o gbe mi ma gbe awon eyan be o eni kan ni a mo wa ba ti pe yan lekini lekeji en to sowo ye o mo reti ere
4: hello
0: mama
4: yes sir
0: e ma kuro le adi osun kayode loruko mi mo n pe yin lati lagelu fm
4: okay sir
0: se ta cash e ni
4: e mo ta se si sir
0: melo leta
4: mo ta meta la ho mo wa te yo kan se si
0: se je ri
4: o wo je ni jo friday
0: to lo yin
4: ben sir
0: elo le je
4: 150 sir
0: 150,000 le je
4: ben jo friday
0: ni jo friday mama
4: ben sir
0: e ma do di je bayi
4: ah Oluwa
0: seun o. Se Friday nikan na le je ri?
4: Bẹ́ẹ̀ni sir, lati ti 2021 mo ti se. Bẹ́ẹ̀ sir.
0: Oh, lati sinu lati Friday. E ti je 50,000 bayi o.
4: Hallelujah.
0: Abo kere ka fe lomi ni.
4: Ah, rara o dadi. E jo ese ese.
0: E wo le be, ngba te beyin le ta. Amen. Customer care ma pe yin. Amen, amen. Adura si apo to bayi kabiyesi. E je ka won tin fun alebun lori eto yi e se o. aki dada lola wale shote Anthony Boduni Abiola yari yari mi wa maika ifalowo ladejo ati woli fun irasiko yi Bishop Richard Aderemi Adedeji baba oyinbo lori ta pe ni baba ese o ogbojo telo laye eni rare amo amo lore ewe jamo lo ade osun kan ede loko mi kebugi oga tiwa lolotu eto yi alagba bosun alayande lamoju are fun sa ta wa yi to bi la ba ajaye omo ya fe nbe pelu mi infinity dagbere ko da para
2: la ta tun ma pare ni kete tan ba ti ka ro tan ni ede yoruba ola mi lekun ola wo infinity loko
0: ma ba oni bere e se o ten gbo oga wa ti de pious oya

0: atuki kabo ni ose yi sori eto ti a pe ni wakati oro na lati enu baba wa ninu oluwa oni apochi olayinka eyin loju elodumare lati le ise iranse omnipotent power and prophetic ministry agbiola oru kwara state nigeria eje ka gbo ohun ti olorun ni fun wa loni lati enu baba wa ninu oluwa bi a se gbo oro na a o jara bu fun bi oruko jesu amen
1: Praise the Lord.
2: Amen.
1: Praise the Lord.
2: Amen.
1: Mo ki gbogbo wa ni orilede Nigeria.
2: Ni
1: adulawo.
2: I
1: wa ni bi gbogbo ti a tin gbo wa ni re
2: le yi. I listen to us tonight.
1: Loruko Jesu yo dara fun.
2: In the name of Jesus Christ of the Holy Spirit.
1: Amba wa soro lati le ise iranse omnipotent power and prophetic ministry.
2: We are coming to us from omnipotent power and prophetic ministry.
1: Ti a fi de kale si lu Kwara.
2: That we are at Kwara State.
1: Oki gbogbo wa ni bi ta tin gbo.
2: Everyone wherever you are listening to us.
1: Inu moto lewa te tin gbo wa ni re le yi.
2: Tonight,
1: my dara fun yin
2: shall be well with you.
1: Inu ile le wa te tin gbo.
2: Oh, listen to us.
1: My dara fun yin
2: shall be well with you.
1: Mama, baba to n gbo.
2: Mama and daddy, listen to us.
1: Bi Oluwa ti n be.
2: As God lives.
1: Ti emi e de wa.
2: Spirit lives.
1: Eh, ni je bi wa saye.
2: We have a creature coming to this earth.
1: Ologolo aye kan ni lu fun je.
2: That's the germ of the wicked.
1: Bi mo ti so asemi.
2: As I'm saying, it's a
1: you ri be fun yin.
2: It will be so unto you.
1: Ni da mu.
2: You have a trouble.
1: Okan yin a si ba.
2: A peace of mind.
1: Ani bi ku omo wa
2: obi. It's after the death of child.
1: Sanu ma fi gbagbo
2: mu. Sanu wa march.
1: Bẹ́ẹ̀ l'Oluwa wí.
2: What says the Lord?
1: Bẹ́ẹ̀ l'Oluwa wí.
2: What says the Lord?
1: Ara ninu Oluwa.
2: Hear them the Lord.
1: Bẹ́ẹ̀ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: To give thanks to God.
1: Fún àánú rẹ̀.
2: For his mercy.
1: Èmi àti ń rí gbà
2: lónìí.
1: Àánú rẹ̀ tó dájú. Àánú rẹ̀ tó dájú. Àánú rẹ̀ tó dájú. Nínú oṣù kẹwàá yìí.
2: In this month of October.
1: Bó ti wọnú oṣù yìí.
2: As enter this month.
1: Kò ní rí ìyọnu.
2: You will not see any trouble.
1: Kò ní rí ìdààmú.
2: You will not be troubled.
1: Mo súre fún yín lónìí.
2: I pray for you today.
1: Ìyẹ̀pọ̀ àánú tó kàn.
2: The door of mercy. The door of mercy.
1: Olúwa ṣe fún yín.
2: God is opening it for you.
1: Ilé ti lé. Ọ̀dà kan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.
2: Ẹkún
1: ìkọ̀kọ̀ rẹ yẹn.
2: Your secret weeping.
1: Ó máa di ayọ̀ mọ́ lọ́wọ́.
2: What a joy.
1: Ẹni fi kú ọmọ wọ kiri.
2: Father, after your life with death.
1: Àṣẹ ló máa fi gbàgbó mu.
2: Follow me one man.
1: Ó jáde lára mi.
2: Come out of me with authority.
1: Àṣẹ ló bá jáde.
2: A decree.
1: Ìrànlọ́wọ́ Ọlọ́run.
2: Help of God.
1: Ó wá ṣubúlù ọ.
2: Come unto you.
1: Orí ayọ̀.
2: And you see joy.
1: Orí ìdùnnú.
2: You see joy.
1: Bẹ́ẹ̀ ló wá wí o.
2: God says the Lord.
1: Kò sì yí padà.
2: I'm changing
1: now. Àmì.
2: Amen.
1: Ara nínú Olúwa.
2: Changing the Lord.
1: Yéṣu ọmọ Ọlọ́run.
2: Lost my son.
1: Ó máa fẹ́ràn wa.
2: Love us.
1: Ó ti rán ọ̀rọ̀ rẹ̀ sí wa.
2: As he said, he is what
1: was. Nínú oṣù yìí.
2: In this month.
1: Pé ó ti tó gẹ́ o.
2: Is enough.
1: Ọmọ ti tó gẹ́.
2: Enough is enough.
1: Ogun yẹn tó gẹ́.
2: That war is enough.
1: Ìdààmú yẹn tó gẹ́.
2: That trouble is enough.
1: Wàhálà yẹn tó gẹ́.
2: That trouble is enough.
1: Ìpọ́njú yẹn tó gẹ́.
2: That affliction is enough.
1: Ìdádúró yẹn tó gẹ́.
2: That stagnation is enough.
1: Ìgbòkùn yẹn tó gẹ́.
2: That captivity is enough.
1: Kí o ṣe dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
2: That to give thanks
1: unto God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
2: Give thanks to God.
1: Ẹni tó ní agbára.
2: The one that has the power.
1: Láti gbà ọ́.
2: To save you.
1: Láti ṣàánú fún ọ.
2: Have mercy on you.
1: Láti gbà ọ́.
2: To deliver you.
1: Lọ́wọ́ gbogbo ìpẹ́lẹsẹ̀ ibi.
2: From every evil foundation.
1: O mọ̀ ṣe tán láti gbà ọ́.
2: He's ready to save you.
1: Dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
2: Give thanks unto you.
1: Dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
2: Give thanks unto you.
1: Dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
2: Give thanks unto you.
1: Yìnyín lógo.
2: Yes, King.
1: Kò ní ẹnìkan tó ti wà láàyè.
2: The one that has been alive.
1: Òun nìkan ni arúgbó ọjọ́.
2: The ancient of days.
1: Orúkọ rẹ̀ ní gbanigbani. Lọ́wọ́ múnimúni.
2: Do you like arresting us?
1: Ó ṣe tán láti gbà ọ́.
2: He's able to arrest you.
1: Ṣe tán láti ṣàánú fún ọ́.
2: He's able to show you mercy.
1: Ògo ni fún Ọlọ́run.
2: Ẹ pé orúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Ìwọ famọ́ rogbòdò láyé.
2: Arrow of not using glory in life.
1: Láì ná jáde lára
2: mi. Of me by fire.
1: Oh, ẹ gbàdúrà.
2: Pray.
1: Ìwọ fa wàhálà àti ìdààmú.
2: Arrow of trouble.
1: Ẹ bá iná jáde lára mi.
2: Come out of me by fire.
1: Mo ti ń gbàdúrà
2: yẹn. As you are praying.
1: Ó máa dára fún ọ.
2: It shall be well with you.
1: Ronú fún Ọlọ́run.
2: Glory be to God in the highest.
1: Gbogbo ẹ̀dá àlàyé tó ń gbọ́ wa.
2: Everyone listen to us.
1: Lórí afẹ́fẹ́.
2: Today.
1: Ó kéde sínú ayé
2: òní. I ask your life.
1: Ẹ rí ìrànlọ́wọ́ gbà.
2: You see air. You see air.
1: Ojú òsì ní tì yín.
2: You have to put to shame.
1: Bẹ́ẹ̀ ni Olúwa wí o.
2: God says that Lord.
1: Ronú fún Ọlọ́run.
2: Glory be to God in the highest.
1: Ara nínú Olúwa.
2: Present
1: the
2: Lord. This is what
1: she aye wa
2: for our life.
1: Won oro re si wa.
2: This is what
1: o ti to ge.
2: Enough is enough.
1: O ti to.
2: Enough is enough.
1: O ti to.
2: Enough is enough.
1: Ila nso fun wa.
2: What are we saying?
1: Be wahala yen ti to ge.
2: So that of
1: ni orilede.
2: In this nation.
1: Oluwa yo fi opese ndan pe ni wahala.
2: Put our head to everything called problem.
1: Yo fi opese idamu.
2: Put our head to trouble.
1: Yo fi opese ohun gbogbo to nda aye wa laamu.
2: Put our head to whatever that is struggling.
1: Ninu ile re yen to nda Olorun yo fi opese.
2: You go put
3: enter and to eat.
2: Èyí mú wa wọnú ọ̀rọ̀ Ọlọ́run.
3: This is sending us to the word of God.
2: Nínú ìwé Kọ́rìntì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrin.
3: In the book of Second Corinthians chapter 10:4.
2: Yes.
3: Ìfọwọ́ ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ní agbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀.
2: Ara nínú Olúwa.
3: Lọ́dọ̀dọ̀ Lord.
2: Gbọ́ mi dáadáa.
3: Let me pray well.
2: Gẹ́gẹ́ bí onígbàgbọ́.
3: As a minister of God.
2: Àwọn àkókò kan wà.
3: There are some time.
2: Tó o gbọ́dọ̀ dìde.
3: I must arise.
2: Tí o ìgbàgbọ́ rẹ gbọ́dọ̀ ru sókè.
3: Your faith must go up.
2: Láti sọ fún ogun náà pé ó ti tó gẹ́.
3: Enough is enough.
2: Ó ti tó gẹ́.
3: Enough is enough.
2: Àwọn àkókò kan wà.
3: There are some time.
2: Tọmọ Ọlọ́run gbọ́dọ̀ dìde. Láti sọ fún ogun pé ó tó gẹ́ o.
3: The
2: battle
3: that is enough.
2: Ẹ bá ń tọ́ka lẹ́ẹ̀kan sí i.
3: Ó yí ìtúntò lóhùn ìjà wa kì í ṣe ti ara, ṣùgbọ́n ní agbára nínú Ọlọ́run láti wo ibi gíga palẹ̀.
2: Ó ní agbára nínú Ọlọ́run láti wo àwọn ibi gíga palẹ̀.
3: Writing God to put that stronghold.
2: Gbogbo ibi gíga òkùnkùn láyé rẹ̀.
3: Every stronghold of darkness.
2: Wàá sọ fún pé tó gẹ́ lónìí.
3: We tell him that is enough today.
2: Ibi gíga ìdààmú wàhálà yẹn.
3: That stronghold of trouble.
2: Ibi gíga irọ́pẹ́ pa yẹn wàá sọ fún pé tó gẹ́.
3: Liar. We tell him that is enough today.
2: Wàá sọ fún olè jíjà yẹn wàá sọ fún pé tó gẹ́.
3: Lílọ
2: ní onílé láti mú àkójúmọ́ tí ṣe tẹ̀ wàá sọ fún pé tó gẹ́ lónìí.
3: Ẹlòmíì
2: ti gbàdúrà gbàdúrà. Lórí àwọn ìwà ibi tó ń wù. Kò sì jábọ́ ń bẹ o. Ìpinnu ló nílò láti ṣe. Olúwa ṣe bá àti gbọ̀n lónìí. Ara nínú Olúwa
3: o.
2: Lórí fáàrọ̀ ọ̀rọ̀ mi mo sì wà o. Àwọn àkókò kan wà tí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ dúró tán o. Orí àbẹ́ ara jìjà kádì. Àbá ara jìjà kádì o. O gbọ́dọ̀ dúró tako gbogbo iṣẹ́ ibi. Dúró tako gbogbo ìdè àti ìdààmú wàhálà. Lórúkọ Jésù onílùgbọ́n ẹ ṣẹ́ o. Náà ẹ jẹ́ ohun tí ìwé wòlíì Àìsáyà sọ fún wa. Ẹ jẹ́ ohun tí ẹsẹ̀ ìkẹtàdínlógún sọ fún wa.
3: Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan.
2: Kò sí ohun ìjà tí a ṣe sí wa.
3: Àwọn tó dìde sí ọ ní ìdájọ́ ni ìwé ọ̀dà ní ẹ̀bí.
2: Èyí
3: ni ogún àwọn ìránṣẹ́ Olúwa. Láti ọ̀dọ̀ mi ni ìgbogbo wọn ti wá ní Olúwa wí.
2: Lórúkọ Jésù yóò dára fọ bó ti ń gbọ́ ọ̀rọ̀ yìí.
3: Ìyá Nímọ̀ Jísọ̀
2: ìṣàlùwẹ́ òtí àṣà. Ìṣó ìjà tí a ṣe tiwa tó lè ṣe nǹkan.
3: Ní wọ́n fọ́n fáṣọ èké ṣíṣọ prọ́sìpà.
2: Gbogbo àwọn tó dìde sí wa ní ìdájọ́ la ó dá lẹ́bi. Àṣírí ńlá ni eléyìí tó gbọ́ o. Ara nínú Olúwa. Ara nínú Olúwa. Ara nínú Olúwa. Òní ni Ọlọ́run fẹ́ gbà wá.
3: Ó
2: pín ẹ̀kọ́ ìsí ọ̀nà ipa bíi márùn-ún. Àwọn ipa àkọ́kọ́ ní òní yìí.
3: Let's check the first one today.
2: Tí mo ní ìgbèkùn yẹn ti tó gẹ́.
3: Enough to the captivity.
2: Gbogbo agbára tó di ayé ẹ nígbèkùn.
3: Every part of captive your life.
2: Ọlọ́run ó fi òpin sí ayé wọn.
3: I put an end to it.
2: Nínú ìwé sáàmù orí ìkọkàn ìkẹfà lé ní àádọ́ta. That is Psalm 126:1-2.
3: In the book of Psalm 126.
2: Ẹja ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ.
3: Tẹ́wọ́ the word of God.
2: Ní ẹsẹ̀ ìkíní rẹ̀ àti ìkejì rẹ̀.
3: Nígbà tó lu amú ìkólọ sí òní padà.
2: Yes.
3: Wọ́n dàbí ẹtí ńláàlá.
2: Bẹ́ẹ̀ni.
3: Nígbà náà ẹni wá kú fẹ̀rí.
2: Aha.
3: Àti àwọn wá kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kékeré pé.
2: Yes.
3: Olúwa ṣe ń rá fún wọn.
2: Bẹ́ẹ̀ni, àṣírí ńlá ni yìí.
3: There is a big secret.
2: Nígbà tí olúwa mú ìkólọ sí òní padà.
3: Ẹ̀dá
2: lọ́tọ́
3: ìkéde everything you have lost.
2: Olúwa ó dá padà fún ọ.
3: Restore it back to you.
2: Nígbà yìí lolúwa fòpin sí ìdààmú ayé rẹ. Ara nínú Olúwa. Ọlọ́run Ṣetán àti bí àwọn ọmọ rẹ̀ wò.
3: God is ready to visit his own people.
2: Ó bí àwọn ọmọ Ísíráélì wò.
3: He visited before
1: inu ipoju won inu ide ti won wa na me yodun modun nigba to lu awamu ikolo won pada
3: inu
1: won dabi eniti nla ala olohun mo nbe awon me wo
3: lo
1: ni yo be owo o wa fe ko be owo
3: one got of physics
1: ibere la gan
3: ni is a big question
1: ijo o ti le mo
3: do you know him
1: ijo rin ni ona
3: e walking his way
1: ijo pa se re
3: mo
1: o fe je ko ogun yen te
3: problem
1: o godo dagbere fun ese
3: was beat a sin by
1: the godo so fun ese ko di bo se
3: sin by by
1: iwo ko pa ko di bo se iwa buru ko ko di bo se
3: iwa by by
1: bo nta ti gba sonu lowo e
3: have taken for you
1: olo ayo da pada
3: fun o sorry back to you
1: ogun yen ti to ge
3: encore
1: mu wa lo nu se awon apostle ri keta
3: book of act chapter 3
1: ese ko kan de logo
3: act chapter 3
1: olorun wi pe
3: word of god say
1: egbon to so fun wa
3: word of god say
1: ese ko kan de ni ogo
3: nítorí náà ronúkú àdá
1: yes
3: tún yí padà
1: yes ma
3: kí a lè pa ẹsẹ yín rẹ
1: bẹẹni
3: kí àkókò ìtura bá lè ti wájú
1: rẹ kí o bá fẹ́ rí ìtura láti wájú olúwa
3: o
1: fẹ́ kí ọlọ́run dá gbogbo padà
3: fún wa o
1: gbọdọ̀ ronúkú ìwàdà
3: lónìí
1: kó yí padà kó nínú ìwà
3: ewu
1: ọlọ́run yóò sì ràn ọ́ lọ́wọ́ yóò dá sí ọ̀rọ̀ ayé rẹ o ti tó gẹ́ẹ̀ wàhálà yẹn wà tó bí
3: ìròdì
1: yẹn wà tó bí ìwádìí yẹn wà tó bí olúwa yóò fò pèsè fún ọ ohun tó nílò náà ni jésù wọn sọ pé jésù olúwa
3: mo
1: wá síwájú ẹ lónìí àánú fún mi ràn mí lọwọ bó o ti ń ṣe bẹẹ yóò sì dára fún ọ ọrọ náà ti jáde sí yóò ṣe àtúnṣe ọ̀nà rẹ ọkàn rẹ yóò sì balẹ̀ ara nínú olúwa o fẹ́ pè mí fún ìmọ̀ràn àbí fún àlàyé àbí fún àdúrà tẹ́kí pé nọ́mbà mi ara nínú olúwa. Ọ̀nà rẹ̀ á ṣí o. Ọ̀nà rẹ̀ á ṣí o. 08065906401 Títí di ọjọ́ mẹ́jọ, a ó ti jọ pàdé ní ìkànnì
3: tẹ
1: máa dágbére. Olúkolo ayé ò nílùú fún ọjọ́ o sì ní jẹ̀bi ìwà sáyé. Jésù lọ́nà àbáyọ yóò sì ràn ọ́ lọ́wọ́. Àmì kódà bọ̀.
0: Ní ìgbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nínú Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí látọ̀nù bàbá wa nínú Olúwa ilé àpótí Ọláyinka ẹ̀yìn lójú Elédùmarè fún ẹ̀bẹ̀ àdúrà tàbí ìmọ̀ràn ẹ pé bàbá wa sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065906401 lẹ́ẹ̀kan sí 08065906401 títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo fi ń lé orí ọ̀fẹ́ lọ́run.

ọ̀dọ̀mọ́rí bẹ́ẹ̀. Owó Ọlọ́run farahàn ní gbogbo ọ̀nà nínú iṣẹ́ ìránṣẹ́ Omnipotent Power and Prophetic Ministry OPPM Global Nigeria Limited. Ẹ̀yin àyànfẹ́, ẹ darapọ̀ mọ́ ètò wa tó máa wáyé lẹ́ẹ̀kan lóṣù ní orí òkè ìdápadò ògo tó sọnù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Léyìí tá a pè ní orú ìdápadò ògo tó sọnù. Níbikíbi tí ẹ̀yin bá ti bọ̀ síbi ètò náà, yálà láti ìlú Ìbàdàn, ìlú Ìlọrin tàbí ìlú Ọ̀yọ́, ẹ sọ̀kalẹ̀ ní Ìkòyí Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ gbé ọ̀kadà tó lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí. Níbẹ̀ lẹ́ ó ti bèrè orí òkè ìdápadò ògo tó sọnù. Àyànfẹ́ ò gbọ́dọ̀ gbẹ́yìn níbẹ̀. Ayayaya! Owó Ọlọ́run farahàn. Olóyin ọjọ́ pípẹ́ ń bí wẹ́rẹ́. Àgán rọmọ gbẹ́jọ́. Aláìsàn rí dandy. Àwọn ọ̀dọ́ wọn gba connection sínú ògo. Onírúurú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ní sẹ̀lẹ̀. Ọlọ́run sì tún jẹ́rìí àgbà.

0: bara Golden Chance Lotto eku aburo ti wa lori kore ni lesa Golden Chance Lotto yo ma tan lorun lori basepo yin pelu wa
1: Golden Chance Lotto lesa kesa ni won san winnings o ni je tan kun tun ma bere ninu e nibi kibi lo ti le gba winnings e you can get winnings anywhere yi gan lo mo kan oni bara wa bale Golden Chance Lotto kete lati so ni bara doloro Golden Chance Lotto ile se ti wa afaye gbagba kuba laye akiso pe kan oje ti wa taja ma fi kan dikan lesa Golden Chance Lotto yato lesa kesa la won sanwo to si han kedere faye lati gba yi wa wa ran sesa ni winnings idire ti lesa Golden Chance Lotto peje asiwaju laarin awon akegbe
2: igba kuba kabaje ese kese lo sanwo
0: Golden Chance Lotto ona to ya lati so de millionaire.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé ìfúnpá gíga ẹ̀yán àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé àìrórun sùn dédé bí etí bá ń wòye. Àbò fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
0: Sisi gbagada ilẹ̀ lẹ̀kùn ilé iṣẹ́ agbófinró lọ́jọ́ kọjọ́ gbagada ni lẹ̀kùn ilé ìwòsàn nígbàkúgbà. Àwa ti sọ kọ́kọ́rọ́ yàrá àkéde ìpolówó ọjà sọnù ní Lágélú FM Nìbàdàn. Gbagada ni lẹ̀kùn wá sí ilẹ̀ gbogbo àyè ló gbà ọ́ polówó ọjà kò ṣèkéde ohun gbogbo tó o bá fẹ́ ní Lágélú 96.7 FM fẹ́lẹ̀lẹ̀ Nìbàdàn.
6: Ọ̀rọ̀ rí ọjọ́ wà á sì máa tà ní wìtìwìtì.
7: Jíde nítorí mi ò jíde.
8: Ìpè wòlíà dín lórí atamátà yóò tún ṣe wọ́ndẹ́fù.
7: Bẹ́ẹ̀ni
8: òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
7: Òru abàmì.
8: Òru òjìjà káde ńlá.
7: Òru òjìjà gbára tó lágbára.
8: Òru ògbèníjà.
7: Òru táwọn ọmọ Ísírẹ́lì wọ náà gbèkùn lọ.
8: Òru tá a gbé Ísírẹ́lì níjà tó dá yaba.
7: Òru ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá láago mẹ́wàá.
8: Àkòrí tó sùn yí ni Liberation and Celebration.
7: Ìtúsílẹ̀ àtàdóyọ̀.
8: Ọtí ń tiraka àti gòkè bọ́ lọ́wọ́ ogun adẹnimọ́lẹ̀.
7: Àsìkò ti tó láti gbàtúsílẹ̀
8: bí Prophet IO àti Prophet FTO Adélórí Atamátà yìí yóò ṣe máa sọ̀rọ̀ àṣẹ sálẹ̀ gbogbo ènìyàn lọ́jọ́ náà.
7: Ó máa wáyé o lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí láago mẹ́wàá àṣálẹ́ ló máa bẹ̀rẹ̀.
8: CCAC Atamátà Selifi Proof lólùwẹ̀ ẹgbẹ́ dánilù Ìbàdàn.
7: Gbogbo ẹni tó fẹ́ wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ yóò ran mi ìbùkún agbára gbà.
8: Pẹ̀lú gbogbo ẹni tó gun òdìwọ́ àti dènà bá bàjà yóò láǹfààní láti pọ̀ sí Atamátà sí.
7: Ogun rẹ ní láti sẹ́ ìdí ajá o.
8: Ọ̀nà àlà.
7: Jíjẹ mímu náà gbẹ́yìn o fún gbogbo ènìyàn tó bá wá lọ́jọ́ náà.
8: Lọ múra o ìwọ náà sì jẹ́rìí sápá ọlọ́run.

0: 96.7 òkè gàdùkè.
1: Akíntúndé ọ̀rẹ́ mi, àfijú nílà tó bòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí. Àdúrà kan péré mojú ọ́, kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ ọmọ ju sòwò sọ́ọ̀tì. Ìdí ni pé dílà rẹ̀ òní ju mọ́tò méjì péré lọ, Tokunboka àti Nigerian UC. Tó o gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n ẹgbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́ ọmọ jìgbọ́n padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Sọ́wọ́ tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní. Táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọbẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà à ń tẹ̀lé, tó o bá fẹ́ mọ kúrò lé lára àárọ̀ lọ́jọ́kọ tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò. Kò sí ní tó burú mẹ́ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀, Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọbẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà à ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti Tokunbo tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí tí mò ń sọ yìí ò bá wá yí ọ dáadáa. Kí n fọ nọ́mbà wọn kó o pe wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
2: Crash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000 08071124000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Arákùnrin, jọ̀wọ́ fún mi lómi tútù kan, òrùgbẹ́ ń gbẹ mí.
8: Ọ̀gá mi, ẹ gba omi Showbox bottle water. Kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
7: Omi yìí dára, ó gbayì. Kódà, ó tuni lára pẹ̀sẹ̀. Ó mọ́ lóló, ọkọ̀ mi balẹ̀.
9: Omi yóò lọ ta o.
8: Nígbà tí òrùka bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹ yan omi Showbox bottle water. Omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀. Pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló kúdà fún mímu gbogbo ènìyàn. Ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbá yín gbedele ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀pẹ̀ sórí 090-351-05468 tàbí 0809-510143. Láì sí omi, kò sí iyè. Showbox bottle water, omi tó dára.
10: Kara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn 08138855308 08138855308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
11: FM 96.7.
12: Mo ki wa kaabo sori eto ti baba wa alarape olaimo baba onisan mesan ti won se agbateru re ile ise won be ni oke ado ni yana lodge ni ilu ibadan e je n fi ero bani soro won ta ko to di pe n o pe baba wole 081 3885 5308. Baba e ba n ki awon eyan wa nle.
13: Mo ki okunrin mo ki obirin a o ni faisan logba oruko mi ni alarape Olaimo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile ise dede olomokunrin aba awon ile ise dede isan ara mi boya aile igbowo aile igbese airiran dede airiran daada aba awon isoro to le mo mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara omo ro ni eyikeyi ti ba tin je isoro aisan ninu agbo ara re yoju si mi ni ile ise mi alara pe Olaimo baba onisan mesan mo wa ni oke ado ni ilu ibadan tabi ki omo pe telephone number wa 081 3885 5308.
12: Ki la n pe ni aile ise dede olomokunrin ati pe kini ma fa
13: ese ohun olotu awon kan ti ma nfa aile ise dede olomokunrin imi nbe to je ajogun baratara baba abi iya somo imi si nbe to je isan afarako lati bi nkan ta nje nkan ta mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbonse tabi awon isan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin hun bo nse ndagba ko bo ndagba okunrin mi si ni nkan omokunrin re nba dagba sugbon bo se ndagba ti nkan omokunrin yi nse gege bi okunrin gba to tu aye kan a ri pe on re ohun gege bi okunrin okunrin mi tele tele a ti ma se daada te pe to ba sumo birin e meji e meta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo sugbon gba to ya ori wi pe ara ohun o se dede mo ti e lokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipasẹ ijamba aile ise dede olomokunrin re mo ti wa ma fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni di ko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to itore o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore o ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi ntoju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ra apere pe ohun o le se daada mo abon ti e fe sumo birin ara ohun ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara ti pada wa lewesi awon kan iya mo sokunfa aile tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun besi ni elomi o ti bi mo ri to je pe ati pada se lekeji ni o di wahala ti o ni se se mo awon ara pada pe inu won a mo kun ara won mo gbona okunrin mi a mo ri pe orikirike ara nro ohun okunrin mi a mo ri pe igbaruku di ni nro ohun okunrin mi o ri pe nkan wo kakiri ni ara ohun ara mo ta elomi ye be n to fi atapara okunrin mi a ri pe isan ara ohun fa ohun so okunrin mi a ri pe owo ohun kuriri bi epe je osi lara ohun mo okunrin mi o ti ni isan ta mo si ato si egbe to ti pe ni ara re a mo mu mi bẹẹni o se ma to okunrin mi a ri wipe inu ara ohun nkan kan ja ohun je nbe elomi a ri wipe to n ba fe bere gbe nkan le ohun o le bere mo okunrin mi o le se bi okunrin ni papa gege bi okunrin mo gbo ti ba n se iwo okunrin ninu ago ara re boya wo ti lo se ayewo won so fun won pe o ni isoro aisan kan ninu ago ara re o ti wa logun logun kini o ti lo wa ba mi abi o ti e ti lo se ayewo wa fun awon ayewo nilana ti awon ero gbalode ta sese ko data fi se ayewo fun ago ara okunrin boyo okunrin mi o mi tin di omo lara nkan omo okunrin re boyo mi yi ti san abi ko ti e to mo okunrin mi si ni bọọlu meji ti nbe ni abe nkan omokunrin re ikanju kan lo abi o di pe kini kan wu si o ni oke nkan omokunrin re ta n pe ni balo imi a wu sapa otun imi a wu sapa osi ori pe nkan omokunrin re yi ori pe o n doju ti o ko se bo ara laarin awon egbe re o ti suki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyi ke ye ya ara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti aisan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abon se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ko na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jomo ogbon odun lo nkan osu to tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jomo ogbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososu nu obinrin mi a ri pe isan ara nfa ohun so olumi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osu meji meta a gan ri pe nukan dede lo ohun suin o se se ko je pe oyun o ni raye du osu obinrin mo obinrin mi inu lo mo gbona ni obinrin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bimo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan ta ba di odo wa pelu ogo olohun e si rona abayo telephone number ta le mo pe mi si 08 1 38 85 53 08 08 1 38 85 53 08.
12: Kini ma se okufa isan oju
13: e seun lotu ti en mi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu to ba je lapere pe oju re nsu oju nyun o oju re nwa mi nkan kan rin ni oju re wuniwuni bi aran loju ori pe oju re ngbe pipipipi abo ri pe o nwo ina ina nfan ka loju re abo ri pe o nwa oko lale abo rin lale tinu oko ba je tan si oloju bayi bo se nbo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni omo ri elomi bi oye ni omo ri awon ti ma nfa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo yun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni yun kokoro ni susara re bi pe oju ni omo yun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo elomi o mo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju aisan idoti inu eje ni mo nfa eyikeyi ona ti ba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fin se iwosan ti eledumare ti n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokun fa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti ni cataracts ni se o ni abi glaucoma ni se o abi pterygium ni se o to ti wa logun na ti o lo abi won ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon oju re si la kale o mi nbe nbe ko ti ku o gbianju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe ategbo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 08 1 38 85 53 08 mo wa ni ilu Ibadan ni agbegbe oke ado ni iyana lodge ni oke ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro yikeyi to ba tin ni
14: ilera loro
10: kara o ji pepe ninu ekurere alaafia nikan le da file se aseyori nipa afojusun e laye o lo ba o ke fi sagbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ilera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin sa igbalode ti won fi sayewo wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi tá ìsọfíṣẹ́bù bá lára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapá kára ọmọ gbọ̀n rìrì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án

0: arákùnrin jọ̀wọ́ fún mi lómi tútù kan òrùgbẹ́ ń gbẹ mí.
1: Ọ̀gá mi ẹ gba omi Showbox bottle water kẹ́ ẹ fi ṣèbàlẹ̀ ọkàn yín.
0: Omi yìí dára, ó gbayì, kódà ó tuni lára pẹ̀sẹ̀, ó mọ́ lóló, ọkàn mi balẹ̀.
2: Omi yóò lọ ta o.
1: Nígbà tí òrùgbẹ́ bá ń gbẹ yín, ẹ má ṣe mu omi kómi o. Ẹyan omi Showbox bottle water, omi amọ́lólú tá a pèsè lọ́nà ẹ̀rà ọ̀tọ̀ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé, eléyìí tó dára yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Àjọ NAFDAC fún ìtẹ̀lú kúdà fún mímu gbogbo ènìyàn ládùúgbò, nínú ilé, lọ́fíìsì àti lóde àríyá. Showbox bottle water wà ní Owúdé Estate, Second Gate, Àpáta, Ìbàdàn. Ọ̀fẹ́ làbàyí gbèdélé ìtajà yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀ sórí 090-351-05468 tàbí 0089-510143. Láì sí omi, kò sí ìyè. Showbox bottle water, omi tó dára.
3: Ìgbà yín dá, ó máa tún, ó máa tún, ó láàrin.
1: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilẹ̀ gbá, oṣù rí ilẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ni tó fi bíkọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ̀bù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn-ín.

0: nínú oṣù october yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹtì friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti ládìlú fm 96.7 ó máa lágbára dùn nínú gbàyògbà owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí ilẹ́gẹ̀lú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀ òjò ti gbẹmí bọ̀ ló fún ìtẹ̀lú káàṣìẹ̀ nínú wọn bá wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dèmi lọ ní àtúntò ní àtúntò tó ti káàṣì ẹ̀ ó ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: akíntúndé ọ̀rẹ́ mi afinju nílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ̀ yìí àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ ọmọdé oṣù mùsọ́ọ̀tì
2: bitibo
1: ìdí ni pé dílàrí ò ní ju mọ́tò méjì péré lọ tokunboka àti nigerian uc tó gbé káàgìlì lórí pé o fẹ́ tà yìí ìwọ náà wà wò bí tó ti ń tà wọn ẹgbẹ́ títí kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí ọlọ́mọdé kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o ṣé wò ó tí ìgbọ́n padì lọ́sọ̀ tòní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà à ń tẹ̀lé tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí ní tó burú mẹ́ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn pẹ̀lú tó ààbò tó fọkàn balẹ̀ akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà à ń tẹ̀lé nídìí lọ́sọ̀ tò náà ní mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀ tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
3: Ìlera lọ́rọ̀.
4: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorun sùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi tí àìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.

0: lodun to ti pe ni nkan ti nsele ah ah le re nti o tun sinu record mo ti o ma so pe won si bayi won si bayi enu gbogbo awon to se record jade mo fe le so pe baba to ni ayaju o ni baba on ke wa lo ko baba on ke lo ko baba to se record ke la ko le record ojo wo ni won sese odun wo ni osu wo ni ojo wo odun wo eni sele to sele ngangan isele ni o ke so odun ti an se re ke se gba ti an se record sugbon isele to sele ngangan ojo wo osu wo odun wo e bo ton ti wa nle fe ni o ba ton je araji raufu sanje elewe o le yan meji en lo fe ma fun ni ebun loso ose ki won wa man gera ta lo wa nbe o hello hello
1: guru ma lo gba kan o
0: ara ye ma ma je nwa na nira ya bi je
1: yo nda
0: e seun
1: baba won ko re ni idofia
0: eh
1: no go baba an an an se won ti ti ni ya jade ama e wa ma jo na an se won ti ni se won ti ti
0: se idofia lo ko baba won hello won ti ko nbe won won ni 1978 eh won ni idofia lo ko baba iya mi je legusi ni kalomi o ton kalomi o pe wole kalomi o pe wole 091 2370 8675 eje ki ori won mo ton ma lo ni atawon be hello
1: mo ni o to lori phone mi ni
0: idofia
1: o baba hun 1978 ni awon jade
0: e so be ati ko le ati ko le se idofia ni o ko baba yen je abu o tan tan to ri gani ora ati mo nti a mo nun ti a so ta nwa nbe o hello
2: baba mi dada
0: e ka le sa
2: Mister,
0: ever, ever, ever, and dark on your loud drag by little.
2: Mister
0: Sanusi, Latin
2: English.
0: Ah, you look at
2: the
0: defense, you
2: are here at your wife. Is that an hour nine? I said, èyí wá ṣe tí ìyá wa ìyá àdìgbẹ́ lẹ́gbẹ̀ẹ́sì pé yìí rẹ́kọ́ọ̀dù yẹn around that of 1970 ni rẹ́kọ́ọ̀dù yẹn jáde 70-71 ló jáde torí mo rántí pé ìgbà tí wọ́n sẹ̀yìn àwọn pípọ̀ yìí tàgbà fọ́tò rẹ̀ ṣẹ̀fà wo ní rí fọ́tò wọn máa ń lọ bẹ̀ látàwọn àti ọmọ yìí ara fọ́tò nígbà mo ra fọ́tò rẹ lọ́dún náà mo ra fọ́tò wọn tá a máa ń fi sílé a máa fi hàn àwọn ọmọ kéékèèké ìgbẹ̀ǹkẹ̀ káàkiri pé ẹ̀yìn o ẹgbẹ̀ àwọn oníṣẹ́ ẹbí o nígbà náà mo rántí dáadáa mo kàn sí gbàgbé oko bàbá yẹn mo ti gbàgbé ni but around that 1971 ni kìíní yẹn bẹ́ẹ̀ mo ti gbàgbé oko bàbá yẹn bàbá
0: yẹn mo kọ bàbá òun
2: bẹ́ẹ̀
0: sì máa kọ́lé rẹ́kọ́ọ̀dù
2: aráàlọrin ni bàbá yẹn
0: àbèrè yàn máa kọ́lé orin òun
2: kódà gbàgbé ẹ̀ kọjọ́ ti pẹ́
0: ọpẹ́ díẹ̀ ilẹ̀ tazi
2: ó ti pẹ́ gan
0: bí a bá ọmọ tí a bí ń gbà náà wọ́n ti sinmi ọmọ bíbí àbí mo parọ́
2: parọ́ sà ṣe rí tí bàbá yẹn gbọ́wò yẹn ní ọdún náà ṣe bá ṣe ìtìkì ní kankan ṣe ayé ìjọ ń ti gbá ju ayé ìṣẹ́yìn lọ ẹ rí i pé níjọ ẹ tó bá fẹ́ ṣe tí ò dáa ni ó ṣe ní kò ní láyà láti pé kò wọ́n gbóde torí pé ọ̀pọ̀ èèyàn inú wọn gbèrè lórí pé kí ni ká ti gbọ́ ìwọ pàtó ayé ẹjọ́ fi dá kò sẹ́ni tí mo fẹ́ ṣe tí ò dá lójú gbára kò sí yóò lọ fojú pamọ́ ṣe ni ṣùgbọ́n ní ìsìn báyìí ẹbí ò sọ ní ọba
0: yìí. mo ṣe tán wọn ó tún dúró tì í.
2: wọn ó tún dúró tì í.
0: ẹ ṣeun
2: ó kọ ọkọ ní náà tí wọn wà gbé mú.
0: ẹ ṣeun a lọ sí ojú ọjà báyìí kò sí gbogbo ẹ wá tẹ ẹ jẹ́ lómi ò tún wọlé ta lọ́wọ́ 091 23708675 ya beji elegusi won ti pe alagba sanusi awon na ti pe ta wa nbe o 09123708675 ba yin orin woke DS

0: àwa tí a bá rántí tàbí tá a bá rántí àwọn rẹ́kọ̀dù ìgbà náà ara àwọn àwo kéékèèké ni láàrin àwọn oníbi ìṣẹ́jú mẹ́ta àtààbọ̀ òun ni nígbà náà tẹ́ ẹ̀ bá tún gbàgbé rẹ́kọ̀dù tí wọ́n máa fi wọ́n máa wá ìní ẹ̀ báyìí wọ́n yí wọ́n wá jùlẹ̀ ìgbà náà ẹni wà á bẹ̀rẹ̀ orin kíkọ àwọn èèyàn sá a sì fẹ́ káwọn èèyàn jẹ̀bùn àwọn bàbá màmá wa ní ìgbà náà wọ́n rántí ẹ pè wọlé ṣùgbọ́n bí n tí alàgbà sanusi sọ òun ṣe bí ngbà náà wọ́n máa fojú pamọ́ wọ́n fojú wọn dé torí wọn ò ní fẹ́ kí àwọn èèyàn mọ̀ irú iṣẹ́ ibi tí wọ́n ń ṣe pàtàkì jùlọ táwọn àna wọn bá mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe rèé ìtìjú ní ọ̀jẹ́ fún wọn ìtìjú ní ọ̀jẹ́ fáwọn àna wọn ọkọ ọmọ alágbájá iṣẹ́ tí màá ń ṣe ọwọ́ rẹ̀ ọmọ mọ́ yàtọ̀ sí òde ti sìn tó jẹ́ wípé kọ́lọ́mọ ọba kọ́ sàánú wa àwọn èèyàn wà lójú òpó tí wọ́n ń wò wá ketekete lẹ́ẹ̀kan sí ẹjẹ́ kí n tún pe nọ́mbà tẹ́ pè sí 091-2370-8675 rẹ́kọ̀dù tẹ́ ń gbọ́n ọdún wo ni wọ́n ẹ̀rọ kí ló kọ ẹni tó ṣe ta lẹ́ni tó ṣe kí ni àkọlé rẹ́kọ̀dù ntọ́jàjù ńbẹ méjèèjì ọjàjù àtìgbà tí ọdún wo ọjọ́ wo ọdún wo ni ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ẹni tí bá jẹ́ pé láwùjọ àgbà ni wọ́n nítòótọ́ àti lódodo ó di dandan ó di dóòlè kí wọ́n mọ̀ a sì fẹ́ fáwọn èèyàn lẹ́bùn Alhaji Kabiru Jalalu ẹni á fáwọn èèyàn ní Richard Card Ọlọ́run bẹ lílé sùn òun náà ní ká fáwọn èèyàn ní Richard Card mẹ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́ àwọn náà ní ká fún àwọn èèyàn ní káàdì níjẹ̀jọ́ àwọn èèyàn jẹ̀bùn mẹ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́ tá a bá ní pọ́rọ́ alájẹ́ ràwúfù sàjẹ́ àná ní káwọn èèyàn wà gbéra ẹ̀jẹ̀ wá sí báyìí ẹ má pè wọlé ní ìsìn yọgbẹ́bùn ọmọ o ọgbẹ́bùn ẹ̀jẹ̀ sí báwọn ọwọ́ àmọ́ o ọmọ o ọgbẹ́bùn sorry hello
1: ẹ̀lú ẹ̀ka alẹ́ o mrs Solani yẹn láti wòrò
0: kí ló dé tẹ́ẹ̀ tàdí mọ́yìn
1: nígbà tí mo rántí mọ́ ni mo rántí pé 1970 ni ṣùgbọ́n mo rúkọ ẹni tó ṣe wọn ìtumọ̀ kan ní àwo mo bá mọ̀ pé láyé àwo alábẹ́rẹ́ àsìkò ìgbà náà ni bàbá
0: mi wọ́n rọra gbé abẹ́rẹ́ lé báyìí
1: bẹ́ẹ̀ ni tí ó máa yí ìgbà náà ni bàbá ń ti ṣe ṣùgbọ́n ìrántí àkọlé rẹ̀ mọ́
0: ọ̀dà ló kọ Alhaji Kabiru Jalalu tó bá di lọ́la ẹ pè mí ẹ gba Richard Card
1: ẹ ṣe ọwọ́ yín àmọ́ ròkè lágẹ̀ ló ní jóná o
0: àmì o
1: bàbá wa dálá rúru ẹ̀ nínú kan tẹ́ ẹ tó rí kan o
0: àmì o
1: àṣírí yín ò mọ̀ bó
0: kẹ́ lọ parí nọ́mbà yín
1: 1230
0: sẹ́yìn ká ẹ̀jẹ̀ mọ́jú òní
1: bẹ́ẹ̀ ni
0: tí Alhaji mọ́gàjì ilé ẹlẹ́kọ̀ọ́
1: bẹ́ẹ̀ ni
0: ọsọwọ yín o
1: ó pẹ́kọ̀ tí ń sílẹ̀kùn mọ́ mi tí wọ́n jẹ́ ń wọlé ẹ̀sẹ̀ wọlé ní láti january títí di
0: sèyí ẹ̀bẹ̀ wọlé lọ́sẹ̀ tó lọ
1: ẹ̀sẹ̀ tó lọ mẹ́wọ́n sẹ̀ sílẹ̀kùn fún mi
0: ẹ̀sẹ̀ wọlé Ke le lo pari number yin.
1: 1230.
0: 1230. Okay.
1: Zero.
0: Ah, di la rola.
1: Eseun.
0: So, ka ma don na penu. Eni ti o se record run. Won pe ni Salawu were. Oma bibi ru idofiani. Akole record run. O ni won pe ni Kẹyin Sokun. Kẹyin Sokun. Ojo wo ni sele ye gan sele? Ojo Saturday. Ojo kerin le ni ogun osu kerin. Odun 1971. Ojo na gangan ni sele ye sele. Ha? Ojo to buru isugbo mi mu. O ni jona ti wo ri osele ri. Ijo na ni o jeju akoko ti won ko yan lo okun. Bi en lo koyin won sokun feyin tagba eni ka wa loju opo. Hello.
1: Ogurugba logun akan o
0: araye e ma jeun wa nu
1: araye e ma jeun wa nu nira nira
0: ota e ka le o
1: amo ka wa na mo fomo ala keji sinu nira
0: o tori gba mu bomi ni gba mu gbesan o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe ìyá wa.
1: Ẹ ṣe
0: ẹ bá dákọ yín.
1: Ẹkùjọ mẹ́ta.
0: Ìjọ kan pẹ̀lú.
1: Màmá tí mi láti Wẹ́mà.
0: Ẹ sá fún wa ní Kẹ́lọ́dé.
1: Ẹfẹ́ ìsìn mi náà ni. Ẹfẹ́ bí Yadúrà ṣe wù náà ni.
0: Ọ̀nà ti wàhálà báyìí nìyẹn o.
1: Ṣé ṣe mọ̀ pé iléeṣẹ́ Lájolú kódà kò tí ì débi tó yẹ kó dé?
0: Bẹ́ẹ̀ni.
1: Mọ̀ pé ìgbà ta ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nì kan mọ̀ wọlé lẹ́ẹ̀mejì lẹ́nì kan mọ̀ wọlé lẹ́ẹ̀mẹta.
0: Ó ti kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ó ti wọlé gan ní ìsìn débi tó máa wọlé lẹ́ẹ̀mejì mẹ́ta.
0: Bẹ́ẹ̀ni.
1: Òkè òkè Lágelú ọmọ lọ òkè lọmọ orí sí òkè náà ni ó máa lọ ó ti wà lókè kò ní wálẹ̀ mọ́.
0: Àmì o.
1: Gbogbo ẹni òṣìṣẹ́.
0: Ayọ̀ Ayọ̀ mi dé onímọ́tò tí máa wọlé sá. Ní ẹ̀la fún nọ́mbà. Ó lóun ti gbìyànjú
1: gbé. Ọjọ́ ò lè mi gan ti gbọ̀n rẹ̀. Mọlọ́jà ò lè mi gan ti gbọ̀n rẹ̀.
0: Èsì ìmọ̀ nkùkú pé kò wọlé mọ̀ ni.
1: Mọ́ mọ́ ọ̀nbẹ́sẹ̀ ṣẹlẹ̀ ṣé mi náà ẹ̀ èmi náà wọlé ni.
0: So,
1: ẹ̀ṣẹ̀un.
0: Ojú òní ti wà. So, adúpẹ́ pọ̀ ní ọwọ́ gbogbo ẹ̀yìn tí ẹ ti bá ní dá sí. Ojú òní yín ti pẹ̀lú àṣẹ ti Ọlọ́run Ọba. Àwọn èèyàn ń pè rẹpẹtẹ sí ẹ̀rọ ọlágbára púpọ̀ jù. Ibi tẹ́ ń pè sí ọlágbára púpọ̀ jù. So, ta ń pè ibẹ̀, ta ló pè ibẹ̀. 08038215909 ẹnì kan ti wà lójú òpó táwọn àmì ẹ. Hello.
2: Yóò bọ̀ àfa o.
0: Ayé ẹ mẹ́jẹ̀ wà náà nira.
2: Bọ̀ sí ìfà lẹ́sìn nípò ìtẹ́lọ́wọ́ wọn o.
0: Àmì àṣẹ. Àmì àṣẹ.
2: Orúkọ tìrẹ ni ògbọ̀n Tádé Ṣẹ́ta Fẹ́mi Ẹ̀yẹ́kì Ẹ̀yà Ìlẹ́gbà wa.
0: Ẹ ti pè lẹ́ẹ̀kan.
2: Bẹ́ẹ̀ni wọ́n fẹ́ fẹ́ ti
0: ṣe láti fẹ́
2: ti kẹtẹ wọn ṣe àwọn adigunjalè ṣe ṣe nígbà kankan ṣe ń bá àdìsẹ́lẹ̀ rẹ.
0: Kẹlẹ́wí.
2: Àwọn adigunjalè gbà náà ẹgbẹ́ wọn ti àgbá yẹn kẹtì wọn kọ kọ kẹtì àwọn kọ sí òkèlè wọn kọ kọ bá lọ bẹ́ẹ̀.
0: Ẹ̀kọ́ lẹ́tà sí ìjọba. Ẹ̀kọ́ lẹ́tà sí ìjọba. Ẹ̀ṣẹ̀ṣẹ̀. So, adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ pẹ́ ọ̀sà. Ibi tí a fẹ́ rí ma ní alẹ́ yìí ni. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń bá ní dá sí ètò yìí. Eyún ni alẹ́ yìí ojú òní yìí tì. Ẹ̀dà Kúnlé Dagun dúró. Bàbá Òjẹ̀ṣà ẹ̀ṣin Barista Daniel Aramide ní UK. Ẹ̀ṣin Alhaji Ramani Eléyìn Gold adúpẹ́ pọ̀ ní ọwọ́ yìí o. Ààrẹ Mùsùlùmí ti Akíngbilénu. Bákan náà ni Alhaji Rasheed Yọlá Ogunṣẹ́. Ẹ̀ṣẹ̀ adúpẹ́. Alhaji Abdulrakeem Endurance. Ààrẹ Mùsùlùmí Ọjà Bódìjà. Ẹ̀ṣẹ̀ Alhaji Olóyè Sádò Akinlápá. Baálé Akinlápá nù dúpẹ́ pọ̀ lọ́yẹ. Bàbá mi Alhaji Yisao Olúwayé. Ẹ̀ṣẹ̀ adúpẹ́. Olóyè Saeed Abiola Lawa Magaji ilé ẹ̀fọ́ ṣetán. Àtàlájì ìlànà fò ṣàjẹ́ ilé wọn. Oluwa be ni Eleso eh baba egbe awon amodinara mu ne Eleso Olorun oku mora eh awa na nbo baba ase ti Olorun oba wa se o to an lo lale o tun je la lori eto yin eto wa akone ti ba wa se e pe mi sori 08 21 5909 38 00 38 21 5909

0: Ìlú Àkàndé MFR láti ń búra múra mú bí kìnìún. Lágelu FM òkè gájòkè ilẹ̀ Ìbàdàn lálẹ́ téńtẹ́sì. Lágelu FM máa tẹ̀síwájú.
1: Ìlera lọ́rọ̀.
2: Ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ aba olóòtú ìṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí ìṣára. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káàrin òkú ná méjì kò ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ lánàá. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjàlágùn ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlùbà gòlùbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wọn ò bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Home.
3: A wà ní ìta Akinlóye ní Ìtútàbà, òjẹ́ Ìbàdàn.
2: Bàbá Ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń kú.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lẹ̀ ara, bàbá ojú bá mi kalẹ̀. Iléeṣẹ́ wa ti wà ní ìta Akinlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ bàbá Akinlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa, torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara, àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà. Ibi ta rójú dé Èdùmàrè, jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé Ọlọ́run mọ̀ wípé ojú ni mọ́lẹ̀ ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Bóyá fẹ́ wá sí iléeṣẹ́ wa lóde, ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09048688 53 09048688 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú, mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á, kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà, tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á, kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni, àbó ń hun ẹ, àbó ń sáná, àbó ń rìn wìnì wìnì, àbójú tí ẹ tiẹ̀ máa ń sú, orí náà rí là tẹ́lẹ̀wọ́ rẹ, ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni, ẹlòmíì ò tiẹ̀ rí náà rí. O rí nǹkan tó súnmọ́ ẹ, o dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ. Gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan oló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́, èèyàn lè ní ẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn, kọ́ máa ròyẹn, kọ́ máa hún yẹn, kọ́ máa dá mi, kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì, èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́, kòkòrò bẹ̀jẹ̀jẹ́. Ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú, ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀, o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà, kéèyàn máa ronú púpọ̀ jù, ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé. Títa táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná, ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà, tí ẹkún bá pọ̀ lápọ̀ jù, òun náà máa ṣàkóbá fún ìrìnà. Oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún. Wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́, ayọ́kẹ́lẹ́ fọ́jú, òun ló ń dà wọ́n láàmú. Àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀. Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí, o lè dáka Kùránì, o lè dáka Bíbélì, o ti ẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì, ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀. Tẹ́lòmíì bá ń dráìfù lálẹ́ báyìí, bí ṣe ni yóò máa já sí kòtò, yóò máa já sí gegele. O ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi, iléeṣẹ́ wa ti wà ní ìta Akinlóye Òjé ní ìlú Ìbàdàn, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútàbà, lẹ́gbẹ̀ẹ́ bàbá Akinlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú, mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kó mu dákin. Bákan náà, tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú, tìró àbáláyé ó ń bẹ ní iléeṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú, gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀, wọ́n sì ṣe ni, àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà, ò fi rìnà déédé, wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mu dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí, òun náà ni 09048868 53 09048868 6-8-8-5-3 nílé iṣẹ́ ti wa àwa kì í fara níyẹn torí pàwọn náà bẹ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sílé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè mí sí ni 090-488-6-8-8-5-3 àlàáfíà lójú o.
5: Lágelu FM jagaba gbogbo rétíò máa rún wọn jù.
6: Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ tí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi ń jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣan ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
7: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi gẹ́gẹ́ bí atọ́kùnrin ti wí. Bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Òdú ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ́ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo aráyé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a sì wádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédi àbí kẹ́ ẹ fìdí lé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
6: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
7: Ẹ ṣe atọ́kùn béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀ ó máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ńlá go lórí èèyàn, àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá àwọn à ń fewé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
6: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
7: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíì sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kó bá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn sàn ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé, ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi mọ́ mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọ́n mọ fa wọnú mọ́tò, wọ́n mọ gbèbí ìgbà tí wọ́n bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Itú táwọ̀ kánà sì ń pa òsí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfín àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tó ń bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fura sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ẹ̀ ọkọ mi ò ṣe déédé, ọkọ mi ò ṣe déédé, elomi se kan sun lo won ti e ma fe elomi se yeye awon baba ti atian bi awa atawa ta n soro yin na awa na o sa lai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori nti an fe wo nta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abi le ewe abi bi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si ti ngun be afi ka moju to tori pe bomi mara ki npa eloruko ta npe ais tun mi le ki nfi ele nloruko ta npe arun o iwo na o tu sita ni pe nkan bayi nse mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni mole te ni badan ibe la wa ta nfa wo oyinbo njeun ku fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nle yoruba ni won ma ba se teni eleni nse je ise temi tin se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si malete mo ni ah eleyi ero to wa gan ati idan lo ntan aran eyan kankan nse o awon ti an si re seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin ile ise wa osisi lori oke isale l'office wa wa ibi ta wa lati du ati wa na la wa telefone wa na telefone wa aso ogun mi to koja iwe are mo kara o ya gaga keyin o lu aye pelu igbadun eni ti o ti iku lo ni gboke won ati gboke yin awon ru awon omo ita ati wa kilo fun kilo fun kilo fun ti won o gbo lowo ba meji nu won baba ibaru ba o pe meji office wa o si pe meji ko si lori oke isale lo wa leyin ile baba adedibu ni molete ni badan telefone wa o si yato te fi npe wa lati jo yi ohun na la nlo tawon eyan fi npe wa 08033881008 egbon yun le kan si 08033881008 tabi 07018211 07018211 baba ibaruba leyin ile baba adedibu ni molete ni badan o doju ko people's girl grammar school ni bela wa boro badoro la ku egbe abi nti won pe ni to sugar abi ki fun pa eyan mo ga aboro oju abeti olorun mo ti arogun ropa rose abaro mo legun abawoka awon to wado wa ti mo awa ti an wa ba na si mo awon ti n wa sodo wa bi won na ba de loni iwo na ri wi pe ero ogbalode la akoko fi sayewo fun o to je ero ogbalode ileibo ngba ba se yun tan la mo bi ta isan lugo si la wa bere ese to ba ti lo ba se ni olu ko si tin je po ndegbe on worin bi moto tin ko gede ko si tin je po takutu nle ogbodo takutu ni won mo ki o pe baba ti bere si takutu ti an ba ni baba o ni gba baba o ni gba baba ibaruba ni won pe be o alaafia ara wa ko ni gbadanu bu bi elubo
6: baba iru awon eyan wo gan ni ki won mo wa sodo yin
7: eseun atokun eni ti o ba ni gbagbo ninu iwe ategbo ma wule wa eni ti o ba ni lo ogun ta ba fun ko mo wule wa eni to je pe to ba de ayin ti o ni se ba ti ni ko se ko mo wule wa o awon ti o ba lo ogun ba se ni ki won o lo awon to ni gbagbo ninu iwe ategbo awon ti won o si ni ki won o se ti won le so jade pe bayi ni se mi ta si sayewo fun won ta si fun ologun won tara won o si ya e ma bo leyin ile baba adedibu ibi kibi te ba ti de badan eleyin lo molete awon eyan wa lati ilu oyinbo eleyin re molete be ba de molete e bere ile baba adedibu ni adojuko people's girls grammar school la wa 08033881008 tabi 07018211 07018211 aisan oni kain woroko bi awo gangan o aisan oni teyin woroko bi opa alu e ni burin burin jiju esin ni popo oju ate ti oni relede yin ami nikan ko o ke nde nle fuya ke wa jade soro ara yin elewe aremo ni wa o baba ibaruba oba isan ara awa loko awoka awa loko laku egbe bi aisan aile se dere lodo bere ba si foju kan wa yo mere sani o 080-33-88-10-08-080-33-88-1008 tabi 070-18-21-11-070-18-21-11-11 alaafi ara wa oni gbadanu bu bi elubo a ma reti yin pelu ogun olohun oba ese kupo

àwọn orin tá a fi mọ papa tó síbẹ̀ nìyí láyé ìgbà yẹn. Mo ń sọ̀rọ̀ 91, 92, 93 live in Europe lélẹ́yìí.

àwọn orin wọ̀nyí ẹgbà mí ẹ̀rí nǹkan ẹ̀gbọ́n nǹkan bàbá ò kọrin báyìí mọ́ gbọ́ orin tí bàbá fi jẹ lọ láyé ìgbà yẹn nìyẹn nkáyé fẹ́ gbọ́ nìyẹn orin streets orin ìgboro ayé. Mo ti béèrè lọ́wọ́ pàpá rí mo ní ta lẹ fi orin jọ. Mo ní mo gbọ́ pé olórin kan wà ń bàdàn ń gbà kan tó ń jẹ́ gbẹjọ́. Gbẹjọ́ Kamoru. Wọ́n ní orin àwọn òjọ́ ti gbẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ ní àṣàkáṣà ọ̀tọ̀ ní ṣàjẹ́. Àṣàkáṣà ni ti pàpá ṣàjẹ́ ni ti gbẹjọ́.

Sule Alao Malaika Kibla. Wọn ò gbọ́ nǹkan kan sẹ́ẹ̀. Tí ò bá ti jẹ́ Kibla. Wọn ò gbàpọ̀ jẹ́ olórin mi. Kibla yẹn nìkan ni wọ́n dìrọ̀ mọ́. Tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ Kibla, wọn ò recognize.

0: ẹwo ṣe ọlọ́run ọba bó ṣe kú ṣọlá.
1: Ọkan lára àwọn promoters tí wọ́n ti gbé àwọn olórin jáde, tí wọ́n ti gbé àwọn ní Fuji jáde ní Ṣàṣì Kapọ̀, a máa wọ inú Akínrandilé wọn lálẹ́ yìí láìpẹ́ láì jìnà, torí pé ó tó bí wákàtí méjì tẹ́mi wọn fi sọ̀rọ̀ mí dẹ̀ fẹ́ kẹ́ mìsí nǹkan á tún bẹ́ẹ̀. Mo fẹ́ kẹ́ enjoy gbogbo ohun tí wọ́n sọ, gbogbo ọ̀rọ̀ tó ń sọ, bó ṣe dùn, tó ṣe láyìn, tó lóyìn, tó ládùn tó. Délé Adéyanjú lórúkọ tèmi, ẹ pè mí ní àgbà lẹ́tù ní ìkànnì Lágelo 96.7 FM lálẹ́ yìí. Lẹ́ni Monday, every Monday báyìí náà la máa ń wá. Ẹ̀ǹlẹ́ ń bẹ̀ wẹ̀ kúrò kalẹ̀ ń bẹ̀. Lẹ́ni àlejò ńlá ni mo gbé, àlejò ńlá ni mo gbà. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa ẹja, àwọn ẹja téèyàn kan gbé pé ẹja ńlá ni. Bàbá ẹja ni o.
2: Olúwaṣẹ́wò.
1: Ẹ mọ̀ big fish ní ìná.
2: Olúwaṣẹ́wò.
1: Ìgbà tẹ́mi dé bá dùn, mo máa ń gbọ́ ṣàṣì Ṣàṣì Kapọ̀, Ṣàṣì Kapọ̀. Bẹ́ẹ̀ so orúkọ yín dẹ̀ ni ṣé mo láìn àwọn Kapọ̀ family, àwọn Rishi Kapọ̀, àwọn
2: Randa Kapọ̀, Sami Kapọ̀.
1: Sami Kapọ̀ wa ṣára wọn, ṣé yín last born wọn ni.
2: Ṣàṣì Kapọ̀ Nàìjíríà lèmi.
1: Ṣàṣì Kapọ̀ dúdú.
2: Black Ṣàṣì Kapọ̀ ti Nàìjíríà ó lèmi.
1: Black Kapọ̀. Ṣé ẹ máa ń wo iná fi gan ni.
2: Ah, mo gbìyànjú, mo n try.
1: Ẹ ń wo gan.
2: Gan, mo wo iná fi gan.
1: Láti gbà wọ.
2: O ti wo fíìmù nísìnyí báyà 1975 ṣá mo ti bẹ̀rẹ̀ sí wo fíìmù.
1: Ayé Ṣolé ni ẹ.
2: Ṣolé náà ni first film mi.
1: Ẹ̀ẹ́.
2: Pé kọ́ pé èèyàn bẹ̀rẹ̀ sí wo fíìmù.
1: Ẹ̀ẹ́.
2: Ṣolé ni mo kọ́ wò.
1: Bẹ̀rẹ̀ sí wo.
2: Danjuma cinema ní Aege.
1: Ok.
2: Ibi tí mo ti wo
1: ni. Ẹ̀ràn tí pé wo Ṣolé ni Danjuma cinema.
2: Ẹ̀gbọ́n mi kọ́ ló máa ń kó wa lówó fíìmù táìmì yẹn. Mo dẹ̀ wà ní, ó dà mo wà ní primary school. Yes, mi ti jáde sí, mo wà ní primary 5. So olùmọ̀ nkú wa lọ́wọ́ film ní good time yẹn. So Ṣolé is my first film pé mo kọ́ wo Indian film.
1: Ṣé ti wo film kankan ṣáájú Ṣolé?
2: No, not at all. Ṣolé ni mo kọ́ wo.
1: Ṣé TV o ti pọ̀ mọ́ ẹ?
2: Kò tí TV kẹ, kò tí TV ní good time yẹn. So Ṣolé mo kọ́ wo, bí wo Ṣolé yẹn tán mo dẹ̀ ń sunkún.
1: Sin wo ló pa yẹn lẹ́kún?
2: Last scene, ibi tí Amitabh Bachchan ti kú yẹn. Ibi tó ń pa mí lẹ́kún yẹn. Ṣé mo pé ọmọ kékeré ni mi. So mo wò pé àbí wọ́n ṣe ṣe tó nǹkan bẹ́ẹ̀ àwọn wa pa ó wa kú. So ṣé mo èmi ò tí mọ̀ pé.
1: Wọ́n kọ́ tó kófí dùn ni.
2: Ẹ kó lè kó fi dùn. Mi mọ̀ pé mo tún máa padà nínú fíìmù mi.
1: Ó lè ti kú ni. Ó ti kú ni.
2: Èmi ò ti kú. Ó ti kú ni. Ó ti kú. Ó ti kú nìyẹn o. So gbogbo èrò ọkàn mi nìyẹn.
1: Gbàtà wà nínú fíìmù mi.
2: Gbàtà mo wá padà wo fíìmù mi. Meragun Meradesh. Dàmídìrà náà ló ṣe Meragun Meradesh yẹn.
1: Ẹ̀sùn ọ̀hún ti dá ètò
2: yẹn. So mo ti wá padà rí níbẹ̀ pé Dàmídìrà tún rí nǹkan bẹ́ẹ̀. Mo tún lọ wò kan náà di wọ́.
1: Ṣé òun àti Amitabh náà ni?
2: Ó dàbí wà dẹ́ Meragun Meradesh yẹn. Dàmídìrà nìkan ṣe oníbẹ̀. Nínú di wọ́ yẹn mo ti wá padà rí Amit.
1: Ok.
2: Bí bọ̀bọ̀ tó kú ní Ṣolé yẹn. So bẹ́ẹ̀ mo ti understand pé mo bá ṣe kọ story film.
1: Ok.
2: Ìfíìmù ṣe máa ń lọ sí.
1: Ok.
2: So mo ṣe.
1: Ṣé ẹ kò spoil interest yín nínú acting?
2: No, mo ń sunkún gbà tí mo ń wò sẹ́.
1: Ẹ ṣé kò gbà tẹ́ ti rí bọ́n ṣe ń ṣe fíìmù ẹ̀rọ òkè fíìmù ni?
2: Ok.
1: Kò jẹ́ kó wù yín láti lọ act?
2: Mo ṣe àwọn ibi tí mo ti bẹ̀rẹ̀ sí develop pé èmi náà mo fẹ́ ṣe actor nìyẹn.
1: Ok.
2: So mo wá lọ join ẹgbẹ́ kan. Mo ti mẹ́rin nísìnyí, mo lọ join Ọbalende Theatre Group.
1: Ọbalende tó bá Babasala
2: ṣeré. Tó ń bá Babasala ṣeré. Ọládiméjì Ogunléyè.
1: Ok.
2: So lọ̀gá mi time yẹn. So mo máa ń kọrin Indian onírò tó máa fún mi nínú nínú play ẹ bá ti bẹ̀rẹ̀ play báyìí ó máa ti sọ pé Ṣàṣì wọn ló máa kọrin love ń bí yìí o.
1: Ta ló ẹ ti jẹ́ Ṣàṣì gbà yẹn?
2: Mo ti jẹ́ Ṣàṣì. No 77 mo bẹ̀rẹ̀ sí jẹ́ Ṣàṣì.
1: Bọ́ọ̀lù ẹ bẹ̀rẹ̀ sí jẹ́ Ṣàṣì.
2: Ẹ bí dàpé tí máa ti ń kọrin Indian 77 mo ti wà ní secondary school. So mo máa ń láì láti máa kọrin Indian bí yóò kọ̀rẹ́ tí o bí yóò kọ̀rẹ́ tó bẹ̀rẹ̀ mo ṣá máa ń kọ. So àwọn èèyàn mi máa ń wò pé bóun ló ṣe fẹ́ràn kọ bọ́ọ̀lù bóun ló ṣe fẹ́ràn láti máa kọ níjà báyìí gbọ̀ngàn mẹ́rin Ṣàṣì ló yẹ ká máa pè é o mo nílò Amitabh ni mo fẹ́. Sọ pé mo ti wo Ṣolé ìjọ sí mo ti ní personal interest lórí Amit ó ti ń bẹ̀ mi ì lè ṣe bí Amit ṣe ń ṣe torí òun ò kí kọrin love. Ṣùgbọ́n àti wáyá tí mo ń lọ Ṣàṣì yẹn ni mo wá grab pé àwọn ìṣẹ̀lẹ̀ pé family àwọn yẹn dìdì orin ìfẹ́ ni wọ́n máa ń lọ́ máa ń kọ́ látòrí Ṣàṣì Kapọ̀ kan Randa Kapọ̀ nǹkan bẹ́ẹ̀. So kiri na ti meme ni shashi ni yen ma ko india ma ma yi si yoruba
1: okay
2: ma fi uni india ma ton si yoruba
1: as of 77 yen no
2: 77 78 79
1: she at any point e rin bi abe sapa bi ti amitab subacha
2: no sapa amitab is a very tall guy
1: tall but oni o se ma
2: o se ma rin
1: oni ba kan
2: o ti ba nzi mo sa mo ko ni personal interest ri amitab ti ashi yen ni mo nje tori love song ti man ko yen
1: okay she no say won ten ko post ba yen te yi
2: iko wa te pe mo ko mo ni ololufe mi ololufe mi wa le ka jo soro ololufe mi mo fe ka jo gbe ololufe mi mo fe ka jo gbe ololufe mi wa le ko doju tele gan ololufe mi wa le ko doju tele gan so ti gbo wa le mi mu mi reti so ti gbo wa le mi wa le be lo the time
1: you know when Yoruba actors
2: yes
1: talele so pe o ke ta ba ti so pe Amitabh Bachchan ni India ta lo da be ni
2: no Yoruba actors ogogo
1: Abiade Love
2: no ogogo so pe ogogo is a very tall guy
1: yes
2: o si Biamit Shirin Amit o konsonra Tony so ti me nisin so ogogo le mi ma mu pe o act bi Amitabh Bachchan but when we talk of we can you play role of love o ti me nisin la ma mu baba Ade Love and before Ade Love eni kan na tu wa de ko na tu man se oni Ayox Adesekola
1: Ayox wa saju Ade Love
2: ami mi le down
1: but Ayox wa mbadan abi
2: Ayox wa mbadan baba wa leko so wa baba ile man wo gege bi awukose
1: okay
2: so ti me nisin gbogbo tan to man show ija ominira taxi driver mi kini se ma gba si danju wa gbae
1: because awon ta ba te conscious lo ti lati wo awon area Ade Love gbae
2: okay
1: won tin fi won si YouTube nsin
2: ke
1: Ade Love like awon okorin kon jo
2: yes bi fe kokorin love taxi driver I love you taxi driver I need you taxi driver I care for you that's not anything so er pe bi pattern of India music o na ni gbogbo level yen baba ti lo si London o ti lo si odun si baba ti lo si India to ti lo meet awon Amitabh Shashi o je ya photo on time yen o ti so baba na tun je ki interest lori pe ah ka ma ko India ninu cinema gankan be yen so role mo play lodo gami
1: obalende
2: in time yen
1: iru comedy won obalende se
2: ah se comedy obalende o yato si ti emi na baba suwe ni o gankan be obalende ma pa yan lerin
1: o yato si ti
2: body language ni obalende ma fi pa yan lerin
1: okay
2: se be ni pe ka wo enu e ti understand pe kenu ye bayi o erin ni sa abi ko fi idi ko ma fi soro
1: eh
2: abi ko ma fi oyan ko ma fi soro obalende good lorugbo level yen o ti
1: gan
2: obal ah one of the best comedian obalende awon to gba ju baba obalende koja po na dada na
1: bi an o
2: baba suwe to ti ku gba ju baba koja o la there's one ko to pon bere si se mi ni video ngon ko ben mi le so pe nikan lo dare la rin arumire abi awon ton daruko yen bet awon na se time yen a pe ni omo lasan
1: okay
2: omo la so yen de tagon pe baba suwi la fi si role big role ni so baba o tun si je lesson lodo baba balende
1: okay
2: iru ni ko le se kini because se mo ki se pe ka ko ma sa wada ori re buru ko omo se na ma so fun o to ko se ma so ge pe ori ti na buru sa baba o ba oni gba o ti le nisin a ma so fun pe comedy e ko wa real o gboro jo mo se ko ge so pe you are a fool ko so ga na ko fool no baba oni gba she to understand so o lo ko da jo baba balende ajire bi padi mi ni oga mi ni awon na gba wa sise die be o ti epo ti mi la ko je pe won gba jo balende obalende na koja
1: so e pe lodo balende abi
2: se pe bi amupe nbe abi
1: eh
2: ah mo pe nde mo gnu to 6 to 7 years nbe
1: awon wole jo anbe
2: baba toli
1: won nbe bi omose abi bi
2: omose ni won
1: lodo balende
2: omose ni baba toli odo balede ni baba toli kuro afa malam audu won nbe won po be yin na to je pa jo kose lodo baba oba ala bi yellow awon na wa won sise pelu baba oba na.
1: Okay,
2: so
1: gba oni oba lende ku
2: awon ati lo bi as ma lo bi 4-5 years now.
1: Okay,
2: won ti ku
1: awon ti retire kan to ku
2: e ro ah ori ise ni baba pusi o
1: won sise na fi ku ni
2: no mo me pe won sere
1: won sise re
2: won si sere
1: bo popular po bi tawon baba so yin wa to stage kan
2: baba wale de ti wa as long as 1974 o ti
1: ri ti dagba
2: o ti dagba gba ti de o ti ri anything se mo television la won fi rain awon ki se ni home video.
1: Okay,
2: television baba fi rain
1: so gbo gba yen won ma sise ni se
2: LTA
1: el feature na won se
2: dada
1: kini role te won saba play Indian kini abi
2: ma bi ti ja soro to ja play role love something
1: ba yo se comedy
2: ni mo an se olopa egbe ngba mi
1: olopa egbe kini olopa egbe
2: se mo ki olopa ni mi right be ma kon mura in the funny way.
1: Okay,
2: so ti me nisin ti pe ko ni ko ton ma ni ki lo mu se o da bi asrani se me ton ko asrani
1: comedian ni
2: Indian. So ro e ko ma dress bi olopa ngba mi so role ni ibi no ma play ti ma se olopa egbe la ma npe se ti resta me nisin so ma play inu awon role wa so but it to ma common fun mi ju uni ki ma play love.
1: Okay, so after 7 years e kuro nbe she Paris school.
2: Ah, mo lo school mo Paris school. Oh, after 7 years mo gbogbo time na mo wan school
1: she obalende o kolu school yin
2: at all. No bro, no even mo ti Paris second school gbogbo de gbogbo ya mo Paris second school mi ni 1983 and 1982 mo se tan so 1988 ni mo join won.
1: Okay,
2: 1988 mo join wa baba so ko ti ko si kan ikoko di kan lowo nu
1: ko se 77 le pele kan
2: se ti mo join wa balende
1: eh
2: no 1988 gangan ni
1: le se join
2: mo join won.
1: Okay,
2: 77 mo se wan school.
1: Okay, so 88 le
2: join 88 gangan mo join wa baba.
1: All right, so on le fi so pe se omo lasan
2: be ni
1: nigba ta won yan
2: se 1988 89 la se omo lasan.
1: Okay, now lati odo balende bole wa tesiwaju si e da ti yin le are.
2: No I don't mean that be that theater le lati odo balende gba ti mo ku odo baba o pada lo si to jump into entertainment fully.
1: How
2: se mo ti ni passion pe mo fe ran olurin pe ise ti mo se na o mu ise mi da mo lo join Love Idris Adisa organization.
1: Okay,
2: o ti ni anything. So mo wan se MC
1: awon ni pedicure
2: yeah. not pedicure. Yes, so mo wa je bi kuna manager mi se manager na mo tun se master of ceremony
1: ni agbo won na
2: agbo won na.
1: Okay,
2: so be ni mo ti bere ti develop lati ma ba awon ni fuji se.
1: Why they fi join Idris Love Idris
2: e mo ko ni fe
1: si
2: mo fe no mo ni fe si music
1: not fuji not juju
2: not fuji mo sha like music sha.
1: Okay,
2: mo se like she theater na be se ko se to ba wa level yen na ko so gbo gbo ewo nu ara won ni. So mo lo sell TV8 mo be si se pe lawon TV8 o ti be anything mo ti wa pele love na.
1: Okay,
2: o ti be je ba ti ni show ajo ma lo show every Friday Saturday a ma lo show but days lasan LTV8
1: mo engagement ni pele also
2: pelu
1: LTVA skin engagement yin
2: eh
1: she has full staff abi
2: no it all freelance you.
1: Okay,
2: freelance dey so kin not full staff freelance ni mo je pelu bo ata je freelance be na apo dada.
1: Okay,
2: even that she won agbo la everybody nkan kan be so am an don kura le lo sibe but there is one man the LTVA a pe ni Femi Drojaye is my producer ogawa gangan ta meji mi rumusu Femi Drojaye mo an ri o mo an wo mi se se bo so fun ni dokon ni pe a shashi mo ni sa oni elo create segment ko wa to ma mu nkan bye dani so mo se pe iyan se wa gbola ni mo ni ah mo ni oga mi bo ni mo ni Femi Drojaye ma ni ki lo se ba lo se se pe ehun ti duro dede won lo anko ti wa nti wa won lo anko abere orin so awa kan ni awon segment kan ninu awon kindi yen ta wa ma nse 5 minutes to ma fun wa nu e temi akọ fi se comedy ti ni ti ma get away o je nisin gba to wa mu yin se pe ah bobo ile good o kon kan be yen wa so producer mi e kan so fun mi pe kini kilo wa kilo form kilo shi nkan wa mo wa se wa je bi ounjo mo entertainment lati je ti ma gbe olorin wole suri program se ni atore mi kan olalomi ijire ba se don se program yen ibi ti mo ti use mo awon ni fuji ni
1: okay
2: so mo se mo o ti ta sa lo ni fuji ti ma to pe pe a ajo soro bayi
1: bi awon bi awon ni fuji wo
2: o ba tori to to je star leni
1: lati real aji barista bi
2: ah mo close on aji won to ku because bo se pro waleri yen barishoki
1: barishoki okay.
2: Yes bo se pro xv don lati pade ti yen ko bi omo yen fun ba npe a baba o fe ki se ko time o se kiri o je be ni se ya o fe ki won se pro o kini kon go be gbagbon o lo ki mu no problem so mo man lo le won ma wa mo ti bo use mo alaji
1: e meet alaji barista mai
2: mo meet o bmg
1: se jo so ran pa barishoki mai
2: time ti mo nlo ti mo fe mu barishoki lo si bi kan so do brother mi kan so ebi won ebi lo le won ni solo so alaji wa wa ni okay won pe ta lo mu o ta ni wale ati eke jade won ni a shashi mi ni o gbe wa ni ah bawo ni shashi kapo n dada ni sa ngon ah mo ni wa ti aburu e lo mo na fe de songu o ta ni pe a fe lo sodo ikunlo awon fans yi to feran yin e ma pe o ko je ko tete wa sile o ti ko mo lo ke sa no problem sir so that is how mo se meet si alaji barista ni so be to ma wa sel tv a ma ri dada
1: okay
2: to go ta to ma wa sel tv je to the program at 21 a ma ri ra won ti mo me lati be yen lo so a ma ri dada so mo se meet won ni
1: now lodo love idris
2: yeah
1: e se be PR tun se editor
2: no mo se manager mo le
1: manager tun se kako show won BMC bi mo kan
2: yes
1: tani rival love idris nine to e ko mo jo n fi gagbaga
2: she like gigi wa yen she like gigi wa
1: la gigi
2: e mo ni gbogbo e wa yen
1: ni gbogbo e wa yen won se
2: wale ayuba on the rival yen ba
1: to n kon ibura won abi
2: yes o ma n kon ibura won time yen o ma n kon ibura won
1: record se ni record abi ni live
2: the life lo ma se
1: okay one life lo ma se
2: yes because idris o fe gba pe ayuba ju ohun lo so ayuba don je ma je ko ye pe emi ati e o sinu ati gbori
1: okay
2: she understand so time ye bubble rain is it bubble no ore mi to pade le giwa oju ya ja
1: okay
2: o ti me se iyen lo se rain lo to fi 90s ye o ti o sha record mi leyin ore mi to pade le giwa o ti o dabi iyen so love it is not one studio o na se record pe ni kiro yen lowo se mo we write up kon akolo there's one guy ore mi ni o ti dulogbe ni sin wali lumu
1: okay
2: bi se oluwa ni zi ekumion ni magazine yen time yen so fame magazine ni wali lumu wa so ore te bi de ni mi se lo ba wali lumu ne pe am fe ko fura ko fi ba mi se write up kon lori love idris adisa so iyen ko continue lori o ko caption kini e pe I will surely dethrone adewale ayuba
1: in film magazine
2: o ti mean si bi e se flash jari ba bi a se gbo dayo olomu de lo tun o na lo tun package ayuba
1: dayo olomu laburo
2: ru laburo wale
1: package ayuba wale olomu
2: loko
1: yen jade
2: fun loko yen jade bi dayo na se retaliate niyan o ti ibi ti won ti se kantankanta which is some bo se ma wa ye ni
1: entertainment
2: niyan omi ton fi da fuji ohun niyan so bata de ma release record yen peniki o yen o ra se yen pa
1: ta lo ta ma
2: awon every music lo ta
1: every
2: emi lo nje ngba
1: but bobu ti jade ngba
2: bobu ti jade
1: bobu wa ni under
2: sony music
1: yeah
2: so every music lo ta peniki o yen so ise yen ta
1: e oluwa ta ju meji
2: se ninu ameji lo se dada
1: meji
2: time ameji lo se dada ni time yen se mo ise ti o ma se to ma fi yan royalty 50,000 time yen
1: ta lo ba
2: yen lo fi ju sadisa 50-60 even is over 70,000 naira to gba lori royalty ni time yen e ran for 2 naira 2 naira ran for lori
1: cassette
2: yes ni time yen ki e wa gba mo 70,000 sọ kishan eta
1: bẹẹni
2: so bobu no nlo awon so ni no nse kini won je bobu every music no nje penikio in time amije chilu an gboro
1: awon olosu jade ngba yen to
2: ko no sanduka
1: sanduka jade leyin won ni abi
2: no
1: around the same time
2: she na kon ni sanduka awon yen ti jade o ti yoboro yobo nsin
1: mm
2: awon bebi fe be je gbera ni le ko odide
1: 1991 ni abi 92
2: no yoboro yobo nsin 1989
1: sure
2: 1989 ni sanuka jade because 1990 la re ni won release penicure
1: okay
2: won to be seen 1990 beta sanuka ti jade before gbugbu won
1: okay
2: so ibobu 1990 no release bobu so won not be sanuka ti jade
1: Shajugbae.
2: Okay. Sanduka and Shina Koni, what you want? And this Baba Egbon Izi Kabaka, Kababushi.
1: Yeah.
2: So I'm not a Jaddy. Ibu time ago to be Love Idris. Jaddy.
1: Time here, Fuji Music see witness sort of change. What's a Kuroni? Ni wele wele slow what's ni fast tempo what's in India she alujo mo fe pe abi tun gba abi ari ya
2: she gbo time abi
1: gbo time because they were wo bobu fuji high tech bobu dance emo
2: sheri ta ba soro pa fuji music sari woro wo ni
1: sariu
2: woro wo
1: ni originally abi
2: lo originally e well to ba le record on barista o ti mean say ko si je pa kaleke is a record barista, which is we believe is the creator of that music. Abi, patent ti ti pe Fuji kama gbadun kama enjoy ki se pe kama se pa kaliki o ti be nisin o ni se barista gbe wo pe gba ti ko ni ti ma de quality lo si level yen, which is before sari wo rowo na ni quality nko onipaku o ti be nisin eni to gbe moto mi ayo bi abela Mr. Foolish the Elvis Warrow system na ni gbogbo to ya di parade eni quality to introduce awon instruments kan sinu Fuji if you need fast tempo so fast tempo collinting o lo mu awon boys won ayemi la won ayuba ni o sanduka ti mo direct all of this awon fi gbe fast tempo wo ise Fuji
1: okay
2: bi fast tempo she won je Fuji oniye but later but by say pe ah pe am fit be dust o o ti te bawo ni 1985 la gi se ju olomo iju olomo yen la la gi lo fi yi volume record e to yi soke e pe fast tempo ni se yen
1: e shop 85
2: 85 lo se ju olomo abi 84 85
1: 5 okay
2: lo se ju olomo abi bari at 40 late but why pe ni mejeji yen sa be la gi ti change yi
1: better photo should be 88
2: you
1: all want to wash a drew
2: oti wa
1: oti
3: Lagilu FM 96.7
4: baba ibaruba
5: opa isara
4: oruko to lami laka ninu ise segun ibile agbalagba isegun to moju leja ewe ati egun ati nta fi somo araye lore awon isan to lugo tabi foju han ninu agbo are ni ki gbogbo oruko ma ro ni ko ru ese o ma royan ka ma rin ka ma mi gule gule abi ka ma se yo aseju baye eyan ba nlu kikiki abi eyan wo oko ori kurukuru eyan kan di meji elomi bata nja bo ti oni mo fifa ni won file o mi wi won ni won wo woru moto bi apewa jara re gba leyin le baba adedibu ni mo le teni badan opposite people's girls grammar school baba ibaruba ko re ni kankan se lo mo pero sopo be ba ti wa ka jo fori kori ka jo so to se yin o ona abayo si ti wa pelu irin se gba lo de to ma tu asiri ibi ti arun wa lagu ara 080 33 88 1008 tabi 070 18 21 1111 baba ibaruba ba isara agba isegun to n ba isan wi taisan fese fe
3: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola oni pekun eto igbaniwole n lo lowo lowo bo yo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management bi igbese nipa afojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofanilapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704 700 0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore @WMOU Nigeria West Midlands Open University. ikeko gboye giga ko deni yitaye nwari fun lawujo
6: jide nitori mi o jide
7: ipe wo le adi lori atamata yo tun se wonderful
8: be ni
7: ewo ojo kewa ninu osu kewa laago mewa
8: ewo aba mi
7: oru ojija kade nla
8: oru ojija gbara to lagbara
7: oru gbenija
8: oru tawo mo israeli wonu ogbeku lo
7: oru ta gbe israeli nija to da yaba
8: ewo ojo kewa ninu osu kewa laago mewa
7: akori to su yi ni liberation and celebration
8: itun se le atadoyo
7: o tin tiraka ati goke bo lowo ogun adeni mele
8: asiko ti tun lati gba tun sile
7: bi prophet io ati prophet FTO Adelori Atamata ni yo se ma so wa se sale gbugbu eniyan lojo na
8: o ma waye o lojo kewa osu kewa odun ta wa yi laago mewa sale lo ma bere
7: CCAC Atamata selifi proof loluwo egbe danilu ibada
8: gbugbu eni to be won pelu gbagbo re
7: yo ran mi gbugbu agbaragba
8: pelu gbugbu eni to gun diwo ati dena ba bada yo lafa ni lati po se Atamata se
7: ogun re ni lati se
8: idi aja o
7: ona ala
8: ti je mi mo na gbe yo fun gbugbu eniyan to be won lojo na
7: mura o iwo lo si jeri sagboro olorun
9: sisi gbagada ilelekun ile isa gbofin lojo kojo gbagada nilekun ile ewosan nigbakugba awa ti so kokoro yara akede ipolowo oja sonun ni lagelu fm ni badan gbagada nilekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko se kede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele nbadan
10: oro re ojo wa si ma ta ni wete wete
11: ilera loro
12: alafia tayo
13: togas otojo die seyin ti mo tin gbo nipa ile ise togas multi dynamic concepts ile ise to sara oto nipa capital ti gbo pelu ogun lona igbalode to pe eyan de nkan sara si won ile ise togas to ti gbawo ti sise fako jedi ati ogun tin fo kedere mo toni toni jade bayi be ni awon ogun tin jade lati ile ise togas multi dynamic concepts kasiara ewo ni bi water ko jedi ndalani togas aba powder ni bere fun bo si je kedere le tin togas liquid ni ke bere fun togas liquid ni o ba fo kedere yin mo toni toni besi ni gbogbo ogun wa ni nafdac ti ni won te gbogbo eyin te wa fe mo ba wa duwo po ile ise togas te fe mo kogo wa ni opoko oyoku abeyin te fe mo ra le yoyo tori wipe awon alagbata fun gbogbo awon ogun wa ile ise togas multi dynamic concept ni akala express bravo buster nilu ibadan tabi ke mo pe wa ni ile ise togas sori 09032949024 ile ise togas lo ni ani fasan lugba gbogbo ti si oye agbara igbogi bileka
9: sisi gbagada ilelekun ile isa gbofin lojo kojo gbagada ilelekun ile ewosan nigbakugba awa ti so kokoro yara akede ipolowo oja sonun ni lagelu fm ni badan gbagada ilelekun wa sile gbogbo aye lo gba o polowo oja ko se kede on gbogbo to ba fe ni lagelu 96.7 fm felele nbadan
10: oro re ojo wa si ma ta ni wete wete
14: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump needed. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341, 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
15: Yes, the shadow is born.
14: Do you have 5 credits in WAEC or NECO and you desire to study abroad? Your global degree could start right here in Nigeria. MIE Pathways and NCUK create your pathway to the world. Enroll with us for a 9-month international foundation year through NCUK. Just 9 months of endless possibilities with guaranteed progression to one of over 90 universities in the UK, Australia, Canada and the USA. Spots are available for medical stream, science and engineering stream, law and humanities stream and business stream. And here is the best part. No jump needed. Ahead. Admission is going on now for November intake and limited spots are available. Join our next open day on October 9 at MIE Pathways Center, 21B West One Office Suite, opposite Environmental Task Force, Agodi GRA, Ibadan. Meet our NCUK certified advisors, explore your options at our campus and get full application support. For more information, call 08105-359-341. 08105-359-341. Bring your ambition. We will bring your future. MIE Pathways. Study locally. Progress globally.
16: Lagilu FM 96.7.
2: Well, I just see fast tempo, no? So everybody should be see.
1: Fuji. Okay. Now, so concentration discussion why mofe one to the young generation my
2: okay
1: on generation now Adewale Ayuba, Sandoka, Lovey Idris, Tani Fadagiri,
2: Akini, Otuku, Kiloko Tinje, Ajigule Lua,
1: okay,
2: Okay, Sakwa Miluri.
1: So walk Bogon, Niba,
2: I want Jade, I want Wawu. Àwọn àwọn yẹn wà ní sùúrù lérè.
1: Na gbogbo time tí mo ń stand sọ yìí ní era yìí àtàwọn tí mo dárúkọ yìí. Ṣé Alhaji Wasu Ayinde ṣe clearly ní wọn àwọn àjò wọn ni àbáwọn náà struggle bí tiwọn.
2: Ṣé gbogbo time tí mo ń sọ yìí Alhaji Wasu Ayinde ṣe struggle ni o ṣe struggle ni. Àwọn kan wà níwájú Wasu Ayinde tí ó ti àwọn bí Fataya Dio.
1: Àwọn àwájú
2: wọn bẹ̀ ṣe rí tọ́lọ́mbà kan ti ṣe déédéé fún yàn ó má dàbí pé àwọn tí ẹ bá níwájú yẹn wọn ò mọ ṣe ló máa rí àwọn kan wà tán bá ń to Fuji ní 1-2-3 ní ọba 3 ìtọ́sí wà sí Ayinde ṣùgbọ́n nígbà tí owó ti dé tí òkìkí ti wà wọn láti wọn ọmọ adọ́st àwọn pp yẹn lọ fi máa ṣe kí ni ló máa gbẹ̀yìn àwọn Fataya Dio tí mo sọ yẹn wọn wà nbẹ second barrister Lágége ó wà nbẹ. Kabaka tó wà ní lọrin wọn wà nbẹ bẹẹ wọn pọ rẹpẹtẹ bẹẹ jẹ pé táwọn yẹn bá dé Wasu Ayinde máa wò wọn ràn ni tí ò ní lè súnmọ wọn káìmì gbàtígbà tó di pé gbogbo ẹ ti di wọlù kọlù ó ti bẹ́ẹ̀ ni sè owó ti dé so ẹ wà tóun náà ṣe rẹkọọdù kan náà ẹ rí kó tu àwọn kan kó tó dárúkọ ara ẹ bó ṣe rí gangan nìyẹn kàbá lọrin ó wà nbẹ ọ̀gá ni wọn jẹ fún Wasu Ayinde. Oti ibẹ ni sin so ọga ni wọn jẹ fun but tíyẹn bá ti ní sin kò sí nǹkan tíyẹn fẹ ṣe dupò kan gba kámú lọ wọn fi fi sípò nọmba 3 ni.
1: Tálọ́ fi wọ́n sípò nọmba 3.
2: Àwọn onífuji ara wọn náà náà tó bẹ́ẹ̀. Àwọn náà tó bẹ́ẹ̀ owó ti wà náà owó wà so àwọn èèyàn ò dẹ̀ lówó lọ́wọ́ bẹ̀tẹ̀ bí ò pa wọ́n wọ́n jẹun so this story bẹ̀yẹn ṣe jẹ́ nìyẹn.
1: Okay. So 90s then so if I can come on story 1991 92 93
2: Paso
1: Jade. Now kí Alhaji Pasuma to jade mo pe lodo Tasman
2: okay
1: mo ri receipt Alhaji Pasuma fi gba irinse
2: okay
1: lowo Tasman in 1986
2: okay
1: mo ri ti Alhaji Salawa be ni na edo no gba irinse gba yen
2: 300
1: 500
2: 500 you to won 1000 naira ma ko fu set fun e to to ma mi le gbigbi ni 1000
1: so you ton ton gba ni se laye gba yen ohun ni mo ra on receipt so ko but opolopo ma so wi pe Pasuma oduba e lo jade recognition jade 93 year wo lo ye ki yan ma mu epo lo rin jade se ya to si nkorin abi ya to se record akoko
2: se mo to sele ni pe te ba ta bi olorin nisin igba olu bere ere o ti mi nisin a ma jẹ ko yi yi pe igba to n ku agolo jọ ọdun bayi ni bi analysis yẹn ni o ki yawun eyan pe to n ku agolo jọ ọdun bayi ni ṣugbọn lọdun to n ṣe record ọdun bayi ni to ba bere lọ ọdun wo lo bere ere kalẹ to ba ni laika idada ni a jẹ ko yi a ṣalaye mo ṣalaye fun àwọn èèyàn pé ìgbà tí mo kó group jọ o ọdún báyìí ni mo bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tí ó lè máa kọrin ní gbogbo agboolé gbà yẹn kí wọ́n má mọ̀ ṣùgbọ́n gbà tí mo ṣe àwo ọdún báyìí ni mo ṣe ṣe to understand 1993 ni Pasuma ṣe record but ó ti ń kọrin as far back as 1985
1: ṣé
2: o ti yín mẹ́rin ní sìn tí wọ́n ti 85 yẹn gan ó dàgbé time tó kú lẹ́yìn ọ̀gá ẹ̀ ò ti ń bẹ 86 ló wọn àti báyà kan ni wọn bẹ̀rẹ̀ sí ni jọ kọrin.
1: Ṣé wọ́n jọ kọrin pọ̀rin ni?
2: No no no no, ọjọ́ kúrò lọ́dọ̀.
1: Lẹ́ẹ̀kan náà.
2: Lẹ́ẹ̀kan náà lọ́dọ̀ ọ̀gá wọn ni.
1: Ok, kálukú wá fọ́ọ̀mù.
2: Olúkálukú wá fọ́ọ̀mù báńdì títí ẹ.
1: Ok, báwo lẹ́yìn mọ Alhaji Pasuma?
2: Ah, 90s mo mọ Alhaji Pasuma. Bóyá 1990 mo mọ Pasuma.
1: Wọ́n ti ṣe rẹ́kọ̀dù.
2: Mo ti ṣe rẹ́kọ̀dù báyìí yẹn.
1: Ok.
2: So time yẹn òun náà fẹ́ wá sí, ó fẹ́ kó wọn àti Love Idris kan jọ ṣe àjọṣepọ̀.
1: Love Idris ti wá ń tan náà.
2: Love ti wá ń ta ní time yẹn. So bet kì í ṣe pé bí a pè mí àti ẹ pé bí a jọ sọ̀rọ̀ báyìí. O ṣáà mọ̀ mi pé òun mọ ọ̀nkú yìí.
1: Love Idris ti ṣe rẹ́kọ̀dù náà.
2: Òun ti ṣe rẹ́kọ̀dù.
1: Àti ṣe pẹ̀ ní kíọ̀
2: àti ṣe solo mighty. O ti bẹ́ẹ̀ nísìnyí. But Pasu mọ̀ mi pé òun mọ ọ̀nkú yìí.
1: Kí ni òdodo òótọ́ tẹ́ lè fìdí ẹ̀ múlẹ̀ nípa relationship Alhaji Abbas Akande Obeseere àti Alhaji Pasuma?
2: Cherry to see the real fact, wọ́n ní gbàgọ̀jẹ̀, mi ì gbàgọ̀jẹ̀, o ti mẹ́sìn. Obeseere ti gbàgọ̀jẹ̀, ò lè sọ pé òun fẹ́ kọ gọ̀jẹ̀ báyìí, kò possible fún. O bá ní wọ 65 years, kí Pasuma wà ní 50 years, di náà tó ti kọ́kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹ́tí jọ ńlá mọ́ra yín yẹn, a ti pè é ń bọ̀ dá, o máa le díẹ̀, tó rẹ̀ pẹ́ ti jọ rumors papọ̀, ẹ ti jọ ń fara yín lọ́wọ́, ẹ ti jọ ń ṣe àjọṣepọ̀ ti wà láàrin yín. Ẹ ti understand? So star nìyẹn, ní táìmì ògbésèrè ló wà ń gbòòrò, ẹ má jẹun parọ́ fún yín. Tó bá sọ pé olóyin tó kọ́ gba owó, pé ti mákẹ́ta kọ́kọ́ kó owó fún. Mo kàn tún yà mẹ́yẹn ni o. Adéwálé Àyùbá ni.
1: Lọ́kọ̀ gbowó lọ́wọ́
2: mákẹ́ta. Lọ́kọ̀ gbowó lọ́wọ́ Sony Music. Gba 150,000. Ṣé ìpowó ní táìmì yẹn? O gba 150,000. Obeseere is the next person.
1: Tó tún gba owó.
2: O gba 300,000.
1: Ṣé lọ́wọ́ Marvin Giwa àbí lọ́wọ́ Sony náà?
2: Lọ́wọ́ Sony Music. Marvin Giwa kò first record kò ló jẹ́ fún Marvin Giwa. O ti lọ́wọ́ Sony Music 300,000. O dẹ̀ wà ń gbòòrò. O ti bẹ̀t òun àti Pasu ń ti jọ wò pọ̀ láti lẹ̀.
1: Ṣọ́ọ̀rẹ́ ni wọ́n láti lẹ̀ àbí ẹ̀gbọ́n àtàbúrò àbí ẹ̀gbọ́n àdúgbò àbí pàdí pé a kò mọ́ra wa.
2: Ẹ mọ̀ ní ìṣẹ̀lẹ̀.
1: Yes sir.
2: Mi lè sọ pé èmi lè sọ pé ìmọ̀ mọ́ ṣe mo láti lẹ̀ because base oníkàkú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo ṣe ni Pasu wà. Obeseere wà ní Èbúté mẹ́ta. Ibi tóun wà nìyẹn. Tó ti ṣe fàṣà títí ẹ̀. Pasu wà ní mo ṣe tó ń ṣe títí ẹ̀. O ti bẹ̀rẹ̀ ṣe nǹkan táìmì náà tó bá ti gbọ́ pé lágbájá kan rí nbí kan eléyìí wà nbí kan màá fẹ́ mo ṣe ọ̀pẹ mo clinch mọ́ ẹni tó ń rí ìyẹn láti kíni láti lè boost me out kí kan lè fi mọ ìmí náà. Ẹ ti understand? So Pasu wá sọ́dọ̀ Obeseere ó máa wá sí ṣíwẹ̀ dáadáa ní Stadium Hotel. O ti ó máa wá sí ṣíwẹ̀ Abbas máa gbé mic fún o máa kọrin tó máa ṣe everything nǹkan gbàgbọ́n. So wọ́n ti jọ wò pọ̀ wọ́n ti jọ wọnú ara wọn.
1: Gbogbo táìmì rẹ̀ ni kò sí já
2: kò sí já kò sí kankan but pé bóyá pé Pasu pé Obeseere ń bọ̀ dá àbí kó ṣe kíní kan èmi rò pé kò lè possible mọ́.
1: Ṣàlàyé Obeseere fẹ́ ni.
2: Sá.
1: Ṣàlàyé Obeseere ló fẹ́ kọ́ máa pa àwọn bọ̀dà
2: ni. Ṣé mo
1: gbogbo àbáwọn fans
2: ló. Àwọn fans ni pé ó yẹ kí Pasu máa pe Obeseere ní bọ̀dà which is tó wáyé pé wọ́n ti pé kó wáyé pé táìmì tí wọ́n mọ ara wọn yẹn Obeseere ti fi gap yẹn lẹ̀. Ó ti bẹ́ẹ̀ ni pé kí wọ́n bẹ mọ́ ṣe rí ra Obeseere lọ́nà pé Obeseere lọ́nà ọwọ́ Pasu máa kó lọ́nà ọwọ́ pé báwo ni èèyàn kaláyé ti kọ́. Ṣé o ti bẹ́ẹ̀ ni sìn káló ti kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wellness wá padà Obeseere hẹ́ ló máa lò fún. Ó ti alayé mi ló máa pè é. Bẹ̀tọ̀ Obeseere jẹ́ nìkan tí kò bìkítà.
1: Ṣe é súnmọ́ Obeseere.
2: Ah mo súnmọ́ Obeseere o.
1: Irú èèyàn wo Obeseere jẹ́?
2: Very cool guy, very sensible person. Èèyàn gidi kì í fojú pààyàn rẹ̀. Èmi àti ẹ̀ arọ̀pọ̀ gan àjọ ṣiṣẹ́ pẹ̀lú ara gan. Diplomacy rẹ́kọ̀dì ẹ̀ kan. Èmi àti ẹ̀ àjọ ṣe ni. O ti ní mẹ́rin nísìnyí. So ibi tí èmi mo kó àwọn oníṣẹ́ta wọlé sínú iṣẹ́ báwo fídíò ṣe yẹn diplomacy yẹn gbogbo àwọn oníṣẹ́ta pátápátá tó fi dúró bàbá ọba ni o àjíkìjàgà ni o bẹ́ẹ̀ lúkúlúkú ni o èmi kó wọnú iṣẹ́ yẹn tí mo ṣe fídíò clip mo ṣe iṣẹ́ sí nukilẹ̀ mo máa ń fi àwọn olórin yẹn mo fi ń ha. So èmi àti Obeseere wà pa mo máa ń lọ ilé ẹ̀ dáadáa.
1: Ṣé wọ́n jẹ́ èèyàn tó yẹ kó máa ń fẹ́ command respect pé bí mo ṣe fẹ́ kó address mi rèé àbí nǹkan.
2: Ọlọ́run ò jẹ́ láyé láyé kò sẹ́ni tó Obeseere ìdọ̀bálẹ̀ fún. kò sí ẹni tí ò lè dọ̀bálẹ̀ fún yálà dàgbà ni ó kéré ni ó ẹ̀rọ sà ó máa tẹ̀ fún ẹ ni gbèsè máa tẹ̀ fún ẹ.
1: Ṣálàjì Pàṣọ máa jẹ́ èèyàn tó máa ń ríyàn fi ni.
2: Pàṣọ ò ríyàn fi o ẹ má jẹ́ ká lọ sí Pàṣọ ò kì í ríyàn fi bẹ̀ẹ́dì ní ìsìn tí sọ ní orúkọ kan ní ìsìn wọn ní bàbá jẹ́jẹ́ àbí ní ìsìn bàbá jẹ́jẹ́ ni o.
1: Tẹ́lẹ̀ nǹkan.
2: Wọn ò bí ẹ dáadáa o. N ò tó bẹ́ẹ̀.
1: Ní Akọlẹ̀t.
2: Wàá rí Pàṣọ fún ní Bẹ́sẹ̀ àbí wàá sọ́ra dáadáa ní mo ṣí yẹn. Ìwà gbọ́ kan jẹ́ gbọ́rọ̀bọ lórí ẹ̀ ni. But later ṣe mo àlàyé náà ti wà ókè. Owó ti dé. Ó ti bẹ́ẹ̀ nísìnyí. Ṣùgbọ́n onú nǹkan bẹ́ẹ̀ yẹn. Onú kò tẹ̀ rìn lẹ́bù yẹn mọ́.
1: So bàbá jẹ́jẹ́ yẹn.
2: Bàbá jẹ́jẹ́ yẹn.
1: Àgbà ló ń
2: àgbà ti dé. Àgbà ti dé Pàṣọ ti di bàbá jẹ́jẹ́ tòótọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò tó bẹ́ẹ̀ náà. Bá ló ṣe fẹ́ ṣe. Bá ló fẹ́ ṣe tó bá fi wọ bàbá jẹ́jẹ́ mu ṣe wá ń kọrin bú Pàṣọ́mà. Àyọ̀ wọ́n ní wọ́n máa ní ẹ̀pa ni o. Wọ́n ní ẹ̀pa street ni kó gbàgbé. Wọ́n bá dẹ̀ bèrè Pàṣọ ò mọ nǹkan fún pa ẹ̀ ni. Bẹ̀ẹ̀ tó ti ta sí star wọn. It's not possible.
1: Ọjọ́ tí Alhaji Sule Adio Atawẹ́wẹ́ tí wọ́n sọ pé kò sáàyè
2: bọ̀dá
1: láàrin àwọn
2: àti Pàṣọ
1: àti Pàṣọ ṣé wọ́n right.
2: Ṣàpọ̀rọ̀ yẹn náà mo sọ nísìnyí gbàtí mo sọ̀rọ̀
1: gọ̀jẹ̀
2: tẹ gbà gọ̀jẹ̀ bíi gbà gọ̀jẹ̀ ó ní mo sọ nísìnyí ẹ rí pé space tó wà láàrin Obisiri àti Pàṣọ onú ọ̀rọ̀ tẹ́ ń sọ ló fẹ́ jáde nínú ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ yìí ó ti yẹ nísìnyí tó sẹ́dùn láìlẹ́fà àti tàbá ń sọ̀rọ̀ nípa ọjọ́ orí gbogbo kiri sí Pàṣọ Sule àbúrò Pàṣọ ó sì máa ju wẹ́wẹ́ lọ ó ti yẹ nísìnyí ó sì máa jù lọ bó ṣe nǹkan wọ́tọ́ ti fi jọ múra wọn wẹ́wẹ́ náà wẹ́wẹ́ ti lo dáwùlà rárá rí mu ṣe wẹ́wẹ́ ti lo dáwùlà ká bá sọ pé olóyè tọ́kọ jáde mu ṣe tẹ́ ẹ̀ wò yẹn pẹ̀lú túngbà wẹ́wẹ́ ni o wẹ́wẹ́ ni pẹ̀lú apó ṣe ẹ̀yẹn à ń pẹ́ láìpẹ́ tó ṣe ń gbé apó ṣe náà pé ṣàṣà ni state náà ti jó apó ṣe so wẹ́wẹ́ náà lo dáwùlà dáadáa so àti pé ó yẹ kó lè pè ní bọ̀ọ̀dá bẹ̀tẹ̀ òun ló mọ nǹkan tó ń rí lọ́bẹ̀ tó fi wá wọ́wọ́ pé òun lè pe Pàṣọ máa ń bọ̀ ọ̀dà pé òun ló fi jù lọ ó jù lọ lọ́jọ́ orí àwọn ẹ̀wù talk of star mi sọ̀rọ̀ pa owó torí mi dé account anybody wọ̀nyí o kò kàn mí o bẹ̀tẹ̀ sábà sọ̀rọ̀ pa ọjọ́ orí gbogbo ayé mọ̀ pé Pàṣọ máa ju wẹ́wẹ́ lọ ká tó wá sọ̀rọ̀ nípa pé ìràwọ̀ níta wẹ́wẹ́ máa lọ tòní ó máa lọ tòní so bí bẹ́ẹ̀ sì jẹ́ nìyẹn.
1: Nínú Fuji ṣé o gbọ́rọ̀ ojú orí yẹn. Láti orí àwọn Alhaji Pàṣọ àti Alhaji Kollington. Alhaji Barista àti Alhaji Kollington. Orí wọn gan ni kíní ẹ̀ náà wà láàrin àwọn méjì. Tẹ bá rántí live kan. Ìfàwọ́ tiẹ̀ nínú Back to Sender gan ọ́n lórin kankan ọ̀rẹ́ ni wọ́n ò máa pè ọ́. Ó ní nǹkan tó bí ọ̀rọ̀ yẹn.
2: Bẹ́ẹ̀ni.
1: Pé ọ̀rẹ́ lájọ múra wa. Pé kí ló gbà lọ́wọ́ mi. Ṣé inú Fuji nìkan ni kíní ẹ̀ wà? Ẹ̀rìn pẹ̀lú àwọn oníjújú ṣó wà bẹ́ẹ̀nu jújú.
2: Ìyàtọ̀ tó wà láàrin Juju àti Fuji music gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni. Ó jìnà gan because ẹ lè rí àwọn oníjùjú kó máa sọ pé mo jù ẹ lọ o jù mí lọ. Oníjùjú wà rí síbi pé even kẹ́ni ẹ jùyàn lọ ẹ pé mo mọ̀ pé ẹni jù mí lọ but ẹ lè máa gbọ́ lẹ́nu wọn. Ó ti yẹn because ìlànà oníjùjú ẹ rí pé mú oníjùjú jẹ́ orin tó ní ìbọ̀wọ̀ fún. Ó mú ọ̀rọ̀ Ọlọ́run dání nínú jùjú orin Ọlọ́run a máa wọbẹ̀. Ṣètọ́rọ sáà mẹ́rin nísìnyí tẹ bá lọ wọ àwọn ẹbí nílọ̀ọ́bí tẹ bá ń gbọ́ orin wọn ẹ máa gbọ́ ìbàlóyẹ káṣe lọ́wọ́ elédùmarè nǹkankan bẹ́ẹ̀ àjùbà ọlọ́dọ̀ ṣètọ́rọ sáà mẹ́rin nísìnyí so tí wọ́n yẹ pátán tí wọ́n yàtọ̀ bẹ́ẹ̀ ti Fuji jàgídíjàgan ló bí Fuji jàgídíjàgan ọmọ líle ló ń kọ Fuji ìpánlé ló ń kọ Fuji ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rọ̀ báyìí ni. Ṣé ǹdẹ́ ẹ̀rọ ni tó o bá níwèrè lórí o lè kọ Fuji? O ti yin pé pè mí bọ̀dá ṣe kinní kankankan bẹ́yẹn ọ̀dọ̀ wọn lè ti máa bá. Ẹ̀sùn wọn àná ẹgbẹ́ ẹ ni ọdún òmùbẹ̀rẹ̀ sí kọrin gbọ́ ìgbà ọlọ́mọ ẹ̀ ọ̀dọ̀ àwọn oní Fuji lè ti máa bá. Àwọn ọlọ́mọ máa ń dúró lórí pé mi ń ṣẹgbẹ́ ẹ̀ ń di iṣẹ́ orin àwọn máa pàtàn tí ò ní túmọ̀. Ẹ ká wọn dìjú ẹ lọ́wọ́ láti lẹ̀ wà ẹ ti pé gbogbo pattern of their music ó yàtọ̀ sí tiwọn ó ti bẹ́ẹ̀ nìyí ó yàtọ̀ sí tàwọn oní Fuji yẹn Fuji ṣe bẹ̀rẹ̀ sí dẹ̀rọ̀ Fuji ṣe bẹ̀rẹ̀ sí rọ̀ díẹ̀díẹ̀ nísìnyí
17: Adewale Ayuba.
2: Yeah.
17: Toma soron pa won lorin to den tuju. To dem mind the business won. Won fe le I fe le pe won number 1.
2: I'm number 1.
17: Sha won na ti leri. E lo mo lile lo nko fuji.
2: Ayuba o lewo.
17: Lati be.
2: Lati le wa. No sha mo pe ninu ta ba soron pa won ni kini kan kanda. Abi je kini kan gohen. Sera won ko to wa, awon ko na wa ninu oni fuji to je pe won ko nko fuji yen. Beti won se omo lile
17: dan o
2: ewu malaika o ti lenisin ki se omo lile join to the call ni Adewale Ayuba o ti lenisin e li bani biti na kun yorin ma ti sele lalai e ti le daruko sibe se to same anisin so adisa o wala ni lorin e li ba won ni di gbogbo nkan be yen o ti yin so be
17: ko be ta le da o
2: won
17: mo fe ke da si ni o
2: se mo le ran ti sha se mo awon ti won gentle don ko fuji won wa na
17: se alaji sai do so o gentle
2: ah big daddy sari do le tin pe sai do juba ah owo ti de ni o
17: owo ti de
2: owo ti de lo gentle ni si o to ba lo ta ma pe yan niskan skan ah side number 1 ni o to be o le gbona woju e na o ta ni e ohun gbodo de pe bi a pe bodyguard go ba gbeja hun ohun gan fun ara e ti emi ati side no alepo dada alepo gidi o ma fun mi show every Wednesday last Wednesday of the month lo ma fun mi show ni 9 98 99 2000 kon kon be to ma se re fun mi le hotel bora mi kan so mo wa mo se package yen bi pa won mo ta se de ni e Chetulusan side de bora sile fun ara e wo lo le awon mo ta yen pa
17: ni oga oni fuji
2: be ni mo so fun yin ba se si e ma wori e ma wori
17: lawon nikan
2: eni e gbe adasoke to ni ko n sa side o duro sibe ni
17: o gan pa
2: mo fi ti to be na babura side na ma wo mi na nana hotel lati se show yen
17: eni e fe
2: gbe o ni gbe adalati
17: o wa duro gan pa ki lo sele ben
2: pelu nkan kan ni aya laye bayi
17: eh bi japan e
2: o lukoso
17: eh
2: you understand ah awon yen wa nle confirm la awon yen but now no si eh akuride ti di gentleman toropo wo ti de
17: gentleman o se man de to
2: mo olowo gan ogo fe olowo o fe ku nisiyi
17: ma te pe moto wa lori omi to nbo
2: o de fe
17: lo
2: nibo
17: ke ko lo ma wa so se paye ayo ni fe pare ayo ni fe pare
2: side ti gentle be tele side o gentle ko to so po exchange blow side ti mo e ko to diwo bayi ko to sowo bayi la so side ti mu e bale o ti ko fun e so side no je gentle ni sin ni
17: se osupa re awon eyan to support on music
2: she ni time to struggle abi
17: but on struggle
2: ori o
17: ko seyan kankan
2: ah side ori o e ma je ka para fun ra side ori o
17: bo kile to ri ben sadura ni o gbade ben
2: eni so sheri lodun ko lohun o ti se record meta kin to mo awon eyan a ma gbo nti mo fe so yi bi to mi atete ko mo ra ni e baba alasko lanko baba e
17: alasko kin se
2: alasko
17: alasko
2: yes o ni wa tun se record fun said o ti wa se record meji bi a meji lo se o ti wa su baba e
17: àwọn rẹkọọdù yẹn ò lọ
2: o ti yin bàbá yẹn ti wá fún ní condition pé òun ò lè ẹlẹ́ẹ̀kẹta yìí tó ń bá try ẹ̀ òun ṣe kí ni òun ò lè ṣe rẹkọọdù fún ẹ mọ ohun which side náà lè ti ń bíkọ mọ ẹ pé tó ń bá di ẹlẹ́ẹ̀kẹta yìí yára kó ń padà sí school ṣe kó kàwé pé kó lọ máa ṣe kí ni ìkan náà manager ẹ mo ṣe wá speak mi nìyẹn bí wàá bá mi ni pé kó ṣe mo mọ yàn ní olúmọ records mo ní engineer jimo wà nbẹ so won se try lati get na mo se get ko ti say phone time yen o ya get eni yen eni won so fun pe ona fe jise se ni o ona fe jise se ni o pe o da pe alaye gan so pe to n ba ti le se eje o ba ti lo o se record mo ko n ko lo feed ko n ko lo face education o da no problem se mo wa mu lo si ile jimo lawon yen ojo sunday lo lo record master blaster yen te ba shakesi master blaster dada eri pe woro ni iṣẹ daaguru
17: sare dalẹ
2: dalẹ ni torí pé bàbá olúmọgbọn ò gbọdọ ka wọn mọ studio yìí engineer bẹrẹ lọ sáré pé ṣé o lè mú iṣẹ yìí ta ba ti wo studio to wa mu ti wa wole ti wa jade ti o de se mo won ti se gbogbo set everything ko si pe boya won mix e mo
17: mo
2: se record ni say the promise e ko ma ri pe won a gbinyoju bi ti won ti respect gbogbo eniyan gbogbo eyan ko ni sir se igba to ma wo nu to ma wo cage la so bayi awo cage ni bi 1 o'clock
17: ejo wa nbe ni
2: yes ajo wa nbe ni be temi do sita
17: okay
2: be temi la won bebe to obina lati ma te gbogbo awon managers en awon wa nu ile o je nsin side de wole le kan na gbe o de pari side yiji o de bota o de master on ah lo 3 hours start pa bi se master blaster ibi to lo ti wa gbogbo fun ni
17: se ton ton fe po si fa yo
2: fi o fi olorun babura ibi ti e ri ko ba gbe project te ba lo play e ri ko ndu woro ni be ti ti olorun ti gbogbo side jade ni
17: baba yen lo de ta last
2: baba yen lo ta lo ta lo be si se shofu solo konkan igba gbon be yen ti bi olorun fi booster
17: na igba si record won o ti ma ta yen
2: mm
17: se won o de won so ma rode logan
2: ah se mi mi se manager won
17: okay
2: ni le down ibe yen dada ti o ja pe gbo mo ti mo side osupa o ma wa sell tv 8 true ogami kan pe ni eni gibson o ti be nisin but time yen ton ba ti gbe side osupa wa don ti gbe pasuma wa o ma make sure pe won fi side osupa peer pasuma lori show ta ba fe se ni tv 8 time yen
17: e don ma make sure pe won fi
2: an fi pasuma an fi side osupa peer pasuma
17: okay
2: o ti be nisin
17: but ija ti sira ni won ma yen
2: ija ti wa o won ti jan gbogbo gba yen o ton ti soko lura won o o ti bo si basu ti won ba ti ko fe pe yo sori stage side no man pe
17: lati open stage
2: lati open stage ebi na mo wa ko program yen o
17: okay
2: ngbo time yen o
17: side la ma ko MC
2: yes ele side la ma ko pe so bi te ba ti n korin kini kan ke o ti mo kankan won ma bere si ju pure water ni gbogbo pe awon o fe ri ni ori stage pa so la won wa wo so ti yin so bi yen wa le won ti n sele ati n wo but o be a sha awo gede ma ko to fe ko moment e ba ju pure water ni o ke se gba ni o sha ma ko kini be ti ni ibele ti ni go fun pe ah o boy dey call me o o in call ni gidi gan lati le wa side tin call ni sir lati le wa mo tin ko orin e ti mo pe real
17: musician
2: ni side osupa te ba wo record e from 8 to 7 lati bi lati so yin ko si nkan kan to wa nu aye yi ti side tv ko ni pe ko wa nu aye yi personally le ba se live yi o ko si bi ti side ti touch mo gbe si aye da
17: mo ko si help ma ko si help
2: no ko si help fun lati gbo time yen ko si lu lowo fun won lo nse nkan fun ara e won lo nse nkan fun malaika kan ti wa relevant julo
17: nigba yen
2: ni gbogbo time fun mo so yi won jo malaika ju side osupa logba yen o ti yen nisin so a ma wan wo pe ton ba ti pe paso e le ka fi side si ton ba ti pe paso a fi boost side ni gbogbo time yen paso la fi boost side pe kon le mo but at the end of the day who achieve goal like lara paso na lo ti achieve e tura agboro puro
17: lara paso
2: na lo ti achieve goal le
17: se lo to ni wi pe at the point n to daja won le gangan to le ju ninu gbogbo nkan ton jale lori ni pe awon rin won ti won ko Alhaji Pasuma wa nko
2: se mo to ya pe lori level yen enikan ni to uto ko so yen fe se o ma jara won je ta ba so ron pa lori de
17: okay
2: won ko so

0: síbẹ̀ 5,000 naira mo kúrò lé lọ́wọ́ ṣẹ̀kú ọmọ tó ń ṣe ó dẹ̀ kó àwọn gbogbo àwọn bọ́ọ̀sì ẹ̀ pátápátá okò wọn wá ní táyì ti bẹ̀rẹ̀ sí mix yẹn tó ti bẹ̀rẹ̀ sí mọ àwọn èèyàn lọ́tún lọ́sì ìrírí àwọn tó fẹ́ ṣe nísàlẹ̀ ọjà wọ́n pé àwọn ará òṣèdì wọ́n pé gbogbo ẹ̀ bó ṣe ní wait ní sàkáà ní tèmi nìyẹn from there ni mo gbé lọ ṣe record fún company ọ̀dọ̀ mi Babs Music.
1: Ok ni
0: ni yànnà pàjá bẹ́ẹ̀ni
1: ok ẹ wà pẹ̀lú Babs Music
0: bẹ́ẹ̀ni ó ti mẹ́rin sí ní mo fi ọgbọ́n fàlàjì pé ọmọ yìí dẹ̀ ń tra àlájì ó ní kí ló lórúkọ rẹ̀ mo ní táyé ńgbó ló ń gbé mo ní Ìbàdàn ló wà tẹ́ ẹ pórúkọ rẹ̀ nísìn táyé pàṣọ ọlọ́mọdé gan pórúkọ pàṣọ yìí gan jẹ́ táyé pàṣọ tún lélẹ́yìn mo ní bẹ́ẹ̀ ni àlájì kí lẹ́ni ká ṣe fún báyìí ẹ jẹ́ ká ṣe rẹ́kọ̀dù fún ni nígbà ló pẹ̀lú bá ṣe tra ẹ̀ nìyẹn la fi ṣe àgbàlá gbì.
1: ṣé wọn ṣe rẹkọọ ṣáájú mọ yẹn.
0: ṣe rí tẹ bá bèrè lọ táyé fúnra rẹ àbáwọn máa jazz àwọn máa sọ wípé àwọn ti ṣe rẹkọọdù kan kí ni kan millennium ó ti ṣe wọn ti record millennium yẹn but local studio náà ti ṣe iṣẹ yẹn ó dàgbà bẹẹ kan ti lọ record iṣẹ yẹn kò wá fún wọn ní good production ó ti bẹẹ sọ wọn lè release ẹ láti máa ba kó má bàa ba image wọn jẹ ṣó ti bẹẹ sọ wọn pending ẹ tèrídà tó ṣe wà rí good marketer ẹgbọn tí ẹ lèmi wá ṣiṣẹ fún ìbàdàn bẹẹ mi ṣe meet tide mo ń sọ fún yíyo
1: Kọ́mí
0: Jackson ni mo wá ṣiṣẹ fún ìbàdàn ó ti bẹẹ sọ iṣẹ tí mo wá ṣiṣẹ fún Kọ́mí Jackson òun ló òun ni táyé gbọ ìwọ òun gan wá sí màpò lọdún yẹn lọhùn wá wò pé èrò ló pọ tó yìí ló wá béèrè lọwọ àwọn ọmọ ajá ìpè kan lọ wádìí àwọn tó ṣiṣẹ yìí wọn wá sí pé àwọn aṣàṣìkàpọ ni pé àìgì lọwà young star music wọn kò jẹ lily bad mons àwọn tó ṣiṣẹ yẹn nìyẹn ó ti tán wọn ṣe hook mi mọlẹ wọn ṣe trap mi nìyẹn bí mo ṣe force wọn ní ọwọ ni èmi fi lọ ṣiṣẹ ẹ ní èkó ńgbà tí mo délé.
1: ẹ wá iṣẹ Kọ́mí Jackson wọn.
0: kọ́mí wà lọ́dọ̀ wa but inú Kọ́mí ò dùn nígbà tó gbọ́ gbogbo ìgbésẹ̀ tí mo gbé yẹn ṣe mọ̀ ara tá à ń sọ nìyẹn pé kò sọ́gbọ́n ìkùnsínú wà nínú fújì inú Kọ́mí ò wá òkè bẹ́ẹ̀ni ṣe ṣiṣẹ́ pẹ̀lú táyé mo kọ̀ pé Kọ́mí ni pé aláyé ọmọ tó ṣẹlẹ̀ rántí mi ń ṣe mánìjà ẹ̀ mánìjà alẹ́ iṣẹ́ kan ni mí ó ti ṣe bẹ́ẹ̀ sí kìdẹ̀ ṣe iléeṣẹ́ yẹn kan sọ pé dandan ìwọ nìkan ni kí n máa ṣiṣẹ́ fún so n tó máa gbé orúkọ ilé iṣẹ́ mi sókè màá máa wà káàkiri ni ó ti ṣe pé kò di stop ẹ pé kí n máa record kí ẹ ká máa ṣe album ẹ.
1: ṣẹyìn wá talent káàkiri
0: tẹ́lẹ̀ káàkiri àwa hunt for talent káàkiri tiwa ni mo fi rí táyé ó ti ṣe bẹ́ẹ̀ nìsín so bí mo ṣe mọ táyé nìyẹn so táyé kì í ṣe náà a person pé ó máa jó ní jàgídí jàgan àbí nǹkan kan.
1: káwá kulẹ̀ dead gan.
0: táyé wà kulẹ̀ dead yẹn ní two way bẹ́ẹ̀ ṣe mọ̀ ó lè máa ní àwọn kan tó wọ́n máa ṣe o pé máa sọ pé wọ́n máa jíjà àwọn ẹ̀làgò wọn lórí ẹ̀sìn kìíní kankan ó lè máa ṣe yẹn o bọ̀ lọ́dọ̀
1: tèmi
0: mi lọ́dọ̀ tèmi mi ò tí ì rí kó ṣe dáadáa sí mi o.
1: kí ló ṣe fún yín.
0: táyé ò ṣe dáadáa sí mi o
1: jẹ́bẹ̀
0: tó ní mi ìgbádùn ẹ̀ ó ti ẹ̀rẹ́ sáàmì
1: ẹ̀sìn. ẹ fẹ́ kọ́ máa kó fún yín ni.
0: so tí ẹ bá ti jẹ ṣe ẹ bá jẹ ń di pẹpẹ kò wọlọ tó ṣiṣẹ ń di pẹpẹ kò wọlọ jẹ ń di pẹpẹ ni.
1: àdéhùn tẹ bá jọ ní ló máa sọ.
0: kó ẹbí àti ẹjọ ládéhùn kò sí ká àdéhùn mi náà gbà tí mo fẹ wá mákẹ mo fẹ wá promoter fún ó ní àdéhùn tẹmí àti ẹjọ sọ náà.
1: kí lẹjọ sọ.
0: àdéhùn tó wà láàrin máa gbọ́n dé kì í lọ́wọ́ ẹ pé mo fẹ́ gbé ẹ lọ sí kù.
1: fún agbalagbin yẹn.
0: fún agbalagbin yẹn.
1: ok
0: ó dé agree kó o máa fún mi máa rí bàbá mi ẹ máa rí yín fún yín sí kí ni kan but ṣe mọ ìwà tó ń wù sí mi ní moment yẹn kò jẹ́ kí n rántí pé mo fẹ́ gba 100,000 naira lọ́wọ́ ẹ̀ mọ́.
1: wọ́n ṣe dáadáa sí yín.
0: ó ṣe dáadáa ṣé ẹni tó máa pè mí kí má pè ó máa pè mí máa pè bàbá mi bó ni gbo lábẹ́rẹ́ rí àṣà wa ní kankan ṣe mọ̀ ó jẹ́ kí n mú dáadáa lélẹ́yìí o ó pé àmọ́ á jèrè ọmọ yìí lọ́jọ́ iwájú so bẹ́ẹ̀ mi ṣe bẹ́ẹ̀ ṣe 100k ni.
1: ẹ ṣe mọ̀ pé ks ẹ̀kọrin kan tàbá owó lọ tàbá pàdé
0: yìí lọ́nà
1: ẹ ti gba yìí.
0: iyì tí mo gba yẹn náà ló wá fẹ́ máa kó bá mi ní ìsìn lọ́dọ̀ ti tiẹ̀ tí mo rò bóyá pé yìí gidi ni iyì òfin òtún fẹ́ẹ̀ tẹ̀ ni o ti rẹ́ ní sìn òfin òtún fẹ́ẹ̀ tẹ̀ ni ìdẹ́ni mo gbà yìí iyì tí yóò sọ̀wọ́ ń bẹ̀ o ti mẹ́rin sí ìwọ́ dẹ̀ ń lọ sókè ó wà ókè ó ń jẹun àwọn ọmọ ẹ wà ókè àwọn bàbá tó forí lakú máa ru kẹsẹ̀tì káàkiri àwọn òrí gangan jẹ ẹ wá ni mo gba yìí ìyẹn kí wọ́n pè iyì ìyà nìyẹn.
1: ẹ bọ̀ kálẹ̀ gbọ́n dúrẹ́kì ẹ ti nà tán ti pẹ́ nà.
0: kí n gba máa ti mọ̀ pé mo ti jẹun ọmọ inú oyún so èmi àti ìwòládé ohun kankan ó ti ṣe bẹ́ẹ̀ ni.
1: ìyá àwọn àgbàlagb
0: 2003 kò lè ní ìyẹn wọn nísìnyí ó ti lẹ́yìn ìgbà yẹn mo tún wá pè ẹ́ máa pè á kí ni mo lè ṣe fún ọ̀bọ yìí wu o se live kan ba pe live live in Ivory Coast pe yen run si o je ko te ba mi se ru live yen na mo ye pe abi mi le ba ma ni jaze mi yen kan e ba so fa live ko ba mi se ba on da mo la crystal gudugbu on gudugbu ton se rada da ka kiri na ni e mo fe 100,000 wa taye awon wa ni 100,000 fun soya live on ko me o te wa gbo yen lo mi wo ni owo alata owo ti yawo mi fi n ta gbogbo ni ogun pa mo de sawo ijo damola krista ati gbogbo yi mo de wa gbo lo mi but mo make sure pe mo tele won lo sibi ti taye tin sire ni o so sa mi yin na ni o
1: lati fi shop won ko ojise
0: o de ko yen jise yen fun soju mi o de gbo yen lo mi
1: so that means
0: lowo won
1: okay
0: o te bensin bo wa ni nisin igba la ma wo studio baba mi yen ni su mi yen pe so la wa yi ewa ba mi nilo la o se ngbele wura ngba e o te yin si jokiji mo se lo ba nle ni e mo de arrange awon nkan ti mo fe ki won se ba wa ko bayi ba ko bayi ba ko bayi mo de gba lowo mi o se kini lo ikeji lo iketa lo ogbe ni time tin lo e je ki lo book studio life lasan ni ki se kan to lo ki se kan to long now da gburugbu ko fi le mo to sele a jemon side in see the jemon side in record kan e je ki baba se baba mi ni o e no worry se fun yin ni go se mo on ti bi mo side on ti fi hook me down o ti be ni sin a se mo side gan be lo sise fun a se bobo kan lo se odi bi alasco bi kini kan won ti gbowo lowo okunrin yen na o lo se record meji papo bayi fun mo se lo se ni ma o pe kini gbogbo eleyi owo e ba nko wo mi o da mi se mo daro la sayin mo ti ri 100,000 mi gba ni ba ni soro yi tin ba ti wa pada ri awon managers ko to ri pa rin won daru ni o sibo mo re ni yo se fun o abi se ku lo fi ya ise lori stage mo ni adehun mo ti yin ni ebi ti mo wa nu oja ti mo nta ja ti mo mo to nta loja o wa ni se wa lo pe camera soju eyan kan ti wa lo ya se mo ni e fun mi ni audio live n ti mo be lowo yin ni emi so fi ku fe ya se ori stage ni something audio live ti ma gbe yin wo studio ti ma se ti mo biri lowo yin yen you are not telling me that pe ke mi wa lo ya se lori live godogbo yin na lo n so gbogbo na lo n se gbogbo n ba yen o
1: se igba ti godogbo wa pelu alaji currency
0: awon
1: wo se dada bi
0: e be je paro fun yin godogbo se dada godogbo se dada yen n so fun pe se gbogbo te bi te bi ni n pa toro taye e se o buru ni so se kini kan awon ko wa te pe n iyin lo nbe leyin oro toro fi n ke se n gbadun mi sa gbogbo wa ti taye n wu tawon eyan kan capitalize pe ko da eyan buruku yin se kini se riri gba yen awon managers ton se nbe lo n johun nipa oro gbodogbo pelu taye ati tiri yen tiri lera te n wo yi te ba ti taye ba joko to ba tu ti ninu e sile why ti tiri leda o fi ri godogbo ton fi je ko ton fi je ki tiri ri taye oruko godogbo ma jade nbe oruko damola ma krista ma jade nbe
1: so le ma je pe taye currency ni o fe
0: awon lo ma se pe o lede ton o ni smart ma fi mara awon soro isin bo e so pala yo si le awon lo ma dile owo yen sita olohun mo ju ku wa sitani saarin won ni o ti àwọn lọ máa bẹ́ǹsì ọmọ yẹn bọ́mọ yẹn sọ pé òun pò ilé táyé lòtọ́ òótọ́ ni o bẹ̀tẹ̀ àwọn lọ máa náà lọ́mọ àtọ́mú táyé pé tí ò bá ti dọ̀bálẹ̀ kí ọ ní orí stage o gbọ́dọ̀ fún ní attention àwọn gbódógbó yìí gbogbo wọn bẹ́ẹ̀ yẹn ẹ̀yẹ ló kú ẹlẹ gbogbo pátápátá kì í ṣe gbogbo àti táyé ń yẹn táyé lónìí táyé kọ́ lónìí mi ìwà láti wá gbìn ìwà sí lórí láti fi yẹn taye kọ lónìí nígbà yẹn
1: àwọn máa ní jà
0: ní tó ń bá sọ fún taye ni taye ń ṣe ṣó ti yẹyìn gbódógbó tó ń gbà tó ń sọ̀rọ̀ ń pa taye ìdí ìsìn yẹn taye ò dá mi ó láwọn kò láwọn kílẹ̀ wá lọlé àwọn mi ìmọ̀ ń pa ẹ̀ torí yìí lọlé taye kí lọ tọrọ owó rí bọ̀ tó tọ ọ̀rọ̀ máa sọ ó ti ṣe bẹ́ẹ̀ yẹn taye yìí ni gbódógbó ti ra mọ́tò méjì ṣé wọn ṣe kọ ọjọ afúgì yìí náà ni.
1: àbọ̀ wọn làwọn ò rí nǹkan kan mú kúrò mẹ́lọ
0: sọ. ẹ fi gbogbo ìyẹn story ni o ra mọ́tò méjì lẹ́yìn ẹ̀ o kọ́lé lẹ́yìn ẹ̀.
1: àwọn làwọn wò sí kọlẹ̀ náà sọ
0: láyé láyé
1: bá wọn ṣe lọ́wọ́
0: o tó bá ti mú ẹ tó ti lé foundation lé o ti ń kọ́lé náà nìyẹn náà ẹyin táyé ló ti rí náà àwọn èèyàn tó ń mọ̀ ní àwọn èèyàn big big people tó ń mọ̀ ní sí ẹyin táyé ló ti mọ̀ wọ́n 75% àwọn èèyàn tó ń súnmọ́ ní sí ẹyin táyé ló ti mọ̀ náà àǹfààní tó jẹ lẹ́yìn táyé ẹ̀gbọ́n táyé ò rí jẹ wá síwò ẹ̀gbọ́n táyé tó ń pè ń gbogbo kò rí jẹ bẹ̀tọ̀ ọlọ́run ló mọ ohun tó dà àárín wọn rú o ìrèkò bí wọ́n torí ọ̀rọ̀ fújì àbí nǹkan nǹkan ọ̀rọ̀ orin àwọn ọmọ tọmọ tó da ohun tó da ohun tó tó lẹ̀ wọ́n pọ̀ òun ló ti wọn ká but kì í ṣe gbogbo ẹni táyé ò fi dáa kì í ṣe gbogbo mi ẹni táyé níwà o mi ìlé èèyàn gidi ni o mi ìjọba èèyàn burúkú ni but kì í ṣe gbogbo ẹni táyé ò fi dáa sá o ti táyé náà máa dá síbi kan ẹ wo rúbọ èrò lẹs dí yẹn àbí tó fẹ gbọ́kọ́ nìyẹn
1: tẹ́wá sọ débẹ̀ ọ̀dà mi ò béèrè bọ tẹ́wá sọ débẹ̀
0: ẹ wo bọ́ èrò lẹs dí yẹn o ti rẹ ni èèyàn fún ẹ ní $800,000 èèyàn fún ẹ ní $800,000 táyé fún ẹ ní $800,000 kò tí ẹsẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣẹ̀
1: tó yẹ kó wá máa
0: tó yẹ kó o fi bẹ́ẹ̀ kó o fẹ́ kó o fi bẹ́ẹ̀ hámà ẹ̀ débi wà bó sórí afẹ́fẹ́ wà máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí i $800,000 ṣé èmi á rí èmi á rí $100,000 yẹ lọ́wọ́ táyé pé ṣé màá máa sọ pé táyé ò gbà àbí ṣe kí ní kankan
1: bẹ́ẹ̀ kò tẹ̀ délé tí wọ́n gbà tí wọ́n
0: dàpọ̀ àbí tàbí padà
1: àkọ́kọ́
0: ìyẹn wá kó $800,000 pé púpọ̀ náà lè jí èèyàn fún ẹ ìjà wá ṣẹlẹ̀ láàrin yín ẹwẹ́ àwọn ohun tó ti wà ní ìkọ̀kọ̀ one two síta kò dá o ti mo wá hùn lọ́kàn rẹ̀ pé bọ́ọ̀yì lóògùn fún táyé
1: ìyẹn rolex
0: ó lóògùn fún
1: láti gbowó yẹn
0: láti $800,000 ah ó lóògùn fún táyé
1: o táyé ò ní kó rú ẹ lẹ́yàwó
0: táyé o tó bá mú ẹ tó bá sọ pé o kó wéré fún táyé ìyẹn kọ́rẹ́nsì mò ń sọ o wéré eléyìí o wá lo shift yẹ àbó ò ṣe mọ́ gbàgbé o torí owó tó bá ti wọlé ni àti jáde máa ṣe kí ni máa hard so gbówó ṣe wá wò ṣoṣoṣoṣo tó wá kó èèyàn wá kó $800,000 fún ẹ kò yẹ kó ṣe sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ yàrá ìwọ ló compose fún ni wọlé ṣe kí nìkan ni kò yẹ kó rí jẹ ẹ̀tọ́ sáà mi support ayé o.
1: dẹ́nṣẹ́ mọ̀ pé àwọn èèyàn tí wọ́n ń jáde síta láti lọ sọ̀rọ̀ against táyé currency ni èmi àwọn tó ti jọ lẹ̀ pọ̀
0: tó ti jọ lẹ̀ pọ̀ ni
1: tó ti jọ lẹ̀ pọ̀ tó ti jọ lẹ̀ pọ̀ tó ti jọ lẹ̀ pọ̀ tó ti jọ lẹ̀ pọ̀ tó ti jọ lẹ̀ ẹ̀wọ̀n tẹ̀ sí jọ̀lẹ̀ pọ̀ yìí ló yẹ kẹ́ bu àṣírí tó bá wà láàrin ara yẹn gan lẹ wá ń jáde.
0: kẹ́rì lọ́wọ́ one nípa ti sin yẹn ṣe táyé ti change organization ẹ̀ ṣe rí àwọn tẹ̀ ń sọ yẹn àwọn kan jọ bẹ̀rẹ̀ nìyẹn. ara wọn ni gbogbo yìí náà jamala krista kọ̀ǹkọ̀ bẹ́ẹ̀ ṣe kò sọ gbogbo àwọn olórin máa ń change pattern àwọn tó bá yẹ pàrọ̀ àwọn ti tún gbé another step
1: mi
0: ṣe gbogbo àwọn tó bá ń ṣe yẹn wá ṣe kí ni wá dust wọn bẹ̀tẹ̀ olórin torí ẹ̀ bá pé a mọ̀ pé àwọn tó gbóhùn ṣiṣẹ́ nígbà tó ń struggle kó máa tọ́jú wọn ní wọ́n lè mọ́ gba front mọ́ mistake tá a ṣe nìyẹn ṣe gbogbo àwọn tó wá ń tẹ̀lé ní ìsinyìí wára dé nígbà tó ń struggle gbogbo àwọn tó tẹ̀lé ní ìsinyìí táwọn máa ṣe àwúwà àwúwò àgbàlagbì wára dé nígbà tí táyé ń struggle àwọn gbogbogbò yìí náà wà ń bẹ́ẹ̀ gbogbo táìmù ẹ̀ká sọ dáadáa tí wọ́n ṣe ẹ̀tẹ̀rẹ̀sítàǹdà mọ́lá kírísítà ìlú kú nǹkan àwọn tó ń jẹ́ kọ́rẹ́nsì aláwùtú àwọn tó ń jẹ́ bẹ́ẹ̀ mìíràn nígbà yẹn nìyẹn but now ṣẹ́mọ̀ àwọn ọmọ tó ń jọ dàpọ̀ láàrin ara wọn tó bí wọ́n fi ń ṣe ìbàjẹ́ ọmọ mi yẹn ẹ̀tẹ̀rẹ̀sítàǹdà tó bí wọ́n ṣe ìbàjẹ́ but for me wọn ò ní ìdẹ o ti wọn ò ní ìdẹ kó fílẹ̀ sáyé ẹ̀ ọlọ́run ò gbàgbé gbogbo wa ohun tí tó ń kọ́ ẹ kó máa jẹ́ láyé ìyẹn á jẹ́ o ti ṣe bẹ́ẹ̀ nísìn irú ọmọ mi fẹ́mi sọ́lá yìí sàbẹ́ṣin bọ̀ nbẹ́
1: gbogbo bi
0: lamade bẹ
1: ẹwọ bẹ ẹwọ bẹ
0: ẹwọ orúkọ fẹmi sọlá yìí nìsín
1: fẹmi sọlá ń lahun sẹmi fẹmi sọlá kì í fẹmi lówó bó ṣe ṣó kan méjì mọ gbàgbọ fẹmi sọlá agidi máa fi gba
0: $1,000,000
1: pàṣẹ.
0: ayọ ẹ sọ dáadáa.
1: mi ò sọ ṣé story mi nàbí story yín.
0: bóyá ètò dáadáa bá ẹ ládéhùn.
1: ṣé story mi ni mò ń sọ àbí story yín.
0: ẹ ládéhùn.
1: ṣé mi ò ládéhùn.
0: ẹ bá jọ ládéhùn aṣíkàdéhùn o ti rẹ nisin
1: ẹnìkan ń yí àká
0: torí pé ọmọ tèmi ọmọ dáadáa ni ṣé o ti rí nǹkan ṣe ń lọ ní ọkùnrin
1: so my boss don't have a problem.
0: Te ba gba se 1 million 2 million 10 million fun solar to ba tin wole ma ti pe pe ah e wa o percentage yin o se ki send esi send esi to fi yato so ni fuji ni be ko e ba gba se 10 million fun ni fuji won ma so fun yin pe e mo to sele owo mu percentage e pade wa ni mapo mapo ni e ti wa gba 100,000 won dey give yin kile kile kile kile
1: owo se ba si jade ngba ti ah to ba nson yen o se lo ni so bo se
0: lo o ti lo o ti lo niyan won aburi owo yen je mo awon pattern awon mo ni fuji ni ki je gbogbo na
1: okay
0: o je benzin pattern won ni fuji ni e bet awon di juju they are too they are too cool headed ori won pe ohun se ganganran lo fi difa fun oro femi sola ta so yen o ti mo nisin omo lu abi kon mele femi sola la casta in kaduna Chiyaju, I can best. Opposed to Daddy Crown.
1: Change our thing, Jelana will end Daruko.
0: Well, the Bapu Beshi,
1: Chow then Jelana will end Daruko.
0: I won't Mualal Barika meaning, yeah.
1: Chow and Fuji or Shalu Barika in Abeva's way, Jelana will know.
0: Emil Jela, Molay or Jamilo, and yeah.
1: Or Tony Pumon Jaylo.
0: Omi o je bo nufuji wo mi je lara mi oni ya ko si malaika nkan
1: ke je lara malaika
0: ah omo dada ni omo lori ni malaika eyan gidi omo atata o ti yin ko to di po di star yi ko to di pe se lele mi ateti wa ati wa lati 1999 time to be travel america eh mi mi ateti wa o ti so lo gbe lo se show ka kiri gbe lo lorin se gbogbo e se britain kai ina lo daarin wa ru o
1: bahao
0: very good because nigba ta sagbalagbi tan igbara lati ragbalagbi ta
1: ko lo leko
0: ko lo leko ju tin be ta ta agbalagbi dada nigba na no ba ko rijo pe bo la se fe se ko gbo eko ni koko nu weru yin olorin to ba wa leko ti o ti iwo badan won o mo olorin to ba wa badan ti o ti iwo eko won o mo but malaika lo won rein
1: leko
0: leko record e kon wa tan pe recompense I love my daddy as o se gbogbo loro mi sori to mi lo mama sun ngba ji ngbe ni mi da lo ba ma la pe alaji bye which is opun e ba mi se yen lo yen lo ko ni interest lati ba mi se
1: yen malaika
0: yen malaika bo bi mo se ni wait to mo wa left tv 8 writer ni mi la lo ni alaro yi gbe na mo ko papo ko story entertainment mo ye mi something ma ko gbe fairness lo gbe okay ma ori e mo ko gbo wo lo mi o
1: lati se
0: lati sise yen but time yen joint album o hot gan o ti nzi we so fun o de lo book studio mo de lo book studio gan gan ba tani ta currency ni gan gan which is mo ti so ma go gbo yi na pe e wa o any support fe ba yin sise o ji but ife to ni si mi o fe je ko se ise yi o e se fa laye yin o to ba ti ri ko respect ye o ẹ tí o ti sẹ́n ṣe mọ̀ ó gbọ́ ṣe pé àwọn náà wà nǹkan ni gbogbo àwọn ṣe máa wọ èkó làwọn náà ń wá òun ò lè sọ fún mi ní mọ́mọ́ ẹ̀yẹn gbódógbó yẹn ò lè sọ fún mi gbódógbó ló ń gbá front náà máa ní jàṣẹ ìgbà yẹn gbódógbó ò lè sọ fún mi pé kò lè pé ń bọ̀ dá o kò lè ṣe kí ni ẹ ṣá respect ẹ ibi tá a ti ń rehearse nínú cage nínú studio malaika jókòó báyìí táyé jókòó báyìí èmi jókòó síwájú wọn mo ní kọ́ máa ṣe rehearsal bye.
1: Ṣọ́ọ̀ ti mọra ṣáájú báyẹn.
0: Wọ́n mọra.
1: Ok.
0: Ṣé ti yẹn? There was a time. Ẹ má bínú pé kí n lọ o.
1: Ẹ má wọrí for any time.
0: Mo wá gbé Màláíkà ṣe ṣé òkan ní Galaxy Television. Time ta wa ń bọ̀. Ta fẹ́ kúrò lẹ́kọ̀ọ́. Mo ń lo Benz 300. Màlá ń lo 300. Ẹ̀dùnmọ̀ bí alọ́ ìrù mi yẹn. Wọ́n ti bá ní fault. Adé gbọ́dọ̀ dé Ìbàdàn for 12. Torí live show ni iṣẹ́ ni show yẹn. Wọ́n wá ń gbé àwọn olórin wa
1: tán
0: ní television báyẹn. Ba se gbe ba se won to public niyan emi ati e o di badan gbe ati wa kuro nbe ati parish ta be se taye na wa wa sibe so taye wa lati ma so fun time mi mo ko mo briefly in time yen ni wa so fun pe alai e je gbe ile to gate o de lu BMW kekere kan gba yen BMW lo nlo malaka mo ba yen ni gbe ile to gate ba wa se je kan ma lo so o ti mo ra nbe alai o wo moto yen yen mala wo moto tayin lodun yen lo ka fi lo wo moto ni two gates ka fi lo ni se won ti mo ra nbe yen but eleyin gba ta
1: fe se ikusinu ti wa nbe yen abi
0: ikusinu ti wa nbe yen
1: okay
0: tori pe di we ti
1: owo ife ti owo ife ti ta currency no se malaika ko le ki malaika o gba
0: iru ife to na si ni time ti mo so yi bi ife ti o so wo nu e ni
1: okay
0: o ti yin ife ti o si owo ninu e olo na si malaika re ri nisin paramole ni o ko ro wo si ese kese lo ti ri nugo pe a ja se je ka ma lo e no no ma ori gbo a wa ba si ku nbe yen ta fi lo moto ni monitor ti moto lo ni ta fi para si eko o ti so se pata e ma lati mo which is won tin gbo taye na ni badan gbo time time so be ti won ti mo taye leko
1: okay
0: se tere se mi sin won mo taye leko a ti e gbo ri kini kan paso lo kini kan so bi sinaya se bere si bo se lo nti e niyan
1: okay won wa tun pade again
0: niba ti studio so awon manager se na lo nti taye o o gboro lo he fun o ni ko do fun se kini kan won gan na fi bo si ni kit ton kore but it should be like my like asekini o je ko wonu cage o korin yen won pari orin yen ton single o oju kan so ni won se nru ti di alawon sa lo ina kin ki gbe e wa la o
1: ta lo kan e
0: tai lo ko lo ko alawon sa le do kin ki gbe a pe tight record ni golden mother ma like to yin se bo tanu cage ni mo gbo iru okun mi time yen mi emi ati malati ati setu o ti be voice note e go se si mi ni pe awon o se ri ro won pe kin gba mewa ba sha si je da ba ti fe wa si ko je kun mo o ti be ni si so mo se mo se pe e si yen to ba mi olohun le se olohun le se side 2 mo bo se pe mi jo keji ni pe record yen gbodo release e o yen ma lani o o ni ki lo wa mi renda ki fi si ibe yen ki yo tai kuro nbe o se mo pe ife ti mo ni ni asiko yen tori taye ni mo se se
1: ise
0: yen mo ko ti ku si nkan ti malaika so mo fagidi gbe ise jade mo lo lo bayo akoni
1: ojuobo
0: si side 2 yen mo fi ise yen
1: ojuobo ati currency abi
0: yen ni side 2
1: then side 1 malaika
0: ati
1: despite akun le so won ni pe gbodo
0: let him go o de mi wo release e gbogbo ti mo na patapata ko won fun mi ele no bi 100,000 go ta igbo tan tan so yi na won fun mi ma wori o de fagidi the personal interest pe mo like tai mo sha fe kon mo taye yi ni gbogbo e gan gan mo ja I don't know the day na ko na lo bo si bi ja be ti fo du mo wa do ta mala ile taye ni ile dibe be de ile taye ni si gate oju gate tagbagba lo ti ma da yin duro odo to run ba pa yin titi yin ba ta e para si le yin ni ibadun taye o ti yin bi nkan ti mo so bo ti so mo ti so lori eto gori yin je taye ni 3000 naira ri
1: on fun yin bayi
0: pe ta 3000 cash ni je ri ni je taye ni 3000 naira ri o mo tun so publicly but mo tun mo ti se fun is over millions bo da buku lo da awon mo mi la gege gbogbo àwọn onífúnjú tó ara yẹn pátápátá gbogbo ọ̀tá wọn from A to Z gbogbo ọ̀tá wọn ẹ wo rẹ́kọ̀dù àgbàlá gbìn yẹn bí àìsí wọn ní tòun tó ń lò nínú ẹ̀ tó pé tí ìbáṣọ láàmì ni ní ti láyà nísìlẹ̀ fún yín tó fẹ́ bá a fà ló lọ yẹn náà ó kọ ni láyà nísìlẹ̀ nínú ẹ̀ ìyẹn dẹ̀ gbọ̀n pé rẹ́kọ̀dù lọ ó fẹ́ sùn wá bẹ́ẹ̀ àdénàbìdé ìwádìí o ti yin so se mo yin mi o enjoy taye o mo kon be everybody malaika e ba nbe pe ko ma bi mo si mi o won ni ti eni eyan ki ri ku ri o ma mi o ti yin mo mo pe mo se eleda e do o ti forgive me o ti yin but mo si n wa pe ki n sa ri won na won ti ma be omo mi ni
1: e ti ri lati gba yen
0: mi ti ri mi ti e what story ti mo so is over 20 years now mi ti bi amu pade malaika boye kan time to yekin to pade ni igba ti o wa si bi birthday sulai mi le duro e wa wenta ye wa to an gimu mi ni gimu mi bi e wo brother mi
1: All right. E yato si awon tete daruko abere lati ori Love Idris and Sa. Amudori Alhaji Pasuma at so die. At so Saido Supa.
0: Malaika.
1: So Malaika. Awon ore bi aloko nko.
0: Ah, omo dada la omo yen. Omo dada lo mo yen.
1: Se e sise pelu won rara.
0: Ah, se mo sise pelu re mi ri sha. Mo sha mo ko mo re mi. True deep scent mo daruko le kan yen na. Mo fi mo re mi. Ba wa sell TV 8. So mo se mo re mo kan mo re mi bibi. Ah, awa sha se ngongo me gbagbon. Ko ti ni site problem na. To mo se money yen. Eh, bi a te o fi e.
1: The question ko eh o da ti mo ran si.
0: Okay.
1: Kini breakthrough point fun Alhaji Saido Supa?
0: You mean
1: Saido Supa? Se o pe an so pe won o ri o iran won lowo won kan ozu fun awon point won ni breakthrough won ti nkan ti change
0: eh gba to fi release shuffle solo o ti no gba to dodo se o lasko abi loko kunrin lead music that's mo
1: loko lead music
0: lead music bis live ya to ni
1: Afisco abi.
0: Afisco, very good. If it's like it was, but we will time after that record to go she mo do hit go yen. Mo be to she yen, baba o set we dada.
1: Okay.
0: Baba Afisco go set we.
1: Alasco.
0: Alasco won set we dada. But gba to do go sodo lead music. Be yen, if it's Olorun ti bless e. Ko to go do lead music, o she record fun, o she record fun Mapping Diwa. London Delight.
1: Delight. Yeah.
0: Very good. Very good. Very good of you. London Delight go she. Lọ́nà ìdílé àjẹ́ rẹ̀ pé studio bíi studio life mi Alhaji Babs ni wá fún ìyẹn Alhaji mi ni Marvin Gaye wá fún pé kó mo release iṣẹ́ yẹn òpó táìmù yẹn pàṣẹ máa lu hot.
1: Ẹ má gbàgbé yìí tẹ̀fẹ́ sọ mo fẹ́ gbé nìkan kan ká ní pé mo ká ní wọ́n jókòó bóyá wọn ò bá lè dáhùn but bóyá yìí náà lè mọ̀ n pa
0: ẹ̀.
1: London Delight yẹn Marvin Gaye wá ló record ẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: ṣé báyọ̀ wá ló ta ni. Tori Marvin Gaye wa sọ fun mi kan to ku ipe iṣẹ yẹn da iju le la rin ati bayo wa mi wa mo bi se n se dodo bayo wa
0: sey London Delight te ba operation London Delight bayo wa ti wa bayo wa release o yato si ti Alhaji Babs release
1: sure don kono yato
0: ori to kono e yato London Delight 2 oni
1: okay ti bayo wa
0: lo release
1: okay
0: but real London Delight gangan gan ti Marvin Gaye wa gbe fun Alhaji Babs
1: yeah I remember when I was nobody
0: yes
1: olorun lo n so gbogbo e da kan le
0: material ka
1: okay
0: ṣẹ́ríṣẹ́ yẹn sá ó lo almost a year plus ni under bed Alhaji Babs.
1: Tí wọ́n gbé jáde.
0: Tí wọ́n gbé jáde.
1: Bọ́n ọmọ kò lè lọ.
0: Mo pàṣọmọ àlùwà ń gbòòrò ọ̀rọ̀ bọ̀ kí bọ́ nǹkan bá gbọ̀n lọ ń jó gbogbo táìmù yẹn. O ti yin ifu ma fi wá gan ẹ̀rù ń bá àṣọba Alhaji pé ẹ̀rí ṣiṣẹ́ yìí. O ti ọkọ̀ ìdíjọ́kọ̀ láyé wọn pé ẹjẹ́ ká tiẹ̀ fi 2000 ká fi prove London Delight yìí wò. Alhaji print ẹ nìyẹn nǹkan bẹ́ẹ̀ mo ṣe kéèkì nìyẹn. Ibi ti life Saido Supa to ti change nìyẹn.
1: Okay.
0: Kò tó London Delight náà òun náà ló sún Bayowa to fi dọ́dọ̀ to fi dọ́dọ̀ Saido Supa tó fi lọ ṣe another London Delight mi.
1: Okay.
0: But kò lè meet up eléyìí tí Alhaji release ti Babs release yẹn.
1: Okay.
0: Nana because nationwide náà ti jó sẹ́yìn. Okay. So kò sì jẹ́ nìyẹn.
1: Ṣé tẹ wá gba ṣòfò àwọn ṣan máa ń yẹn àlàyé àbẹ́ ìgbà ṣòfò wọn rí.
0: Ebi ọmọ mi sin gbogbo level yẹn emi o lọ gbogbo level yẹn kò sí nǹkan tó kàn mí.
1: Okay, artist mi ló ṣe live fún yín rí.
0: Tó ṣe record fún mi rí.
1: Tó ṣe record fún yín àbí studio live àbí nǹkan.
0: Tó ṣe lọ́pẹ́ pé èmi náà ti ní Bones kan Jelili Badmus Youngstar Music o ni Bones mi.
1: Okay.
0: O ti bẹ́ẹ̀ ni sin èmi ni GM iléeṣẹ́ yẹn ní time yẹn but èmi ni mo máa ń ṣe máa ń wá àwọn olórí káàkiri máa ń hunt fún àwọn stars yẹn.
1: Stars, okay.
0: O ti rí bẹ́ẹ̀ ni sin so. Time yẹn a release lady kan pe ni Kubura Atasha bi Anita Bika o ti òun náà lò nínú Fine Malato.
1: Okay.
0: Yẹn lo kọ nínú Fine Malato ti Bayowa to ṣe yẹn. So mo ṣe iṣẹ́ fún yẹn Kọ́mí Jackson Ìbàdàn yìí record méjì ló ṣe fún wa. Okay. Àti sọ̀wọ́ àlàtò à ń lọrin o ti bẹ́ẹ̀ ni sè. Bẹ́ẹ̀ lọ they are up to 10 in numbers tí mi lè rántí mọ́.
1: Okay.
0: O ti bẹ́ẹ̀ ni sè. So bi story bi ẹ ti jẹ niyẹn.
1: Ọmọ ìlú wo ni?
0: Ọmọ Èkìtì ni mi ìkọ́lé Èkìtì. Ìlú kan náà lèmi àti ọmọ mi Fẹ́mi Sọ́lá.
1: Ìlú yẹn yàtọ̀.
0: Ipò ti lo Èkìtì kan náà. Abisa yẹn o mọ ẹtọ ẹlẹ́dìsí from Ìjẹ̀ṣà.
1: Ìpò ti yàtọ̀ sí kọ́lé.
0: Kan náà ni Èkìtì kan náà lájọ ń sọ.
1: Ẹ mo mọ, ó lè jẹ́ Èkìtì kan bọ̀.
0: So àwọn ọmọ alálùbáríkà làwọn yẹn ti wọn.
1: Adìsọ̀wọ́ alálùbáríkà, ẹ jẹ́ wà kò bá Sọ́lá.
0: awon mo gidi la awon mo
1: yen e ma cobalize sola o
0: kilo de mi le cobalize e awon mo da da te ba tin so da ba tin so npa awon mo awon ti ma njiri o ti
1: te ma njiko
0: ti ma njiko ti nu re ma dun even ko ti ma binu se gba lumi sa ti wa ko ma binu gburugburugburu bo ba ti me to to kokori wu awon mo yen lasan to ti ri idun loju awon mo yen ni ti na ma dun ni ina mo fe mi sola la casta
1: Ikadunai. Eh be se tole kan.
0: E me be ni eh Billy Bravo. Sconsco man. O je be ni se. Do ri na won e. Inu a ma dun ni.
1: Inu was Sconsco.
0: Awon e o gbagbo.
1: So kan ni Fuji ni Bravo ko.
0: I was. O nko Fuji na mo mo se o mo ko Fuji na won se na.
1: Ba ka lo ni Fuji gangan ni.
0: Wow, the agbo en blue ni. Wa se ori waju Billy Bravo to ya to ri e ti. En do ki e do. E bo e wo alaye won ku lori gege lodun ko lohun. Eh reju si ewo
1: aoda ki to kuro lori fuji
0: ba mo se mo sola
1: ye ba le se mo sola
0: to mi ibi ti mo ga mo ga lo gogo
1: ibi na fe lo po
0: eh be mi se mo sola
1: ni
0: so ni si e ko sha hype pe mo dada mo lori ire
1: nkan ba mo ima ti da kente
0: ah omo dada ni fe mi sola
1: Where is Mosola?
0: Very good. Lord, you alone. They are be 17, 18 years. Me Lacasta. Lacasta wa lodo mi right. Today mo ta unique arrival. What
1: time? She ni kesete.
0: She
1: unique arrival.
0: O ye kini? O ye kini wole? Machine ni kesete
1: yano. Kesete.
0: Be ni mani?
1: Te ma fe ta yoko ni le mata le magba.
0: She ife rani. Unique arrival. Boya ke fumi 10K ma manager.
1: Ma fun 50k te ba ni
0: unique ara fa fe
1: mi ni
0: ah o da mo ti gbo ma so lori e
1: oya
0: so we ko ri to ko de yan which is Billy Bravo lo wa ni ori igba lodo wa ni bo time yen Billy Bravo ati goke bajo wa awon ni won hot ninu adugbo wa ninu company one time yen
1: kilo ko company
0: Selucom Optimum Communication
1: talo ni Selucom
0: Segun Awe lo ni Selucom
1: Kini role in Selucom?
0: I'm the general manager again.
1: Okay.
0: I'm a general manager. I'm also a producer.
1: Okay.
0: So you go see another shipment. I'm not a producer.
1: You produce Selucom one Ibadan.
0: But I do.
1: All right.
0: What you mean is I do have money. So we are going like I said, we are about money. We are going to chef phone. We are going to get on company. But she can't do a lot of one time here. I want to be too young man. La kurura bien
1: o
0: bi awon dele bravo ti mo daruko ina ni
1: okay
0: o ti be ni si pe ta na mele ti wa ni odo ga bayi la sunrai wo lo ni wo lo fe ba le fe se o ti mo ya wa san fe le kon to to ri won na emi kon like fe ni sola gba ti la kam wa won ni ah mo de like boy you fine
1: bi obirin ni
0: bi obirin se mo te mi na ko lara ori je logo logo bayi ran to ma pon bag si eyi Congo, you know, what guy?
1: A police in the booth in Farajo, you
0: know, a guy, but like, what you go away? What you say? Baby, you discuss with you. I like me, maybe only boy in Connie called Adema BDP record with this Okuloshi. I'm unclicking it. Can be a me, you know, to my Hercules sample
1: demo,
0: Hercules demo. Congo, man, who lost demo? I lost demo. I took bow. Ori demo yen ko lo se wa yen emi ati en rira o ma nwa ta ma soro everything kon kon bet nbo ba ti po ibo ina a fe su ohun ibe lo ti ri yen lo mi
1: okay
0: o le po mu demo yen wa fun o mu first record e wa fun mi lodun yen lohun but from there o ti ri elomi but get it to that en odo eni yen o nje ko yi eni yen pe aba kan na wa ti o nsise pelu ohun o sasikapo ni o Danayo loruko eri ti so la pada lo ri yen eni eno ni eni eno show interest pelu eni eno no feren ni bi se feren eni eno feren eni se papapa ju awa lo eni egbo studio o sa furugbin gba to pari afurugbin yen ohun mu wa fun eni pe ki n gbo se pe ki ma binu pe o ye ko se kini kan o se eni elu no gbugbu where from A to Z o je ni o no ke muna is a very good music o kon kon ta lo be ta lo ni le ma ta o eh bo le ti ma se ni ati dandan yo ni ah wa link wa papo to pe ebi mu o fe ki handle
1: ise
0: ise yen kon kon be o je God so good. I said that now you are telling me to a leku alaji vibes. Moshi jo wa lili. She understand. So but that my mum master lost all the vibes. Alaji pay me. But Shashi, amore Femi Solar, we get Femi Olu. To sorrow and just see how much we share wa money be ni sa. Because we just borrow it do vibes ina. Don't she don't pay ya cash share. Oye pe awon ma mu ise wa gan mo ni se wa o ke oni ise ise da o ise ibu omo da da lomo yen mo mo ri ko no problem ki la agreement yen ati danayo danayo o le awala ma ta mo ni ko si bra mo ni mo ti force di won de ko ni ma handle e in fact was we no problem so mo she release it but alaji ma release won la babilo pe how many copies ni ko fi release Femi lo de le mo ni ah mo ni ewo e ma je ka mo ni e se CD 1000 e se ki se ti 1000 e ka fi proof o ti yan ni ba se release ni o lorin to ba lagbara lo ma se cd fun gba yen o iye ko bi ani se to ti di opo ku oyo ku yo o lorin to ba ni agbara to ni weight lo ma se cd fun e cassette ni e ko cd one time you o you cd long time yen
1: with cassette lo
0: yeah so on the cassette lo ba se gbiyanju e ni yen a de lo kakiri mo se pese yen to God be the glory mo ta gbo se yen ton o ti be nisin o ti pe dara yen o tun ko to do e wa o ti wa nko fun mi ni badan ma tun ta tun wa gbo dara ba tun mo mi o ti ni dara no do pe ah unde like you be se sise o e gini gan kan me mo se mo
1: Femi Solar
0: Femi Solar o ni lati gba yen iri nkan kan se mi je re ko binu ri gan ni bibe ri binu loju e pe bo ah se fe ma binu sha ah
1: eh ko fe mi so la fe wa jo Jesu
0: ah
1: ko se nto Jesu
0: ko to le binu mi ti e mi ti ri nup to binu ri that is just it pe ki fe mi binu o te ba binu lo so lo fe mi bi e lo ba pe bi o se yi e wa ba binu lo so de ki gan me to ba ko ma ko ri isa se erin eni o le ko fe so na ni at erin no a fe pade yin lati eh nile bi mu
1: ogbon ni
0: eh
1: ogbon ni
0: eh o ko lere niye o gbagba jeun ni
1: ogbon ni eh
0: ki se nto pe o ko ma gboju ko moyan abi gan kan ba no somebody is not like that this is not kind of that person very gentle guy
1: bo le se handle se se lo kan ba ise goke bajo wa ki lo sere laarin se lo kan ma ti goke bajo wa
0: eh seri sin won yen ni o
1: ke bẹ ni je
0: emi ni je
1: mo ba sin mi ni
0: n be to ohun ato ga mi lojo n
1: ki lo sele
0: lojo n deal pelu ra won
1: ki lo sele
0: nigba yen ko si nkan meji ko ja pe oro owo na ni because go ke feran owo
1: ah go ke anyway ko se n to feran owo na
0: go ke feran owo
1: se bi owo leyin na binu sin
0: be ni go ke feran owo so ohun ati selcom lojo ni problem yen laarin ara won
1: se selcom fun go ke baju wa lowo kankan
0: o fun lowo
1: mi lo
0: a first payment o ma call for 150,000 naira
1: lori arirarira
0: lori arirarira ki se wo video
1: audio
0: but amoju agboju o lo affect selcom ati goke bajo wa
1: awon eji prove pa
0: won bo goke gbo to se pe eyan ki opolo
1: ni brain eyan intelligence
0: number 1 o ti yen ni te ba se yi goke si ede a ma yi si kini a ma yi si puro igba te ma yase ta ma lo sinu ta ma lo yase aira almost 2 million la fi yase yen lodun yen lo a lo yawo iya ni o ti so ibi to gami ti fombu aburo mi yan ni o be to pe lo gami yen se gun awe so ibi to ti fombu ni pe o ye ko release yen papo gbe le kan na nbe to mu dudun fun wa hora di gun pe mo ti nawo ju so ibi production yen o bi se gisi meji ni yen o wa release kan ni e o release kan ni b so nkan to expect ni e won ri o ti iwo ko lu da mi iwo ko lo wo mi dagba o aro ni bi se mo o ye ko ise yen wa ni e o ye ko fi ise yen sile be wa lo yo ise yen lo gbe si b
1: so arira wa ni e
0: arira wa ni
1: iwo ko lo da mi wa ni b
0: be ni so wa ta ma release ise mo tan expect won se kini
1: won ri
0: fun to ba to ba tu yen je ni e tu ba tu yen je ni so ohun ati goke awon lo mo ba rin
1: o fi court ale mo ra won
0: se ko ri be se o fe o da ko fe ri be
1: o ri be
0: o da ko o ri be yes Yes, but on set you at last. You don't have to set you. You don't have to be you. On set you at mama, but on set you at so.
1: But eventually, you go to your kitchen and you daddy. Fun go into calling you go daddy.
0: Shall you go boy? Our logo logo. Ugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugbugb ve dabi Jesu ma se kini kankan be o le dabi Jesu even o le gbianju n to gbianju e to statement mo so fin pe eyan gbodo moju te de ba ti moju laye o ma affect e o ki mu o moju e to understand te ba ya film ba ke ma ya film guke ba bi e se mistake o ye ko mo ri nikan ba ko se ko ye ba te ba ti ya gbe ka so fun yin pe e tu ni to won ti gbon ri ayin o fe ko wa nbe e le lo won dan wa lori sin yen so n ton pe la mo ju yen o ti is a very good composer yen gbe ba je wa opolo wa fun o sise sugbon o mo ju mo ju that's the problem to sele won ati segun awe seluko awon won se sarbet yin gbogbo mo ju di nkan won to sele ni
1: now shashi kapole yin
0: yeah
1: e se pelu seluko
0: eh
1: e se pelu
0: babs e ni gan mo se pelu young star music
1: yeah
0: mo se pelu bale nde abi eko
1: bebeto bono e jesin
0: adi mi ni bebeto ATV but why bebeto 1998
1: okay
0: eyin ta eyin atawe mo ti pari e
1: awon leyin atawe
0: beeni
1: ki lo nsebe atawe
0: bi awon to bi promoter na je fun gba e
1: okay
0: o ti n be to is a very nice person to me o ti awon ni mo de bambadan ngba temi fi wa resign si badan yen e be ko ni base mi wa so ki lo gbe wa si badan awon bebe to Femi Akinri wa Alade Suru baba Thomas Lobun pa the disco every one of them Shadia music awon ti mo de ba ni awon de gba mi to won tese so ko le ko mo get office ibe yen ti so ari ati soro ton lori Femi Sola o ran ko bi atun ka ma lo fu danu mo se mo Femi Sola o ni ni ti oro dana yo sugbon gba to ya atun jo ni ajosepo o si se ibi to ibi to ki afurugbede afurugbe oni be ni time yen so ngwa dabe kuku ma mu fe mu irewesi ba eyan o ti fe mu irewesi ba Femi Sola fun ara because ku ri eyan so pe je ka continue pelu ise yi o ti oluwa wo fun ara pe ah bo lo se fe iri ajo un o ti oluwa n kari ise ti e o na ti bere si lo show die la casa yen lo je kun lo show ni ko mo la ma korin abi nkan kan be la kan na lo ko ma korin o na ti wa ngba show yen so oluwa sponsor awon ise an record ise ni o oluwa sponsor fun ara o ti o se ekeji o se eketa o se kerin o ti fe re ohun na millions yi na lori awon ise yen o ti fe re Sola na pe ah n ko sa content ko wo da si ibi ni ko ti eye njare ya ewo ohun ko olorun se ohun ti ohun ti lo dere ohun de ti nishin dere mo ti lo ba ni arakunrin wa o ti ni number merin ma je ku re ki lo sele si number e la so oni to n se yi won ni kuta oni kuta ke ni oja ti mo wa ti mo won se n bere ise ah iro o ma ta konko be okay o mo de sele fun mi ni gbe bangwa 500 ni 500 gini mo ni 500 cd fun mi ni 100 pieces na won se ah o ni gbe ri sha fe mi mo fe proof fun bi ti mo lo pe proof pe oja yen ta sugbon awon to handle e time yen won je ko won gbe ni pe ko ma fo bu ogo yan mole ni time yen mo fe proof e fun mo se gba 500 jade ni odo e lodun yen lohun ni yen mo ni ma dodo e siti irole aro mo dodo e mo ma dodo ti irole pe ma oni se se ma se mo ti sa je kin lo pe mi se lo ni e pe mi si bo sa ni oja ni mi ko cd si ta ni na awon ti pe awon lagbaja bayi won ta se yin fa won o je kin ya ka la kari mo fe ta
1: se mo ta se fun won
0: pe se mo awon yen hold ise yen papo
1: why
0: to hold only esita won ta ni cash
1: okay
0: se ko ti ye yin ni mi fe daruko awon yen o se me pe awon yen na ni studio right to tin ta ise be ta won ma nyo ise yen ta ni eyoko kan
1: e se won fe awon fe ko ta bi
0: se won bonika ku ise ise ototo ni o se me now cd kon gba en 200 but lodo ti won to ba wa sodo ti won to ba fe ta 500 non ta cd so ero de ibi ton won de wa ibi oju ero ni cd ton ta lojumo ton ma pa bi 20-50,000 lojumo so o so ju pe wa ko cd kon lo soja cd le lo se meta ko ma ro wo gba nbe but won si to nbe ise yi because omo yi tin se advert ise o ti fe re ohun kon fun ara e so ti yin le mi se gba 500 yen le mi se bo sarin oja ni yen mo de within 1 hour mo ti pe mo ni se wa l'office o lo wa l'office baba ti lo sele nkan gbe mo ni mo n bo ni si gba ti di ma office mo ko woda mo ba ko woda ya di bo se wo mi lele oni ah o ya te ko lo laaro yi mo lo wo eni yi ah oni kilode ma ba awon people yen ja o je ki mi na gbere wole ki ma taja se gbe gbawon yo gbo yi lowo mi sa
1: o 500
0: mo fi ti to lo babura christian gbo o ni ma ku lo baba o ni ma ku lo o ni ma o ni wa ni kan ma se ti won e ma se ti gbogbo e ti fe mi pata mi we si ta ni almost 21 records you ve mi se at live at gbogbo mi se be si ta ni e mu waju olorun ati niyan ise de lo loja mu se gbe fe mi wo eko lo soda salaba ni e o re golden point won ja fun fe mi le won o ma njara o ja e ni alaba ni mu se gbogbo ni e o ti tan ajosepo to domoro o se wa laarin ni ati eniyan omo daada mo alabarika ni simple
1: all right Barishoki
0: wale
1: won se interview kan
0: eh
1: o da awiwi diele
0: okay
1: to so pa won tin gba 1 million ngba ta won olorin lala mi so pa won tin gba 200
0: yen ma njanu ti e ma ni eje file talo talo mo
1: se bejo wa meng man
0: ajo no mi emi ati osi mo ngba si mo ngbo time yen bo lo si ngba pasuma gan to jojo lori oko won gba yen se ngba 1 million ngbo time yen lo were ni best show ta won best na ages ton fu pasuma lo dun e lo 500,000 ni talk less of what won mo gbogbo yen asodun ni eh olotu e je ka mu mi so pasuma lo ngba highest paid jun time yen
1: leyin pasuma gan
0: sai wa se ni bugu time ya dawo be sin na age stand up pe mai obesere wa su ayinde so dai ba se ara na ja e ya 90 something like bugu then so 2000 plus 10 on yen wa le
1: 97
0: wa le se won ti mo wa le 97 ni o se jama kakiri ni in jama kakiri ni
1: gba ona wa mo
0: ah so ti mo wa le disin ni
1: o ti mo
0: wale o ni name oruko basisa ni wale vidi elo ni name na a represent to mo bi ah se yin gbo kan play record en tari ni eh kan ni on play record bo yin ma play on side chupa ma like kan gangan ijo le gbo record wale barishoki
1: ijo le gbo record mi le jo se
0: ni ba se record gangan ni ba se record gangan rara bo ni aje ni ati e na o pe much
1: kini ti o pe
0: ko si gangan mi gan se mo pattern e o ba temi mu
1: pattern orin abi pattern live
0: if live pattern system ko ba temi ina je ah sha lo 3 months sha
1: kile to short be
0: eh se mo puta mi ni ikoko le mi lo so tun lo so si everything kon kon but o no ti ma lo dire o si ntele baba ka kiri ni mi ati baba play kon baba fi se ko shi stage abi ko shi kini kon kon mi
1: o se loju yin se o morin ko
0: se wale
1: loju yin
0: ah o nkori alaji na o ngbeju ah o nkori babe abi o nkori babe o try no nkori e ba ti le sun rada olorin na ni to ba ti mu e ti le lo ohun to le lo fun o ti yin olorin na ni e to de ti mu atamo to ti jon papo atamo lopo layan to ti bu papo o ti nkori na niyan o wa ku sowo eyin te n gbo
1: alhaji rashidi ayinde
0: merenge
1: se sumo
0: ah mi o sumo mo
1: ke le de sumo
0: kosi akoma
1: ni badon yi lati 19 ni mo 18 nkan to je awon eyan so pe awon
0: 1983
1: awon awon lo ge lere pe o ton ma ti bo fun alaji wa soyinde kon ma bo fun alaji ni
0: sere to eni to ma eni olorin to ma gbona wu rashidi ayinde loju ni badan akose lo ma se sa o ti to ba lo yin to read to si read to si wa relevant di aro ola awon set won si mo na rashidi ayinde number 1 o de keep stand lori number 1 eh number 1 rashidi ayinde o sere ta won ma so yin se won so ta ikon pe ta ikon se oko lo mo badan se kini ko sere gba ti alaji rashidi ayinde rain to rain sere raining ti rashidi ni time yen taye o ti ni
1: eh
0: be ni mo so fun yin
1: raining alaji rashidi ayinde ngba yen
0: taye o ni nisin ko de le ni
1: kilo de
0: very good because gbogbo time ti rashidi n rain o fe no fun rashidi ayinde leju agbo o ma to ni
1: ah eni kan ma so kini yen tawon kan so pe ke n to so gbe enu so pe ko ri be eni yen so wi pe ki awon eyan to ma to nawo fun alaji wa so ayinde no tin to nawo fun merenge
0: bo se je niyan sa e ma to ni o de gbodo mu ti lori stage won o tun gbodo gbe siga senu
1: lori stage won
0: lori stage e ma to se mo ke komo school to worowo bi sari wo ka sa to worowo yen to ati no ti etan ko nbe elebi ti wo sibe ko ti se to break jeans yen ni badan ko ti si e to no wo ni ma to gboro wo boton yen ni o which is mo de babe because the man is very cool e le banidi awon ara bi oro ta so le kon pe awon to ri won to tutu ara mo na ni rashidi ayinde so taye taye kan opportunity pe se mo ori eyan gbe o ti file mora gbele mo bi mo o gbe egu to help taye ni o ni beti rashida indi ah organizer
1: leyin alaji rashida indi tare tu fun ni owo yen ni badan
0: mo fun kobe jackson kobe jackson leyin rashida indi mo fun kobe jackson bobo yin ni ba fun be o silaye mo tawfik isekele
1: okay
0: pele yin sekele ma mu Kwame Jackson o de yin leyin yen ka mu Karashi leyin Karashi egun la kan na ti wa di badan bayi
1: tani
0: yin an pe ni Siaka Asola askari to nko fun
1: askari
0: o ti
1: won ti wa ti pe
0: mo mo ko ah ti pe mo yin ati e not lepo alepo dada emi ati e na wa o na ti wa wa nbadan nisin
1: okay won ti retire won ti
0: o ti wa nbadan nisin turu pe na o te ba n gbere pe en to nko ni didi okan ni askari o na nkorin gidi olorin ni so en to ma to ti to de sin rain to de sin rain disin rashida inde e je ka gbori yin fun o try akose lo nse ay mo ya awon egbe ti won je nkan kan mo ti won je nkan kan mo to de jo jade ngba kan na won to de ku won de si wa laye won ti ku won tun si wa laye
1: nje o soju yin ri abi e gbo
0: pe
1: olorin fuji kan na olorin fuji mi
0: ah se kan ja physically abi kan ja ni pati
1: kan kuna won ni go abi kan fogo mo ra abi kan gba ran lese
0: ah yen wa ti pe ti pe
1: o ge lere meji
0: ton kan se ton ko juja sira won abi ah mi je ti ko juja sira won ah mi riri o but de gbe on lo play bi kan pe boya o lo play la gbo le lodo awon kunta awon tanikio ona pelikio wale abi ona kunta wa si iru yen bu sele be pe ko yo gbo rifuji
1: mi so ti no pelikio ri
0: ai mo ye ni na
1: ti no ma no
0: awon mo ta na ma no wa na ma no wa dada
1: eyin lo ti je yari
0: da
1: eleyin gan gan
0: dada ai mo ye ya leyin mo ni fuji ti yan ti je manager ye be gbo dojo lo mo kan be ma na mi wa ti gbo wo wo wa wo apo wa ton ma gba o sele dada la laye gi won ti na wa dada laye gi ri pele ma dupe fọlọrun
1: alaji sina kan ni nko
0: sa sina ba awon yen ri ahe lodo wa na won na won na
1: won na won ri ahe
0: awon na ti jiya lodo wa lai giri
1: eyin le na
0: emi ko mo na awon ma igi lo na ba se ni na ti jiya lai giri depends ni wa
1: won na wa so yin de
0: ah won na to na ti yobon to yin bo oke awon ma igi won gba on sumo ni je ta lo nlo ngba yen e de wu re sa lo nlo wọ́n gbárùkù tí ni wọ́n wọ́n kẹ̀yìn wàá yìnbọn wàá pààyàn agege always lead me the one is very tug of tugging
1: to se ribe nsin
0: no gbogbo si di ilu ti da nisin gbogbo ti di yoto
1: but she at any point e sa kuro ni difuji
0: ah ta ile ye ko su mi ore si lo ye je fuji fuji mi no mu awon lacaster awon fe mu ni awon fe mi won mi da so la ni mi mo ta ile je ki ye fuji fuji mi bo fa pe laye mi se fuji mo mi bo ni fuji se mo n de ba won se mo
1: lati gba o
0: ah ta ye no ni last person mo go ya over 15 years ni deep

0: any food gym, which you are testing?
1: Shayna has won in the last 15 years.
0: You say which lottery?
1: Kilo de.
0: Go single coming, which lottery? You may tell me, dear me. You may tell me where you are. Say, go, my friend, my pa.
1: Well, if you want
0: to
1: have my respect.
0: Shayna told you, let me join that. Then you got something, but I'm something to move a guest when you colonia. But my play, you need to come back. Mudegbira la gbo Saudi njo Sunday Mudegbira Mude lo ba mo se ri lo stage yen mo se ri meko yi bayin
1: e ka
0: mo le minimum ki e sasilu nke mo ri yin mo ni ya mo ni mo fe ri eni pe ka ti e jo soro e lo pe Islam boje ko mu yi wa sile mi ni mo ya bo le gbe
1: kan Islam boje
0: iyen kan nu awon boys mi to wa laye ge mi se da bo le mi e mo ya lo le mi
1: so
0: ni ati e wi di
1: so bi pe e ti ri ale ngba yen ni
0: le gba ka mo ani mo ri nbe yen mo tun ri njo ti fe mi se 48 birthday mo ri
1: eh jo soro
0: a jo soro yen nbe to ma soro yen to wa ba mi baba mi e mo wa mi mo ni ki ma wa e bi si bu ah en le sin di pe gen di pe mo wa mi mo ni okay wo le wa yan mo ni mo npe ogbe ko mi wa ni ki ma wa e nbe ni ki ma wa e si se ki denu gate e kan lo si le to de wa nu le wọ́n ní kí n pè ẹ́ tó bá débẹ̀ rí fóònù àríngì títí gbà máa kọ user bisi at this age wọ́n máa lòtò tó máa lọ́wọ́ àtòsẹ́ nínú lé lórin èdè olùṣèwò mo ṣe dáa pọ́nra mi lé nìyẹn mi lọ lé olórin ẹ lè rí mi pati olórin pati àwọn tẹ̀lé rí mi pé ẹ pàdé mi ẹ̀yìn ti pàdé mi nìkan ẹ ti pàdé mi nìkan rí ẹ pàdé ìwúlọ́dọ̀ sólà ẹ pàdé ìwúlọ́dọ̀ àkásítà ó tán mi lọ káàkiri mi ì tawọn ẹgbẹ mba fẹ rún sí ọmọ mi màá pè ẹ ló fẹ mi mo ní di 1 million gbọngàn bẹẹ tágbẹrẹ bá ká fún mi ẹ ló là ká star bóyìí gbọngàn pẹpẹ máa ń lọ káàkiri mi ì ní ṣe ọlọrun dẹ ní jẹ irú délé àríyànjú nìsín ọdún wo láti mọ délé àríyànjú gbẹyìn ẹ mo ti mọ délé nìsín is over 10 years nígbà tó wà ní premier fm yes mo ti mọ àgbà tó wà gold fm.
1: ẹ ti mọ mi látàrí ìgbà yẹn náà.
0: O ti pẹ́ so wo ye jẹ́ni mi rò pé mo ẹ́ fà kọjá yìí mi n kọjá yìí mi but táwọn ọmọ mi méjèèjì yẹn bá ní mo kọjá yìí mi.
1: Ọ̀rọ̀ lè sọ
0: bẹ́ẹ̀. So àwọn ọmọ dáadáa tí mo gbé pọ̀ nìyẹn.
1: Ọ̀rọ̀ lè sọ bẹ́ẹ̀. Ọ̀rẹ́ bàbá ọ̀rọ̀ tá a ti sọ ti pọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: A ti sọ̀rọ̀ débi àwọn onífuji àti àwọn ìwà wọn àti sọ àwọn tó dá àtàwọn tó dá náà. A ti sọ̀rọ̀ nípa bíbàdàn ṣe rí. Ẹ ti sọ̀rọ̀ nípa Fẹ́mi Sọ́lá pé ọmọ tẹ gbé dání tẹ dẹ gbà fún ni.
0: Bẹ́ẹ̀ ni ọmọ dáadáa ni. Òun àti Lancaster.
1: Bẹ́ẹ̀ ṣe tó náà ni.
0: Ṣètò
1: àti Yinka Adonai.
0: Ọmọ mi kan náà wà Ìdùwú Santana. Òun náà wà.
1: Ibi tí mò ń lọ́gán nìyẹn.
0: Ok.
1: Àwọn èèyàn tó ń mọ̀ wọ́n mọ̀ pé sort of ni mo bẹ́ mo tó pè ní rivalry. Àbẹ competition bí a mo lè pè bẹ́ẹ̀ láàrin Sola àti Santana láàrin àwọn méjì yìí dẹ̀ rèé a lè sọ wípé tá bá bẹ̀yìn ẹ rí pé nǹkan kan wà but àwọn méjì ò sọ̀rọ̀ nípa nǹkan tó wà láàrin olóòótọ́ Santana sọ díẹ̀ nípa ọ̀rọ̀ rẹ́kọ̀dù kan wípé Sola bá wọn parí rẹ́kọ̀dù yẹn àti bẹ́ẹ̀ bọ́pọ̀tà bí Sola. Ọ̀tọ̀tẹ̀ ni Sola ò ṣe sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá.
0: Ẹni rivalry àbí láàrin Sola àti Santana. Ó dàbí pé ṣé ebi òpin jọ sí ní lẹ́vù kan náà ẹ má bínú.
1: Ká má sọ̀rọ̀ rivalry.
0: No, ẹ má sọ̀rọ̀ rivalry. Ọ̀n sí lẹ́vù kan. Ẹ mọ̀dún tí Sola ti wà ń ta ni. Ṣé ìmọ̀dún tí Sola ti ń jẹ́ Sola tí tó ti ń ṣe máa fẹ́ sọ̀rọ̀ pa rivalry ó jẹ́ bẹ́ẹ̀ nìyí ẹ máa wo olórin méjì tó fẹ́ bára wọn pọ̀ mélòó ní lp ẹ rẹ́kọ̀d mélòó ló ní ń ta ta ibi rẹ́kọ̀d la máa fi mọ ọ̀gá kì í ṣe owó ó ti bẹ́ẹ̀ nìyí pé rẹ́kọ̀d ta ló ń tà jù láàrin ọjà ṣé ń gbádùn mi rẹ́kọ̀d lè máa mọ̀ pé eléyìí ọ̀gá lélẹ̀ jẹ́ wọ́n lè máa jẹ́ kán máa pera wọn ní ọ̀rẹ́ tán bá padà rí ara wọn o but nínú ọ̀ lọ́dọ̀ àwọn mákẹ́tà kán mú Sola wà nísìnyí kán gbé Santana wà àbí kán gbé any artist kán gbé Sola pé kán kó CD Sola sílẹ̀ ó ní nǹkan máa kọ́ rush náà nígbà tí a bá ń ṣàmì ní méjì mẹ́ta tó fi wọ almost 18 records Sola ní láàrin ọjà